0: awolu solu dero pese.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: Gaining velocity on Adaba FM.

0: keep it locked on Adaba FM.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: sọkalẹ̀
1: indanẹ̀lẹ̀
0: karùn-ún
1: nọmba fíf mẹsì
0: lànà tó ń sí gbogbo ilẹ̀kùn
1: mẹsì pa open door
0: kò síbi tó lọ
1: adébẹ̀yìgbò
0: ilẹ̀kùn a máa ṣe
1: báwo bí ó pínlẹ̀
0: ìbò kan ni wọn fẹ́ rí ẹ when they see your face they accept
1: you
0: eskisa
1: anuwa
0: jẹsikano
1: mẹsì
0: anuwa àrígbẹjọ àrígbẹyọ
1: mẹsì tàbí ikú sẹlẹgẹtì
0: o da you cannot be rejected
1: o le fẹ
0: e dey whether they like it or not they must see your smile and accept you
1: tẹ
0: orí ẹ sí wòlíì mo pé àánú yẹn sí ọlọ́rí báyìí gba àánú yẹn anywhere you enter door will open door will open door will open door will open door will open ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn sí indanẹ́ manọ́sà agadabaza àánú kẹfà àánú tó ń sọ ègún di ìbùkún. Sorí lábẹ́ ọ̀run yìí, àwọn ẹni ègún pọ̀jẹ́ ní ìbùkún
1: lọ.
0: Why? Àánú wọn kò wọ́pọ̀. Ibi ó bá wúlò máa ń wọ̀. Ó ní bí ọmọ ìṣẹ̀lẹ̀ pé bí ìyànjẹ tí òkun. Díẹ̀ lásàánú
1: fún
0: èmi máa rà ánú. Sorí nílé bàbá, àwọn tọ́lọ̀ ń bá sàánú
1: fún.
0: Ló máa ń bọ́ lọ́wọ́ ègún. Sorí ègún ìdílé,
1: kò
0: gbọ́ láńgwèjì mi. Àánú nìkan ló gbọ́. Ìyẹn ni a fi ń lọ sí Sàgám láàárọ̀. Àwọn ará Ìbàdàn. A máa pàdé ní Fẹ́lẹ́lẹ̀
1: Street.
0: Ní Rainbow Bus Stop.
1: Rainbow Bus Stop.
0: Ní Fẹ́lẹ́lẹ̀
1: Street.
0: O lè gba challenge wọlé. O lè gba soka wọlé. O lè gba mọ̀lété wọlé. Ní Ìbàdàn láàárọ̀ yìí. Àwọn ará Abẹ́òkúta. Ọ̀pákó Adigbe. Tèmítọ́pẹ́
1: bus stop.
0: Àìsà Ọlọ́run ló fẹ́ ṣe nǹkan. Ẹ̀yin ará Sàgám
1: yẹn
0: aago méje sí mọ́kànlá
1: la
0: máa sáré ṣe. A dẹ̀
1: connect.
0: Gbogbo ẹ tẹ̀wà Ìbàdàn. A máa dòró àánú lé lórí
1: ilé mi.
0: A ti parí iṣẹ́ yẹn.
1: Ẹ̀yin
0: tẹ̀wà ní Abẹ́òkúta. Ẹ sáà rí pé gbomi dání. Lọ sí
1: church.
0: Iyọ̀ tá a pín Lẹ́kọ̀ọ́
1: lánàá.
0: Mo ti gbé ti ránṣẹ́. Sori ṣe wòlíì ẹ̀ nílé.
1: Mo
0: dàbí ṣeré. Ó dàbí pé àwọn ará Èkìtì náà máa ń ṣèpàdé lórí òkè wọn
1: lẹ́nu.
0: Láàárọ̀ ìyẹn máa ń ṣèpàdé ń bẹ̀. Ogo rẹ̀ bújà
1: jù lọ.
0: Àánú tó ń gbé ègún mi. Ó jábọ̀ sí
1: ẹ̀rọ.
0: Ìsọ́ndì pẹpẹ
1: rẹ̀.
0: A fẹ́ sílẹ̀ kún àná. Pẹ̀lú Alleluia méje. Ogo méje. Hosanna. Àti ìyẹn. Lẹ́yìn ẹ̀. A wọnú sí àánú lọ. Ọ̀gá. Ẹ̀yin ará Abuja.
1: Kò
0: sẹ́ni tí ó sùn lẹ́nu
1: wa lẹ́nu.
0: Tó bá ń gbọ́ mi báyìí lébíkíbi.
1: Tó
0: ní ọmọ kan lábújá. Kò ní ọ̀rẹ́ kan. Kò ní èèyàn kan. Kò mọ àwọn kan. Tí wọ́n ní ìdí àdúrà. Sọ fún pé mi wòlíì Samuel Adébáyò Òjó sọ pé. Orú èmi
1: Wednesday.
0: Olúwa ló pa àṣẹ yẹn. Látọjọ́ Sunday. Ẹnikẹ́ni nínú wa. Kò dẹ̀ gbọ́dọ̀ mí sí. A pàdé lérí awa lálẹ́. Lẹ́gbẹ̀ẹ́
1: o secretariat.
0: No Trinity Garden. Àìsà Ẹ̀ńbáládùá ò gbà. Ní kó wá sórí òkè
1: ògùn.
0: Tó bá kú ò yóò mọ tí ń jọ lọ.
1: Ṣùgbọ́n
0: sáfọ́ ẹsẹ̀
1: o.
0: A kì í ṣe ọlọ́run pẹ̀lú mámúni o.
1: You
0: can serve God and put your hand on dirty
1: things.
0: O gbọ́dọ̀ wà ní mímọ́. Alleluia méje. Do dáadáa. Ògo méje.
1: Hosanna
0: àti
1: méje. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì. Ogo méje.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Ẹnìkan jẹ́ Ṣálẹ́wá.
1: Sábàdì yóò níbi Ṣálẹ́wá.
0: Ọ̀dẹ̀ tí ń wọ ọmọ fọ́dún méje.
1: Sábù yóò jẹ́ àbíní kí pọ̀chá yìí.
0: Wọ́n náà ti fún un lọ́mọ báyìí.
1: Hallelujah, the Lord has given you your child.
0: Hosanna méje.
1: Hosanna seven times.
0: Wọ́n ṣẹ̀dá àwọn àgàbí 300
1: lọ. Àbàtú ẹ̀dẹ̀ báyìí pọ̀ àbí sẹ́tù
0: gbà. Gbogbo ẹni tó ń wọ ọmọ yẹn.
1: Bọ́lú kí pọ̀chá yìí.
0: Tí n bá ti parí báyìí.
1: Where we are
0: dear si.
1: They pour a little of that water in
0: it. In ni kati ma mu apu yeje.
1: From that water you be picking the apple and eating it.
0: Eba ti di apu yeje.
1: After eating the apple.
0: Ewa mu mi apu yeje lo.
1: Drink that water.
0: Efo apu yeje ke to ge o.
1: Make sure you wash.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: láì sí àdúrà àti àwẹ̀. Iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà. Tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá. Tí òǹdè ń gba ìtúsílẹ̀. Tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church. Ìjọ ìmọ́lẹ̀ alàyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday. Ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá. Ní Sabo Under Bridge, Oníchòkúta, Ọ̀ṣàgámù Ogun State. Àkòrí Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni ànàdì Ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì ròyìn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́ o.
1: Orúkọ Jésù, agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, mo dúró mi ò dádúró, gbọ́ o, látòní lọ, àṣàsí ayé kò ní bá ẹ nílé, àránsí ayé kò ní bá ẹ lọ́nà, àṣàsí ayé kò ní bá ẹ lọ́jà, níbikíbi tó bá wà, látòní lọ, gbọ́, ẹni tó bá rán ọfà sí ẹ, ẹni tó bá ṣàsí ẹ, àbìlú ayé, àbìlú òkùnkùn, àbìlú ẹni bí, lórúkọ Jésù kò ní kàn yẹn. Gbọ́, mo ní kò ní ràn ẹ́, kò ní ran ọmọ bíbí inú rẹ. Bíbélì wí pé ta ni òkè níwájú ìwọ Ṣerúbábélì oníwárìrì ìwọ ilẹ̀. Mo pàṣẹ ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, gbogbo ẹni tí alẹ̀ mọ́ ẹ, gbogbo ẹni tó wò wípé ọwọ́ òun ti bá ẹ, olọ́wọ́ òun ti bá, olọ́wọ́ ti tò pé òun ti mú balẹ̀, kò lè ju ibi tó wà mọ́. Gbọ́ o, lójú ẹ̀mí wọn, ẹ̀mí mímọ́ gbé orí rẹ̀ sókè, ó di aṣẹ́gun. Ẹni tí ń yọ̀ tí ń dunnú pé òun ti dì ẹ́. Gbọ́, a gbọ́ wípé ó ti tẹ̀síwájú, ó ti ga, ó ti wọnú ògo. Ìdí ayé ò mà ní dì ẹ́, ìdí òkùnkùn kò ní dì ẹ́. Mo wá pàṣẹ sínú ayé ẹnìkan tó ń gbọ́ mi. Níbikíbi tó o bá fi ẹsẹ̀ rẹ tẹ̀láyé, àbọ̀ Ọlọ́run yóò máa dájú lórí rẹ. Ẹ̀yin tẹ̀ ń wa mọ́tò, bọ̀dá tó ń wa mọ́tò yìí, dádì tó ń wa mọ́tò yìí, mọ̀mọ́, gbogbo yín pátápátá, mo gbàdúrà fún yín. Níbikíbi tẹ́ ẹ bá wà, ìwà láàyè Ọlọ́run. Níbikíbi tó o bá wà, ìwà láàyè Ọlọ́run àti àbò rẹ̀ kó máa dájú lórí yín. Mo wá gbàdúrà. Ibikíbi tí ọmọ yín bá wà láyé, ìwà láàyè Ọlọ́run kó máa dájú lórí wọn. Ẹ gbọ́ ohun tí olórin kan sọ. Ẹ gbọ́, ó ní sá, níbikíbi tí mo bá wà, kò ṣewu Jésù wà níbẹ̀, Kristi wà o. Alleluya, ayọ̀ ló jẹ́ pé mo ti rí dárí jígbà. Níbikíbi tí mo bá wà, kò ṣewu Kristi wà níbẹ̀. Mo wá gbàdúrà fún ọ o, bó ti wù kí alágbára ti ní ọ lára, bó ti wù kó lágbára tó. Àwọn alágbára òkùnkùn ilé yín ìkà bó ti wù kán pọ̀ tó ní agbègbè rẹ àti ní àyíká ọmọ rẹ. Wòmí wò, kò ní ṣí ewu fún ẹ àti fún ọmọ rẹ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tajà, ẹ máa ta wàràwàrà. Oníṣẹ́ ọwọ́ ó yà, ẹ lọ máa rí ṣe. Ẹ̀yin oníṣẹ́ oṣù, ẹ lọ bá àánú àti ojúrere Ọlọ́run pàdé. Gbogbo ẹ̀yin contractor oníṣẹ́ oṣù, kí Ọlọ́run kó wà pẹ̀lú yín, ó ti dára fún yín o. Aláàmì olùfẹ́ nílùú Bàdágìrì, mo kí yín o wípé ẹ kú àṣeyọrí. Ìpàdé àdúà tí a porúkọ rẹ̀ ní My Story Must Change for Good, ìtọ̀ mi láti yí padà sí rere. Ẹ gbọ́ o, ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Ibi tá a bá tún fẹ́ lọ láàrin ọjọ́ mẹ́rin síbí, ẹ máa gbọ́, torí Olúwa ti pa á láṣẹ fún mi pé gbogbo orílẹ̀-èdè, gbogbo ìlú, títí tó fi dé ìlú òyìnbó ni mo gbúdọ̀ gbé ìsọjí yẹn dé. Kí lorúkọ ìsọjí náà? Ìtọ̀ mi ní láti yí padà sí rere. Ìtọ̀ mi gbúdọ̀ yí padà sí rere. My story must change for good. Ẹ gbọ́, ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń sẹ́ẹ̀dì message. Àwọn ọba bíi márùn-ún, mo kí yín o, mi ní dárúkọ, tẹ́ ẹ ti kọ lẹ́tà wípé wòlíì gbé pàdé yìí wá sí ìlú tiwa náà. À ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run yóò fún wa ṣe. A ti gba lẹ́tà. Ẹ jẹ́ ká wá dúró de ohùn Olúwa. Bí bàbá mi ti ń bẹ ní ọ̀run bá ti sọ pé move, we are coming. Yóò dára fún yín. Mo appreciate yín. Mo dẹ̀ dúpẹ́ nítorí pé ẹ̀yin náà ẹ appreciate iṣẹ́ ìránṣẹ́ yìí. Ọlọ́run yóò wà pẹ̀lú yín o, ọkàn yín yóò balẹ̀. Ará mi olùfẹ́, ni ojo Tuesday ose ti amuyi mumbo ni suru lere gbegede ogbina meme yo simi omi ti oluwa ni kin fun yin mo so wipe e meta ni so Tuesday yi lo ma pe meta e ma wa gbagbe o iwe Isaiah chapter 55 oni e wa sodo mi gbogbo eyin ti o ngbe ngbe oni e wa era ofe le gba omi yen sori wo gbe aye omo e oru e loju papa gbogbo eyin ti e lomo si loyinbo tabi o nsare lati lo si loyinbo pe ko lo ko pada ko lo kere ko wale to dabe ni wipe idiwo ati oro ti a pe iruko re ni idiwo o wa nwaju e agbara Jesu ka teramo adua mboni ni suru lere ti en bo lati orile orile gomu orile asapo kekere ekun e lo si doyi ni orile te ba de doyin e wo moto to lo si shita under bridge ni suru lere te ba de be e bi anybody pe e jo mo lo si Fuja Street community hall to wa nbe ibe la nlo iyen ni kokko en ti en bo lati my two estate eyin ti en bo lati be yen e wo moto select express en ti en bo lati iyanu ejigbo okota isolo e wo moto select express te ba de select express e ko so fa won yan pe en lo si lawansin lati lawansin yen e wo ko ti o lo si Randu Avenue Junction e so fun anybody lawansin awon ni moto yen pe en lo si Randu Avenue Junction te ba de be e wo ko yin Fuja Street niyan e bere community o to wa nbe won se all yen lowo won se koda won ti tu gbogbo e pale sugbon aye wa nbe ti a nlo ti adua de ngba ni mona wa loruko Jesu iwo ni eri kan eyin ti an ba lati oju elegba eri moto straight to nlo si Fuja Street gbogbo eyin eniyan Olorun ni bariga e ja pade nbe o loruko Jesu iwo ni eri kan mo nbo laarin seju iwo na to ngbo mi wa ara anugba wa si ri oju rere Olorun loruko Jesu e ma gbagbe ara mi olufe ni ilu mose e ku imura sile ipade e kan losu once in a month ni gbogbo eyin eniyan Olorun ni abulegba egbo aboru sonise owo ni e mechanic ni e tabi ise kise lowu ko ma se to ba satijo ni ise owo tabi onise osu papa eyin ti e nse katakara kodu ito pari ise owo e gbudo gbe edide nipase ise e gbudo nla bi o ba ti le wa sise ti o sise lowo e lowo lowo yi anu gbudo dide si e momo baba gbo fokan bale iwo aunty momo to bo kojiya to se wahala o se wa je isin yi ni inira yi wa de inira yen ma lo o sori yo ti e gboro re yi oporisi meta gan papa eto ma nra wa sugbon sori eleyi ofe ni ma fun yin egbo gbogbo yen eniyan Olorun ni abulegba aboru egbo o sasa gbogbo yin pata emura sile osodi emura sile gbogbo yen ara osodi sasa abulegba ati en ti en bo lati agege odi olowo eja pade ni mose ni Friday ose ta wonu eyi bene Friday e kan losu ni to se Friday keji losu te ba ti wa de mose gbogbo agbegbe ti mo daruko yen en ti en bo lati suru lere gbogbo ipapata to ba de n bo lati eko idimota to ba ti de mose so wipe o nlo si onile gogoro bus stop to ba ti donile gogoro bus stop yen wa lo nlo si Idera cinema hall koju bi ile karun si ibe yen wa gbo o ni time o ago meje aro la bere a si pari to ba di ago mewa tori bi n ba ku nbe mo nlo si Isaga toruko Jesu iwo ni eri kan lo mura le gbegede o gbina meme yo si mi ina ojo lori ota iwo si lalafia se ri ni ojo Friday to nbo yi gbogbo eyin eniyan Olorun ni ilu Isaga e lo mura sile mo fe fun yin ni omi ati osu kejo ofe ni sowo e so n to fe fi se ni wipe oluwa je ki ohun tuntun o bere ninu aye mi mo fe ma ri iyanu ohun tuntun nibo ni te ba ti de Isaga ele n lo si Sabo Underbridge onijokuta hall ibe lo ti fe waye get ready ko si mura sile iwo ni eri kan e wa gba o ara mi olufe ago melo ni ago mejo aro si ago kansan ni tori ti ba ti ko ni mo se mo nbo ni sagam niyan iyen ni koko gbogbo yin ti e wa ni ki loruko en je ilogbo elegba ta ho ni yanora gbogbo ojo wednesday ni te ba de yanora ele lo si ilogbo elegba town hall ago mejo aro si ago melo si ago mokanla pe ero ibani soro yi 070 67 17 0079 gbọ lekan si 070 67 17 0079 eni kan gbọ mi mo fe ko fi owo e ko fi ran ipade ilowo ko fi ran se oluwa lowo pe owo mi re e ma fi se oluwa bere lati 2000 1200 tabi ju be lo send e olorun yo si ran e lowo yo send e alaanu si e contrast yen ni bo lowo e tabi o fe sonda mewa account number yen re 00 699 36 107 pele kan si 00 699 36 107 Access Bank oruko to wa nbe Light of the Living Church en ti e fe ra adura anu ororo ba ni ikotun alimoso e lo te ba de kotun rara about e wo moto abaranje road ke bole ni Alabama bus stop e bere oye wole street ile baba oye wole God bless you. Oruko mi ni Woli Rotimi Elisomi.

0: ẹ̀ṣẹ̀ tó ṣẹ́. Ó kí, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́. Ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Àdàbà.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láìsí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
2: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adérunkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
1: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
2: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
1: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
2: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
1: Èlò ni àwọn solar system yìí.
2: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
1: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
2: Bẹ́ẹ̀ni.
1: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
1: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
2: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
1: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
2: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
1: Láìṣe náà nẹ́pà.
2: Ara o.
1: Lọ́dọ̀ yín báyìí.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
1: Ẹni tó bá ní ìdí solar freezer.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó wà lọ́dọ̀ yín.
2: Ó wà nílé iṣẹ́ wa ni.
1: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín?
2: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yellow building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Ẹ jẹ́ àtún múlẹ̀ kan sí
2: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
3: Wẹ́pà!
1: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè, wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àǹfààní ìrótó Àkúrẹ́ àti Adjacent Baba Adjacent House òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 0 1 0 4.

0: kí mo ta tó fi dẹ lẹ́sìn elégédé ni kí mo má dáwo na lẹ́nu làwọn ọ̀gá ẹ̀ bá wù pa ẹ̀yàn ó tún sọ̀ kalẹ̀ lórí ẹṣin tó wà pẹ̀lú gbogbo ohun tó pọ̀ sára ó tún tẹ̀ ó ṣàbọrúbọyì fáwọn ọ̀gá ẹ̀ ó ní à ẹ̀yin náà lẹ́kẹ́lẹ́gédé fún un nígbà tóun sì délé tó ń là pé kóun bẹ́ kíyàwó òun kó sì káwọn jẹ́ n lòun bá ṣẹṣẹ́ ẹ fún n lòun bá gbogbo nǹkan yìí làwọn ọ̀gá bá wọ̀ pé àwo rere ni ẹ́ àṣebọ́mọ bá sin ọ̀gá ẹ̀ àṣebọ́mọ bá sin bàbá ẹ̀ ó di dandan kó gbàṣẹ lẹ́nu ẹ̀ ìjọ náà ni wọ́n fún ní ìrẹ àṣẹ pé látòní lọ ìwọ náà ti dẹni ọlá o ti dẹni yìí o ti dẹni ọ̀pọ̀lọpọ̀ àwa mọ kóòtù òjire àìní sùúrù àìfẹ́ farabalẹ̀ ká sin ẹni tá à ń sìn débi tó yẹ irú pa bẹ́ẹ̀ lẹnìkan náà ṣe níjọ́ kìíní àná tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ àṣó ti ń gbà á lẹ̀ ó sì sin ọ̀gá ẹ̀ ó bẹ́gbẹ́ ó bọ̀gẹ́ ìgbénú túbú ń gbọ́ ọwọ́ tẹ̀ wọ́n tí gbogbo nǹkan le tí kò fi yẹ̀ lórí wọn nígbà náà tó náà fi di olórí tó wá olólórí tán tí wọ́n ń ṣèpàdé gbogbo ìbàjẹ́ ọ̀gá ẹ̀ ló náà wá lọ ṣe fún gbàgbúdá kí gbàgbúdá tó pe ọ̀gá ẹ̀ pé ẹ gbọ́ kínní gbígbọ́ tí bàbá ti tó ń tọ̀ ń gbọ́ òun náà ṣe ó sọkàn ọkùnrin fún rẹ̀ ẹ jẹ́ ká síyàn ẹni tó bá síyàn òun náà rẹ̀ ni sin bó o bá síyàn tó o sọ fàmbì kan fún yàn ìwọ náà ò lè rẹ́ni sìn ẹ́ ẹ fi yí kọ́gbọ́n o ẹ là lọ̀rọ̀ ni o kó máa jó yín lọ́kàn bí ọ̀kan ni o àtúnjọ pàdé ní déédé àkókò yìí kan náà lọ́la ire o.
1: mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abà aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 abà mẹ́ṣọ̀ kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abà mẹ́ṣọ̀ kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 09

0: balọba ní bẹ̀rù nínú. Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
1: Evergreen máa lọ́gà o, àwọn làgbà.
0: Kọ̀kọ́ ni tètè.
1: Standard impressive.
0: Affordable and incontestable stationery.
1: Àwọn bíi drawing book,
0: exercise book,
1: biro,
0: pen,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: àgógó àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating materials.
0: O yẹ fẹ́ ra lẹ́yọ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà tàbí tipa tipa tàbí trailer.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
1: opposite Stadium Junction gangan Lápẹ́.
0: Telephone 08165316655.
1: O yẹ ìpín kí n gbó.
0: Evergreen.
2: Ọ̀nà ẹ̀nẹ́rẹ́gbẹ̀ nẹ́nà yẹjọ́ yẹnẹ́.
3: Edumare jan ara wo se oba inaye na ran wo se
4: ah akisolu community one gbe nenu yi
5: o yi han se ni
4: eledumare
5: agbope
4: ise tire wa
5: oba jan ara ode oran
4: ataye
5: ope o
4: ope ile do lola
5: gomina
4: oma we lucky ori mi san
5: aye da ti wa
4: mu ori ofe yiyan
5: oma wa mani bayi
4: ali
5: yalaga titan
4: yanya
5: civil service commission
4: gomina aye da ti wa
5: one yi ba maniyan
4: o nara marin
5: o lenu
4: Amare
5: o ma wa
4: adupe ti wa o
5: akisoru community ward 5
4: nile ugbo
5: agbope wa
4: edumare
5: je gbope wa
4: o se o
5: aje daka gba
4: nu gwaju nu hun yi han
5: daka se ore
4: dede o ma kisoru community parapata nu le negbe
5: ani mami ki o ma ni o pe
4: gona wa yu gona wa bori o
5: ma we
4: oliwosan
5: ma ni bayi
4: ali
5: o se rere
4: we bo ma je
5: chief help hope
4: elu malero
5: bale oko lu
4: ati omo ba
5: ori ola ali
4: akowe ilu
5: Allez le foucher à la mairie.

0: la do temu
1: ade kan mi
0: o je be yo do owo yen
1: o toju awon ma e o
0: kan ye fo di gbo che
1: o ti podo kan
0: bi mama ti gbe ya so le wo
1: iwaju anabi yu o gbe si eni baje
0: eni yu o ka wale
1: eni ka wala aja
0: tare o ye mi
1: omo meta jo gba koriko
0: mama yi ma me go tu ku awon ma yi ma mroja
1: toju omo
0: pa ile dumo re ko me to aye wa o tu aje
1: dale dale
0: o ti podo kan
1: o ya si mi wo
0: awon ma o chi we go
1: ko ki ma dodo ye wa
0: o ya si mama asigbe
1: bene o ti bere re yi o
0: je o dogun
1: o tu kere
0: 2027
1: o chaja bu mama
0: ki ma doju ma
1: owo pe ya mo pe
0: nabi
1: foji ye o ti gban re
0: sun re tukan tukan yo lanu
1: ki ma da meta denu kun
0: o tu kere
1: 2027
0: o choku mama ya gbo ran ma o
1: ma do tu awon ma
0: e buri e kan
1: e no for dim kare dim ka mu lo
0: o ma
1: ati
0: ade kan mi
1: oruko gedegede awon ma o
0: ato won mama
1: ko me to aye wa tu wa chiye ka gino
0: yo dabo
1: dabo.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What? Aww.
5: My love, what happened?
4: Before I marry you, the TV where you promised, the fridge in car, where it is? Washing machine in car. Will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once?
5: Are you CDK?
6: CDK?
5: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Plus CDK.
4: So all those things done already there, house?
5: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
7: Yourself.
5: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
8: Visit us at Danco Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
9: CityCare! Pay small, small. Live big, big.
10: You don't show a lot of similar la la re.
11: Bẹ̀bí àtọ́ba tẹ́lẹ̀ ní ìjẹ̀bújẹsà àti òmò èkìtì.
12: Ìkéde àṣekẹ́bẹ̀ òkú bàbá wa.
11: Bàbá wa.
12: Ìránṣẹ́ Ọlọ́run alàyè.
11: Apọ́sù Dr. Joseph Adeloye àtọ́ba tẹ́lẹ̀.
12: Ló jẹ́ ààrẹ ìjọ African Apostolic Church ìjọ Ajayi.
11: Ó kárí ayé láti ọdún 2006 títí di ìgbà tí Ọlọ́run ṣí wọn lọ́wọ́ iṣẹ́.
12: Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin 2026.
11: Lẹ́yìn
12: 15
11: bẹ́ẹ̀ mọ́ṣúárì ládọ́ọ̀kìtì àwòtò lọ́wọ́ wọ́n nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó di ìlú òmò èkìtì.
12: Lago mẹ́wàá àárọ̀ ọjọ́ yìí làwọn ti ara bàbá ní ìtẹ́ ẹ̀yẹ níta ládùúgbò ìlísà òmò èkìtì.
11: Ago méjìlá ọ̀sán ọjọ́ yìí làwọn gbé bàbá Joseph Adeloye àtọ́ba tẹ́lẹ̀ kúrò ní ìlú òmò èkìtì.
12: Ó di ó ní sítì òkè Ajayi Aremoko Èkìtì.
11: Àìsòkò onígbàgbọ́ yóò wáyé lago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ yìí.
12: Friday 14 August 2026 lago mẹ́sàn-án àárọ̀.
11: Bí ètò ìsìnkú yóò wáyé ní
12: ilé olóògbé ó ní sítì òkè Ajayi Aremoko Èkìtì.
11: Ètò ìsìnkú yóò wáyé lẹ́yìn èyí ní the African Apostolic Church General Headquarters.
12: Ó ní sítì òkè Ajayi Aremoko Èkìtì lago mẹ́wàá àárọ̀.
11: Lẹ́yìn ètò ìsìnkú ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀ mú orin àlùjọ pẹ̀lú ṣèkẹ́ṣẹ́kẹ́ àwọn àlejò.
12: Orí kọ̀ọ̀kan náà.
11: Súré o bàbá títí di òwúrọ̀ àjíǹde.
12: Àìsí folúmù mi dada.
11: Ìyábọ̀ rẹ̀ ọ̀fàfínlá.
12: Ìbàdí sáàt lọ.
11: Olùkéde.
13: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Lórúkọ gbogbo àwọn ọmọ àṣeyọrí Fancy Club Ibulẹ̀ sọ̀rọ̀ 2025. Láǹfì àsìkò yìí dáwọ́ dùnú kí kábíyèsí wa Ọba David Olúlékè Ògúnladé Òpókìtì the Second. Olúbulẹ̀ ti ìlú Ibulẹ̀ sọ̀rọ̀ kú ayẹyẹ ọdún ìjẹ́sùtọ̀dún yìí tó wọlé dé wẹ́rẹ́. Eléyìí tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí ti ṣe ọjọ́ Sátidé nílùú Ibulẹ̀ sọ̀rọ̀. Ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé láàyè àti lálàáfíà ara. Bákan náà làwọn fi àsìkò yìí ké sí gbogbo ọmọ ìlú Ibulẹ̀ sọ̀rọ̀ nílé lóko lẹ́yìn odi láti péjúpẹ́sẹ̀ síbi ìjẹsùtọ́dún yìí kí a sì sọdún lóní pẹ̀lẹ́kùtù. Ojú wa yóò máa rí ọdún pẹ́ o, àmì. Ọ̀nàrẹ́bù Àlàbá Ọmọjowó, ààrẹ ẹgbẹ́ àṣeyọrí Fancy Club Ibulẹ̀ sọ̀rọ̀ 2025 lolùkéde.
14: Do you know that you can actually receive the crown of glory? 1 Peter 5:4. And when the chief shepherd appears, you will receive permanent crown of glory to be exposed to this reality.
15: Come to the 2026 annual convention of Christ Light Gospel Church. Crown of Glory.
14: Date: Wednesday 12th to Sunday 16th August 2026. Morning session from 8 a.m. to 12 p.m. Afternoon session from 1 p.m. to 6 p.m. Venue:
15: Christ Light Gospel Church. Market, Fulfillment Ground, Number 1, Kajola Street, Apose, Sambet Petrol Station, Idori Road, Akure, Ondo State, Ministry, Pastor Sunday, Ahuwan, Bishop Peter Alabi, Pastor Daniel Oguche, and other anointed ministers of God, General Overseer, Reverend T.O. Moses. For inquiry, call 080-3359-0149. You can also join us live at www.facebook.com/CLGC01. Don't be left out in this year's King Making Experience.

0: níbi tí a ti ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́ girama. Tá a sì ní àyíká tó yanrantí. Àwọn olùkọ́ tó ní ìmọ̀ ìjìnlẹ̀ àti ìrírí.
1: À ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ tó péye.
0: Ní ìlànà àti ìbẹ̀rù Ọlọ́run. Iléèwé Ògo Olúwa. Ọmọ rẹ yóò jẹ́ mùtúmù àǹfààní. Ìkẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ayélujára. Ilé-ẹ̀kọ́ wa ti ní ìfọwọ́sí pàtàkì láti gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún ìdánwò WAEC, NECO àti Junior WAEC. Ilé-ẹ̀kọ́ wa fìdí padà sí Ọbadà Market tó wà ní ẹ̀yìn ilé-epo Energy lójú pópónà Benin sí Àkúrẹ́. Èmùrè ilé ọ̀wọ̀ àti ẹgbẹ́ ilé ìwé. The Lord Group of School tó wà ní òkè Ùṣó. Ìdánwò ìwọlé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànlá oṣù keje àti àwọn Sátidé mìíràn títí di oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Fún ìbéèrè tàbí àlàyé sí 0806-018-0552 tàbí 0703-009-3712. Ògoluwa Group of School, ilé ẹ̀kọ́ tó ń kọ́ ọjọ́ ọ̀la tó dára.
2: Dem say monkey smart, na because the tree near. But now monkey will jump past the eye, they quick see.
3: Don't call me auntie.
2: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV.
5: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University, Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. And enter management.
6: Ẹyin olùgbé ìpínlẹ̀ Ondo, ìlera lóògùn ọ̀rọ̀, ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣálẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí ní bá ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí lásáfíwá jẹ́ tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò lásà bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ. Èyí lè jẹ́ kírú ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà. Tírú ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì yóò tún ràn án. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà lásà ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́ gbogbo pàǹtí oúnjẹ àjẹkù ike tàbí ọ̀rá omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ní káṣe lọ́jọ̀ síbi táwọn ọkọ̀ kọ́lẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹ́mọṣẹ́. Èyí nìkan kọ́ o, gbogbo egbò tó wà láyìíká ni ká gbé. Kó má ṣe jẹ́ bí ìsádi fún eku, kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbórí ọ̀fẹ́ ìjọba. Ẹ jẹ́ ká kóra ró nípa mímọ sá gàárì láfú tàbí kúkúrú sórí sá láì bójútó. Ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfi lè gbádùn ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn lassa fever. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Kọmíṣánná fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo, Dókítà Banji Ajaka.
7: Àmọ́ tẹ gba orin alọ́rin ọ, alálàmọ́ tẹ gba lẹ́rẹ̀ o, a tẹ gba orin alọ́rin ọ. Ògòrò ìmẹ́tíbalẹ̀ kí n gbọ́ mi dáadáa lórí ọ̀rọ̀ alẹ̀ kẹ̀láàrin ebi Ọlátọ́re àtẹ̀bíyà fún rúlu èrò fún ìjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ ọ̀nà ebujọ sisi yẹmi fásọmi ọmọ ìtẹ́dẹ́jọ ń kó ọ̀nìkọ́lalẹ̀ ènì ebi Ọlátọ́re lọ́lẹ́jọ́ kẹta oṣù kejìlá ọdún 2025 ulé ẹjọ́ ti dá ebi Ọlátọ́re kọ ìhàn lẹ́mọ̀ lálẹ́ rin ọ alẹ́ ti padà sọ̀dọ̀ oníkólú rẹ̀ ẹ ká fọ sóye rin kì í ralẹ̀ kì í kọ́lé kì í dáko sórí alẹ̀ ń fọ kí n yàrí olórí ebi Beatrice Bọ́lá kí alẹ̀ rẹ mọ̀ bá dalẹ̀ òfìfo rúlẹ̀ rẹ mọ̀ bá dúlé rúlé kókò rẹ mọ̀ bá doko lóko àwọn ọkọ̀ bá fẹ́ ralẹ̀ ọya ìjọjú sẹ́bi Ọlátọ́re lulu èrò alẹ̀ àtọ́rú kẹsàn èyí kàtẹ́ lẹ́hùn rẹ̀ kọ́lọ́run tẹ ìgbàlẹ̀ rẹ kù á ọ̀rọ̀ ni báni bọ̀ kàtí gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ kora rẹ wọ́n ẹ̀dẹ̀ gbọ́ ọlọ́kun ta lomú ṣiré ẹ̀jẹ̀ ìyá àfin ìgbàbọ̀ Beatrice Bọ́lá lẹ́fọ̀ kémi akéde fọ alẹ̀ ebi rin Ọlátọ́rú kẹsàn ọlọ́run mọ̀ tẹ ìgbàlẹ̀ ń padà gùn ọ́.
8: Ẹ̀lẹ́bẹ̀ wo jẹ́
3: ayetile ti gbọ nipa ile iwe kan Jackie College of Health Sciences and Technology loruko re ile iwe ti o ti le ni imo nipa eto ilera imo science ati imo ero okini won laarin eye won lawon ohun elo eko to je ti igbalode ti ayika ile iwe ohun gan danto Jackie College of Health Sciences and Technology lo wa ni ifowosowopo pelu Ekiti State College of Health Sciences and Technology ti ilu Ijere Ekiti nipinle Ekiti ile iwe yi ti gbon te ijoba o ti pe e lo anfani lati keko gboye certificate diploma OND ati HND lawon eko won yi community health technology health assistance medical diploma in public health atawon yoku ati pe Ekiti State College of Health Sciences and Technology ti ilu Ijere ni yo fa won akeko gboye ni certificate won ibo gan ni ile iwe yi wa opposite first summit ogongon nilu supari akoko nipinle ondo folaye lekunrere sawon number won yi 08120644426 abi 08154377844 ati 08154375072 Jackie M College of Health Sciences and Technology wa gba imo lati le di adari lojo na
8: Oduko odujo oju gbogbo wa pe patapata odun ifa je bi osa wole de were e ba wa yo ewe o ma je o ogun o ma je eku o ma ke bi eku omo eyan o ma fo nbe eyan
9: ifa de pa won je e la de pa won je ifa de pa won je o erin ba pe ko ba sa bodun ifa de
8: pa isese ti wa tipetipe o wa igbodo ma se ni aishi for to ba isegun kajola kwara state awon na tun is royal emergency oniji of igio nilu kwara state e ku orire o lojo kerinla osu ta wa yi 14/8/2020 Aisu odun ifa yo waye ti gbogbo awon eyan yo ma gbadura sori ara won ti onikuluku yo ma bere on to nfe o to ba di ojo Saturday 15/8/2026 popo sise ariya yo waye ni ajebi compound eni ko meyin si toni gari ni ilu Akure lati ago mejila osan gbere e wa wo bi awon egun yo se ma fi jo da wa lara ya lojo na awon eyan jankanjakan awon na yo fi joko ye wa si o lara awon ne oba ogboni Ondo state oba Igbira Ondo state obadua Ondo state kekere awo ni Ekiti state
10: ati gbogbo egbe aje olokun soro dayo
8: aku odun o ifa o gbe wa o emi a se pupo re ba se edumare
9: erin ba pe ko ba samodun ifa de o
11: ile eko girama to nbe nile yi ti mo mo to gbo nje fe gbe gba wobo jabu international school ikeji ara keji ti jo first apostolic church ni nigeria to ke kun da sile ni ile eko na nibi ti won ti ko mo na ko iwe to ye koro ti ko la fi we re lu iwo mo luwa bi laye ka to de wa to se do keko ile gbigbe wa fa wa ke ko to ba fe ma gbenu ogba ile eko eyin o body owo ile eko won o po rara owo idako mo la sani anfani igbani wole ti sisule bayi se gss1 ti de ss2 de jabu international school ikeji ara keji lojo na maro se ile sasi akure ele li form igbani wole gba ninu ogba ile eko won na ni ojo aje monday sojo ti friday awon oluko won dangaji a ile ile ti ki won ki seju eto abo to peye wa eko se owo tun wa fa wa keko be ni won tun lo anfani lati wole si ile eko fosity jabu ti o ba ti pari eto eko grammar 1 fa laye e pe 0803-6673-481 tabi 0706-4959-296 jabu international school ile eko ati mo to kan mi nfe
12: Oloye Ezekiel Abiodun Jaye Oba ko pohun jeun mo laye iku lo yowo e ninu awo baba o daaro
13: ilu ayo
12: gbogbo ẹbí ìjayé ọba ìlú ìgbàrà odò èkìtì ló ń kéde ayẹyẹ ìsìnkú bàbá wa olóyè ezekiel abiodun jayé ọba ẹni tó kílé ayé kó dìbò ṣe ní ọjọ kẹrìnlá oṣù kẹrin ọdún yìí 74 years ni bàbá lò láyé ètò ìlànà ìsìnkú olóògbé máa bẹ̀rẹ̀ ní thursday ọjọ kẹtàlá oṣù kẹjọ ọdún yìí pẹ̀lú ayẹyẹ wake up ní ojúlé rẹ̀ jayé ọba compound òkè ọ̀ṣun street along ìlàwẹ̀ road ìgbàrà odò èkìtì friday 14 august la máa ṣe ìsìn kẹyìn fún ara olóògbé nílé ìjọsìn st james anglican church òkè olúwa ìgbàrà odò èkìtì ní kété tí a bá ti gbé bàbá sí yàrá ìkẹyìn jíjẹ mímu pẹ̀lú ayẹyẹ ọmọsẹ̀yìndé máa wáyé ní pápá ìṣeré st peter's catholic playground ọgọ̀tún road ìgbàrà odò èkìtì olóyè ezekiel abiodun jayé ọba ọmọ àbá òkè ọjà ọmọ agẹṣin sara ọmọ onúmọlẹ kòyìnbó gbé lọkàn gbé padà ọmọ onípẹtẹẹsì kan rí kan sí ìrítọba ọmọ ajuṣu sara yá àmúmisí nínú ìkòkò súnré o gbogbo àwọn ọmọ pátá ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
14: Face of God Mountain of Mercy Evangelical Ministry pé 28 years hallelujah. Èyí dà
13: 28 years of calling to the ministry of God. Church anniversary and presentation of award with the team New Crown. Wednesday, August 12th, in November, the Lady Agumenioli. Thursday, August 13th, prophetic hour, 11 a.m. to 3 p.m. Friday, August 14th, praise day in your logo, 3 p.m. to 6 p.m. Saturday, at clinic, 11 a.m. to 3 p.m. Mama Badia, what is Sunday, August 16th, in Dash Machine, to pay a jodun, Bela Gomewa Wuro, Gokwe, Yo, Wayeni Luchowa, Vodem Network Outreach, Timberi Plot 9 to 14, Face of God Crescent, Roadmaker Junction, Orisun Ibare, Apusoro, Off Adu Ekiti Road, Akure, Awori Adejo Na, Oba Awa Ezekiel Idowu, Yolojebu of Okejebu Ekiti, Oba Adebanje, Adibola JP, Eleshure of Eshure Ekiti, Prophet and Evangelist, Sam, Oluwa Tobiloba Omoniyi, FCA, General Overseer and Founder of Vodem Worldwide. Fun Laye Lekurere, Ema Apusori 0806626 1435. Igbimọ Ajọdun Lolukede.
15: Ọdún kẹẹ̀dọ́gbọ̀n 25 years rèé tángẹ́lì àbáṣọfẹ́lẹ́lẹ́ ti gbé bàbá wa pa Isaac Ọláwálé Fádèrọ̀ lọ sọ́run rere. Dídòdídò ni ìrántí olódodo ìbùkún sì ni fáwọn òkú tó kúnnu Olúwa. Èyí ni àwa ọmọ ọmọ ọmọ ìyàwó tẹbí tarátọ̀rẹ́ àtọjúlùmọ̀ fi ń ṣèrántí bàbá wa pa Isaac Ọláwálé Fádèrọ̀ tó jẹ́ ìpè Ọlọ́run lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún 2001. Bí àná sì ni kúrin lójú wa o. A dúpẹ́ fún ẹ̀kọ́ ìwà ọmọlúàbí tí ẹ fi kọ́ wa nígbà ayé yín. Olùfẹ́ wọn, a fẹ́ yín ṣùgbọ́n Jésù fẹ́ yín jù wa lọ o. Máa sinmi ló kan ya olùgbàlà títọ́ jáde ta ó pàdé ta kò sì ní pinyà mọ́. Kárí ò bá mi, ọmọ aláwo bẹ̀rẹ̀ òsìn, ọmọ mi màlúù ṣọdún gbàgbọ́, ọmọlémùpọ́n àjìyànjiyàn, ọmọlémùpọ́n àjòjì dọ́ọ̀lé, ọ̀hún wíjọ ọmọlémùpọ́n àrelu ajẹlúlé rẹ̀, ọmọ ará ìtàbà túbú aṣọ wọ́ọ̀mùpọ́n yọyọ, ọmọ afọ̀lọ́ àkó àṣekére, ọ̀run ò ní á san o. Gbogbo àwọn ọmọ

0: Kenshin tun bo na ara yo odun ni won ki sha imo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odo won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa roju lowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyin to ba nfe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oyawo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
1: ti gbogbo awon agbe fi yen Dragon Super laayo gege bi ojulowo ogun pakopako iyen laide mu wahala tabi iparara fun gbogbo nki agbe eyi ti a ba gbin bi agbado koko isu kukumba watermelon tomato ati bebe lo ise ti Dragon Super se o leke ka abalajo to fi wa je wipe gbogbo awon agbe Dragon Super ohun ni won yen laayo lakoko ta wa yi amatupa ni Dragon Super lo ma pa gbogbo koriko ta ba fifi ta ba wa kiyesi wipe ike Dragon Super ati yato City tele ma lo doubt to e ise to be ninu Dragon Super jagula bi gankogbi tele lo nbe ninu Dragon Super eleyi te ma ra lowo lo bayi Dragon Super to ti wa mu ki wahala awon agbe dikun ele ri Dragon Super ra leyikeyi ibi ti won tin ta oju lowo ogun pakopako iyen jake jado orilede Nigeria elu elu 0811891033 tabi 0811891034
2: Dragon Super.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tí wọn wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọgbẹ́ ìyàwó láyọ̀.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
5: Say after me. Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: keep it locked on Adaba FM.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture. La fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
1: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o
4: lọlọwa ni o mi alo
5: o wa di o mi alo
4: pade ju ni o mi alo
5: o wa di o mi alo
6: won tun bere won le salai mo panilerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowe kan lasan are kan ko si leyin e
7: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
7: Maggi star yo so gbogbo onje ta

0: ayẹyẹ ọdún ìjẹsìbúlẹ̀ ṣọ̀rọ̀ wọlé wẹ́rẹ́ ẹ wá bá wa débẹ̀ kájọ ṣàjọyọ̀.
1: Jòrò jòrò jòrò mi ìbúlẹ̀ mọ bọ́lọ́mọ ló ka ire ọlọ́mọ láyé yẹ wí.
0: Èyí ni gbogbo ìgbìmọ̀ ọmọ ẹgbẹ́ ìbúlẹ̀ ṣọ̀rọ̀ nílé àti lókè òkun ní kí kábíyèsí ọba Olúléke David Ogunlade Òpókìtì the second olúbulẹ̀ ti ìbúlẹ̀ ṣọ̀rọ̀ kábíyèsí o.
1: Ọmọ wa ọmọ ẹkùn kẹrin tọrọwá tọrọwá ọmọ wa jọgàrí kíni rédíò mẹrin pabọkọ ọmọ kan bílíbí méjì kan láyà irejú ni.
0: Àti àwọn ìjòyè pẹ̀lú gbogbo ọmọ bíbí ìbúlẹ̀ ṣọ̀rọ̀ lọ́kùnrin lóbìnrin ọmọdé lágbà kó ayẹyẹ ọdún ìjẹsù tuntun tá a ṣe lọ́jọ́ Saturday 15th August 2026 at 11 a.m. nílùú ìbúlẹ̀ ṣọ̀rọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìbúlẹ̀ ṣọ̀rọ̀ wa rọ gbogbo ènìyàn láti ṣọdún yìí ní pẹ̀lẹ́kùtù láì yọ̀dá yọ̀bọ́n yọ̀ gbogbo a jẹ kámú a dáwọ́ ọ̀dùnú ṣẹ́yìn gbanyugba pé ojú wa tún rọ́dún ìbúlẹ̀ ṣọ̀rọ̀ a gbé gbogbo wa o àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìbúlẹ̀ ṣọ̀rọ̀ nílé àti lókè òkun ló ń kéde.
2: Ẹni kan bá ṣe lóore.
3: Bánà ni kò ṣàbẹ̀wò
4: ẹ̀ṣẹ̀. Kí ni pàtàkì rèé o?
5: Látòdò kábíyèsí wa.
4: Ọba Fáṣúsì Richard Adéwálé.
5: Fádùnú kejì èdè olúṣúpárí of ṣúpárí àkókò.
4: Kábíyèsí ni ká dúpẹ́ púpọ̀.
5: Lọ́wọ́ gọ́vnọ̀ Lọ́kì Orímẹ́sà Ayédè àtiwá.
4: Àti igbákejì rẹ̀ Dr. Láyédé Adélábí tó wá aṣojú wọn lọ́jọ́ ìfijoyè àti presentation of staff of office.
5: Ká dúpẹ́ lọ́wọ́ Alhaji Hamidu Takurọ.
4: Honorable JJ Alabi.
5: Right Honorable Victor Labintan.
4: Honorable Justice Fasami.
5: Honorable Ayo Aja Chairman Akoko Southwest.
4: Dr. Sam Adekola.
5: Brigadier General Olorunfemi Retire.
4: Titus Famuwagun.
5: Ayela Erugbeto.
4: Àtàwọn àgbàgbà tó kù bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ṣúpárì.
5: Roman Abdul.
4: His Imperial Majesty Ọba Adéborí Adeleye JP.
5: Olúbàkà Ọfọ̀kà Kíndọ̀.
4: Ọba Isiaka Òsèdè Adú.
5: Alálẹ̀ Ọfàkùgbàlà.
4: Ọba Barista Adeleke Adéfẹ́mi Adégbètẹ́.
5: Lọ́wọ́ Alẹ́ Ọ̀fìkà rẹ̀.
4: Ọba Ògúnòdè di Olúṣẹ́ Ọ̀fọ́ Wálúṣẹ́ Ọ̀ka.
5: Kábíyèsí di Àjànà Afá Ọ̀fọ̀ Gàgbé.
4: Ọba Olúgbẹ̀ Ọ̀fùgbà ẹ̀.
5: Gbogbo olóyè àtàwọn Kingmakers.
4: Wọ́n lè ṣe púpọ̀ o.
5: Tó
4: His Royal Majesty.
5: Ọba Fáṣúsì Richard Adéwálé Fádùnú Kejì.
4: Di Olúṣúpárẹ̀ Ọ̀ṣúpárẹ̀ Kíndọ̀.
5: Ìlómànìká kì í o.
6: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí. Yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ. Àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká. Kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank fún ẹ̀rí dájú àti àlàyé pé Alpha Computer sórí nọ́mbà yìí 08162453103 lẹ́ẹ̀kan sí 08162453103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 08162453103. 08162453103. Once again, 08162453103. Thank you.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
0: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
5: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
6: Uncle, it's the new VitaFoam pillow top range.
5: Pillow top? You mean the pillow is part of the mattress?
6: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
5: Yeah. If they carry this mattress to my village, no one will wake up again, no.
7: Experience elevated comfort with VitaFoam's pillow top range, featuring VitaLux and VitaHelix. Thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
8: VitaFoam, the fine art of living.
9: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Ẹgítà máa wà lónìí.
1: Ṣé tí n bá ya dùrù? Ṣó yẹ kí wọn náà ya gìtá?
0: Rárá, so mọ̀ pé.
1: Sọmọ ìyá méjì máa ń réwèlè.
0: Dáadáa gidi gan.
1: Lára bọ̀kọ.
0: Lúdìí agbálùmọ̀. Èyí àwọn kárin lẹ́rìn jìyàn.
1: Alágbò fẹ́ kárin.
0: Iwọ ikú kí agbálùmọ̀.
1: Abáolómi kárin alágbò fẹ́.
0: Èyí àwọn kárin o. Paul egungun agbálùmọ̀.
1: Támọ̀lá sá oògùn àgbálùmọ̀ ọmọọmọlá ọlàlí jímọ̀ ọta rẹ
0: oògùn àgbálùmọ̀
1: ọlàlí jímọ̀ ọmọọmọlá.
0: Ọgá o, àwọn èdè ẹ rà dákọ́ dáa gidi, ọdọ ẹ lọbẹlọ, ògbẹ̀lọ yẹ mú gé ọ̀gẹ̀dẹ̀ gbẹ̀ lógún.
1: Ọbẹ̀ yegé ọ̀gẹ̀dẹ̀ lórí.
0: Ògbẹ̀lọbẹ̀ yegé ọ̀gẹ̀dẹ̀ lórí.
1: Ẹ má gbẹ̀ lára.
0: Àwọn ẹ tara nì, ó dùn ẹ̀rí yíyan nì. Ọgá, ògbẹ̀lógún tó ògbẹ̀ló tún mú kú ọ̀gẹ̀dẹ̀ rẹ̀, ògbẹ̀ló ẹ̀yẹ kọyìn.
1: Akínyin ní gbogbo ibikíbi tí
0: ẹ ti lọ
1: lára ọ̀tún ní.
0: Iye kú lẹ́jàre.
1: Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú ọdọ láti àná.
0: Ọlọ́run ṣeun.
1: Tó tún wàá padà lónìí.
0: Àdúpẹ́.
1: Ṣé mi pé Yorùbá bọ̀ nú ọ̀rọ̀ wọn lágbà òkọ̀gbọ́n.
0: Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀.
1: Ẹ mọ̀ bínú o, tí gbogbo ohun tí ẹ bá ń gbọ́ lẹ́nu
0: ẹlòmíìn. Àsìkò yìí tún làwọn adá ẹ̀sìn wa ń tiwa. Bẹ́ẹ̀ ni.
1: Kan yé bínú yín.
0: Káwọn tó dàgbà kan dàgbà síwájú.
1: Àsìkò yìí tún lẹ̀ wá kan yé bínú yín.
0: Bẹ́ẹ̀ ni kan yé bínú wa.
1: Bẹ́ẹ̀ ni yé bínú ara yín. Ó dà bínú fúnfún òdi ẹ̀já mọ̀. Ẹ̀rẹ̀kẹ́ tó ń ṣàn sísàlẹ̀ ajá mọ̀. Ẹ̀bọ̀n náà ni òkúra jọ tá à ń wò
0: yìí.
1: Kò sí ti fi ṣe èèyàn. Bára lé òtí ẹ̀rí nítorí páúdà. Àwa tá a súnmọ́ yín mọ̀.
0: Fàkọ̀gbé.
1: Ẹgbẹ́wé ọjọ́ orí yín pamọ́.
0: Fàkọ̀gbé.
1: Àìrí ìtayà lẹ́nu iṣẹ́ ìbọ̀rọ̀ òjẹ́ kan mọ̀.
0: Bẹ́ẹ̀ ni o, kò jẹ́ kan mọ̀ o.
1: A ti kó àwọn ìwé ìròyìn ọdẹ láàárọ̀ tó ní.
0: Ó dà pọ̀, ó pọ̀ gan, ó pọ̀. Èmi mà ti serious tèmi.
1: Ó dà abẹ́rẹ́ tí ní tu yẹ́bẹ́yẹ́bẹ́ tó ní
0: àkókò wa. You are not talking.
1: Ká máa mú lọ́lọ́kan òjọ̀ kan. Ká máa yọ.
0: Bẹ́sẹ̀ẹsẹ̀.
1: Bí a ti ń yọ ọmọ wọ̀. Ká máa ṣe láwẹ́láwẹ́ bí aṣọ àlùbọ́sà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kó torí àkókò wa ká mọ̀wulẹ̀ bá lọ́wọ́ náà. Kí àwíjàre kó mọ́ pọ̀ jù. Mo fẹ́ dá Tọ́mi lórí kejì lọ́hùn.
0: Àdá Tọ́mi.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: ọkùnrin wa wà owó ẹkùn ṣàánú.
1: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdìẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà káre. Bẹ́ẹ̀ lọkùnrin ọ̀hún tún gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gúnyọdé lẹ́fù yẹn ìṣú ọmọ agùnmátẹ̀. Àsìkò yìí kan ló ṣẹ̀ wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Ṣé kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ̀ tí ṣán tẹ́ran. Àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka Iba.
2: Yadno.
3: Káyọ̀dé.
2: Àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ń notifiqué lé òfin gbé arákùnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kan Solomon Ọ̀nàọ́lá lórí ẹ̀sùn gbígba ìbálẹ̀ màjèṣẹ́ ọmọbìnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní omi fọ́n níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe kàn kẹ̀kẹ́ inú àtẹ̀jáde tí wọ́n taari síta lánàá ọjọ́ ìṣẹ́gun láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ẹni DSP Àbáyọ̀mí Jímọ̀. Gẹ́gẹ́ bí Jímọ̀ ṣe ṣe àlàyé òní ẹjọ́ ọ̀hún ẹni wọ́n á fi tó àgọ́ ọlọ́pàá Òdìgbò létí kó tó di pé wọ́n tàta tòpó rẹ̀ lọ sí ẹ̀ka tí ń gbọ́ ẹ̀sùn nípa àwọn obìnrin àti fífi ìyà jẹ màjèṣe láti lè ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún dẹ́kun kòdùn. Ẹ lọ kàyúkù nú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: Káyọ̀dé.
2: Bí ọdún.
3: Wọ́n mà ti jẹ́ kó di mímọ̀ wípé ilé epo NNPC ẹ̀káàkiri orílẹ̀-èdè yìí ni wọ́n ti mú àdínkù dé bá iye owó epo tí wọ́n ta epo wọn o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ìwé ìròyìn àti aṣojú àwọn ilé iṣẹ́ náà yẹn Daily Post tí wọ́n lọ káàkiri ni wọ́n ní wọ́n lọ káàkiri agbègbè Àbújá wọ́n sì rí pé ilé epo tó jẹ́ ti NNPCL ni wọ́n ti mú àdínkù dé bá iye owó epo wọn tó jẹ́ pé 1,250 naira ni wọ́n tà fún jálá kan báyìí kúrò ní 1,299 naira èyí tí wọ́n tà tẹ́lẹ̀ èyí wá ń fi hàn pé wọ́n ti já 49 naira kúrò nínú iye owó tí wọ́n ta epo ọ̀hún ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti sọ pé iléeṣẹ́ Dangote ó mú àdínkù dé bá iye owó epo rẹ̀ ṣùgbọ́n ṣá tó jẹ́ pé iléeṣẹ́ NNPC ti wọn àwọn sì ń ta tiwọn lọ ní iye tí wọ́n ń tà á ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe rí pé iye owó tí wọ́n ta epo náà ìpò wọ́n jù ní àwọn èèyàn ni wọ́n fi pa àwọn ilé epo NNPC ẹ̀lìtì tí wọ́n sì lọ ń rà á ní ibi tó ti dínwó èyí gan ni iléeṣẹ́ NNPCL ni wọ́n wá rò tí wọ́n fi wá sọ pé tọ́ ẹ jẹ́ káwa náà kó mú àdínkù dé bá iye owó epo wa léyìí tó jẹ́ kí wọ́n já wálẹ̀ ní àná òde yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post.
2: Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ẹ̀ka léyìí tí ń kùgìrì sí ìwà ọ̀daràn àti rògbòdìyàn ẹsẹ̀ kòkó VCRU ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta léyìí tí wọ́n ní nǹkan ìjà ogun lákàtà àwọn lọ́nà tí ò bófin mu tán tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn àti ẹgbẹ́ tí ìjọba lòdì sí ní àwùjọ. Àwọn afurasí ọ̀nà dárúkọ gẹ́gẹ́ bí Àlùkù Máyọ̀wá ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n Ọ̀pálídé Samuel ọdún 44 àti Mukaila Akintayo ọdún 37. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù tó ìtẹ́ oníròyìn lọ́wọ́ láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì SP Sunday Abutu. Lára àwọn àtẹ̀jáde ọ̀hún léyìí tó kà wípé ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn gbangba wípé àwọn afurasí náà ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ eléyìí tí ó sì jẹ́ wípé wọ́n ti tẹnu jẹ́wọ́ ṣe àkọsílẹ̀ léyìí tán sì faramọ́ pé lóòótọ́ iná jẹ́ àwọn ọmọ iná jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n sọ gbogbo àwọn ipò léyìí tí wọ́n dì mú nínú ọmọ ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà tí wọ́n hù. Ẹ lọ kàyúkù nú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
4: Admission. Tech Royal College of Health Sciences and Technology, Oke Royal Estate, Ilepa Odo Road, Adagun Odo Beachhead, Ikare Akoko, Ondo State, Nigeria. Invite suitably qualified candidates for admission into 2026-2027 academic session, leading to the award of diploma in the following courses: caregivers, community health extension workers, medical laboratory technician, pharmacy technician, health information management, and other courses. Application forms with course details can be obtained through our admission portal www.

0: but students are to be in only fancy private university.
1: Ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bá wọn.
0: Ó yà ká lọ sí Westland University.
1: Ìwọ
0: Osun State.
1: Flexible and affordable fees ló mú kán yàtọ̀.
0: Approved by federal government.
1: Wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́.
0: Full time.
1: Tó gboyè BSc.
0: Ní College of Natural and Applied Science.
1: College of Social and Management Science.
0: Àti College of Earth Science.
1: Tó bá ti ṣe ìdánwò UTME.
0: Tó ní JAMS requirement.
1: Pẹ̀lú at least 5 credit passes.
0: In no more than 2 sittings.
1: O di student Westland University nìyẹn.
0: Change of institution.
1: Láti wọlé sí 100 level.
0: Nínú ọgbà ilé ìwé wa tàbí.
1: Ní CBT Center.
0: 2 or 3 credit passes lo nilo.
1: Kunju pẹ́.
0: OND.
1: HND.
0: NC.
1: Lo fi wọlé fún direct entry.
0: Àwọn students register.
1: Gba lecture.
0: Ṣe exam ju PEP.
1: Lọ́gbà wa.
0: Fún top-up conversion.
1: HND BSc with pass.
0: Ọ̀tọ̀ kíláàsì lè ṣe.
1: Bẹ́ẹ̀ ni o ní ND certificate.
0: Tún lè wọlé sí direct entry.
1: 200 level lọ́dọ̀ wa.
0: Westland University wà ní kilomita 2.
1: Ìwọ Ejigbo Road.
0: Adenike Ajoke Estate.
1: Iwara.
0: Ìwọ Osun State.
1: Website
0: www.westland.edu.ng 0708 057 6961.
2: Àìná Àwa International College. Ilé-ìwé aládàáni ìgbàlódé olójoojúmọ́ àtònílégbèé Delhi End Boarding School. Níbẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn ọmọ jiná fọ́jọ́ ọ̀la tó dára nípasẹ̀ ẹ̀kọ́ tó yè kooro. Àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bù háyà. Àwọn olùkọ́ wọn tún múnádóko. Ẹ̀rọ ayára bí àṣá wà fáwọn ọmọ wọn. Tó fi mọ́ yàrá ìmọ̀ sáyẹ́ǹsì. Ìyẹn Science Laboratory. Àyè ìgbaniwọlé ti wá ń lọ lọ́wọ́ nílé-ìwé yìí o. Sí kíláàsì girama kékeré kíní àti kejì. Tó fi mọ́ girama àgbà. Kíní kejì JSS 12 and SS 12. Ẹ̀yin òbí àtàlágbàtọ̀ ẹ mú àwọn ọmọ yín wá sí Àìná Àwa International College tó wà ní kìlómítà 10 Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road àdójúkọ Possibility Church ìlú Àbò Àkúrẹ́ North nípínlẹ̀ Ondo. 10,000 naira péré lowó fọ́ọ̀mù ìgbaniwọlé fàlàyé sí ẹ̀pẹ̀ tẹlifóònù 09051123372 àbíkẹ̀ 09121767532. Àìná Àwa International College wọ́n ṣe ọmọ jìnnà ó pegedé ní Nàìjíríà ó tún dolúborí kárí ayé.
3: Ìkúndé 2026.
4: Kájọṣe.
3: Ikun Progressive Union IPU, the regent and the good people of Ikun Akoko, lo fitifetife pe gbogbo eniyan CB 35th Ikunde 2026 and fundraising of 50 million naira. Ti o waye ni Saturday 15th August 2026 ni Ajagbokun High School Field, Ikun Akoko, nde di agomewa aro. Special guest of honor, Governor Lucky Rimisan Ayedatiwa, Executive Governor Ondo State, Chief Launcher, Chief Alex Ajipe, MD and CEO, Click Connect Networks, Chairman of the Day, Dr. Raphael Arokoyo, MD and CEO, Afraf Progressive Ventures Limited, Co-Launcher, Chief Friday Agolo, Royal Father of the Day, His Royal Majesty, Oba Kayode Afuwajomo, the Olu of Imanluma, Royal Host, Her Royal Majesty, Princess Bolanle Deborah Jacob, Regent of Ikun Akoko, Host Community, Okelosun Quarters, Honorable Tunde Akande, National President, Ikun Akoko National Progressive Union, 2026, Ikun Akoko Day Planning Committee, Announcer.
5: Gbogbo onímọ́tò àtẹni ń wakọ̀ tí wọ́n fi ń kẹ́rù lánlá.
6: Bóyá within Nigeria
5: or from Nigeria to other country.
6: Tapolé tí wọ́n fi máa ń bu àwọn ẹrù lẹ́yìn tírélà ti wà ńlẹ̀ báyìí o.
5: Ẹ máa bọ̀ nílé iṣẹ́ Neclean PVC Tapolin Company.
6: Tó ní the best irinṣẹ́ tí wọ́n ń lò ní Nigeria àtọ́jú òwú òsì ní à ń bẹ̀.
5: For high quality and indestructible tapolé.
6: 60x50,
5: 45x40.
6: Àtàwọn kékeré tó ní mọ́tò 12 tires.
5: And all sizes.
6: Tàbí èyí tí wọ́n fi ń sàkókò sàkàṣù àtàwọn eré oko bẹ́ẹ̀.
5: Léyìí tó máa ń fẹ̀ gbẹ̀rẹ̀gàdà lórí sàgbàrà.
6: Gbogbo ẹ̀yin onímọ́tò tá a fi ń kẹ́rù ló ní èdè tapolin o.
5: Torí ọ̀pọ̀lọpọ̀ ẹrù lóòrùn àtòjọ lè bàjẹ́.
6: So they have to be adequately protected
5: to avoid saturation, oxidation
6: and water intrusion.
5: Léyìí tó máa ń fa hydro deterioration or bio deterioration
6: tàbí sun deterioration
5: tó tẹ̀lé fa delamination or annihilation.
6: Ìyẹn total destruction fáwọn ẹrù tẹ̀ bá kó.
5: Me, I no dey talk too much.
6: Just come to Neclean PVC Tapolin Company
5: at number 46 and 54
6: Ademulegun Road, Ondo.
5: Call 0806-326-8281.
6: Neclean.
5: Ilé-iṣẹ́ tapolin tó gbayì káàkiri àgbáyé.
7: Káyọ̀dé. Bíọ́dún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti sọ̀rọ̀ kan. Oníṣẹ́ rí. Ó ní lóòótọ́ ó ṣeéṣe ká má gbọ́ra wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà o. Ó ní ṣùgbọ́n àìgbọ́ra niyé náà kò sọ pé kí ìṣọ̀kan àti ìdúróṣinṣin orílẹ̀-èdè Nàìjíríà kó má fẹyẹsẹ̀ nílẹ̀ dẹ́ndẹ́n o. Ó ní kò sí nǹkan tí àjọrò tí ó lè ṣe tì. Ó ní tá a bá pe àrò tí a bá pe ọ̀dọ̀fin tí gbogbo wọn tí wọ́n bá sì jókòó ó dájú pé orílẹ̀-èdè Nàìjíríà yóò wà ní ìṣọ̀kan ni o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ náà láti ẹnu igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí Barau Jibrin ni ló sọ. Oníṣẹ́ rí lóòótọ́ àti lódodo ní tá a bá wo gbogbo bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà rí pé èròǹgbà olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ síra wọn. Ṣùgbọ́n sá ìjọba èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ó ti fi ara rẹ̀ jì láti pé kó lè yanjú gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò tó mẹ́hẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló ṣe ó láti lè jẹ́ kí àlàáfíà kí ó lè wà káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ní gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní àgbáyé. Bákan náà ni ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ló tún jẹ́ kó di mímọ̀ wípé ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà kò lè pín o. Ó ní bó ṣe lè wúwo kí kò rí ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀kan ṣoṣo láàmà wà títí láéláé. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Lórí ọ̀rọ̀ tó sọ pé Sẹ́nẹ̀tọ̀ Francis Fádáhùn sí lè ti ń ṣojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀
1: asòfin àgbà ilẹ̀ yìí
0: tó sọ ẹnu ẹni mo ti gbọ́ tó sọ tó sì sọ pé ẹ wò ó tẹ́ ẹ bá ti rí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọ́dù ṣe ni kẹ́ ẹ máa pa wọ́n nítorí pé wọ́n níyàwó wọn ní ọmọ àti pé ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ náà ètò ìdìbò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ó ní kẹ́ ẹ lé wọn kàbàkàbà kẹ́ ẹ sì lù wọ́n kẹ́ ẹ pa wọ́n nígbà tó wá máa sọ̀rọ̀ ni sẹ́nítọ̀ ọ̀hún ló mọ̀ sọ oníṣẹ́ rí oníṣe làwọn èèyàn sí òun gbọ́ ó ní nǹkan tó ń sọ tó sì wà nínú ọkàn kò ju pé ẹ wò ó ńṣe ni ká ẹ pa ẹgbẹ́ òṣèlú Àkọ́dùkú fínfín pẹ̀lú ìbò yín ó ní kì í ṣe pé bóyá gbogbo làásìgbò àti rògbòdìyàn ni ẹ gbúdọ̀ fi pa wọ́n o ní torí náà ó ní fọ́nrán èyí tí wọ́n fi síta nì oníṣe ni wọ́n sí òun gbọ́ o ṣùgbọ́n ṣá fọ́nrán ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ níbi tó ti jẹ́ pé èdè Yorùbá pọ́n bẹ́lẹ́yìn ló fi sọ̀rọ̀ tó sì sọ gbangba gbangba pé ẹ wò ó ńṣe ni ká ẹ máa pa àwọn ẹgbẹ́ òṣèlú Àkọ́dù o léyìí tó jẹ́ pé wọ́n ń ṣe àkọlù sí yín ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Bíọ́dún.
0: Káyọ̀dé.
1: Ó mà ṣe ọlọ́pàá mẹ́wàá àti aráàlú méjì ló mọ̀ jọ́lọ̀ nípè nígbà tí àwọn afurasí ajínigbé àti àwọn kọlọ̀rùn sí 17 náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n tatírú nípa lásìkò ìgbà tí wọ́n jọ dojú ìbọn kọra wọn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò nígbà tí wọ́n di àmọ́ra ogun níjọba ìbílẹ̀ Sakaba nípínlẹ̀ Kebbi. Ìròyìn tí ó tẹnu ìlọ́wọ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ìka aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú 15 òwúrọ̀ ọjọ́ ajé ní pópónà Rafinma Kuku nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n ṣe àrìnbápàdé àwọn afurasí agbésùmọ̀mí ọ̀hún léyìí tí wọ́n lọ láti ìpínlẹ̀ Zamfara sí ìpínlẹ̀ Kebbi ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá náà bí wọ́n ṣe ṣe àlàyé ó kéré tán àwọn 17 lára àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n fìbọn já okùn ẹ̀mí wọn lásìkò ìgbà tí wọ́n jọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà kan náà tí wọ́n dojú ìbọn kọra wọn tó sì jẹ́ pé alùpùpù mẹ́rin ló jẹ́ ti àwọn aṣẹ̀rùbàlú ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí gbà o lásìkò ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kíná bọ àwọn alùpùpù náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣe àlàyé nígbà tí ó tó ń bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kebbi Bashir Usman ló tẹnu bọ̀rọ̀ tó wí pé kẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Punch àti gbogbo ìwé ìròyìn tó jáde lónìí kẹ́ ẹ kàyókù bẹ́ẹ̀.
2: Iṣu Adé 2002.

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo rọgbọ àdìgún tí yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wá ń fa ìrínà ìrílò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Prophet Dr. Alfred Chitua wish a Jesu fura ara e lu awa fadura jagu to ti momi emi jeun emi wojo emi o ti gbaradi lati wa sina adura bole woru wara ke wa disagree pelu awon kan ti bomo eja fira physically medically mentally financially and spiritually o buru ojo Thursday yi tun ni o. God bless you as you come.
1: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawon lara tun ta tawon eleye yo gbokale fun quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Lawo jawa se cheap be, oko si mbe nkale, lati bayin kawen rute bara, Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, Latagbangba Lebio Shusi, Fonfani Nyi, telephone 0816-531-6655, Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
2: Àjọ tí ń rí sí kólẹ̀ kódọ̀ tí ní ìpínlẹ̀ Ogun iná ti gbé àgádágodo sẹ́nu ilé-iṣẹ́ kan Dahua Paper Company Limited léyìí tó ń ṣe ìwé tó wà ní abúlé Òwìwí ní ẹ̀bá Ọbadáoko nílùú Abẹ́òkúta jọ ìlú ìpínlẹ̀ Ogun lórí ẹ̀sùn wípé ó ń da ìdọ̀tí sí oríkò kan léyìí tí ó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba ó sì tún kánná sí àwọn ìdọ̀tí ọ̀hún gẹ́gẹ́ bí àwọn aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ kúlẹ̀kúdọ̀tí ọ̀hún bí wọ́n ṣe sọ wípé iléeṣẹ́ tí ń ṣe ìwé náà ń ló ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ọ̀rọ̀ àyíká o àti ìlera àwọn aráàlú tọdún 2006 léyìí tí wọ́n ní abala kejì rẹ̀ ìpín A àti B ní ìwé òfin ti ẹ̀ka kúlẹ̀kúdọ̀tí ọ̀hún pàápàá jùlọ tọdún 2020 bákan náà léyìí tí wọ́n sọ wípé òun ló gbégi dínà wípé ẹnikẹ́ni èèyànkéèyàn lákàtà ara rẹ̀ láì gbòfin láìgbàwé àṣẹ lọ́dọ̀ ìjọba ẹni kò gbúdọ̀ kó ilẹ̀ jọ síbikíbi kó sì ṣe bẹ́ẹ̀ kó mọ̀ dáná sun tàbí iléeṣẹ́ kan ni kò gbúdọ̀ wúrọ̀ ẹ̀ láṣà. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch, Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: Káyọ̀dé ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀mọ́ sí wa níbi tí gómìnà ìpínlẹ̀ náà yìí Adémọlá Adélékè tó ti sọ̀rọ̀ lórí gbogbo àwọn àtakò tí àwọn ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n ń takò tí wọ́n sọ pé ẹ wò ó kí ni èrèdí rẹ̀ tó fi lọ gbé pápákọ̀ ọkọ̀ òfurufú sí ìlú rẹ̀ tí ń ṣe ìlú Ẹdẹ nígbà tí Adélékè tó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ó ní sọ́sẹ̀ yẹ kí wọ́n máa bèrè lọ́wọ́ pé kí ló dé tó ń fi lọ gbé pápákọ̀ ọkọ̀ òfurufú náà sí ìlú Ẹdẹ ó ní ṣèbí ìlú òun ni ó lóun ò kì í ṣe ọmọ àlekẹ ó ní ọmọ àlè ní máa ń fi ọwọ́ òsìjúwe lé bàbá rẹ̀ ó ní ilé ẹni ilé ẹni nítorí pé ọmọ tó bá ti sọ ilé nù ó ti sọ àpò ìyá kọ́ ni o ó ní kò sí bó ṣe lè wúwú kórí lọ́jọ́ kan yóò kúrò ní ipò gómìnà ṣùgbọ́n ohun tóun bá ṣe sí ìlú òun òun ni àwọn èèyàn yóò máa fi ròyìn òun ó ní torí náà ó ní gbogbo àwọn tí wọ́n sọ pé bóyá òun lọ gbé pápákọ̀ ọkọ̀ òfurufú náà sí ìlú òun ó ní bẹ́ẹ̀ ni o ó lóun gbé síbẹ̀ nǹkan tó sì tọ́ tó sì yẹ lójú òun kí orúkọ òun kó má bàa lè di má lè gbàgbé ni òun fi ṣe bẹ́ẹ̀ ó ní kí wá ṣe ìlú òun nìkan lòun ṣe nǹkan síkẹ̀ ó ní sóun ṣe afárá olókè sí ìlú òun ni ó ní ṣe bóun ṣẹ̀dé láti ilé ìfẹ́ ni ó ní ṣe gbogbo nǹkan tóun ṣe sí ilé ìfẹ́ sóun ṣe sí ẹ̀dẹ ó lóun lọ sí ilé ṣà òun lọ sí ìlà bẹ́ẹ̀ gẹ́gẹ́ lòun lọ sí ìkirè òun lọ sí ìwò gbogbo oríṣiríṣi àwọn nǹkan tóun ṣe síbẹ̀ àwọn afárá olókè gbogbo ó ní sóun ṣe irú rẹ̀ sí ìlú òun ni ó ní eléyìí tóun wá ṣe sí ìlú òun yìí ó ní bẹ́ẹ̀ nìkẹ́ni bá sọ̀rọ̀ lórí rẹ̀ ó ní kí wọ́n máa sọ òun ní kò kan òun ó ní òun ti ṣe é síbẹ̀ òun sì ti ṣe é síbẹ̀ náà nítorí pé ilé ẹni òun ni àbọ̀sí mi oko ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: b
2: Biadun.
3: Kayode.
2: Awon olugbe ilu Ogbomoso na ma ti fun awon darandaran ni gbedeke ojo meji gbako ki won fi kaasa awon kuro latari eto abule yi ton dukuku lajamo awon olori ati awon olugbe awon ilu kan ni joba ibile gusu Ogbomoso nipinle Oyo na ti fun awon darandaran leyi ti won da malu ni agbegbe oni ojo meji gbako wi pe kan fi pale gbogbo eru won won si kuro ninu ilu ohun nigbati awon olori ilu ohun ti won se alaye idi aba ti won fi fun won ni gbedeke ojo meji na tan ni o se pataki o se koko bi ona fun ni ole to je wi pe lenu ojo bi melo kan si akoko yi ni eto abun lo se be to mehe o to si je pe won dukuku laja mo ni ekun ti eto idibo ti Ogbomoso gege bi ro ile ti o tenu rin lowo to ti tari sita ni pe awon ijinigbe kan ohun lo waye lenu lolo yi ni agbegbe oloka leyi tu je pe o je ikan ilu to wa lara awon agbegbe ohun be ni oro ijinigbe miran in lo tun waye nipa bi won se ji awon akeko ati olukoni mokandi ni ogoji gbe pelu awon olukoni meje ni awon ilu kan nijoba ibile orire idire ti awon agbagba ati awon adari ilu on se kurajo wi pe awon darandaran to je ajeji ti nbe lodo won eri ki won pale eru won mo laarin wakati meji ni adota elo kayoku iwe iroyin Daily Post iwe iroyin Punch atopin iwe iroyin to jade loni enike nawo mu
3: Kayode
2: biadun
3: oludije si ipo gomina ninu egbe oselu ADC ni ipinle Osun iyen na James Salam lo ma ti soro to so pe o ni igbagbo to si dahun loju gbangba gbangba wi pe ninu eto idibo si ipo gomina yi to ma waye ni ojo abameta ose ti a wa yi wi pe awon ti won je oludibo yo se atileyin ifun ohun o to n yo si jawe olubori ninu eto idibo na oni tori pe to n ba fi le de ipo gomina ni ipinle ohun gbogbo iwa janduku papata nlo yo fi opin si o to yo si je ki alaafia ko de ba gbogbo awon eyan ni gbogbo korokondo ipinle ohun ngba to nsoro kan ni bi eto ke yi ti ile ise kan ti won gbe kale ni Salam lo ti soro na oni tori opolopo awon olugbe ipinle Osun ni eru nba won bayi lori pe boya awon janduku ati awon ti o je pe won fe ki alaafia ki o le duro ni ipinle ohun ni pe boya won le ma se akolu si won oni sugbon o oni to n ba fi le de ori alefa anti tohun o lohun yo fi da won loju pe alaafia yo wa ni ipinle Osun ati pe ko ni si girigiri ko ni si galagala ko si ni si pe boya enikan dukuku lajama enikeji nitori na gbogbo iwa janduku ati iwa ipa ni o yo fi opin si to n ba de ipo gomina ni ipinle Osun o e wo e koja lo sinu iwe iroyin Daily Post ke lo ka
4: I don't know. Roko, kogba agbe ile.
2: Oya fe gbe mi. Abe ope anuya leri jiyin ikiti.

0: ọ̀tọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
2: kí ló ṣẹlẹ̀.
1: kí wọ́n tó so wá pọ̀ ìjọ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹni 2026.
0: ẹ ní tòótọ́
1: kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
0: ká ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
2: èmo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. download CDK lórí play store àti apple store.
3: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́
2: 0707-484-3351.
4: ọ̀rẹ́ mi wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tó máa yan ọ lẹ́yìn ìwẹ̀ ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì ìjáfara léwu o.
5: ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
4: gbogbogbogbò oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lòmí.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Pẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
2: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹ̀dọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
1: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ wá báyìí.
2: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí tí ọmọ bá fẹ́ lọ.
1: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
2: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
1: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n fi mọ̀ báyìí sọ̀rọ̀?
2: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pá rárá o. Àkíní àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pá rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ̀, a kì í fi ní àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794. Iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹ̀dọ̀ Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
1: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kinní kò gún pá rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí o bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé ìwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
2: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹni yẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí, or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
1: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè kan tàbí kejì?
2: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794.
1: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́?
2: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun, ẹ jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa le lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
1: to won ni ke dun ko po so ki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
3: Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan si nbe tori pe n to ti kale to ti kakoni e ti ma gbo nipa CDCare ini le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba nso nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni ṣugbọn ta n wo wi pe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa beeni yi ni dahun ṣugbọn won ni enu onikan lati gbọpọn lojo ni alejo kan be pelu mi ti won di asoju ileise CDCare ma fe ki won na nbe fun eyin ara ile e ko kale won
4: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakeem gẹgẹ bi e se so ni ekan CDCare CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nule patapata ti o nwu wa ti afera lati ori inu yara mattress lafera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ti be lo leyin a tun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDCare a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin ko se tele mo fe ra sewing machine fun eyin mi fe ra keke mo ru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDCare app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e tun wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe eni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eyan ni wi pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks niyan tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDCare mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo wa o pe okay mo fe ra gas cooker ele mu ati be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan CDCare wa fun niyan kan to so pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa kawo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDCare o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo wi pe ma mu osu mewa ni made ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti made ti mu osu mewa ti mo ti de osu marun CDCare o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se be ti ma so fun wi pe mo san wo die die ni so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDCare mo pe eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDCare wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin ka bo CDCare o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen le e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
3: office nigba to je pe ni epe kan kaakiri
5: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure ele pe 0707 454 2995
3: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
5: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure ele pe 0707 454 2995
6: cd care there for you
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ́ ẹ má wà rárá.
8: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Gaining velocity on Adaba FM.
4: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlúdòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Adaba FM.

0: ọlọ́kùnrin tí ó jẹ ejò abarapa ló fẹ́ fi kó bá. Gbòǹgbò jẹ́lẹ́ṣẹ̀ orin gbogbo wa ká rówó rẹ sìn.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó bí wọn lọ́mọ.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní ọ̀ràn tó jẹ mówó ẹgbà ìdọ̀bálẹ̀ òmà tán.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
1: Àwíwíwíwí wọn làwọn kò ní gbọ́.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
0: Sokoto tó ń ṣiṣẹ́ àrá ó ṣe wá dàkísà Kánú Oko.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
1: Agbẹ́lu sílẹ̀ àtúfẹ́nu iṣẹ́ bọ́.
0: Owó iléeṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ owó bọ́rọ̀ bá sọnù owó la fi wà. Bákan ò bá rẹyẹ bá rìn má kò wá ní dẹgbẹ́ ẹyẹ àti òro. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àjẹ́lẹ̀ gbèsè kò ní jẹ́ kí ẹgbà ó tó hà.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó rán wọn níṣẹ́.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní ẹ̀dá kan kò ní tóbi títí kó má lohun ti ronú lé lórí.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
0: Òjò po dídẹrẹ́ ẹ̀lúùlù yọ̀ ẹ̀lúùlù má yọ̀ mọ́ ẹ̀wà ara ayẹ oko kò ní tàn.
1: Bàbá tó bí wọn lọ́mọ.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n lẹ́ni gbé wúrọ̀ sáyé tòun tọmọ rẹ̀ ni ó mú.
1: Àwíwíwíwí wọn làwọn kò ní gbọ́.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé.
0: Àwọn Yorùbá kan náà wọ́n ní àti kékeré ṣerú kò màmá yí ọtẹ.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé jíjẹ.
1: Agbẹ́lu sílẹ̀.
0: Ìrèké lẹ́wà jẹ́ èso gbogbo igi kí somi sí ni lẹ́nu.
1: Wọ́n ti rán lágàrà pẹ̀lú.
0: Àwọn Yorùbá kan náà na ní ikú ogun nípa kíkanjú ikú odò ní pòmùwẹ̀ ikú ara ríré nípa rẹwà màjàmásá nípa onítìjú òwò tí àdá bá mà onímọ̀ ń kàdá lẹ́yìn.

Oye, Ọlọ́run. Ọba ọ̀rọ̀ mo kí ọ. Ọba àṣẹ mo kí ọ. Ọba tó mọ́ mo kí ọ Olódùmarè. Ọba aláṣẹ ọba apàṣẹ mo kí ọ. Ọba tí ò ní rọ ọba tí ò láfijọ mo kí ọ. Ọba ọlọ́lá ọba ọlọ́rọ̀ mo kí ọ Olódùmarè. Ọ̀rọ̀ ọ̀rọ̀ Abijà lẹ́rọ ọba tí Dawúrà Sákìtàn mo kí ọ. Ọba tó nìkan pa Sánmọ́ àti Lẹ́lẹ̀ mo kí ọ. Ọba pàṣẹ lórí gbogbo ẹ̀dá pátá mo kí ọ Olódùmarè. Ìwọ nìkan ní máa sìn ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wáràn lọ́wọ́ Ọlọ́run. Mo kí ọba àlàáfíà. Mo wá fi t'Ọlọ́run mo wá fi kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátá po. Níbi gbogbo ibi tẹ́ bá wà mo kí yín pé kú dédé wòyí o. Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tòní. Iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ lẹ ti ń gbọ́ wà. Òdodo ọ̀rọ̀ ti ń gún ní bí ẹ̀gbọ́n ọmọ akẹ́ ṣaṣa k'Ọlọ́run ò gbọ́ t'Ọlọ́run ọba gbọ́ kí ni bàbá ńlá Ọlọ́run ò ṣe. Adéyẹmí làwa ló ń kíyìn pé ẹ kú dédé wòyí o. Àlẹ́yẹ tí ó dorí kodò bí àdá ẹnu ẹ̀ ó ṣẹ̀jẹ̀. Àgùntàn tó bá fojú dìwọ àgbò tójú tẹnu rẹ̀ ní òkun fẹ́ jẹ o. Mo kí ẹ káàbọ̀ sórí ètò tòní. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé ẹja gbẹ́tò tòní o. Bínà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtánlẹ̀ kánà. Korokoro báyìí láti ń dífá di tí. Mo kí yín nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Mo kí yín pé kú múra ìdìbò gómìnà. Tẹ́ ẹ fẹ́ ṣe lópin ọ̀sẹ̀ yìí. Àwọn kan ní dẹ́ẹ̀dẹ́ mìíràn hàn. Ẹ jẹ́ aṣọ́ra ṣe. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Gbogbo.

0: ni ba ti ti pada pa ni e do fi da pa ni ti pada na la fi pa o
1: e je ka pa won ra gbalagba kon ba
0: o e ma pe mi le sonu tori ipo tori pe ani kan be ni po e lo na fe fun yin gan gbogbo eyin te se janduku te yan da te yan be te yan ban e lo ni awo loselu ife gbe fun yin gan te fi gbe mi elemi e ma je asora emi o ma la ko ma laro be mi kan ba ti lo ko se to le da pada nu yin o e wa fi rora yin wo eyin te gba ni po alase e wo ra e fi rora yin wo eyin te fe depo alase bo ba jara le yin na awon ti won yen ba pa ise nu yin o dun bo ba jo mo yin ni se do e ma dunun le ri de tori pe se kan sinu egbe kan ewo ni ka gbe mi ara wa nu e se be n to ba wa laalu ni o si dibo fun eyin e so eto te ni fun awon eyan baba ni fe eyin wo dibo fun yin ki lo wa de to je pe tanika o ba ti sinu egbe ti yin o ti di pipanu ẹyin tẹ ẹ bẹ nípò aláṣẹ ẹyin tẹ ẹ fẹ dépò aláṣẹ tó wù yín kẹ ẹ débẹ ẹjẹ àwọn tẹ ń tẹ tẹ fẹ fi wọrí àga ìjọba yìí ṣe ẹ lè dá ẹjẹ náà padà abẹ ẹ mọ pé ẹjẹ àbọ lọdọ ọlọrun ni ẹyin èèyàn wá pínlẹ ọsùn ẹyin ọmọ káàárọ òjíire tí ń bẹ pínlẹ ọsùn ẹja ara ti pẹ ẹmí ò láàárọ o ẹja ṣe gbogbo nǹkan létòlétò gbogbo ẹni ó wà lórúkọ yín o gbogbo ẹyin olóṣèlú ti ń bẹ bẹẹ tẹ ń pààyàn tẹ kó kan tẹ kádà tẹ kó ban léwu àwọn ọmọ kan pé kán máa pààyàn kiri orí orúkọ yín ni ó wà o àmọ̀ pé àwọn náà ó jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run gbogbo orúkọ yín ni ó wà ẹ̀yìn náà lẹ́gbẹ̀ẹ́bọ̀ lọ́dọ̀ ọlọ́run iye èèyàn tẹ́ pa kẹ́ tó dépò aláṣẹ ẹ sì jẹ́ dákun kájábọ̀ kájáwọ́ nínú gbogbo wàhálà tá à ń ṣe yìí gbogbo ẹyin tẹ wà níbẹ ẹyin tẹ wà nínú ẹgbẹ tí ń ṣèjọba ẹyin tẹ wà nínú ẹgbẹ tí fẹ wá sípò ìjọba ẹ sì dá àwọn ọmọ ìlẹkùn ẹ sì bá wọn sọrọ kán yé pààyàn mọ ẹjẹ tẹ ń ta sílẹ kì í ṣe nǹkan tó dáa o a ní kẹ ṣèjọba lé wa lórí ni o kẹ jẹ kí ló dùn kó dùn kó tùbà kó túṣẹ. ṣùgbọ́n ṣé ọ̀nà tẹ́ ń gbà yìí ni ìlú òfin tòun àwọn tẹ́nìkan pè yan rẹ̀ ṣe rò pé inú wọn ó dùn sí náà ṣe rò pé àwọn náà ò ní yarọ́ lára àwọn tí wọ́n pa wọ́n ṣèbí torí kábà làáfíà bá lè wà láàrin ìlú la ṣe níjọba ṣèbí ká làáfíà bá lè wà ní láàrin ìlú lẹ́yìn náà ṣe fẹ́ dépò ìjọba kí ló dé tẹ fẹ wá dàlúrú kẹ tó dépò ibẹ kí ló dé tẹ fẹ dàlúrú nígbà tẹ wà lórí àga ìjọba ṣèbí nǹkan tó bá wù yẹn lèyí ó tẹ àfagbára ṣe kọ o ẹyin lẹ ní kàpásítì ẹlẹ́lágbára láti débẹ̀ ẹlẹ́lọ́pọlọ ẹnímọ̀ láti dérí opò ṣé èyí wá ní ká máa pààyàn káàkiri torí pé ọ̀rọ̀ òṣèlú ṣé léyìí ní ká máa gbẹ̀mí ara wa torí ọ̀rọ̀ òṣèlú ṣé torí owó iná torí ọ̀pọ̀lọpọ̀ iná owó lẹ ń wá lọ́bẹ̀ kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ wa débẹ̀ tẹ bá nífẹ̀ẹ́ wa ẹ̀ nípa wá bẹ bá nífẹ̀ẹ́ wa dénú ẹ̀ fẹ́ káàbò wà lórí wa ni ṣùgbọ́n torí owó iná ni.

se bi ka ba le rowo ko je yi na ni le se gbe mi elemi te fe gbagbara deko te fe delu ba won eyan kan ma le jade lati dibo se bi tori ipo tori owo yi na ni emi wa wo gba be ba ku boya won si owo ma yin boya ile te fe ko ni boya won si le na ma yin ko da won ni fun yin ni yara kan lati gbe nbe eyin te wa po ijoba eyin te wa nipo alase ijoba ki lo nse yin ga ki lo da mo yin ipole osun se mi o ti ko te je kankan si yin mo ni e ro pe mi o wulo abi e jabo re o ke to ko laye nbi gbogbo ise te ba se patapata gbogbo eyin ti mo ba soro te jo lo se lu pe le osun ati wa te yin e jabo re o e jere sewo yi o e ma ro pe eyin na le fori losu ka ku o gbogbo eni ba gbemi elemi o se se ko na ko ba ko ba ko boro ba oro adalo bẹẹni gbogbo yin lẹgbẹsan se yin to kunkun ti gbangba ati ti koro ati tinu mọlẹ gbogbo eleyi te ba se lẹgbẹsan re gbogbo eyan tan ba pa loruko yin bẹẹ ti e mọ nipa e gbogbo awon ti se labẹ yin ti won pa ti won payan tan si n gbẹmi awon eyan pinna osun e jabo re e jiya re e gbẹsan re eyan ara ipinle osun eyin eyan wa pinle osun e si gba laafia laaye gbogbo eyin ti won ko mole lowo yi na elo ni won fe fun yin gan elo lowo ti won fe fun yin te fi gbemi elemi so oruko re janduku ni won pe yin janduku inu yin si dun oruko re ki janduku o se bo owo ina na fe fun yin te fi gbemi elemi e fe ra moto e fe kole abi be ko sebi tori nkan te fi gbemi elemi nu eran ti pe eyin naa bimo o eran ti pe eyin naa niyawo e si bimo be gba ti bi gbogbo ise to ni kaluku ba se ni o si gbesan re bẹ́ẹ̀ bá gba lórí ara yín ẹ gba lórí àwọn ọmọ yín o ẹ̀yà jáwọ́ ńbẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ pera yín jàǹdùkú tẹ́ ń pààyàn tẹ́ kò mọ̀lé lọ́wọ́ tí inú yín dùn torí owó àbí bẹ́ẹ̀ kọ́ àbí torí ipò tí wọ́n fi yín sí ọ̀pọ̀lọpọ̀ yín ni wọn kẹ̀tẹ́ ní fi sípò torí ẹ̀ ní wọn nígbà tó bá ti wọlé tẹ̀wọ̀n níran ti yín mọ́ kí ló dé tẹ̀yìn gan náà ronú ara yín gan ṣèbá àwọn ọmọ àwọn wọ̀nyí ń bẹnu lé àwọn ọmọ àwọn tí ń bẹ nípò tí wọ́n ń wápò àtàwọn tí ń bẹ ń pò ṣèbí wọ́n wà nù lé wọ́n ń gbádùn owó ìjọba àbí wọ́n fẹ́ gbádùn owó ìjọba kí ló dé táwọn náà kó bọ̀lẹ́wọ́ àwọn ọmọ tiwọn kí ló dé tá kádà léwọ́ àwọn ọmọ tiwọn pé kán jáde ẹ ronú ni gan wọ́n ń lò yín bí ẹrú ẹ̀yìn sì ń gbà pẹ̀rú lẹ́yìn kán kò bọ̀lẹ́ wọ àwọn ọmọ yín kán ṣáájú kẹ́yìn máa tẹ̀lé wọn ṣùgbọ́n ẹ̀ ní ronú débẹ̀ ọmọ tí wọ́n wà nù lé wọ́n dáàbò bò wọ́n kò bọ̀lẹ́ wọ yín kẹ́yìn jáde kẹ́ lọ fojú wi náà kú inú yín sì ń dùn ẹ ronú dáadáa bí ó bá jẹ́ pé iṣẹ́ dáadáa ni wọ́n fẹ́ kẹ́ ṣe ni ọmọ yín wọn ni wọ́n ti síwájú ṣé ẹ mà wọ́n ti ń bẹ́ ń pò ẹ mà wọ́n ará lé wọ́n ti ń bẹ́ ń pò gbogbo ẹyin tẹ ìjà tán fi débẹ̀ ńkọ ipò wo ni wọn fún yín sí ẹ nírònú ni dan kí ló dé tẹ nírònú kẹ ẹ mọ̀ pé àwọn ohun ẹ̀yìn wọn kàn ń lò yín gẹ́gẹ́ bí ẹrú lásán ni owó tí wọn fún yín owó tí ò ní tó yín ná láàrin ọdún mẹ́rin òun lẹ́wọ́ agbẹ̀mí ẹlẹ́mì sí gbogbo ẹyin tẹ ẹ pé ní jàǹdùkú tẹ ẹyin náà mara yín sí jàǹdùkú tọ́ọ̀gì olóṣèlú ẹ lọ jáwọ́ ńbẹ̀ bí wọn bá kó bọn tán kàdá fún yín tán kó kan jà fún yín ẹyin ẹ bèrè lọwọ wọn pé kí wọn ní jẹ kọmọ wọn ó ṣáájú
e so fun pe kan je ko ma ti won saju to ma won ba saju ko lead yin keyin na ma tele won ṣugbọn awon ni fe be won fe ko ma ti won ku ṣugbọn won fe keyin o ku inu yin se ndun e si ma to soke e ma se oga sa oraisa o ko wo meji loke lori nonsense lori nkan ti o le yo yin era ti pe moto te vara ta ba fun yin lowo te to ba to ra moto ti eni to ba to ra moto te ba ra moto moto gbo emi te ti panko se le da pada gbogbo eyin tan ko bo fun tan kada fun e sora nipele osun e jawo nbe baba ko fun yen ko le abi ke da kan won pada e ma gbemi elemi mo emi o laaro e fi rora yin wo to ba je yin na ni ta pa yawo ta pa mo yin senu yin o dun eyin eyan mi nipele osun mo ba yin soro e tete gbo pe aro wa nitori kini nitori opolopo awon wa yin wo ni ranti yin mo ta ba ti depo eyin odibo nipele osun bo ki yin o eyin temi yin se wa ti won ti fi bapa bo ki yin o e ku dede wo yi o e wo bidi na o e ma gbowo ketojo la yin o tori mori kan lori social media lenu aipe yi ti won fun 20,000 ti won gbe won bura ipe ni bye bye ni wo dibo fun ti won ba dibo fe ni bye bye bye nkan bye bye bye ko se won 20,000 lodun merin ha 20,000 to je pe te ba mu dele ko to sebe lẹ́ẹ̀kan ẹ̀yin ara ọ̀sun ẹ̀yẹ èèyàn mi pínlẹ̀ ọ̀sun ẹ ṣọ́ra ẹ wo bòdì ẹ dìbò mi ní kẹ má dìbò ẹ jáde kẹ dìbò ṣùgbọ́n ẹ wo ìbòdì o gbogbo owó tí wọ́n fún yín ò tó yín ná o kí nìkan tí wọ́n ṣe fún yín kí nìkan tí wọ́n ṣe fáwọn ọmọ yín kíni nkan tí wọn ṣe fún lu yín nkan tó yẹ kẹ máa bèrè lọwọ wọn nu o tí wọn ò bá wá ṣe kẹ wá mú wọn kẹẹdẹ bèrè lọwọ wọn rízìn tí wọn ò fi ṣe ṣùgbọn tẹ bá ti gbowó ẹ lẹnu ọrọ o ẹni bá ti jẹ dòdò kò ní lè sòdodo mọ o ẹni bá jẹ dòdò kò ní lè sòdodo mọ o ẹni bá jẹ po ẹni tó jẹ yọ ẹni tó bá ṣe pé èpè ò ní mọ́rú olúwa ẹ̀ mọ́ o owó tí a ti gbà lọ́wọ́ wọn bá dé bẹ̀bẹ̀ ṣé pé ẹ̀kan ṣé pé fúnra yín ni torí pé ẹ ti gba ẹ̀kan lọ́wọ́ wọn. A mọ̀ pé bá a sọ bá a sọ bá a sọ látẹ̀ní dọ̀la ẹni tí ò ní gbọ́ ẹ̀yìn tí ó gbàwó gbowó torí ẹ̀yìn kan ti dúró pé ọjọ́ òbúlẹ̀ gbà á. Ẹ̀jẹ̀ kádàrá àwọn ọmọ yín mára kò sí ìwọ̀ ńbẹ́. Ẹjọ́ dọ̀la àwọn ọmọ yín mára kò sí ìwọ̀ ẹ máa jẹ́ ìṣó ìwọ̀ ẹ máa jẹ́ yóò kun yín lọ́rùn.

ba kuku wi ba wi e nigbo ba so e nigba sugbon oye ni o kilo fun to bi eyokan o oye oni o kilo fun to bi eyokan gba ba debe e gbudo ra won o be ba soro ah a je pe kele kele o gbe yin ni tori pe ati je dodo e dodo eni ti o ba gba nkan lowo wa lenu e toro lati so akuku ti so ti pe sugbon eni gbo awon to pe 20,000 to pe 50,000 lojo dibo le nwa ojo wo le fi nawo don fun 50,000 jo melo le fi na mo gba ta won kan so bi a pe ba kuku gba ba gba nkan ti wo se ni wo se e je kan se nkan ti mo o se sugbon te ba gba e lenu oro gbogbo eni yo bu to ba complain leyin eto dibo pinle osun leyin to ti gbowo pe ijoba o se daada o ti mo pe o ti je wo sugbon to ba gbowo lowo won eyin ara ilu te dibo yin sibi to ba wu yin te se gbogbo nkan to ye ke se leto te gbowo te gba nkan kan lowo won ah e lenu oro be ba se pepe yo mo ru awon to ja la se be ti an ba se nkan ti won promise yin nilu yin sugbon te ba ti gba 5,000 3,000 tori ba se pe niyan tan ba ti ri biti pe biti ibiti o ti ni wahala won pe 3,000 ibi tan ti mo ko won ni wahala won le mo pe 20,000 50,000 be baba ti pe fun yin te ba gba o da o aboro la so fo mo lu abi to ba denu e odo didi o ele ti mo fe ba yin so nbe nu gbogbo yin te ti wa nipo te le n wa po e je ka mo kan te se fun awon ara ilu ẹyin gan ni yẹ kẹ máa búra fún wa kì í ṣàwà ló yẹ ká máa búra ipá dìbò fún yín ẹyin ló yẹ kẹ sọ pé ẹ fẹ ṣe nǹkan báyìí fún wa láàrin ìlú nípínlẹ ọsùn afáṣegbá afáṣàwọ tá a bá ti ṣe nǹkan báyìí kò ṣẹlẹ sí wa. ṣùgbọ́n ẹ̀ ní rí wọn kán búra torí pé ti mọ̀ pé wọ́n ń tàn yín jẹ ni ẹ̀ ní rí wọn àwọn ẹ̀yin náà máa fún ní 20,000 10,000 5,000 pé ṣé mo yọ bitibiti owó tíjọba àpapọ̀ fáwọn àpilẹ̀ ní ìsìn ìjẹ́ bí àwọn gómìnà yín àwọn gbogbo àwọn aláṣẹ yín ẹ̀jẹ̀bì lọ́wọ́ báwo náà ṣe ń na ṣùgbọ́n tẹ́ bá máa pariwo ìjọba àpapọ̀ ní tinubu iná ló dá yín lọ́ràn àwọn gómìnà ìpínlẹ̀ yín àwọn aláṣẹ ìpínlẹ̀ yín ò dá yín lọ́ràn àwọn ni ó sì fún yín ní tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ẹ̀ nílé fi lẹ́nu sọ̀rọ̀ ẹ̀yin ará ìpínlẹ̀ ọ̀sùn ìbò ń bọ̀ ń jọ sátidé mo ti sọ tèmi fún yín o bẹ́ẹ̀ bá gbowó ìyá ọdún mẹ́rin mi-ín tó ń bọ̀ o ẹ dìbò síbi tó bá wù yín ẹgbẹ́ tó bá wù yín ẹ dìbò fún ìbáàjẹ́gbẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ ìbáàjẹ́gbẹ́ alágbàdo ìbáàjẹ́gbẹ́ kankan yòówù tí ìbáàjẹ́ ẹ dìbò fẹ́lẹ́ tó bá ti wù yín bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má gbowó lọ́wọ́ wa o bó mọ̀ pé ẹ kúkú ní gbọ́ ẹ nígbà ṣùgbọ́n yẹ òní ó kìlọ̀ fún tòbí ẹyọ kan 08162519991 08162519991 nọ́mbà tẹ́ fi dá sí tó lé nínú

0: Hello? 0816.
1: Hello?
0: Hello?
1: Hello?
0: Hello? Hello? Hello?
1: Hola, Iwaju Siri Oju lati Fira Koko.
0: Hola?
1: Hola, Iwaju lati Fira Koko Siri.
0: A gbo yin Hola, Iwaju.
1: Ah, Olorun je ka won omo to ma mu se pe funu ga won Olorun je ko gbo. Se ti so ba e bu a n gbo ni wa n dun. Se Olorun je ko gbo. Àwọn míì gan wọn kúrò ní stéètì wọn wà nínú fẹ lọ dìbò ní stéètì oní stéètì tí wọn rí sára wọn àwọn obìnrin máa dàrú àwọn ọdàlúrú bẹẹ ṣe ń sọ yìí gbogbo ẹ ló yí wa ọlọrun jẹ kí wọn gbọ ọlọrun kọ wa mọ ṣe ó jẹ kí wọn gbọ ẹ ṣe o.
0: ẹ ṣeun ẹ ṣeun láríwájú láti fi ra àkókò 0816251999
1: 0816251.
0: Hello.
1: Ẹ káàárọ̀. A mọ̀ kúrò yálẹ̀ Bọ́lá láti ọ̀rẹ́.
0: À ń gbọ́ yín o, Abimbọ́lá Afọlábí.
1: Ẹ sì pẹ̀lú ìkìlọ̀ tẹ́ ẹ kí bá wọ ọmọ ọ̀sùn. Kọ́lá jẹun ò lè gbọ́ ṣùgbọ́n tó káwọn abẹ ni pé òjò ní ìrọ̀kọ́ má káàkiri má ta o. Ó tí ó sì sìnkú láyé kò ní jẹ́ kára lókùn òya láéláé ó ṣe wọ̀. Gbogbo àwọn kan ti wà ní ìtọ́jẹ́ yí pé bí Ọlọ́run gbá bá sọ̀kadà ẹja sọra o ẹja sọra o kò sọ ma gọvnọ tó wà lórí òní kú àwọn tó sì bẹ lórí ẹ tó ń jà fún àfẹ gorí oyè ọmọ àwọn òní kú ìyàwó òní kú o wọn àti wọn lọ kápọ wọn sí ẹja sọra.
0: ẹ ṣeun Abimbọ́lá Afọlábí látọ̀ rẹ̀ ẹ ṣeun 0816251999.
1: Hello, ẹ pé alẹ́ta.
0: ẹ ṣeun orúkọ yín.
1: ẹ kú ètò o.
0: ẹ ṣeun.
1: èyí jìnnà kàṣà fáìlì òkèlè àtà ìdí ògbèsè.
0: bàbá
1: bẹ́ẹ̀ kúkú sọ́dọ̀ bọ àwọra ọrọ wa ti ni pé ọlọrun jẹ káwọn ọmọ ọsùn gbọ because tí tó bá dé ibùkún ọmọ padà lọ ọmọ rí jẹ tí wọn mọ kábàámọ àbàbàmọ nígbẹyìn ọrọ o ò ní kábàámọ lọ sùn sí ètò òkun ọtẹgùn ìbàjẹ ẹgbẹ eléwúrẹ ni ìbàjẹ ẹgbẹ ẹlẹlẹdẹ ni ní tó bá ti kápẹ́pù tó bá mọ̀ kó lè ṣiṣẹ́ ní ojú òṣùwọ̀n ni wọ́n dìbò fún o so mo kí yẹ pé ètò ẹni tẹnu gbogbo ẹwọ.
0: ẹ ṣeun ẹ jẹ́ni àkàsáfà látọ̀gbẹ̀sẹ̀ ẹ ṣeun 0816251999.
1: ẹ káàárọ̀
0: sá. ẹ káàárọ̀ orúkọ yín o.
1: General Daso bá ń pẹ́ láti gbọ́kọ̀dá.
0: General Daso à ń gbọ́ yín o.
1: Alhaji Mokí yín olú abáńdó tì í.
0: Ẹ̀yìnbá mi o.
1: Ẹ ń ṣe ń la gbogbo ìgbàlà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kán lè yí padà tó kọ̀. Ìyànà Olúwa ṣẹlẹ̀ ní ayé ń sà. Mo kàn máa parọ́ wà fún àwọn ará ọ̀sùn yín àbí ọmọ ọ̀sùn. Kọ́nro ti ọjọ́ ìdájọ́ kọ́nro kó fi sùúrù ṣe ìbò tó ń fẹ́ ṣe. Àwọn tó pera ń dàdúkú yìí ó mọ̀ pé envelope lásán ni wọ́n o. Nígbà tí wọ́n bá mú envelope tó ń gbé tó ń fi lẹ́tà sílẹ̀ lọ sẹ́kọ̀ọ́. Nígbà tẹ́ni ẹ bá gbà á yọ lẹ́tà á kì í ṣe envelope á jẹ sí dustbin. Kọ́mọ̀ yẹn o. Kò ṣe tó lè fún wọn tó lè fi soríire. Torí owó ẹ̀jẹ̀ ni àwọn tó fún un náà pa àwọn náà mọ̀ pé lóòótọ́ wọn ti kó bára wọn dé àdé ìdúró tó ṣẹlẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá ti gba owó tó tẹ ìka wọn pẹ̀lú àwọn tó ba Nàìjíríà jẹ́ tó bá sọ̀rọ̀ òdì sí àwọn olórí wọ̀nyí àwọn olókóbá àwọn olórí tó ń jẹ́ kán ṣe dáadáa kápẹ́ fún wọn lè tán sanwó ẹ gbọ́dọ̀ tán gbowó ókè àní gbowó ókè nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ ṣe tán bá ṣègbà yẹn ẹlẹ́nu àti bẹ́ẹ̀ ẹ ṣe kú ètò sá.
0: ẹ ṣeun general daso bá ń kọ́lé láti kọ́kọ́dá ẹ ṣe 0816251999
1: 0816251999.
0: ẹ ṣe orúkọ yín o.
1: ẹ kúṣe látàárọ̀ gẹ́gẹ́ bí àṣà yín ẹ ti sọ tòní náà o ti sọ tòní náà o mọ̀kànlá wà ẹ sọ tọjọ́ mẹ́jọ òní nítorí pé láti tàgbé lábẹ́ ìjà
0: náà
1: àrà ọ̀ṣun ní kẹ́ jọ kẹ́gbà láṣẹ́ láàyè wọn bí tètè láwà tá kì í ti gbé yìí o ọ̀làdàkọ́ yín mọ̀ sí lọ́ lóòótọ́ òtún bá ti lè ṣe ìbòlò kó bá lórí ìbòlò a sì máa rí àwọn kankan tẹ́tọ́ tó dúró tì nìyẹn ṣùgbọ́n ẹ ti sọ̀rọ̀ ẹ ti bá ti gbowó kí gómìnà ọ̀bẹ tìbọ̀ bá wá wọlé tí ìwà ṣe dáadáa ẹ má sọ̀rọ̀ o ẹ ti dẹ̀kọ̀ ní ìdìbò tí ẹ bá gbowó tí ẹ bá tẹ̀ ẹ́ ẹnìbẹ̀dì bá wọlé òwò ti wọlé nìyẹn ẹnìkan wọlé ẹnìkan wọ̀ta mo tí ò bá wá ṣe dáadáa ẹ̀ ìjọba tiwa tiwa nílé ìpínlẹ̀ ìbàjẹ́ lóko jésù láti mọ̀ máa tẹ̀síwájú ẹ kúṣẹ́ dákun takun.
0: 0816251999 jókè láti tàbí ọ̀nà ẹ̀ṣẹ́ o 0816251999.
2: Hello.
0: Hello. orúkọ yín o.
2: Orúkọ mi ni
0: Mr. Adubiaro.
2: Yes, ọlá wọ
0: mú wọ o.
2: Ọlọ kó ṣàbá wa ṣe.
0: Ibo lẹ ti pe wa?
2: Sá.
0: Ìlú wo lẹ ti pe wa?
2: Àkúrẹ́.
0: Ẹ ṣeun.
2: Olé mi náà lítú sí gbogbo nǹkan tẹ̀ ń sọ.
0: Ẹ ṣeun.
2: Ó wọ̀ mí létí. Ọlọ kó bá wa wọnú wọn.
0: Àmì o, àmì o, ẹ ṣe o. Ẹ ṣe. 0816251991
3: kọ́dà ìgbó pírẹsidẹ́ǹtì kan kò tó le tó tọ̀sùn yìí àwa tá a sí lọ́sùn ẹ̀rú sì ń bà wá ní bí wọ́n ti ń fáwọn kan ní ráìsì tí wọ́n sì ń gbọ́ ọmọ wọn ṣe pé wọ́n sì ń sàmí pé ẹgbẹ́ kan làwọn ó dìgbò fún bí wọ́n ti fáwọn ráìsì wọ́n sì wọ́n máa fọmọ wọn búra bẹ́ẹ̀ ni wọ́n ń para wọn ẹjọ́ àrọ̀ wọn torí ọlọ́run o torí mẹ́ta náà lọ̀rọ̀ ń bọ̀ òde ọ̀tán mẹ́ta yẹn náà ni ẹlẹ́sàn tá à ń sáré adéǹsìn àtúnlọ́ǹsìn tó kún ọjọ́ nítorí ọlọ́run ọlọ́run ní fẹ̀mí wọn ṣòfò nàìjíríà òní bàjẹ́ ìpínlẹ̀ ọ̀sùn òní dàrú
0: o
3: ẹ kú ètò sá.
0: ẹ ṣeun alájọ ọlọpàá ẹlẹ́ran alátòkìtìpọ̀ àìsè o 0816251999.
4: ẹ káàárọ̀
0: orúkọ yín o.
4: dáàdì mi mo gbà ní àdúrà ìbànújẹ́ ayé oníbàá lórúkọ jésù.
0: àmì orúkọ yín.
4: mo ti bá yín pàdé ní facebook mo ní david solomon ẹ̀mí ibẹ̀ láti ilé ọkà kókó ẹni tí ó máa gbó máa gbọ́ tá a bá gbóyá sínú ewé ẹnu máa yó máa yó mo kàn rọ àwọn ará ọ̀ṣun yẹn gẹ́gẹ́ bí ẹ ti sọ fún wọn àwọn tó ń kàn pé yìí ọmọ wọn kò bá wọn kàn pé àwọn tó ń kàn pé fún gómìnà yìí ìyàwó wọn kò bá wọn kàn pé ṣùgbọ́n àwa tí àtìlẹ̀ àwa tó jẹ́ pé a ò ní ro ọ̀la àwa la máa ja ìjà kan wípé lágbájọ́ gbọ́dọ̀ wọlé tó bá lè kú kó kú bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ wá wọlé tán àtẹni tí ò wọlé àti tó wọlé nú wọn wọ́n tún ṣe kí ni wọ́n tún congratulation ara wọn àwa lọ máa bá ara dìjà òṣèlú sí kì í ṣọ̀rọ̀ ìjà ní ọ̀rọ̀ nàìjíríà kàn báyìí fẹ́ẹ̀dì ká máa gbàdúrà mo jẹ́ ìgbàládúrà bẹ́ẹ̀ ṣe ń sọ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ àìní lè sọ mọ́ kò ní ṣẹlẹ̀ sí lórúkọ jésù ní david solomon ẹ̀mí bẹ́ẹ̀ láti lọ́ọ̀ká kókó.
0: ẹ ṣeun ẹ ṣeun 0816251999 hello. ẹ káàárọ̀ orúkọ yín o. mi gbọ́rin yín dáadáa o ọ̀rọ̀ yóò láò dáadáa. Adéwùmí escape látàrí gidi à ń gbọ́ yín o. Hello. Àmì. Ó dà pé láyẹn ò fi bẹ́ẹ̀ dáa o, àgbọ́rọ̀ yín o. 0816251999 tí Adéwùmí escape bá ara yìí pè padà tá a bá gbọ́ wọn dáadáa gbọ́ nǹkan tí wọ́n fẹ́ wí. Hello. Hello, orúkọ yín o.
5: Ẹ káàárọ̀, inú mi dùn ló ń sọ̀rọ̀ látàkùrẹ́.
0: À ń gbọ́ yín o, inú mi dùn.
5: Ẹ máa bá wọn sọ̀rọ̀. Ẹ tún máa sọ ẹ tó bá ṣe tí prógámù ìbá tún lè ṣe é ṣe sí kó tó dijọ́ yẹn because wọn ò mú ní kékeré lọ́sùn yìí àti bẹ́ẹ̀ ni pé kì í ṣe bẹ̀rẹ̀ àti dé lẹ́nujọ́ mẹ́ta yìí. Ó lágbára. Ẹ bá àwọn èèyàn náà sọ̀rọ̀ kẹjẹ́ kí prógámù yìí kó tún máa ṣẹ̀nà sórí àwọn èèyàn sí kán ara máa bímọ. Àwọn ọmọ tí wọn ọ̀tọ́ ló pọ̀ jù dínà ìtọ́gì fi pọ̀ nígboro. Mo dúpẹ́ ọlọ́run lórí ayé yín lórí prógámù nítorí mo ti mọ prógámù yìí láti 2011. Mi ò sí Lákùrẹ́, mo tún padà sápẹ́, mo tún ba pọ́n tí ń ṣe. Dájúdájú àdàbá wà lórí òtítọ́ ni títí dòní lónìí. Ẹ máa bá wọn sọ̀rọ̀, àwọn èèyàn sì nǹkan ra máa bímọ. Ẹgbà tí wọn kan ṣe bá bímọ bíi mẹ́jọ ìwo ló lè tọ́jú. Àwọn ọmọ yẹn, ọmọ ti tó bíi 14 years, 15 years òun lábẹ́ ìsìn ní bọ́ra ẹ̀. ọmọ tó yẹ pé bíi 15 years ló ti ń bọ́ra ẹ̀ gba ọ̀nà ní dàdàkudà lọ tó yẹ pé kó dínkù náà máa lò fún tọ́ọ̀gì pé kíní. Ìgbà ẹni tó bí méjì tẹ́ pápá ẹ̀ka tó tọ àbẹ́ ẹ̀yọ̀kan tápá ẹ̀ka ṣé ọmọ ẹ̀yọ̀kan ló fẹ́ lọ jòkó sí èló ló ń fẹ́ fún tí ìyá òní lágbára òbí òní lágbára láti fún. Ẹ jẹ́ máa bá jẹ́gí tó gáwẹ̀ kó máa bọ́ sórí àwọn òbí ìsìn àwa yúùtù sìn tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí torí nàìjíríà náà ti máa ń fi ọmọ bíbí ṣe àṣíwímẹ̀tì ni pé ọbí mo bá àṣíwímẹ̀tì ni but the ashime to bin toju omo won ni lokan kan to di pon bimo idi ni edi to gi fi po ju original yo lo lede Nigeria olorun agbo tin alajiwa e ni subu adabo ni pare loruko Jesus
0: ami o inu mi dun lati akure ise o 08162519991
6: 08162519991 awon ton de nlo won fun tog won yi gan awon de ko awon omo won kuro nle yi on ko won lo ti lo yin bo n se gbogbo won wa nlo omo lomo awari pe ese ni gbogbo nkan won yen ko si nkan ti to ni bere ti o ni lopin o so awon to de n gbowo ibo ka won gan kan sora won awon governor na abi awon kini ton gbe owo sile pe kon ma fi fun won kon ma fi dibo fun won ijoba gan ko ri si won ko ri si won ke anybody ma gbe owo ile ko ma gbowo ile to ba gbowo ile wa dibo feni to ba wo but igba to wo ba ti wa ti ya de wa ti property wa lori lede ko so gbon ka won eyan ma ma gbowo to ko ma ma gbe owo yen ile fun won pe ko ma pe fun awon ero to fe dibo e se gan oluwa wa pelu wa lori lede yi o
0: evangelist sa julo lati bodini e se o 08162519991
7: hello
0: e ka so oruko yin o
7: o confirm lati ile ifira
0: o confirm
7: ba si to confirm lati ile ifira
0: an gbo yin o
7: e ko eto sa e jo mo pa wa se awon osun e jo kon gba lati alaye to eni ba ti wole o wole niyan e ti ba de ti wole ko gba so laye to emi ro gbo awon loselu won yen to awon gan ni de pe kon ba won soro to do ba kape to ba si kape pe kai body lo dibu e ko lo dibu won fi hun eni to wu won ti o ba si pe owo wa be ko ni sija ko ni pe mo le pa ile mo pe ah lagba ba mo ko lo dibo ma lo dibo mi amo ile agbo jade to ko de fe short to ko gba lafia laye oro wo eni problem o Nigeria to se to o ba ti ku o be bayi oluwa pa ma se ko te ko se to awon governor gan to ba de ti dibo governor president awon assembly won ye to ba ti dibo ko ma ran ti awon ara igbo pe ah ko ba bayi lo dibo fun ko ma se dada fun to ba se dada bayi awon eyan ni ma ri ti pe ko ma gbo lowo àmọ tí o bá ti sìn ẹ báyìí wọn lọ sí à ẹjẹ kí n lọ dìbò mi ìlú ìyá ọdún mẹrin ni káàjọ ṣe igbá tó ọlọrọ ní kíkájí ìyá tó kọ máa ṣe dáadáa pẹlú àwọn èèyàn tó ọkọ fáwọn láti ìlú ìfira ni o.
0: ẹ ṣeun o kọ fáwọn láti ìlú ìfira ẹ ṣeun.
7: bẹẹ sà.
0: 08162519991
8: 08162519991
0: ẹ̀ka rọ̀.
8: hello. Ẹkú ètò.
0: Ẹ ṣe orúkọ yín.
8: Ẹ̀sán ẹlẹ́rọ̀ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò.
0: A gbọ́ yín ẹ̀sán ẹlẹ́rọ̀.
8: Gbogbo ọ̀rọ̀ tẹ́sọ lénìí, Ọlọ́run fún wọn létí àti gbọ́. Ìbéèrè tí ó tẹ̀yẹ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn olóṣèlú tó bá jẹ́ pé wọ́n gbọ́ ètò wa yẹn láwọn tó ń díje sípò gómìnà lọ́sùn. Ṣèbí wọ́n ní pé wọ́n fẹ́ sin ará ìlú ni?
0: Bẹ́ẹ̀ni.
8: Tó bá jẹ́ pé wọ́n fẹ́ sin ará ìlú ni, tara ìlú ni pé ẹni báyìí náà fẹ́ láti sìn wọ́n, èwo ló fa gidi níbẹ̀? Èwo ló fa tìbọn lára ẹ̀? So ọ̀rọ̀ wọn ṣe ló máa ń jọ mí lójú, ìfẹ́ ọkàn wọn òun ló nítumọ̀ sí wọn ju ẹ̀mí àwọn ará ìlú lọ. Tẹ́bá ní gbogbo ibi tí wọ́n ti ń ṣe rálì tí wọ́n kàǹpé káàkiri yìí, kò lè sí ọmọ wọn gọ́gọ́gọ́gọ́, ẹ lè rí kankan nù wọn o. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ wọn lọ wá káàkiri tá a máa fún wọn lówó díẹ̀ díẹ̀ díẹ̀. Irú àwọn ilé tí wọ́n fìbọn pa níbi tí wọ́n ti ń ṣe rálì yẹn, owó táwọn gọ́gọ́gọ́ lọ gbà pé wọ́n fi tẹ̀lé wọn lọ síbi rálì ṣé wọ́n lè ná. So àwọn tó ń ṣe ètò ìdìbò yẹn gọ́gọ́gọ́gọ́gọ́gọ́, ó yẹ pé kó ní òfin tá a fi máa dè wọ́n tó jẹ́ pé òfin yẹn alágbára pé anybody tí wọ́n bá mú pé ó ń náwó tó ń ṣoríṣiríṣi níbi àwọn kinní wọ̀nyẹn pé pandis qualify pé kò ní qualify mọ́. So tó bá jẹ́ pé wọ́n ṣe ẹnìkan àbí méjì bẹ́ẹ̀ lára wọn, so gbogbo bọ́n ṣe ń pa àyàn tó ń ṣe kinní káàkiri wọ̀nyí á reduce. Ọlọ́run ràn yín lọ́wọ́ sà.
0: Ẹ ṣeun ẹ̀sẹ̀ lẹ́rọ̀ láti ràn àkókò ẹ̀ṣẹ̀ 08162519991.
9: Ẹ kú iṣẹ́ olótú.
0: Ẹ ṣe orúkọ yín.
9: Oyè bàtà ló sọ láti fẹ́rẹ́ àkókò.
0: Oyè bàtà.
9: Àwọn agbófinró wa wọ́n níṣẹ́ láti ṣe ìṣèbáwọn náà gbọ́kàn tó ń ṣẹlẹ̀ yìí táwọn náà jáde sí gbòòrò. Ìkejì ni wípé àwọn INEC náà ìṣèbáwọn náà ń gbọ́ ní ọjọ́ ìdìbò lásìkò ìdìbò tó ń pín owó iṣẹ́ wo làwọn náà fẹ́ ṣe kí ni wọ́n ń ṣe. Kì í ṣe aráàtú nìkan ní ká ẹ bá sọ̀rọ̀. e ba awon joba wa soro awon awon lopa na wa lona awon moto to nko yin lati ilu mi state mi wa tosun won yi ti awon ori won ni won mu won won bere bi ti won lo then awon awon la osun awon te pa won yi ise wo le moto ise wo le moto fe se fun lola ikan wo le moto e fe gin lara won eyan la osun to ba je pe bayi na awon state mi to ti se to di buta bi se se se eni ko won pa yonda se to ti se te be ki se bon do se e do se ko gi se eyan melo ni won pa nbe ki ayin na ke si wo ise ko se to ba pa ni party da ti a o ni pa ni party da olodu e ku se
0: ba
9: mo igbe ko ta la se gbe o e ku se
0: o ye ba ta lati fi ra koko e se o 0816251999 0816251999 0816251999 ni number ti e fi dasi to gbogbo nkan ta wi na ni pe ki e je ki a se eto wa dada. Hello,
10: hello,
0: hello, hello, hello, hello, hello, hello, hello, hello,
10: hello, hello,
0: hello, hello, hello,
10: hello, hello, hello, hello, hello, hello,
0: hello, hello, hello, hello,
10: hello, hello,
0: hello, hello, hello, hello, hello, hello, hello, hello,
10: yes sir. Hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, awon awon ko won le to ko ma gbowo awon ti awon ti se awon ti an ti won di gbofun won yen awon lo nfa so do promise pe wa an ti ka fo e to ba ti de be ta wo ni ri won mo so awon to di bun yen wa pe won ni won ti ni ri won ma lai lai won de ko se won wa le gbe lopo so won ni de ko be lo won so ko to mi do wa ti bere ka ti won fe so to ba ti lo wa ta ba yen wa ru ju wa so ni won to ba ti gbowo yen won ni ri won mo ika mi mo fi ti Nigeria le ti kon ti o fi pe en to ba ti fi gbogowo ko mo ni ko conference obo ibo eje ko ba je ko ba ti e wole conference obo ko ti gba ti won ni gbowo lai lai ko si ko ti gba ti won ni gbowo because awon ti won gbowo fun yen to ba ti wole ta ko si ko si mekun to le jede won o
0: bo
10: le jede won de ni lati wa so ko lo nko ko lo je ko won gbo o Nigeria afọlọrun ni kan won le gbe fun Nigeria o awon ole lo wa ni Nigeria ole to lori tele ti gbogbo ole ni won won ro ti mekun lo kan ara o
0: ara fun je ba mi dele lati pe me wo e se o akuku nbe olorun na ni Nigeria ambe ambe sugbon gba ta be ra wa nko 0816251999 0816251999 e je ki ya be ra wa na ka wa na ba ra wa soro. Hello, hello,
11: hello,
0: hello, mo gbo yin
11: ya nu mi do lati dua mi
0: ya inu mi dun
11: lati dua mi
0: a gbo yin
11: e se sir dati a gbo gbogbo be se soro yan laarun yin lowo sir olorun awo si won lokan ko olorun je ko gbo o
0: ami o
11: ogun oni sele ni Nigeria
0: o ami o e se o ya inu mi dun lati dua mi e se o ogun ni sele ni Nigeria ko ni sele losun ko ni sele ni ondo ko ni sele lekiti ko ni sele kakiri Nigeria o 0816251999 0816251999 0816251999. Hello,
12: hello,
0: hello, oruko yin o
12: karo
0: e karo oruko yin
12: Oluka mi ni Oba Alejo lati Yamoye Kogi State.
0: Oba
12: Oba Alejo.
0: Oba Alejo agbo yin o.
12: Oro temi ni Osun State. Awon to di Igbo to ran awon awon mekun ki won ro pa eyan.
0: Mm.
12: We adura temi ni pe enikene to ba ran eyan ko ro pa eyan mu fa re ni a ba ni yan lo lagbara Olorun.
0: Mm.
12: Because Igbo Igbo ta Igbo ta di Nigeria. Adura ta ngba pe kaadi ta ni problem koko to koko be ti to ba ni pe ti patipa pe won a debe ti ko debe lagbara Olorun.
0: E se o Oba Alejo lati Yamoye nipele Kogi. E se o 0816251999 08162519991. Hello. Ekaro.
13: Ekaro sawo.
0: Oruko yin o.
13: Jomo Joseph Latowo.
0: Joseph Latowo gbo yin o.
13: Oga eloko mi ni pe awon party any party to ba ti furu wa yen ko council bo e parapata ni abi ko neglect e ko fo fi de won ko mo fi de won so awon party leader won yen ibaje APC ibaje any party ko fi bo ko council bo yen
0: ese o Joseph Latowo ese o 08162519991 08162519991 number tell fi that's it ni won ba seju ti o kuye. Hello. Hello. 08162519991 08162519991. Hello. To eyin yawa nkan ti anso na ni pe ki eje ki a se to idibo itin be ni pe losun ni irowo irose ki o ma si wahala ka ma pa yan mo. Hello.
14: Hello. Hello Alhaji Mokinye ko eto.
0: E se oruko yin.
14: Ko te mi na de ye mo mo rufe engineer mo fi lati lo ka edun.
0: Engineer mo fu.
14: Ko osun be na kan ro won nikan je o lo layo atalafia tori en tan ba fori e fa gbon ko ni je nbe o mi o ti ri commissioner of togiri abi commissioner of google gobe awon ojo ijo tan se so arin fa awon to wole bayi awon omo won ni o wa nbe e mo togi kan ko ni le to olo na togi lo e je ka dibo leto bu ba se je ka ma de gowo gba na la wa na o lenu oro lorile ede gan ni rorun o fi te pa wa agbara olohun a ni rida mo ekweto.
0: Ẹ ṣeun Ẹjina Murphy látòkè Ayédò Èkìtì. Ẹ ṣeun 08162519991. Nǹkan tó yẹ kí a ti ẹ̀rọ náà ni pé àwọn ọmọ wọn yìí àwọn ọmọ àwọn gómìnà àwọn olóṣèlú.
15: Hello, hello.
0: Hello, mo gbọ́ yín o.
15: Hello, sir.
0: Hello, ẹ káàárọ̀ o.
15: Ẹ káàárọ̀ sir.
0: Orúkọ yín o.
15: Ìyá Ìbejì láti Ayégúnlẹ̀ Ọkà.
0: Ìyá Ìbejì, a gbọ́ yín o.
15: Àwọn tó ń dìbò yẹn wọ́n tẹnumọ́ wípé kò yẹ kí wọ́n máa kó owó sílẹ̀ nítorí ayé àtijọ́ wọn ò gba owó kí wọ́n tó dìbò. Ayé dẹ̀ ó dẹ̀ rọrùn nígbà yẹn àwọn tó ń gba owó yẹn sówó yẹn ni wọ́n rí ná títí dìgbà yìí tí wọ́n bá ti gba owó yẹn báyìí tí wọ́n bá tiẹ̀ tún fìyà ń jẹ wọ́n ìyá owó wọn yẹn tí wọ́n ti gbà yẹn òun ni wọ́n jẹ. Oye ko ri be lorilede Nigeria.
0: E seun, e seun.
15: Yes. E gbe
0: seun. Ya beji lati Ayigunle Oka, e seun. 08162519991. 08162519991.
16: Hello. Hello sir. Oruko yin o. Akosha Oluwa. E seun oruko yin.
0: Eya Afin Bola ti to lati Waro Oka. A gbo yin
16: o ya Afin. Ejo ebe la ma be awon ara Osun. Kí wọ́n fi ọkàn balẹ̀ èèyàn tó máa wọlé ọlọ́run ti mọ̀ kì í ṣe gbogbo ìgbà tí wọ́n bá fi àwọn ará ìlú sí ìdààmú torí ọmọ tá a bá pa lẹ́ni a lè pé lọ́la pé kó jí kó tún wáá bá wa ṣe ìlẹ́ṣọ̀n mi nǹkan tẹ̀lé mọ̀ ni pé ọ̀rọ̀ tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fẹ́ pín lọ́jọ́ ìlẹ́ṣọ̀n àtàwọn èyí tó ń ṣe tọ́ọ̀gì ẹgbẹ́ wọn ń wá iṣẹ́ ṣe wọn ò wá iṣẹ́ ṣe wọ́n ń wá iṣẹ́ apànìyàn ṣe ogun ọ̀run kò ní gbẹ̀sán ìyá tá a mọwọ́ tá a lẹ́sẹ̀ kò ní gbà lórí àwọn ọmọ wa lórúkọ Jésù. Ẹ ṣe gan.
0: Ẹ ṣeun ìyá Àfin Bọ́lá ti tó láti Ìwárọ̀ Ọ̀ka. Ẹ ṣe o. 08162.
17: Ọlọ́run ṣeun.
0: Ẹ ṣe o.
17: Alájí Adéyẹmí ẹ kú ṣe o.
0: Orúkọ yín o.
17: Ọmọọba Bọ́lá Ajíbọ́lá lọ́sọ̀ láti Lómo Èkìtì.
0: Ọmọọba Bọ́lá Ajíbọ́lá.
17: Bọ́lá Ajíbọ́lá pẹ́ tí mo ti ń fà ẹ̀nà ọsọ̀ọ̀sẹ̀ mo máa ń fà tí kì í wọlé bẹ̀ mo nílò kìlẹ̀ mi.
0: Ẹ ṣe o.
17: Adarapu yẹn kú.
0: Ẹ ṣe o.
17: Èyí tẹ́ ń sọ ní wa ẹ̀ ń sílẹ̀ ń wàásù gbogbo Nàìjíríà gbogbo àgbáyé ló gbóhùn yìí ẹ kú iṣẹ́ Olúwa lórúkọ tí kò ní rẹ̀ yìí o.
0: Àmì o.
17: Àwọn ẹ ti sọ ti yìí ẹni tó bá létí kó gbọ́ ìkìlọ̀ ẹni tó bá torí ẹ̀ pàgbọ̀n kì í jẹ níbẹ̀ ṣé bí wọ́n dìbò Lẹ́kìtì tá a wà yìí tá a rárọ gbogbo ìlú pẹ́sẹ́pẹ́sẹ́ tí àwọn ọ̀sùn yìí ìfà ọgbà gbogbo náà máa kọ́kọ́ yàn sókè ṣáá won gba ladua ona agbasa koso
0: ami o
17: ami ogun nigeria wa o
0: se won mo babola ajibola
17: e se gbe ku se
0: e se o mo dupe lowo lare waju lati fira koko abimbola folabi lato re jina kasava lato gbese jena adasola bankole lati gbokoda juge lati ta ogbolu Mrs. Adubia Rola ti Akure Alaje Olopa Ileran lati Okitupa Woli David Solomon lati Akoko Adewumi Escape Latari Gidi Akoko Inu Midun lati Akure Engineer Julo lati Gbobini O confirm lati Fira Ese Lero lati Run Akoko Oyebata lati Fira Akoko Bamidele lati Peme Owo Iya Inu Midun lati Duani Oba Alejo lati Yamoye Nipinle Kogi Joseph lati Owo Engineer Wofi lati Oke Ayetun Ekiti Iya Abeji lati Ayegunle Oka Iya Afibola Tito lati Wara Oka Omo Oba Bola Ajibola lati Omo Ekiti ati gbogbo eyin ti FP ṣugbọn ti pe yo wole gbogbo yin na ni mo ki patapata pe ja pade lojo mejo lori eto okoro a n gba ebe olohun ko lo je ki eto idibo ti wa yin ni pinle osin ko wa yin la lafia ki o ma si payan mo ki o ma si taje sile mo lagbara olohun to ojo mejo ni ki e pade adeyemi la wa lori eto okoro titi lojo mejo na adeyemi la wa lo ki pe olohun wo ma yin o God bless Nigeria.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹyìnà, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM ó ti gbapò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Keep it locked on Adaba FM.

0: Sudan.
1: Aye, yo, akinye ye arale, ikoni adabaiti 0.9 FM. Ona ni Ashin Lentati si. Ifarawere ore pelu awon asoju ijoba ipinle Ondo lori awon oro ti o nlo ni ipinle Ondo ati isejoba gomina Lucky Aiyedatiwa ni ipinle ye. Olora commissioner fun eto iroyin awon ni alejo mi fun osan yi won de wa pelu mi ni agbara. Honorable commissioner Idowu Ajanaku, commissioner fun eto iroyin ati itaniji ni ipinle Ondo, ba ke awon arale.
0: So,
1: mo ki gugu omo ati ara ipinle Ondo. Oda, ola so kan mi lo joba to ohun. Ṣugbọn ki a bere ni pere wo, je ka wo isejoba Gomina Lucky Aiyedatiwa. Iyawo ni ijoba yi ni oko si ara ilu awon eniyan to je awon ara ilu gogogogogo.
0: Ese olotu, ikini ni pe te ba wo joba to ti wa ni pele Ondo ba pa jo lo nigba ta tin ji gba ta tin se eto idibo gomina yi lo je akoko to je pe gbogbo local government lojidilogun to wa ni pele Ondo lojidilogun to wa ni pele Ondo gbogbo won lo o fowo si ibo e gbogbo won di ibo fun ele ti awon APC n pe ni 18 pro mouse governor kini die ye this eyan ni apa kokko ti governor ma wun ni gbogbo 18 local government ni ipinle Ondo iyin so pe awon ara ati omo ati olutoju Ondo state fi okan ton governor ipinle Ondo fun niyan nitori die yi ni governor ona so pe ohun kodo se pada fun awon ara ati omo ipinle Ondo papa julo ti idagbasoke ba fe wa nilu ikan akoko ti on gboro se ni eto abo nitori na ni a fi gbe igbese nda ta ri pe apo to peye to wa ni ipinle Ondo papa julo yin na mo pe orile de Nigeria a ni lasibo lori oro abo but our governor yi o fese mule pe o fe ki abo wa ni pele Ondo so that awon ohun mere to fe se a le loju so omo ara ati pele Ondo la mo ni kukundu lati se nkan aye rorun fun so the ijoba yi is for the people of Ondo state.
1: Nje awon ara ilu je won ri be
0: we nkan ti ma so ni pe je ri ijoba ko nse 100 meter dash pe ere alafese ba bi 100 meter ijoba o gbodo plan ni ara e lese so that a le se ko den se ti ijoba ba tin plan ara e lese yen ko nse ese kese le ma be si ri awon kan mere ti ijoba nse fun apere ibati are orilede ide are Bola Ahmed Tinubu o yo kini ko ta won logun ibo pe ni subsidy lori epo robi o mu la sibo wala damu epo won moto won onje won gbogbo e won ilu gbona jojojo sugbon lati gba ye sinsin e ti ri pe gbogbo kan tin o tin leto sin awon ko to lo soke tin wale awon ko to se kini tin wale for the first time lati gbata ti tati gbata de gominira e ri pe awon asugun lo strike e ri pe ko si time december ti yen pe won ma to si le pe ko si nisin ni pe kin so fun odun kan ati bi osu meji die ni gomina se lo lura le fa fun awon mandate ti people of Ondo ti gbe fun so ibugbo kan ta n se ta n plan laipe laijimo to po e ma ran ni iyanju
1: se leyin odun kan ati bi osu mefa ti ijo se joba yi se ti wa lori leyin ma gba pe gomina ti lo odun kan tele o now o le sa ile odun kan ati osu mefa enu pe won se n gbero oni ijoba yi si wa
0: inu njoba la je wa ya te commission factory bridge factory ti yan problem bi tanem ni factory ti o yan wo wa mi mo le so fun pe between this period and this period wa commission no wa commission no ba ke jare ile de aladi cheti ma o wa si akure wa commission odo yo and awon kon ona bebe na commission ni gata pe odo kon ni gati odo to ti pe 50 year anniversary, 50 year in office. That's it. But Papa Julo, I won't go out to a pay in a bottle. But I paro and be done open our public health hospital store and our local government. People Papa Julo, I lost it, or Bella, need you go no way, or go back so quick. It's a good thing. Most of the contractors are beginning to move to site. You can go and talk about DBOs and management dancing. Attack and lossy, I want public heads.
1: I'm a very fan.
0: So ele verify ele fact check yen no ekeji je won ko ati gbe ona 15.55 kilometers si 18 local government to wa ni pile ondo yi kakiri kakiri ba pa julo ni ona ibi ti olulu local government ti won se ton pe lose do na for road o wa nbe Edogun
1: Edogun
0: gbogbo awo so gba ta won yen ba wo ton la se ma gbo wa sesco lati wa approve adati approve yen so bi mo se nsoro laipe owo ma do o ma bere iche ma bere papa bi lo se ko akoko ojo la wa yin sin to jo ba ti da para on ko gila on gbo do lo society lati ma se ba ba de tin se no la ma pada wa se bi ma so fun won bo se nlo bi se se
1: oda e je ka wo awon kate to soro pupo ju lori awon ile ti eni esese gbejade won awon ti ijoba ipinle Ondo ti gomina Lucky Aida to ati so lo sibe tan lo se flag off nibo ni kilode to fi je pe pupo awon ona won yi lo je pe igbin o fe yara ju won lo fun apere iru ona oke odu si ijare enu pon se se sian dead on the washiwa back on ni ona dualization lati okearo titi de idore won se le ni won ri kongila ola won ni ri won si wa lenu ise yen o ti advance ko ti lo na ati pe awon ara ijoka na ona ijoka o tin lo si bi odun mefa meje bayi kini won awon ara ijoka se won se ijoba ipinle Ondo to fi nira fun ijoba ipinye lati ri pe won pari ona yi
0: mo dupo lowo yin pe e ti so oro ijoka tori oro ijoka ye be je so ye o je bogi je e na so se no ti pe bi odun mefa meje in other words ona ijoka ye o nse inu joba lo ti bere
1: gomina yeda ti wa je gba keji gomina loke ologbe akredo longba ti ona yi bere
0: ben o to ni jugbo te mo ko je gomina ya to ti je gba keji o
1: sugbo government is continuing joba nte si waju
0: mo gba yin gbo but nkan to chede lele o je mo ko ti joba kan ba posi joba keji awon orisirisi kan to ma wa nle ti ẹni gbogbo àwọn ọ̀nà àwọn pọ́sọ̀ àwọn ọ̀nà tó ń sẹ pàtàkùnlá lè jọkarò òdù yìí àwọn làásìgbò kọ̀ọ̀kan wà lórí ẹ̀ tí ìjọba láti wò fínífíní sódà tí ìjọba ò ní san owó ilẹ̀ ọ̀dọ́ wọn ní sanwó sínú náà wọn ní sanwó sínú gọ́tà.
1: káwọn ará ìlú lè kó lè yí wọn kán lè mọ̀ dáadáa fún accountability làásìgbò wo gangan.
0: làásìgbò wo for example sí ni nígbà tí kọ̀ǹgílá tó wà níbẹ̀ tẹ́lẹ̀ bóyá ìjọba tó lọ ìjọba àná yẹ wọ́n kọ́mọ́jọ́ náà fọ́ finance mi là ní sìn jẹ́rọ̀ wọ́n kọ́mọ́jọ́ náà fọ́ finance mi lọ́wọ́ àbẹ̀tẹ̀ lẹ́lẹ́ pàtẹ́kẹ́lẹ́ ta ni wọ́n ti san yìí báyìí tí a ti san yìí báyìí fún kọ̀ǹgílá tó dẹ̀ sọ pé a ti san tó wá di làásìgbò pé a gbọ́dọ̀ fojú wo tó pípé so that a ní lọ sanwó èlé but wọ́n á fi tọ́yìn lójú tọ́yìn lọ́rùn sí pé gbogbo yẹn wọ́n ti ṣe tẹ bá lọ sọ́nà ìjọka sí ẹ ti rí pé the first part of the lane on the other side has been completed. The second one is ongoing now. Ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́ni pé lágbọ́rọ̀ ọlọ́run ká tó rí bí ìparí oṣù yìí sí oṣù tó ń bọ̀ gbogbo ọ̀nà ìjọka ẹ̀yà lọ. Ẹ tún fọ ẹ ní òkè àrò ẹ ní ìjà rẹ tó lọ sọ́nà ìdàn rẹ ẹ ní.
1: Òkè àrò sí ìdàn rẹ ìjà rẹ òkè odò sí ìjà
0: rẹ. Ẹ sọ yẹn ẹ ní wọ́n ẹ má gbàgbé pé gbà òjò láwàáyé o ṣe ọ̀pọ̀ ní àwọn iṣẹ́ kan tá a lè ṣe nínú ọ̀nà nígbà òjò àti ilé ìtọ́ òde ṣe nígbà òjò for example tẹ́ bá ń ṣe concrete sí ọ̀nà sí ẹ lè máa ṣiṣẹ́ nígbà òjò but tẹ́ bá ń da ọ̀dà táwọn tó jẹ́ bí bitumẹ̀ bí wọ́n bí kíní òun kò dá púpọ̀ láti máa ṣe nígbà tí gbàjò bá ti ìgbà òjò ẹgbà ẹ̀rùn tó máa lè gbẹ látẹ̀kù tí òun máa rọrùn sí dáadáa lẹ máa lè ṣe yẹn so ìyẹn ó lè díṣẹ́ lọ́wọ́ kíṣẹ́ slow díẹ̀ ṣùgbọ́n ṣe alágbára ọlọ́run tí òjò bá ti lọ ẹ̀rí pé gbogbo àwọn ọ̀nà tẹ́ dárúkọ wọ̀nyí gbogbo alọ ní fòrò because kọmíṣánná fún iṣẹ́ àti ilẹ̀ àti infrastructure ojoojúmọ́ ló ń ṣiṣẹ́ ojoojúmọ́ ló ń wà ń ta ojoojúmọ́ ló ń wà ní gbogbo site láti jẹ́ pé wọ́n méjọ pé àṣìṣe yìí
1: gbogbo àwọn àdéhùn. Nírú mo gbọ́ pé ẹni bí a torí òjò ó fa ìdíwọ́ ṣùgbọ́n tẹ bá rántí dáadáa pé òjò ọdún yìí ó dàbí ẹni pé ó pẹ́ díẹ̀ kójú tó bẹ̀rẹ̀ sí ní kódì tó bẹ̀rẹ̀ sí ní rọ̀ lemọ́lemọ́ lójoojúmọ́ náà ipele tí ọ̀nà yìí wà kó tó rí pé òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ lemọ́lemọ́ tó jẹ́ tí ọ̀gbẹ́lẹ̀ ṣì ń tẹ̀síwájú díẹ̀ tí wà á rojò ipele ọ̀nà ló ṣì wà nísìn náà tí òjò ń rọ̀ lójoojúmọ́ yìí.
0: Àwọn olùdókòwò náà ni mo sọ fún mi pé jẹ́ ìkójò ọ̀rọ̀ sí.
1: Na àrí dájú wo lóye àwọn aráàlú máa ń níbàá pé tójò bá tiẹ̀ wàá dábàá yìí o pé kò ní rí bó ṣe rí ngbà yẹn.
0: Gẹ́gẹ́ bí kọmíṣánná fún ìròyìn àti ìtanijí nípínlẹ̀ Ondo mo fi dá àwọn ará amọ̀ àti ìpínlẹ̀ Ondo lójú pé tí òjò bá ti lọ wọ́n á rí ìyapá kan lórí ọ̀nà yẹn máa dẹ̀ padà wá bí láti wá sọ fún ibi tá a bá ọ̀nà ìdí lé yìí ibi tí wọ́n bọ́ ọ̀nà ìdí lé yìí o even tí máa ké tó kú wọn mílẹ̀ nísìnyí máa fi nọ́mbà mílẹ̀ so that gbogbo àwọn ìròyìn àwọn kan tó bá fẹ́ wọ́n máa fi tsọ́wọ́ sí wa adé máa wò lẹ́sẹkẹsẹ so that most of the thing tó bá jẹ́ kó yẹ ká mú lọ sí esco à ń lọ bẹ̀ so that a lè fi tó gbogbo àwọn gbogbo tó ń ṣègbìmọ̀ àgbà nípìnlẹ̀ Ondo lórí so that gbogbo àwọn kan tó bá ń sọ wọ̀nyìí a lè máa múná dóko.
1: Nígbà tí ìjọba ìpínlẹ̀ Ondo ti ọba ń àtúrò mo rántí pé nígbà yẹ gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rẹ ìyẹn Olúṣẹ́gun Abdulrahman Mímíkù wọ́n máa ń ṣe kinní kan tí wọ́n máa ń sọ fún àwọn aráàlú mo ṣe rántí dáadáa pé kí àwọn aráàlú kí wọ́n ní ọwọ́ sí nǹkan tí iṣẹ́ tí ìjọba fẹ́ ṣe fún ọdún yẹn nínú budget. Àwọn máa ń kílẹ̀ fẹ́ ládùúgbò yìí kílẹ̀ fẹ́ nílùú yìí kílẹ̀ ṣe náà kí ni àwọn ará ìpínlẹ̀ Ondo ipa wo ni wọ́n ní sí budget nígbà tí ìpínlẹ̀ Ondo bá ń gbé ètò ìṣúná wọn tí wọ́n bá ń gbé kalẹ̀ se won kan sara se en kan sara ilu se won ara ilu stock ayin si pe a fe nkan bayi a fe nkan bayi a fe nkan bayi papa jule ru over bridge ti e fe ko si ojoba yen se ara ilu lo so fun yin pe ibi a nilo over bridge o e wa ko bridge fun wa
0: se olodu fun ibere pataka te ibere ijoba yi mo bi mo chi so lati le ijoba ara ilu ni o and gobina de so fun pe gbogbo kan ta wa fe se ka pada lo si local government wa ka lo consult awon oyan lati lo bere awon kan to nfe ati kan to ati kan to fe se ko se eni kan gobina wa gbe igbimo kan le lati pe gbogbo awon ara ilu in respect of political party to wa ni Ondo South Ondo Central Ondo North so that one le se le town lo ni bo pe ni town hall meeting ipade ka fojuboju ka fi mo lati gba lati se because in kon town yo nfe ni south o ma yato si kon town yo nfe ni central o ma yato si kon town yo nfe ni north tori gbogbo awon kan si but papa julo e bere oro ona bridge ta se ni akure nisin pe boya awon ara
1: lo bere pe fun wa bridge ani lo bridge lojo
0: bridge o e ma so fun ni pe gege bi ijoba oni kan ti ijoba na ni funra oni kan ti ijoba na pe le ge funra oni kan ti concept en to fe ti ijoba na ni funra for example ona coastal road ti president Bola Ahmed Tinubu se nsin komanse on lo ni concept ta fa wa bale wa lo ni concept gba ti Nigeria gba independent no concede coastal road be ijoba si ijoba kini ijoba keji to ti wa won ma se leni ijoba Bola Ahmed Tinubu ma se coastal road se awon Nigerians lo ni ko ma se coastal road ni but for the benefit of the country monique because ohun to ko sibe ori pe ton ba se ona yi o ma je anfani lala fun orile de nigeria to le te ba kon si to ba se coastal road sin gbogbo awon egbe imejeji na awon yo ma ko hotel awon yo ma ko school awon yo ma ko richirichi si to ma boost oro aje orile de nigeria sugbon nipa bridge ti akure yi bridge ti gomina yida ti wan se commission lo ni concept this abridge here is part of the master plan of this Akure the state capital which is state capital ba ko ba le ni befitting state capital ba se ni se bi gba te ti won se bridge ni adu ekiti state ton ya kuro ni ipinle Ondo emi gbogbo awon ara Ondo lo so pe ekiti adu ekiti to ye pe won ya kuro ni Ondo ni ano o ma ti ni wa bridge Ondo state o ma ni kini kon je bo won so abe gbo ni so on se pe governor kon dite bo fe se bridge yen is part of the master plan that is define the concept of Ondo state Akure as Ondo state capital ko le je capital wa kon ti governor to fi se ni the part of the master plan of Akure the state
1: to make it a befitting state capital to ba ri be over bridge 2.3 kilometer
0: yes
1: ni won pe ni joba pe elu ni FF call bridge
0: ati so sita ni wa consider ta pe pamọ 36 billion ni awon congelator ton na ma se ton gbe sita a de so afibo
1: kilo de ti bridge ti fi won to be
0: ba le je so olu to won ko ye mi o
1: ntori ni ipele Ekiti bridge ti bi odun yeba o ti eda ore gomina ni bi odun yebanji ni enti won fi leta o na won ijoba ipele Ekiti ni 16 billion lati ko kilometer bridge kan alabala meji na le fe ko si ojoba o ti pe o je 2.3 kilometer ti je 136 billion fun wa kilometer meji ati ibuso bi meta 1 kilometer won ko ni 16 billion ni kiti now ona mi tun wa to ti e tun wa tun to tun ju ti ijoba ipinle Ondo te fe ko lo ele ti won ko si to wa ni ipinle Nasarawa eyan Maraba Yanyan flyover bridge eyan je 2.6 kilometer na iye e je between 4.4 and 4.6 billion naira fun 2.6 kilometer ona sugbon tin mi moru atla omi to wa ni oba deshida abi okuta te fe fun be ti fi wa ju iye ti standard ti awon akegbeyin ti won ko iru nkan be ni ipinle
0: ese olutu ibere patakile ni ebere but mala lo ni pele chemo pe bridge te so nipa Ekiti ati Nasarawa yi o to bi odun meje meta to ti bere o igba yen to bi igba yen to fi bere bi odun mere bi odun mere kin seyin kini exchange rate owo Nigeria se owo ko yan gba yen tori gbogbo awon kan te fe lo fun bridge yi yan ko pa almost 90% of them ten ko be ran tin ko wa
1: Emma lo cement cement wa Nigeria Emma lo irin won se irin Nigeria e wo la fe ku wa la
0: no mo gbo o
1: ka ma soro bitumen se be ni ijoba yin na se pe e fe laarin odun kan osu mefa pe ma bere si ni wa bitumen ni ipinle Ondo ni ajagba nbe yen sugbon o ti le lodun bayo a ri bitu a ri men
0: o mo bo o nse bitumen lo fi nje bridge o concrete no ma fi nje
1: sugbon ma da titi bitumen le ta ma fi da oda ori e
0: no under that ori e concrete step concrete ni bridge ta nje bonje bote ni
1: koni ni lo oda
0: e
1: o da cement le fe lo ki wa e wo le ba fe ko wa lati lo yin bo nbe
0: mo nbo cherry ti ba ni ajakuta steaming ti ajakuta steaming ni chiche ni Don't you get Nigeria produce steel? Ah, produce now. There are other metals, other things. Don't tip tip tip tip my but continue any con. What the buyer of what the phone any concern?
1: So what ele sharing, tonting sharing. Come on, London, it's long ago.
0: Mumbo. What is the phone? EKG ele fi ekiti ati Nasarawa compare Ondo.
1: Ah, la sharing ko compare.
0: Good. Nasarawa ibi ton ti fe gbe bridge koja e mo boya igbo ni ti o si kankan be ni ona bi ta fe se ni Akure e mo pe ile wa nbe ni
1: sugbon ijoba yin so pe won ni wole
0: mi mo to so yen o mi gbo yen o mi mo
1: se ka ai akoko ti ko an ko pa mo ra ba ni ka sare gbe jade fun yin ba
0: mi o mo
1: si ijoba yin so pe ko won ni wole
0: se commissioner fun eto royin ati taniji lo so ni Happy commissioner for works mi mo to so yen so because I know mo pe ko si bon se ma se bridge ni gbongbon ilu bi state capital e ti la pause ti le oni lo o si be se bi ti awon orichirichi ma lo so ta ba ada di so pe ko to di pa be si wole kankan because mo remember pe kin ten so yi mo wa lesko pata so pe gbogbo awon ti ona en ba je ile e agbona ni won podo so compensation fun won pon won fo kon le won
1: oda honorable commissioner o won ni ka jeran pe sugbon o fa fun oni koni je akoko ti ko wa papa mara o to lati dagbere e se fun akoko yin pelu wa ni ori eto mo ro pe ta wa tun pada wa tun tesi waju lori iforowero e
0: beni dabo lo e se olotu mo fi asiko yi dupe lowo ara omo ipinle Ondo fun atileyin fun gomina ipinle Ondo papa julo sugbon ise takuntakun o se wa le fun wa lati se at the promise won pe ti ojo ba ti lo a ma fast track e
1: Atemo sa
0: ireje. Ese orotu.
1: Ese, commissioner fun eto iroyin ati itaniji, honorable Dowa Janaku, awon ni ati jo foro wero lati atekan lori idagbasoke ni ipinle Ondo, Olasunkanmi Olojoba ni oruko temi ti mo je atokun eto na.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ì gbọ́ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwà ìjà òsì always guiding.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kú nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ìǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí.
3: Owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge láptọ̀pù.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀
3: yín. Ó wà nílé iṣẹ́ wa.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
3: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Ìtọ́ wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé Nepal ẹ̀yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ sì máa rí yẹ́lò building yẹn GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ́, ẹ wà ní DSTV GoTV office tó wà ní

0: Rẹpẹtẹ má jẹ kanfani eleyi o fu oru
1: wepa
0: signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to nya kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200000 naira o le die soke ni gbe aye egbedemoketi bere ni le se signal strength Nigeria Limited. Bobambari ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu Go TV tabi DStv kan si lo fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi ile ise Signal Send Nigeria Limited kanfani o to tenu bepo won wa ni Signal Strength Office Go TV Yellow Building legbe UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati adjacent Baba Ajashin House Oke Ogunowo to fi mo Ephraim Plaza Legbe Polaris Bank Ikari Akoko Falaye Epe 08101042804
2: To yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
3: e to igbeyawo laye
4: Ejowo, eduro noja re.
5: Ah, ilo sele.
4: Ki won to so wapo. Njo o ranti pe o sele ri television fun mi. Fridge nkan, ero ofoso. Ki ise ile wa ma fowo ofoso nle en 2026.
2: Eh, ni tuto.
4: Ka ta so pe o ti ran won abi?
2: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so nibi ti CDK e wa.
5: Emo lo tun je CDK bayi.
2: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
4: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
2: Ah, lati osu to koja ni mo ti ra won.
4: Oluse agutan, e so wapo.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: On your track. Set!
8: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. O siwaju awon egbe ntele leyin.
9: Please listen to these announcements. With deep pains in our hearts, we announce the passing away of our grandfather, father and son, engineer Adebanji Victor Motosho, who slept in the Lord. He left this sinful world on the 9th of August 2026. At the age of 70. Funeral arrangements shall be announced till further notice. Daddy, we will forever miss you. Adieu, our loving father, Mufesola Omotosho, announcer for the family.
10: Tẹ̀lé nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
11: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
12: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
13: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
14: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà.
1: emi tẹ́ ń kí yín ni bá.

0: baba oke ogun
1: ti gbogbo aye mo si baba iseyin
0: baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
2: eshon baba amo ipe ohun teyin ma ngbani ni moro le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
0: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan ni le elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni ẹ pé mo ti lò yìí mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je ni ilu akure ati agbegbe re ngba teyan ba ti gbeju so toto gbeju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbeju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo wa kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbeju si wa to ti gbeju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbeju a se be olohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
2: esun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to tun won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju koni le ri gbonsese ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu ise ara wa be la ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amofin ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa t'olorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mowo kuro to si mo pe gbogbo ohun to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
3: o ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo je aye ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu gbọdẹ tun fi wi atego somo ara aye lore lori eyike yi isoro tun jo mo idalenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
4: on your track set
5: wọ́n sáré ìjẹyì lọ àdàbà sì múra lọ́wọ́ eré ìjẹyì kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọ́nà ó tún fi wọ́n sílẹ̀ àdàbà 88.9 fm ó ti gbapò kínní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn
6: Big bag. Gaining velocity on Adaba FM.

0: of a dove.
1: Ètò àtàtà tó máa ń mè ló tètè ní tó ti dóde.
2: Ìlénu ṣe.
1: Àgbàgbàpò yẹ kẹ́ omi ìbílẹ̀ tún yẹrí yẹrí ètò.
2: Níbi tí akíkanjú àpèdè ara ni.
1: Henry Ọ̀jágbọ́n mi ti máa ń fètò aládòsápẹ́ lọ̀rọ̀ àtẹ̀dẹ́sẹ́ tí ọmọ aráyé.
2: Káàsán.
1: Tòsè yìí tún ti dé.
2: Oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀
1: nlètò yìí máa ń kọ́ ni sà.
2: Àìmọye àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtàkàlẹ̀ èdè tó jẹ tí ń gbèsè.
1: Táwọn ìkálẹ̀ ìlàgẹ̀ àbọ̀yà àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fẹ́ràn
2: láti máa gbọ́.
1: Ọjọ́jọ́ Wednesday lágogo méjì sí méjì àbọ̀.
2: Ìlètò yìí máa ń milẹ̀ títí lórí rédíò àdàbà
1: 88.9 FM.
2: Ó yà
1: Henry Ọ̀jágbọ́n mi ò mikimiki àgbà nínú àwọn pèdèpèdè tún ti balẹ̀ gíjà.
2: Ẹni tó máa parí àti ẹ̀mí lọ̀rọ̀ tí ń ṣe tí lóore.
1: Èyí náà lè kàn sí wọn
2: láti fèròǹgbà ọkàn yín hàn
1: bí láti polówó ọjà lórí ètò
2: 0803-472-5933.
1: Ùlẹ́nu ṣe.
2: Ètò àtàtà tọ̀sẹ̀ yìí tún ti wọlé dé.
1: Ẹ má mí sí ẹ̀.

0: gbogbo agbára tó lọ nígbà kó lọ. agbára tó sọ̀rọ̀ rẹ̀ ní farao ló yẹ ẹyẹ rẹ̀.
1: àmìlọ
0: gbàdúrà lónìí. agbára tó sọ̀rọ̀ rẹ̀ ní farao ló yẹ ètò ìṣúná rẹ̀.
1: tó lọ
0: nígbà kó rọwọ́ mú.
1: lórúkọ
0: jésù ó yá kó kúkú òjijì. àníkó kúkú òjijì. mọ ìwọ tó ń gbọ́ mi yé. ní àkẹ́tì àìsàn tó wà yé. májẹ̀mú kó gbé òdìdé. àṣẹ kó gbé òdìdé. májẹ̀mú kó gbé òdìdé. ó ti rí bẹ́ẹ̀. ogún ṣe fún ọ. ìlérí ọlọ́run ṣe. jésù olúwa wa.
1: àmì lórúkọ jésù.
2: gbọ́ ọ̀rọ̀ àṣẹ láti ẹnu mi.
1: hear the word of authority from my mouth.
2: bí ìpè bàbá mi Joshua Olayiwola bá gbé mi jáde.
1: if the calling of my father Joshua Olayiwola bring me to Lamla. tí
2: ìpè alábíàmọ́ ṣàánú mi.
1: if the calling of alábíàmọ́ has been.
2: gbogbo ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù wá ṣàánú fún wọn náà.
1: as many under my voice mercy is bestowed unto you.
2: bó ṣe ń múra fún Shiloh yìí.
1: as you are getting ready for Shiloh.
2: gbogbo ẹni tó di ìhámọ́ra.
1: all of those that are hammered.
2: tó ń múra bí wọn náà ṣe ń múra.
1: that are getting ready as you are getting ready.
2: láti gbógun ti ẹ.
1: to besiege battle.
2: lórúkọ Jésù májẹ̀mú ìpè padà nù.
1: àmì Jésù.
2: mo ní gbogbogun tó ń bẹ ẹ múra.
1: all of every battle that is getting ready.
2: bí ìwọ náà ṣe múra fún sílù ọdún yìí.
1: as you are getting ready for this year.
2: lórúkọ Jésù àtúká.
1: àmì Jésù.
2: wo gbọ́ ọ̀rọ̀ ṣe tẹnu mi.
1: hear the word of authority from my mouth.
2: ìpàgọ́ sílò yìí.
1: this your meeting sílò.
2: tó máa wáyé ní September.
1: that will be coming up by September.
2: láti ọjọ́ kìíní.
1: from the very first.

0: Nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé dábésì. Olórí burúkú padà dolóríire. Ó dá sáyé Hana. Ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́. Nínú agbára àti ipa tó lu wa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Kari Estate 2. Oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 sí ọjọ́ 23 oṣù láago 7 sáago 9 àárọ̀ ojoojúmọ́. Àkòrí ètò la pè ní pa ẹlẹ́dàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel nursery aka ẹni wọ́lọ́run ìwà àyàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká fúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ Akínsore ni.
1: Gẹ́gẹ́ bí a ti sọ fún wa láti ẹ̀wá, ẹ gbọ́ àwọn ìsínilẹ́yẹ àti àkíyèsí pàtàkì kí a tún lọ sí ìrírí wa àti àdúrà àwọn àyànfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú. Ní ọ̀sẹ̀ kejì ní oṣù kẹwàá ní àjọ̀dún Vision and Visionaire tí Olúwa fi gbé wa dìde fún iṣẹ́ rẹ̀ ní ìjọ Apostle ti Kristi ní àgbáyé, mo pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí. Ẹ jẹ́ gbé omi wa, òróró wa àti prayer point wa, àwòrán wa síwájú wa fún àdúrà. Mo gbàdúrà bí a ti ń ṣe èyí, ọwọ́ Ọlọ́run fún iṣẹ́ agbára yóò ṣe lórí gbogbo ẹ̀ fún wa. A ó dẹ̀ rí àmì lórúkọ Jésù Kristì Olúwa wa. Bí a bá sì tún fẹ́ bá wa ní ìpàdé, bóyá counseling, a fẹ́ rí wòlíì àbí bẹ́ẹ̀ lọ, a lè kàn sí wa ní olú ìjọ wa ní Èkó. Bákan náà ní ti ìlú Àkúrẹ́ ní Odo State, ibi tí a ti lè rí wa ní CAC Greater God, orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká ẹ gbọ́ ìrírí mi, nítorí pé oṣù ẹjọ́ oṣù ìbínà tó ṣùgbéyàwó mi, ẹ gbọ́ ìrírí mi nínú ìgbéyàwó. Ní ọjọ́ tí mo ṣe ìgbéyàwó, ó mẹ́ta ló mú inú mi dùn jù ní ọjọ́ ìgbéyàwó mi. Bí a ti ń jó wọnú church, wọ́n tu kinní kan sí mi ní orí ìmọ̀ àtìyàwó mi torí mi ò ní ìrírí rẹ̀ rí. Àwọn èèyàn sọ pé fleet ni fífun báyìí. Ó pọ̀ nígbà tí wọ́n tún sí mi lórí tí a dé orí pẹpẹ tá a jókòó. Mo béèrè pé so ti tán ni, àwọn ní kò gbọdọ̀ pọ̀ jù, wọ́n ní bí ẹ̀yìn náà ni. Inú mi dùn. Èkejì ohun tó múnú mi dùn ni pé wọ́n ní kí ìyàwó mi ó sọ fún mi bó ṣe máa treat mi tá a bá délé. Ó sì kúnlẹ̀, ó fún mi ní wáìnì, ó kúnlẹ̀, ó fún mi ní kè. Orí mi fò lọ yìí, ìpèsè irú ayé tí wọ́n máa jẹ lélẹ́yìí. Inú mi dùn. Ẹ̀kẹta ni tí ó múnú mi dùn ni pé wọ́n ní kí ó sọ bọ́n ṣe fẹ́ máa ṣe, ó sì gbé fìlà, ó sì dé sí mi lórí. Mi ò rí irú rẹ̀ rí. Inú mi dùn. Ṣùgbọ́n lọ́rọ̀ kan sá ní kúkúrú ìgbà tí a délé ọjọ́ ìkíní, ó sì fi oúnjẹ sí mi lẹ́nu. Nígbà tí a máa parí, tí a kúrò, tí a ní ìrírí padà sílé ní odidi oṣù kínní, oṣù kejì, ọwọ́ mi nìkan ni mo fi ń jẹun. Kò fún mi lóúnjẹ, kò fi oúnjẹ sí mi lẹ́nu, kò dé fìlà fún mi tí n bá fẹ́ jáde. Mo ṣàánú tìṣù gbogbo ẹ̀ pé kínní yóò máa rí bí a ṣe jọ sọ lórí ọ̀tá. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa nínú márèèjì wa, ní ìgbéyàwó wa, ṣé kì í ṣẹ̀tàn la fi bẹ̀rẹ̀? Ṣé n tá a sọ lọ́jọ́ ìgbéyàwó ṣé ó ẹ̀sùsì nínú márèèjì wa? Nítorí pé má jẹ ìtàn yìí o, okun tó bá ti àfẹ́ẹ̀tì márèèjì yóò àfẹ́ẹ̀tì ìdílé àwọn ọmọ, yóò àfẹ́ẹ̀tì life, yóò àfẹ́ẹ̀tì vision, yóò àfẹ́ẹ̀tì spiritual journey wa, yóò àfẹ́ẹ̀tì orílẹ̀-èdè, yóò àfẹ́ẹ̀tì ìjọ, yóò dẹ̀ àfẹ́ẹ̀tì ayé fúnra, yóò àfẹ́ẹ̀tì ìlú, you are fair to Bobo. Lenny, ogun ti gbogbo agbaye ja ipinle majemu oduro majemu igbeyawo ti wo o ti subu eyan mo lorun se ba se jo pinle se igbeyawo ni igbeyawo wa se wa mo dupe lowo olorun pe olorun awa ni owo sugbon mo so iriri yi fun eyan mo lorun lati keko me gbogbo eyan obirin ayokunrin se ba se jo bere atun ta jo so so sin wa be tori gbogbo kan ti damage bayi o orile de ti damage ijo ti damage ota awon mo na ti ni jury iran na ti ni jury e ja lo wo igbeyawo ibe ni kan ti wo bibeli we pe sam 11:3 bi ipinle ba baje kosi to lo dodo yo se o e ja wa gbadura meje awa yan fe yi ka to gbo olorun adura koko oluwa ma je mu igbeyawo ma jo dojo ogun ko mi latoni lo adura ekeji gbogbo to ba mi bere igbeyawo mi ti oje ogun oluwa pin emi ati eni ya adura keta ogun igbeyawo mi to ti affect idile mi aye awon ma mi oluwa faanu ba mi se adura kerin e poruko jesu oluwa igbeyawo mi igbeyawo awon ma mi ran mi merin jara anu gbade ikore tata ni ja ogun o adura karun ore ofe te eyan fi dupe iranjo igbeyawo oluwa yanda fun emi ati awon mama ti ran mi merin ore ofe ta fi dupe fun iranjo igbeyawo adura kefa oluwa ma ja yo fi igbeyawo gbomije loju mi o ma ja fi gbomije loju awon mama ma ja fi se damu fun wa adura ekeje oluwa je ki iranjo igbeyawo mi tayora anugba je ki sira anugba fi ni iriri igbeyawo ti odo agutan mo gbadura fun gbogbo wa idile wa igbeyawo wa yora anugba ara anugba de ko ta ti igbeyawo wa ti aye raye ko ni fi ni iriri abama loruko jesu kristi oluwa wa amen
0: nigba to luwa da soro aye dabesi olori buruku pada do lori re o da saye hana o pelegan lenu mo fun be gele lo setan se ninu aye ni ba gbagbo ninu agbara ti pa to luwa fi da soro aye ni ba mo eyi ni Christ Apostolic Church Greatest God Chapel ori oke da si oluwa lorun ti pa re ka to wa ni F2186 Iria Kari Estate 2 orita obele lelu akura fi npe gbogbo eniyan si bi ipade adura da si oluwa lorun ti pa re ka leyi ti o waye fun dido ojo meta gbako bere latojo lelogun si ojo keta lelogun osu lago meje sago mesa ro ojojumo akori eto lape ni pa elegan mi lenu mo nibi to lorun yo ti ma lo iranse re prophet oluwa gbe mi dide israel nasiri aka eni wo lorun iwa yan atoko awon iranse olorun alaye ni yo wa ni kale lati ma fadua gbogbo aye onipo dipo ni Christ Apostolic Church Greatest God Chapel ori oke da si oluwa lorun ti pa re ka mun re alaye tabi re lowo fe bi adua 0803-0562 tabi 0803-459-7312 bosi de 0812-703-5866 Yesu, mpe o, akri sori.

0: lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Amos 3:3. Ìwé Amosi orí kẹta ẹsẹ̀ kẹta. Bíbélì wípé ẹni méjì há lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ̀. Mọ àkọlé ọ̀rọ̀ wa tòní ni ìgbéyàwó. Ẹni méjì há lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ̀. A ní oríṣi ìgbéyàwó mẹ́ta. A ní Law and Covenant Marriage. A ní God ordained marriage, a sì ní accidental marriage. A ní ìgbéyàwó òfin àti májẹ̀mú. Kí ni ìgbéyàwó òfin àti májẹ̀mú? Ó ní ìgbéyàwó tó jẹ́ pé a lọ nú pẹpẹ. Ìyẹn ni ìgbéyàwó májẹ̀mú. A jọ sọ pé ìyàwó kan ọkọ kan láfẹ̀. Bóyá lòrò kan àbí bíbélì, ìgbéyàwó ní májẹ̀mú nìyẹn. Kí ni ìgbéyàwó olófin? Òun ni ìgbéyàwó a lọ sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀dọ̀ ìjọba, a fọwọ́ sí ìwé pé a jọ fẹ́ra ìyàwó kọ̀ọ̀kan kan, a sì ní dára wa. Ìyẹn ìgbéyàwó onímájẹ̀mú àti olófin. Ìgbéyàwó tẹ́nìkan kan ò lè wọnú ẹ̀. Ìgbéyàwó èkejì ni ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ. Kí ni ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ? Ó ní ìgbéyàwó Isaac. Ìgbéyàwó tí òbí ọkọ òbí ìyàwó jọ papọ̀ tí wọ́n san owó orí ní ọ̀nà kọ́ṣọ́ lúkálukú tí wọ́n dẹ̀ gbéra sílé. Ìyẹn gangan ni ti Ọlọ́run. Kò sí òfin bẹ́ẹ̀, kò sí májẹ̀mú bẹ́ẹ̀ bí kò ṣe pé ètò Ọlọ́run ni ó wà lórí ẹ̀. Ìgbéyàwó ẹ̀kẹta òun ni accidental marriage. Ìgbéyàwó tí a ti bímọ ká tó ṣe. Kí ni ìgbéyàwó tá a bímọ ká tó ṣe? Ìgbéyàwó ó fortunate bí ìgbéyàwó Joseph àti bí Jésù. Bóyá Ọlọ́run ìgbéyàwó yẹn ti kúrò lójú ọ̀nà. Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé
1: nígbà tó lu wa dásọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́sẹ̀ tá àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó lu wa fi ń dásọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje sáago mẹ́sàn-án rọ̀. Ojoojúmọ́ àkòrí ètò la pè ní pa ẹlẹ́dàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel nursery aka ẹni wọ́lọ́hún ìwà àyàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Fúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihìsore ni.
0: Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé ìgbéyàwó gbọ́dọ̀ ní ìfẹ́, ìgbàgbọ́, òtítọ́ àti ìrànlọ́wọ́ dání. Kì í ṣe ọmọ àti ayé tá a wá ní kan ní ìgbéyàwó. Ohun tó ṣe kókó ni pé sóòótọ́ wà ń bẹ̀, ṣé àlàáfíà wà, ṣé ìṣọ̀kan wà, ṣé ìfẹ́ wà, ṣé ìwàláyọ̀ Ọlọ́run wà. Olúwa yóò wà pẹ̀lú wa. Ẹjẹ́ tí ò bá àwọn tí a sọ yìí, ẹjẹ́ á da padà. Ẹni méjì há lè jọ rìn pọ̀ láì jẹ́ pé wọ́n rẹ̀. That is, ó lè ti rẹ́ yẹn ni ìṣọ̀kan gbọ́dọ̀ wà ń bẹ̀, ìfẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀, òtítọ́ àtòdodo gbọ́dọ̀ wà ń bẹ̀, ìrànlọ́wọ́ ara gbọ́dọ̀ wà ń bẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa. Ìgbéyàwó ti ayérayé.

0: Amerika ti àkúrẹ́ brand F218C Irakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ àkúrẹ́. Ẹ má di agbàgbé aago méje àárọ̀ sí mẹ́sàn ní ọjọ́ mẹ́ta yẹn náà ni ó Olúwa yóò wà pẹ̀lú wa. Mo fi àkókò yìí tún sọ fún wa wípé bí a bá fẹ́ pè wá àbí a fẹ́ rí wa àdírẹ́sì náà lẹ́tírí wa ní àwọn ọjọ́ yẹn. Mo gbàdúrà fún omi wa, òróró wa, prayer point wa, àwòrán wa àti ẹ̀dùn ọkàn wa lórúkọ Jésù oníṣẹ́ àyọ̀kọ̀jẹ́ wa kárí àánú tuntun gbà orí ọ̀fẹ́ tuntun ìrànlọ́wọ́ tuntun ògo tuntun àti gbogbo radio station tó gbé ètò yìí ìbápàdé tuntun. Together we shall make eternity. A ó rí Kristi ká tó rí ikú o lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen.
1: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2186 Iriakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́ sí onígbọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbèmi Dìde Israel Nasiri aka ẹni wọ́lọ́ ìlúwà àyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòru àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣòru àṣálẹ́ àwọn ọba Night of Kings ní gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru. Ìpàdé àdúrà tá a fi sọ ní ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbèmi Dìde Israel Nasiri sáyé. Prophetic night máa wáyé láago mọ́kànlá òru Monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ kẹrin. Gbogbo ìdí awí yìí ní Greatest God Chapel number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ kọkànlélógún ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dási Olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní bá ń gbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago méjìlá ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́ Ondo State. Láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ àwa wá 94.1 FM Òkìtì Pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa. Àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísọ nígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí FCMB account number 5884931010 lẹ́ẹ̀kan sí FCMB 5884931010 account name CAC Greatest God Chapel. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́ ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí Israel Nasiri Olúwagbèmi Dìde lórí Facebook TikTok Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Olúwagbèmi Dìde sórí èyíkéyìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803 803 0562 0803 803 dárúkọ ẹ.

0: 0803-459-7312. Lẹ́ẹ̀kan sí 0803-459-7312. Bó sì jẹ́ 0812-703-5866. 0812-703-5866. Ìjọ ọ̀sẹ̀ tó ń bọ̀ ta ó pàdé lórí àkọ́tún ètò yìí. Ìwà láàyè Ọlọ́run ó máa bá gbogbo wa gbé o.
1: Ṣé ìgbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.

0: gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ní kànì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kín láwà. Tá a ti ń gbọ́ ṣàtẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni má má ṣe o ìwà ìka. Àní ọmọ má ṣe o kó má dá. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní jáwọ́ nú ẹ̀ jáwọ́ nú iṣẹ́ láàbì. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní má ṣiṣẹ́ bì. Àní kọ́ ọmọ wùwá bì. Gbogbo ẹni ọba ṣeré yọ kẹsàn-án rìn ni. Ẹ̀dá tó bá ṣèkàlà yí yọ kẹsàn-án ká rẹ̀. Ẹ̀yin ò ṣeré ṣèkà. Ẹ̀yin náà lẹ́sàn-án tẹ́ẹ̀kì. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bá ọba ti láyà kó ṣèkà. Àmọ́ bá ọba ti rántí ikú gáà kó sòótọ́ o. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní rere ni ń ó ṣe èmi ò ní ṣèkà o. Àmọ́ bí re bá di bí ìpàdé dọ̀hún o. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. A tún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jálẹ̀ bí àpò ìrè. Àwọn ìròyìn àgbọ́ sífìlà àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀lú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bara wa. Àfin kọra wa lọ́gbọ́n ni. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ ẹja bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kàn kejèèjì. Ìbò ni kí n ti bẹ̀rẹ̀ náà ń bo ni ti mú. Ìròyìn kan rèé láti ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti fi kélé òfin gbé àwọn èèyàn bíi mẹ́wàá lórí ìgbìyànjú láti ṣekú pani. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọlọ́pàá wọn ti mú ọkùnrin kan nípínlẹ̀ Èkó lórí bó ṣe jẹran sunkún sí ọmọ ìyàwó ẹ̀ tó gbé wá sọ́dọ̀ ẹ̀. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ìròyìn eléyìí náà tún rèé láti ìpínlẹ̀ Èkó ni. Àwọn ọlọ́pàá wọn ti kéde wípé wọ́n ń wá àwọn ọkùnrin méjì kan lórí ẹ̀sùn ìṣekúpani. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Òkú èèyàn mẹ́sàn-án òun lọ́jọ́ pé wọ́n ti rí báyìí nílùú kan nípínlẹ̀ Niger. Kí ni ń tọ́pa wọ́n ẹ kúkú gbọ́. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo gba ìpínlẹ̀ Kánò lọ. Ọkùnrin kan ló ti gbẹ́mìmì lẹ́yìn tó rébọ́ sínú omi ní Dàmbàtà nípínlẹ̀ Kánò. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọlọ́pàá wọn ti fi kélé òfin gbé àwọn afurasí ajọ́kọ̀gbé. Mẹ́ta ni wọ́n tún rí àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta wọn rí gbà lọ́wọ́ wọn. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọyẹ ẹ mú kàlẹ́ towó tọ́ máa tà ẹ̀kú báàlẹ̀ ọ̀rọ̀. Ẹja àtúnjọ jẹ̀ gbádùn ẹ̀. Òun gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
2: Ondo Ekiti Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. family arena lo ara mi si gbogbo eniyan o ati paapa gbe ni tin ta bag ra bata to nta aso awon tin ta o se si atawon tin ta retail nta wa lo sokoto re o laposo ko to wa lakure oloye mekun gbogbo eni tin ra rara tuta bata aso bag obirin bag okunrin bag agbe travel bi box lori ranran ateni to gbe ni to fe lo soke okun ko fe ra bag ati gbe lo si loyibo tabi awon to fe sa rara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni family arena tori lowo lowo yi discount tin be lori gbogbo oja te bara lodo wa o family arena wa ni Oyin's building opposite Weber Bank Adeshida Road Akure tabi ki e ma bo ni shop wa to be ni dojukoju First Bank after Texaco bi e ba lo si eso lakure fun gbe ni fe ra bata aso bag aso okunrin bata okunrin to fi ba so omode bata omode bag omode bag gbere ni loyibo tabi bag gbe lo so de e ma pe wa so de number yi 08037453497 family arena ile se to ba bi oke yonu si to si se be njonu si gugu eniyan
0: e ka ba pada lati oke lohun o gbona nu tutu leyin bembe royin oye jabere lati ipele eko ile ise olopa lo ti fi kele ofin gbe okunrin kan lori bi o se fi ipa ba omo ti iyawo re to gbe wa sodo e lajosepo okunrin eni odun meji din ni ogoji kan tan poko re ni Michael pelu afrasi mi lowo awon iko eleto abo olopa ni ipele eko lo ti ba lori bi won ise omo odun meta la kan to je omo ti iyawo re to gbe wa ba lati wa fe no je pe o se ba omo na basu basu iroyin fi ni pe afrasi ohun ni oje oko iya omo odun meta lohun to je pe nse ni o nba omo na o nba lajosepo ko to di po wa awon iko eleto abo oba ni agege gege bi iroyin bo se wa fiye ni won ni nse ni omo ohun ina je pe o ti no ngbe pelu afrasi ohun ko to di wi pe omo na o sa ku onide to si sa lo sodo baba to bi lomo eleyi to je pe o lo so bi isele ohun bo se ti ri eyi to je pe baba en to je oko ye bo se tin ba lajosepo okan ni okan lara awon ti isele ohun to ni o soju won ti won jo gbe won fi lede wi pe nse ni baba omo ohun in lo ba lo fi ejo na sun ile ise olopa ni ketu ko to di wi pe won wa mu afrasi ohun ti won ti fi si ahamo pelu afrasi mi ti won ni won jo nsise laabi na o gbona no tutu leyin bembe royin iwe royin punch onugbe jade losan oni o gbona no tutu leyin bembe royin iroyin eleyi lati ipinle eko na ni awon iko eleto abo olopa won ti kede awon meji kan wi pe won wa won lori esun isekupani ni ipinle eko ile ise olopa ipinle eko lo ti kede wi pe won wa awon meji kan ti won je okunrin lori pe won le di apopo yin se ni won sekupa obirin kan ni koyi yin se ni iroyin fi ni pe awon ti won kede re ohun ti won ni won wa ti won je afrasi na ni Folawiyo Alagbado eni odun meji le ni ogbon ati Ajibola Obateru eni odun meta le ni ogbon lo na won ni se ni oja pe won gbe ni ilu Ibadan nipinle Oyo ile ise olopa na foju oro yi na fi lede nu ati agbejade ti won fi ta lori itakun X1 loni oloni won ni awon afrasi ona le di apopo pelu awon mi lati se ikolu si eni na ti won si sekupa obirin ohun na ba tun gbe awon nkan re won ba tun gbe sa lo o gbona no tutu leyin bembe royin punch lekunrere re no wa losan tuni iroyin ele na lati ipinle osun ni awon olopa won ti fi kele ofin gbe awon afrasi mewa lori igbiyanju lati sekupa ni ile ise olopa ni ipinle osun lo je pe won ti fi kele ofin gbe awon afrasi mewa kan nono ikolu eleyi to je pe ototo ti won se lati lori esun iwo daran eyi ti won fi kan won nilu modakeke eleyi ti o je pe yin se ni won tun ni won yalu ilewe gbogbo ni se nilu ri awon afrasi merin ohun yin lo wa ba nilu modakeke ni joba ibile ila orun ife lori ile di apopo gbianju lati se kupayan bakan na ni won ri awon nkan ija olorogba lowo won awon afrasi oni olufemi olatunji Ajaye Dowo, Akegbala Oluwakemi, ati Adekunle Bashirat, ati fi mo awon mi, awon iko ileto abo, o no je pe won fun na fi kele ofin gbe won. En to je agbenso ileise olopa nipinle na Abiodun Ojelabi, o fi oju ele ilede nu ati jade to fita, loni oloni onikoda, won tun ri awon ban lewo bile, won tun ri gba lowo won. Iwe iroyin Punch onugbe jade losan tuni. Ogbona no tutu leyin bembe iroyin. Oya mo tun ko nbe ibo ni kin tun lo. Iroyin ele to wa lowo mi re lati ipinle Plateau. Awon agbebon se kupo eyan meji enikan farapa. Won tun dana sun opolopo ile nu kolu to waye ni ipinle Plateau. Eyan meji ni won ti gbe mimi nigbati awon mi ti won ni won farapa na kolu tutun mi to waye ni ilu kan ni awon ilu kan to wa ni ekun Berom ni ijo ni ipinle Plateau yin se ni iroyin fiye ni pe won ni ikolu na lo wa ilale ana yan ni ona merin o na ni ikolu ohun in lo je pe o ti waye ni awon daruko awon agbegbe ti isele ohun to ti waye nibi ti awon agbebon na ti won ti sina babule fawon eyan ninu atijade ti en toje akowe alukoro awon egbe idagbasoke ijoba ibile ohun ti ofita no ti foju oro na lede wipe awon eyan won tun farapa

0: ìnínú mímọ jí ọkọ lọkọ bẹẹ ni wọn tún rí ọkọ kan wọn rí gbà lọwọ àwọn atiláwí ọhún àti kẹkẹ lẹsẹ mẹta mẹrin òní wọn rí gbà lọwọ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá wọn fi léde wípé níbàámu pẹ̀lú àṣẹ ọ̀gá àgbà ọlọ́pàá yanyan nílẹ̀ Nàìjíríà Ọlátúnjì Dìísù nọ́jẹ́ pé àwọn ìpín elétò ààbò wọn gbé ìgbésẹ̀ akin láti lè pín wọ àwọn oníwà ọ̀daràn tí wọ́n mọ ìwà ọ̀daràn káàkiri àwọn ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò Yinni Abdullahi Haruna Kiyawa tó fi ìta ló ti fi léde pé ọwọ́ ba àwọn méjì tó jẹ́ pé ńṣe ni wọ́n jí ọkọ̀ ọlọ́kọ̀ wọ́n jí gbé bẹ́ẹ̀ ni wọ́n tún mú àwọn kan pẹ̀lú kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́rin eléyìí tí wọ́n rí gbà lọ́wọ́ wọn. Wọ́n dakọ àwọn tọ́wọ́ bá ọ̀hún. Ìwé ìròyìn Nigerian Tribune Onowa lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà tó wà lọ́wọ́ mi rèé lọkùnrin kan náà ti ní ó gbẹ̀mí mì ó ré bọ́ sínú odò nípínlẹ̀ Kánò. Ọmọ ọdún 18 kan Abdullahi Aminu ló ti gbẹ̀mí mì lẹ́yìn tó jẹ́ pé ó ré bọ́ sínú odò kan ní Kofangabas níjọba ìbílẹ̀ Dambata nípínlẹ̀ Kánò. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ panápaná àjọ panápaná nípínlẹ̀ Kánò iná fi ojú ọ̀rọ̀ ìlédè nu àtijáde tí alūkkóró wọn Saminu Yusuf Abdullahi tó fi ìta gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe pé àjọ panápaná lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ẹnìkan tó pọ́kọ rẹ̀ ní Aminu Lawal ló pè wọ́n wípé ọmọ rẹ̀ ńlọ́mọ̀ ti ré bọ́ sínú odò báyìí anílọ́gán tí wọ́n gbọ́ ni wọ́n gbéra lọ síbẹ̀. Ìgbà tí wọ́n yọ Abdullahi ọ̀hún wọ́n ní ṣe ni kò mí dáadáa mọ́ tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ibẹ̀ ó ní wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti gbẹ́mí mì nígbà tó ń tọ́jú ẹ̀. Kọ́lọ́hún ọba ṣàánú ní ìwé ìròyìn Leadership Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Kánò ní ilé ẹjọ́ ló ti ju àwọn méjì kan ó ti jù wọ́n sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n. Kí ni tí wọ́n ṣe wọ́n ba afárá kan jẹ́ ni o. Ilé ẹjọ́ májísrèètì tó wà nípínlẹ̀ Kánò ló ti pàṣẹ kí wọ́n ju àwọn méjì kan tí wọ́n jí ọkùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ wú afárá kan eléyìí tó jẹ́ pé wọ́n kọ síbẹ̀ wọ́n lọ wú kúrò wípé ń ṣe ni kí wọ́n lọ jù wọ́n sí àhámọ́ náà. Látàrí bí wọ́n ṣe ní ìṣe ni wọ́n gba ilẹ̀ kan eléyìí tó yẹ pé ọ̀nà èrú náà fi gbà á. Àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ọ̀hún ni Danlami Sulaiman tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Layayu àti Abdullahi Ibrahim táwọn èèyàn mọ̀ sí Maraki. Wọ́n káwọ́ wọn pọ̀yìn lójọ́ ilé ẹjọ́ májísrèètì eléyìí tó wà ní Zangero nípínlẹ̀ Kano níbi tí àjọ DSS tó ti wọ́ wọn lọ ilé ẹjọ́. Àwọn èèyàn ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lẹ̀dí àpò pọ̀ wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ síbi tí ó yẹ kí wọ́n lọ. Ìwé ìròyìn Leadership onógbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Òkú àwọn èèyàn bíi mẹ́sàn-án oná jẹ́ pé wọ́n ti rí báyìí nílùú kan nípínlẹ̀ Niger. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti rí òkú àwọn èèyàn bíi mẹ́sàn-án kan ò ní ojú ọ̀nà Wawanluma níjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ Niger. Àwọn èèyàn ọ̀hún ni wọ́n fura wípé àwọn agbébọn ló ṣekú pa wọ́n nígbà tí wọ́n rin ìrìn àjò lójú ọ̀nà. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Niger Wasiu Abiodun ó sọ fún àwọn oníròyìn nílùú Minna wípé àwọn ikọ̀ elétò ààbò àwọn ọmọ ogun àwọn ọlọ́pàá ni wọ́n kó lọ sí agbègbè ọ̀hún tó jẹ́ pé wọ́n ti lọ gbé òkú àwọn èèyàn náà kúrò lọ́gán tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn Punch onógbé jáde lọ́sàn-án òní 08162519991.
1: gbogbo nanu.

0: O gbọ́ nánú. Hello. Hey. O gbọ́ nánú.
1: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
1: Ẹ máa ká san.
0: Ẹ ṣeun.
1: Kọ́ mi ni wẹ̀tẹ̀ láti ìlú.
0: Ó yà ń gbọ́ yín wẹ̀tẹ̀.
1: Ẹ arákùnrin tó bá ìyàwó ọmọ ìṣúlẹ̀. Ọwọ́ tó ṣèdájọ́ tó tọ̀ fún wọn. Ó ṣèdájọ́ tó tọ̀ fún arákùnrin tó ń bọ́ sí ìlú.
0: Ojú òpó wọn dá dáadáa. Ẹ bá láǹfààní ẹ̀pì apádà. Ó gbóná nú.
2: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Orúkọ mi ni Dẹ́sí Alex láti ìlú Ọkà
0: Àkókò. Ó yà ń gbọ́ yín.
2: Arákùnrin tó bá ìyàwó ọmọ ẹ ní àjọṣepọ̀
0: yẹn. Ó bá ọmọ ìyàwó ẹ̀.
2: Tí ó bá láṣọṣepọ̀ yẹn tó fi pamọ́ yẹn. Ó yẹ kí ìjọba ṣe ìdájọ́ tó yẹ tó tó àti tó yẹ wọ́n ṣe fún.
0: Ẹ ṣeun.
2: Torí àwọn èèyàn míì.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. 0816259991. Ó gbóná nú.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó yà ń gbọ́ yín. Èyí. Ó gbóná nú.
3: Ó gbóná nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
4: Orúkọ tèmi ni Titus Ọlọ́rungbàmílà láti ju àlàáfíà.
0: Ó yà ń gbọ́ yín.
4: Ó mọ àlágbára báyìí o. Kí nǹkan wọ̀nyí kò kúkú ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. Nígbà tí ọkọ tí èèyàn ìyá tó mú ọmọ ẹ̀ wá sí dókúdọ́kọ tọkọ yẹn fi fún ọmọ rẹ̀ tó fi ń ba láṣepọ̀. Ẹ rí wípé irú wọ̀nyí lágbára. A ti ń sọ fún èèyàn tó bá jẹ́ pé èèyàn wà ní ọlẹ́ ọkọ kó mú ọmọ kọ bàbá kó mú ọmọ ẹ̀ sọ̀dọ̀ kí jẹ́ pé kó mú ọmọ lọ sílé ọkọ kó filẹ̀ fún ìyá ẹ̀. Débi wípé ìyí bàbá ẹlòmíín fi ń bá láṣepọ̀. Irú bàbá bẹ́ẹ̀ ìyà tó tọ́ ni kán fi jẹ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 0816259991. Ó gbóná nú.
1: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
1: Ọkọ ẹ mi yọ̀ dá ipò ètò.
0: Ẹ ṣeun.
1: Èyí jìnnà kàṣáfà ló pe látàrí bí ògbésẹ̀.
0: Ó yẹ dá sí.
1: Ṣé rí àfúrásì tí ọwọ́ tẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ṣe èsì yẹn tí ó ń gbìyànjú láti ṣekú pa ìyẹn. Ọwọ́ ti tẹ̀ wọ́n sì àárọ̀ ìjọba àpapọ̀ ìdájọ́ tó tọ́ wọ́n bá gbé lórí wọn kán mọ̀ fi ojú rẹ̀ wò wọ́n o. Ṣé o mú kí yẹn pètò ẹni tẹnu gbogbo wọn o.
0: Àmì ẹ ṣeun. 0816259991. Ó gbóná nú. Ọjà. Ó gbóná nú.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó yà ń gbọ́ yín. Hello.
5: Hello.
0: Hello, ẹ káàsán.
5: Ẹ káàsán.
0: Ẹ ṣeun, à ń gbọ́ yín. Ó yà ń gbọ́ yín.
5: Àwọn ibi tó ti rí òkú mẹ́sàn-án yẹn. Ẹ jọ, ẹ bá wa jẹ́ káwọn agbófinró agbófinró wa kọ́ jẹ́ àwọn èèyàn tó parú àwọn ènìyàn wọn yẹn.
0: Ọ̀dà ẹ ṣeun.
5: Ẹ jọ̀ọ́ káwọn tó fowó àfọ́ máa fẹ́ wọn rí.
0: Ọ̀dà ẹ ṣeun. Ọ̀dà ẹ ṣeun.
5: Ìpàdé ló ń ṣèyí ẹ̀ bá lọ sí máa pa ènìyàn.
0: Mẹ́sàn-án. Ó gbóná nú.
6: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
6: Ẹ wọlé ẹ rìn. Òun ló ń pè látọ̀ka àkókò.
0: Ọ̀yà ń gbọ́ yín.
6: Ṣé irú bàbá tó lọ bá ìyàwó ọmọ ẹ̀sùn yẹn?
0: Ọ bá ọmọ ìyàwó ẹ̀.
6: Ọmọ ìyàwó
0: ẹ̀sùn.
6: Tó bá jẹ́ tèmi ṣá o. Kò nídìí ẹjọ́ o. Tó bá jẹ́ pé wọ́n gbé iná fẹ́ na ran. Wọ́n kàn rarun jẹ́ bíkọ́ irú yẹn kò dáa láwùjọ àtọ́. Ìwà ẹranko olówó yẹn kò dẹ̀dá.
0: Ẹ ṣeun. Ó gbóná nú.
1: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
1: Mọ̀yọ́ méjọ́ ni ẹ kúrọ̀ lẹ́sà.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì Dèmí Solomon. Ẹ̀mí ń bẹ láti ilé ọkà àkókò.
0: Ó yà ń gbọ́ yín.
1: Arákùnrin tó bọ́mọ ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀. Ẹ rí pé nǹkan burúkú ló ṣe yẹn. Nǹkan burúkú ló ṣe yẹn. Tí ọwọ́ bá ti tẹ́, ọwọ́ mi ìyà tó tọ́ pàṣẹ kíni pàṣẹ jẹ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ó gbóná nú.
7: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun.
7: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun, à ń gbọ́ yín o.
7: Eléyìí tí mo fẹ́ dá sí nípa àtàwọn agbẹnipa tó pààyàn nípa ní Kaduna.
0: Ní Niger.
7: Ok, ní Niger State. Àwọn ènìyàn ẹ kọ́ sọ́rí o. Ọlọ́run ló jẹ́ káyìn jẹ́ tẹ̀lé ńtọ̀nà.
0: Àmì ẹ̀ ṣeun, ẹ̀ ṣeun o. Ẹ jẹ́ àmọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ohun abáṣelénìí ká máa rántí pé yóò dìtàn bó bá dẹ̀yìn wá ọ̀la. Ẹja agbélé ayé ká ṣerere. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: gẹ́gẹ́ wòye o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́ ibẹ̀ la wà nísìn ẹ̀ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà ẹ̀ rí ibi tọ́kọ Fẹ́mi Alágbo sí ibẹ̀ la wà ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684 àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n á níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n á máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orílẹ̀ yóò dáa fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kí ni ká sì yàgbẹ́ wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣàmàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlá agbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra ẹran bí àwọ ẹyin mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 ọ́fíìsì wa wà ní ìsọlọ road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
2: Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Fẹ́mi Alágbo ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bọ́ rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè rán níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwọ tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Àjọṣe máa ń gé tuntun, ẹyẹ dalẹ̀ sójú agbára.
2: Gbogbo ẹ̀yìn èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àrọ̀ ọ̀rọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé. Kíkún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo. Dr. Láídé Adélámì MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yìn olùgbé, gbogbo ẹ̀yìn onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí. Gbogbo àwọn ibi tá a mẹ́nubà yìí tó wà ń tòsí etí omi. Àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń làárọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Kékulé wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má fara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa lọ́kì orí mi sun ayé dàtiwa SCA. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà. Lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn, máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe ká ẹ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA, àwọn ló ń kéde.

0: One Foundation dé pẹ̀lú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ lọ́fẹ̀ẹ́. Èyí tó máa jẹ́ káwọn ọ̀dọ́ wa oníṣẹ́ lọ́wọ́ kí wọn ó lè mọ oríná rí lò. Free training. Ètò ìkọ́ṣẹ́ ọwọ́ nìyẹn sà. Bí wọ́n bá dẹ̀ fi kọ́ iṣẹ́ ọwọ́ náà tán, ni wọ́n tún máa gbé irinṣẹ́ kalẹ̀ fún wọn. Ẹ̀yin ọ̀dọ́ wa o, àǹfààní ńlá leléyìí o. Àtẹ̀yìn òbí tọmọ yóò tí ì rí kan ṣe kan. Ṣé èèyàn tó níṣẹ́ ọwọ́ tó le jìyà láyé? Torí bí ẹ bá ń tẹ̀lé àwọn èèyàn kan gìrìgìrì, báwọn ni ó mọ fún yín lẹ́ja jẹ́. Ó le dìgbà kan kí wọ́n mọ̀ rẹja fún yín mọ́. Torí náà la ṣe ń sọ fún yín pé ẹni tó kọ́ ni bí wọ́n ṣe ń pẹja. Tó dẹ̀ tún fún ni ní ìgèrè àti ìwọ̀ tí wọ́n fi ń pẹja ló dáa púpọ̀ jù. Irú iṣẹ́ tó bá wù yín. Ẹ̀yin kẹwàá kọ́tẹ̀dẹ̀ máa gba equipment irinṣẹ́ náà. Kẹ́yìn ọ̀gá hairdresser, barber, fashion designer, computer engineer, àtàwọn iṣẹ́ tó kù bẹ́ẹ̀. Ó rẹ́dì láti kó àwọn ọmọ níṣẹ́. Tó dẹ̀ máa gbowó oṣooṣù. Ẹ tètè wá máa gba fọ́ọ̀mù yín lọ́fẹ̀ẹ́ o. Ní nọmba 22 Yemi Ajibade Street, ojú Ẹlẹ́gba Junction, nítòsí Láfẹ́ Junction, Àkúrẹ́. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 10th of August to Friday 14th of August. Olú ọmọ One Foundation, ẹ máa ṣe o. Thank you, sir.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

0: multivitamin drops and syrup adidi ise fun awon ikoko ati awon wewe bi won se ndagba o ni awon vitamin to se pataki ninu fun idagbasoke abo ara ati opolo to ji pepe nafdac ifun telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol
1: august 8 2001 we made a commitment to our nation a commitment to be there whenever our people wanted to dream bigger reach higher and do more and for 25 years we've kept that promise we've helped bring loved ones closer turn ideas into opportunities and dreams into reality truly we've come a long way together cheers to the next
2: After me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ẹ tọgbọ́ ìyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDCare wà.
9: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
10: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
11: CDCare, sọ́yẹ́ yẹ́, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró Mama Dos fi dùn tí o lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣo dé ran tó dùn yẹn lónìí?
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mami ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ọkọ ṣoṣo ló lè jẹ́?
5: Mama Dos ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mama Dos ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mama Dos wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mama Dos lónìí.
6: My brother, I hear say Lafarge don't change name.
7: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country since 1960.
8: HBM Nigeria, formerly Lafarge.
7: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
9: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
12: Live it, live it, my father.
13: Eddie ABA.
12: Eddie 9, Adabal.
14: Inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nasta'firuhu. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Innahu man yahdihi allahu fahuwa al-muhtadi. ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أحباب السلام عليكم ورحمة الله وبركاته. أدعو قفوا ونوضع أطرائي كذا فوا نبوى محمد صلى الله عليه وآله وسلم نوضعتي أتو قدرة لنو لا لنو عنور يتني كامو قدي لني lórí ètò yín ètò wa ètò alhidaya léyìí tí ó ń dé sí etí bọ yín látòrí ìkànnì àdàbà 88.9 FM tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyè ẹkùn ní ọmọ ìyá yín abu aiman alhassali náà ni ó tún ti kalẹ̀ wá yóò sílé agodo láti mọ tokọ̀ ètò yín ètò wa ọ̀hún abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìgbélé ìta tí ń láti ìwáṣẹ́ ọlọ́wọ́ bá àlékọ́lá kó jọ kó gbà lọ́wọ́ wá o kó mọ́ sọ fún òun náà wá níṣẹ́ kó fi sínú mizanu hasanat àti ẹnìkọ̀ọ̀kan wa àti àwa tí à ń wí àti àwa tí à ń gbọ́ dáramọ̀ tí ya arhamar rahimin ẹ̀yin olùgbọ́ nínú ilé tí ẹ bá ń fi ọkàn bá wa lọ a rí i pé à ń ṣàlàyé nípa àwọn agbọ́nrin eléyìí tí ó ní nǹkan ṣe pẹ̀lú sábàbí tó fa etí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ ànábì ádámọ̀ tí wọ́n fi ṣe pa sí ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n fi sépa sí ìmọ̀ tawhid àwọn nǹkan wọ̀nyí òun náà ni à ń gbéyẹ̀wò òun náà ni à ń ṣàlàyé ní ìjókòó tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn òdodo mẹ́ta kan tí kò sí fi ọwọ́ rọ́ sẹ́yìn eléyìí tí a tún lè pè ní àwọn ìwọ̀ mẹ́ta ìwọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni hakun lila òun náà ni ìwọ̀ tó rinlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni pé kí ni o láá ló ṣèrè kò bí lá ìṣe à òun náà ni pé ká mọ́ bá ọlọ́run ọba àlékọ́lá wá orogún ká mọ́ bá ọlọ́run ọba àlékọ́lá wá ẹgbẹ̀rá nínú ìjọsìn ni o nínú ìbádà ni o nínú ìfirinlẹ̀ fún àwọn nǹkan tó ṣe pé o nìkan náà ló pàpèmọ́ rẹ̀ tí ẹnikẹ́ni ò sì bá nípe kankan nínú ẹ̀ gẹ́gẹ́ bí àròbò bí yà. Bákan náà nínú alasimọ́ wọ sifak àwọn orúkọ tọ́lọ́wọ́n bá ń jẹ́ àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá ń jẹ́ ó gbá àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá àlejò ọlá ó fún wa ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ nípa rẹ̀ ní ìdókò tó kọjá. Bákan náà lẹ́kùnrẹ́rẹ́ a sọ̀rọ̀ nípa ìwọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni hakun khosun lirdusu òun náà ni ìwọ àti ẹ̀tọ́ tó yẹ pé àwọn ànábì ọlọ́wọ́n bá àlejò ọlá òun ni wọ́n ni wọ́n kí ni àwọn ìwọ náà wọ́n wá ìhànà tó hún wàtàkìrìhì wàtàbìjìrìhì bí máa yẹsẹ̀ ẹ̀kọ́ òun náà ni wípé ká ràn wọ́n lọ́wọ́ ká kún wọn lọ́wọ́ ká pọ́n wọn lé ká ṣàyẹ̀sí wọn ká mọ́ fojú ká mọ́ kọtí ọ̀gbìn sí àwọn ìkìlọ̀ tí wọ́n bá ń ṣe fún wa àwọn nǹkan tó bá pa á lẹ́sẹ̀ kí a ṣe é àwọn nǹkan tí wọ́n bá kì wá nílò rẹ̀ ká mọ́ sọ wípé kò sí ohun tí ó tẹ̀yìn rẹ̀ yọ eléyìí kò sí nǹkan tí mo kó báyìí ju ìparun lọ àbẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́run kó jọ kó mọ̀jẹ̀ kí a fẹ́ wa ara wa fa ìparun fún ara wa o. Ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí a ti dánu dúró tí a ti mọ tẹ̀síwájú láti orí rẹ̀ lónìí òun náà ni hakun mustarok òun náà ni àwọn ìwọ eléyìí tí ó ṣe pé ìwọ àjọpín ìwọ tó ṣe wípé bó ti kan ọlọ́run òun náà ló kan àwọn òjíṣẹ́ rẹ̀ bó ti kan ọlọ́run òun náà ló kan àwọn òjíṣẹ́ rẹ̀ àfààní wàhúwàlì ìmánu bíi láyé wa rúṣùlì yìí òun náà ni nígbàgbọ́ nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala wa rúṣùlì yìí àti àwọn òjíṣẹ́ rẹ̀ wàhálìhí alḥukú mọ̀wòjúdà tún ìláyàtì kẹrìmà wọ́n ní ẹ rí àwọn ìwọ̀ tí à ń sọ yìí àwọn ẹ̀tọ́ tí à ń sọ yìí a ò ṣàfẹ́kù rẹ̀ a ò ṣàwátì rẹ̀ nínú àyà ọlọ́run ọba alápọ̀nlé òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlìkọ́lá sọ fún alukán kẹrìmì pé ètò mínú bíláhì wọ̀rọ̀ súùlì àti pé kẹ́lẹ́ gba ọlọ́run ọba àlìkọ́lá gbọ́ ọ̀rọ̀ súùlì yìí bákan náà àti ànábì rẹ̀ tí ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba àlìkọ́lá ó tún wá ń tẹ̀síwájú ọlọ́run ní wàtú àzírúhù wàtú àkírúhù bákan náà kí ẹ mọ́ kọ̀yàn ànábì sàlàsàlà ẹ mọ́ kọ̀yàn rẹ̀ kéré àwọn ẹ̀tọ́ rẹ̀ àwọn ìwọ rẹ̀ ẹ mọ́ fún ẹ mọ́ kún lọ́wọ́ tó bá pèpè tó pè yín sí tọ̀dọ̀ ọlọ́run ọba àlìkọ́lá ẹ mọ́ dagun láti hadha khasun bi rasul sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ìwọ ẹ̀tọ́ tí ó jẹ́ ti àdáyẹrí fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam onílẹ̀yìí bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ fún wa lọ́nà quran kareem pàápàá jùlọ ní suratul fatih ọlọ́run ní ọ̀túnṣe bihuhu bukurotan wa asila ọ̀túnṣe bihuhu bukurotan wa asila ọlọ́run ní kẹ́sì mọ́ ṣàfọ́mọ́ fún ọlọ́run ọba àlékíọ́lá ní ìdájí àti ní ìyálẹ̀ta hadha khasun billahi subhanahu wa ta'ala eléyìí nínú àwọn ìwọ̀ tó yẹ pé ó ń bẹ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ní abẹ́ ọkọ̀ọ̀kọ̀ mustaroka ní abẹ́ hakun mustarok àwọn ìwọ̀ tó ṣe wípé ó rìnlẹ̀ fún ọlọ́run bákan náà ó sì rìnlẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yẹ gbà nínú ilé nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé wàtú àzírúhù wàtú àkírúhù ibn abbas ó ní ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé wàtú àkírúhù pé a ẹ̀ mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi kunna la nadukku ale ilbab illa bi adhafirina subhanallah inna kunna la nadukku ale ilbab illa bi adhafirina yani baada nuzuli hadhihi alaya baba so pe igba ta ya so kale tan o ni kunna la nadukku ale ilbab ni kanle ku anabi sallallahu alaihi illa bi adhafirina ati ko je yi pe orí èékán náà wá báyìí ò láàmú fi kanlẹ̀kùn ànábì sàlàsàlà tá a bá ní bùkátà sí àbá fẹ́ pé kì í ṣe pé a mọ̀ gbálẹ̀kùn gbàgbàgbàgbà ẹlòmíì kò ní ẹ̀kọ́ wíwọlé onílé ẹlòmíì kò ní ẹ̀kọ́ kíkanlẹ̀kùn ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó pe àwọn sàbísà kíyèsí pé wàtú àzírúhù wàtú wàkìrù ibn abbas kí ọlọ́run kó bá yẹnu sí ibn abbas lọ́dún ọlọ́run àlùmọ́ ó ní kúnnà lánà dúkù alẹ́ ìlbá ìlàbí àzọ́fìrì náà àwa kì í kanlẹ̀kọ́ ànábì bàdà nùzú ní àbí àyà nígbà tí àyà sọ̀kalẹ̀ tán ìlàbí àzọ́fìrì náà àwọn orí èkán náà wà báyìí ó láti kí ni òun náà ni a mọ́ fi kanlẹ̀kọ́ rẹ̀ àádà ha sunbirọ̀sùn eléyìí inú àwọn ìwọ̀ àti ẹ̀tọ́ tí ànábì sálàsálà tí ó ní sàkániwa onílé yìí olùgbọ́ nínú ilé àfa tẹ̀síwájú fani wọn lẹ́bí náà yẹ̀gúlò náà fi rọ̀súlì sálàsálà yẹ̀jà lóhùn náà hakọ̀lọ́hì láhùhù ee àbẹ́ẹ̀rí ẹ̀yìn olùgbọ́ wa ìbánibóse wà ní gúúsù òun náà níwà ní àríwá bá a ṣe ń sọ ti àwọn ọ̀nà sọ́rọ́ bá a sọ tàwọn yahudi tọ̀ àwa mùsùlùmí àwa náà ní tiwa lára o tí a náà ń bẹ lára wa o tá a sì ń gbìyànjú tá a ń sáré lọ́tún lọ́sì tá a ń ṣàlàyé lálẹ́ lóru lọ́sàn-án láti gbogbo àwọn àáfáà súnà wọn yéé ké gbogbo àwọn àáfáà súnà wọn yéé pariwo ee tọ́dọ̀ tí a náà ń bẹ ńbẹ o àwa mùsùlùmí àwa náà níbi tá a ti dìńtà nínú ìyìn ànábì sálàsálà ìyìn láyìnbó ìgbé ànábì sálàsálà kọjá ipò tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé ànábì sálàsálà sí eléyìí ó wọ́pọ̀ láàrin apá kan náà mùsùlùmí tí ẹ pé wọ́n mọ̀ sọ pé tí kìí bá ṣe ànábì sálàsálà ọlọ́run ọba àlékí ọláwò ní dá ayé kò ní dá ọ̀run aṣáájú ẹ̀dá ni lódodo kò sẹ́nì kankan tó jiyàn rẹ̀ ṣùgbọ́n ká sọ pé orí ànábì sálàsálà ló lọ́n fi dá ayé àdàgúlù eléyìí ìkọjá àlà nínú ìròyìn onílé ká sọ pé ìmọ̀lẹ̀ ànábì sálàsálà lọ́wọ́ bá fi dá gbogbo ayé àti àlìkíá gbogbo nǹkan pátápátá àtàrà ànábì sálàsálà ni ọlọ́run ọba ti dá gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ìlọkùrọ̀ fat ládẹ̀lí làlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àsọgbọ́n nínú àwọn àpilẹ̀ ẹ̀rọ irọ́ ilé tí kò ní mustanadu sẹ́rí tàlẹ́dọ́gbà níta ẹ̀ sọ yóò ìtọ́kasí tó wà nínú quran ìtọ́kasí tó wà nínú hadith ànábì sálàsálà àlérí ọ̀ká tiẹ̀ tó ráwọn mùsùlùmí tó wọ́n sọ wípé pé ọlọ́run ọba pé ànábì adam kan ló kọ́kọ́ dá o pé ànábì mọ́mọ́ ló kọ́kọ́ dá pé ó ti kọ́kọ́ dá ànábì mọ́mọ́ náà ṣáájú kó tó di pé padà tó wá dá ànábì gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ẹ mọ̀ jẹ́ ká máa sọ mọ́ tá a náà bá ti ń sọrú àwọn ọ̀rọ̀ báyìí àwa mùsùlùmí àwa náà mọ̀ tó ti ń kó sínú ìkìlọ̀ tí ànábì sálàsálà mọ̀ ṣe fún wa kó tó lọ wípé látẹ̀tùrú ni ẹ mọ̀mọ̀ yìí ní láyìnbó ká mọ́ àtọ̀rọ̀tì nàṣọ́rọ̀ wàlẹ̀ yahud gẹ́gẹ́ bí àwọn nàṣọ́rọ̀ àtàwọn yahud wọ́n ṣe yin àwọn ànábì wọn tí wọ́n yìn wọ́n láyìnbó ẹ mọ̀mọ̀ yìí ní láyìnpá gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n mọ̀ ti kì wá nílọ rẹ ṣáájú kí wọ́n tó lọ ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí ṣé kò wá ní dọwọ́ èmi àti ìwọ káṣe kí ni o kàṣàgbéjẹ mọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí tó jẹ́ wípé a ò rí tọ́ka sí rẹ̀ láti inú kitab bákan náà a ò rí tọ́ka sí rẹ̀ láti inú sunna gbogbo àwọn nǹkan wọ̀nyí káṣe kí ni o ká jìnà sí tefetefe àwọn èèyàn wọ̀nyí wọn dúró ń bẹ̀ àwọn tó jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ gbé fún ànábì wa muhammad sallàsálà wọ́n tún ṣe bihuhu tí ọlọ́run ọba àlékẹ́lá ń sọ nu aya yìí pé tọ̀ ẹ máa ṣe subhanallah fún ọlọ́run ọba àwọn wọ̀nyí fayusẹ̀ bihuna rasula kàmọ́ yusẹ̀ bihuna lọ mùsùlùmí náà ni wọ́n pe ara wọn o wà á máa ṣe àfọ̀mọ́ èyí tó jẹ́ ẹ̀tọ́ ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ gbé fún ànábì wa muhammad sallàsálà wàlá ṣàkà.

àtúnrí wípé ẹni yẹn tún ní àwọn ṣìríkì yáàt nínú ẹrù ó tún láwọn ẹbọ ẹbọ sì ní ó mọ bọǹbù sẹdánù ni gbogbo sẹbó tilẹ kó wù kó pọ tó láyé tẹbọ bá fi lè wà ń bẹ láhùlẹ ọlá pátẹlẹ bíláì ọlọrun ọba àlejọlá kò ní wo onítọhún torí pé ẹ jẹ ká mú àpèjúwe tá a fi mọ wípé ẹbọ nǹkan tó lágbára ni ẹbọ béèyàn bá ní iṣẹ rẹ tó ṣe tó tún wá ní àwọn kùdìẹkùdìẹ àwọn ẹsẹ kọọkan tó yẹ pé kì í ṣe pé ihun tó la ẹbọ lọ làwọn ẹsẹ wọnyí táwọn nǹkan wọnyí tó bá jẹ tírélà dangote mẹwàá òun ló fi kodo ajọ ọlọrun ọba lápèjúwe tó wá ní ẹbọ tó ṣe déédéé kìlógíráàmù kan péré tàbí ìlàjì kílò tàbí wà kọta kílò tàbí inches ẹbọ kámọ́sẹ̀ sọ pé kílò gan káwọn pé inches ẹbọ péré tó bá fi lè lẹ́rù gbogbo tírélà dangote mẹwàá nù sẹ́rí yẹn bó ti wulẹ̀ púpọ̀ tó ó bá kodo ajọ ọlọrun ọba àlejọlá ẹbọ 1 kilogram ẹbọ 1/2 kg ẹbọ a pinch of shrik pé ká sọ pé èékán yọ ká sọ pé pinch of salt pé èékán yọ tá a kan lágùn díẹ tá a fi sọ bẹẹ níwọnba tí ẹbọ bá ṣe déédéé rẹ nínú iṣẹ rẹ mùsùlùmí gbọgbọ o bí ẹbọ bá ṣe déédéé èékán yọ nínú iṣẹ rẹ kódà kí iṣẹ rẹ kó tó gbogbo tírélà tí dangote fi ń kó símẹǹtì tí fi ń kó gbogbo ọjà tí ń tà pẹ̀lú ògùn ọlọ́run yóò sọ di òfò àti àdánù ni nítorí náà kò ní dá kí mùsùlùmí mọ ṣiṣẹ́ kó wá fọkàn sí pé iṣẹ́ yìí tí mo bá dọ̀dọ̀ ọlọ́run ibi tí màá ti bá ní kẹ́ni alo wà disappointed la haula wà láko ata ilà bílà eléyìí kò ní rọgbọ eléyìí kò ní find it easy àwọn tá à ń sọ yìí àṣìlára yìí fún wa yìí pé bó ṣe wà ní gúúsù òun náà ló wà láríwá o bó ṣe wà ní dọ́sìnì náà ló wà ní gbàgbà ó túmọ̀ sí pé àwọn tá à ń sọ yìí mùsùlùmí náà ni wọ́n ń pera wọn o gbogbo àwọn ẹ̀tọ́ tó jẹ́ tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n mọ̀ sí kíni o wọ́n mọ̀ gbé fún anabi wa muhammad sallallahu alaihi wasallam fàkọ̀dé sábàkọ̀ anna rasulallah sallallahu alaihi wasallam nàá kọ́mọ̀hu anílé ìtọ́rọ̀ wọ́n ní adẹ̀ ti kà á síwájú wípé anabi wa muhammad sallallahu alaihi wasallam ó tún kọ̀ fún àwa àlùú mọ̀ rẹ̀ wípé kájínà sí àyìnbó kájínà sí àyìnpá àyìnbó àyìnpá àyìnbó àyìnpá ó gbọ́ àwọn nǹkan wọ̀nyí anabi sallallahu alaihi wasallam kájínà sí kàmá àtọ̀rọ̀tì nàṣọ́rọ̀ isa ibn maryam gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn nàṣọ́rọ̀ wọ́n mọ anabi isa wọ́n yìn láyìnbó wọ́n yìn láyìnpá wọ́n hàn lè mọ̀ nínú yíyìn lè anal ìtọ́rọ̀ torí pé káyìnyàn láyìnpá àbí káyìnyàn láyìnbó wàlgulù àti ìmọ táyọ àlà àti ìmọ kọjá gbèdéke ibi tí ọlọrun ọba àlékọlá bá ní ká gbó sí nínú ìfẹ tá a ní sí àwọn àyànfẹ àti àwọn ànábì ọlọrun ọba subhanahu wa ta'ala àfààní adi ìlà ìbádàtì yìí kàmọ huwàlúwà kí àlàn wọn ní eléyìí yóò padà promote yóò padà di nǹkan tó ṣe wípé àwọn ẹni yẹn gangan làwọn yóò wá mọ ṣe ìjọsìn fún wọn ní ṣe ìjọsìn fún ọlọrun ọba subhanahu wa ta'ala fayaku àti ẹlẹ rí nínú àwọn mùsùlùmí tó wọn pé yàrá sọlọlọ ilẹ òjíṣẹ ọlọrun almadad almadad yàrá sọlọlọ agifna yàrá sọlọlọ biladuna yabisa wàhákàdà wọn ní eléyìí kìí ṣe nǹkan tí aṣàfẹ́kù rẹ láàrin àwọn àwùjọ ìsìláàmù kọ̀ọ̀kan tí sunna anabi sàlàsàlà ọlọrun ọba àlékọlá kádàrà kójọ wípé ìmọlẹ sunna anabi wa muhammad sàlàsàlà kò tí ì dé etí gbọ wọn kò tí ì dé ìrìnà wọn àwọn nǹkan wọnyí ohun ṣẹlẹ débi pé ẹ mọ ráwọn èèyàn tí wọn sọ pé yàrá sọlọlá ìrẹ òjíṣẹ ọlọrun almadad kún wa lọwọ almadad kún wa lọwọ tiwa lẹyìn yàrá sọlọlá ìrẹ òjíṣẹ ọlọrun agifna ràn wá sí agifna ràn wá sí agisna rọjò fún wa ya rasulallah ilẹ òjíṣẹ ọlọrun biladuna ya bisa ilẹ wa ó mọ ti dilẹ oko o ilẹ wa tá a bá mọ gbé nǹkan sí mọ èrè oko o mọ jáde ń bẹ mọ agisna anabi rọjò fún wa wàhá kàdà àǹfààní àti gbogbo àwọn ọrọ burúkú tó jẹ rọ ẹbọ tí mọ jáde lẹnu apá kan náà àwọn mùsùlùmí gbogbo àwọn nǹkan wọnyí kò mọ lórí àwọn nàṣọrọ nìkan o kò mọ lórí àwọn yahudi nìkan o tó fi dórí apá kan nínú àwọn mùsùlùmí tí wọn máa ń sọ gbogbo àwọn kẹlímọ ti báyìí léyìí ló fà á

ye pe a mo fi asiko yi ka mo fi lu ijọba orilẹ-ede Saudi ka mo fi lu won logbo enu nipa igbiyanju ati akitiyan ti won se nipa wipe bi awon eyan to ba lo salamu se anabi sallallahu alaihi wasallam nipa ti a won ba se haji tan tabi o je pe won je pe ilu madina o na lo gba wole to ba lo salamu se anabi sallallahu alaihi wasallam ibi to won se anabi si e ri awon olumo nipa esin tauhid awon lopa Saudi won mo so pe la ataslim ataslim ataslim fako sumal murur ataslim sumal murur e kan salamu se anabi ni ke salamu se awon re mejeji ke si lo lo wala takifu lil mas'ala e ma duro so pe e fe bere nkankan e ibi ki si aye te ti le bere nkan ori pe anabi sallallahu alaihi wasallam anabi ni won si si bi e ri e ba ri awon alaimo kan ninu awon muslimi te ri pe esin oye won won mo so pe e mi da olohun e ba dara nabi e toro nte fe aba o fe so awon eyan dele bo ni e wa dara nabi kan toro nte fe anabi ni mo fun yan ni nkan le abolo ebi ta ba won na soro ja sinu ebi ta n kilo fa awon yahudi sinu ni ebi ta n so fun na nu losan loru la nke fo won ko ti ogbon won la won gbo awon nkan won yi ko tun ni da ko je pe muslimi o tun wa mo jin ta sinu awon nkan won yi eleyi si mo n sele olorun ba ni kola ti o ba ti fi imole sunna anabi sallallahu alaihi wasallam ti o ba ti fi jin ki eyan awon kan won yi o mo sele debi pe e mo morirara ninu ijosin tolorun le gba e si mo pasipo ara yin jona tori pe e padanu nkan yo kan nkan te padanu na ni pe okay salaman lil jadal ka gba for argument se pe eni ikhlas ka gba ka agree pe okay o eni ikhlas lori te se o mutaba nko mutaba nko to pe in ti e nse yi se o wa in accordance with the injunction of the prophet sallallahu alaihi wasallam se anabi sallallahu alaihi wasallam lo fun ni priority wi pe e mo se intense ta ti e ni eni ikhlas e mo se ikhlas ni si bayi oro kan so kan ni awa o ni ri ye gbogbo awon kan te nse yi nje ri to ka si bi pe anabi sallallahu alaihi wasallam o so be anabi sallallahu alaihi wasallam o se be abe ti e ri juwe kan inu kitab abi inu sunna eleyi lo bi je yi pe awon olumo tawhid wọ́n jẹ́ kọ́ ya wípé kẹ́sìrọ́tul amẹ́l láyọ̀ ọ̀jùbù rahman kẹ́sìrọ́tul amẹ́l láti ọ̀jùbù rahman ọ̀pọ̀ ọ̀sẹ́ òjò lọ́wọ́ bá àlẹ́kẹ́lá lójú ọ̀pọ̀ ọ̀sẹ́ òjò lọ́wọ́ bá àlẹ́kẹ́lá lójú bí ṣe bá ṣe dá a níbàámu sí àníyàn tí ẹ fi ṣe bákan náà tó wà ní tẹ̀lé tẹ̀lé pẹ̀lú nǹkan tí anabiwa muhammad sallasalam ti ó paláṣẹ eléyìí ó máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ti máa ń rí pàápàá jùlọ tá a bá lọ sí hajj àmọ́ rí àwọn ipa àwọn èèyàn kan náà mùsùlùmí pé wípé ó dùn síbi tí wọ́n ṣe ànábì sálàsálàm sí ó sọ pé àwọn ń béèrè ìrànlọ́wọ́ àbá àwọn ń béèrè nǹkan kan lọ́wọ́ ànábì sálàsálàm eléyìí ẹbọ omi o bákan náà ẹ rọpọlọpọ ẹlòmíì tó yí pé yóò dùn sí abẹ́ kaaba tó bá dùn sí kaaba tó bá dùn sí mọ̀tọ́ọ̀bù yóò wá kọyìn sí kaaba yóò wá kọjú sí madina ẹ má bèrè rẹ pé kí ló tó fi kọjú sí madina ṣé bí kaaba ló yẹ kó kọjú sí ó wá kọyìn sí kaaba wọn ni mo sọ yí pé kóhun ó dojúkọ ibi tí wọn sin anabi sí ní madina kóhun dojúkọ hujurọ ibi tí wọn sin anabi sálàsálà sí láti bèrè tó ń bá fẹ lọdọ ọlọrun ó tẹ òun lọrùn ó sì pé òun ju kóhun kọjú sí kaaba lọ gbogbo àwọn nǹkan wọnyí falẹ yasubila ẹbọ olùgbòrò àwọn nǹkan wọnyí o débi wípé bí ẹ bá kú sórí ẹ láha ọlà ọlà kùwàtà ìlà àbílà kò ní bá ọlọrun ọba dáadáa o kò ní bá ọlọrun ọba dáadáa o torí náà ẹyin mùsùlùmí àárọ wa ẹjẹ ká gbìyànjú kápá gbogbo ohun tí ò bá ti lẹ́rìí gbogbo ohun tí ò bá ti ní ìtànná látinú guidance anabiwa muhammad sallallahu alaihi wasallam kápá tí agbèjù sílẹ̀ kò sí tọ́lọ́wọ́n bá àlékọ́lá ò fi ṣe o kódà bó ti wulẹ̀ kó wù ú pọ̀ tó ọlọ́wọ́n bá àlékọ́lá kò ní fi ṣe nǹkan kan o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń sọ yìí kódà àǹfààní pé wàyàkú lu bádùnú mughalin àwọn èèyàn tá à ń sọ jẹ́ àwọn aláyìn bá àwọn aláṣẹ jù ó mọ̀ sọ pé alḥujra afdalu lil kaaba ó mọ̀ sọ pé ibi tí wọ́n sin anabi sallallahu alaihi wasallam sí pé kódà ó lóore ju kaaba lọ torí pé kíni o torí pé anabi sallallahu alaihi wasallam anabi ń bẹ níbẹ̀ eléyìí kò sí òdodo ọ̀rọ̀ ńbẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ̀ pé ibi tí wọ́n sin anabi sí ó tóbi ju kaaba lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan kan tí ó tóbi tó ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ sọ pé àwọn ò ní sin ọlọ́run ọba subhanahu wa ta'ala ni bilazim akwali náà ni o pé tọ àwọn ò fi ọlọ́run ọba alẹ́ àwọn ò ní pe ọlọ́run àwọn ò mọ̀ pé
anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam o gba awon nkan wonyi inu nkan ti sharia islam ti o ki wa ni lo re inu nkan ti sharia islam to ni ka ma deje igba ni le aro wa abe wa gbogbo sesin ta ba ti ma se to je tun to esin e mo ja gbiyanju ka le ri fun tori pe erin na la fi je lo ba je ko le ja mo tolorun ba ti e pe o pe to lagbaja ti o do fi se nkan ba ta mo ri ka yi pe anabi sallallahu alaihi wasallam so bayi mo gbọ wípé wọn ní ànábì sọlá sọlá sọlá àwọn nǹkan wọnyí ó ní mùsùlùmí òfin làlúyẹ o ọdọ ọlọrun ọba ọlọgbọlá ìkíyàmọ àbẹ ọlọrun ọba subhanahu wa ta'ala ìmọ̀nì yìí ọfọdùn yìí ọkọrọ yìí èyí tí a wí lónìí ọlọrun ọba àríkọlá kọjọ kó dákun kó bá fi sínú mizan àṣálọ tiwa tí àwa tí a wí àti àwa tí a gbọ yàmọ̀ làyàn fáwọn mọ́nìwọ̀n làbàánú.

0: Wà àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: èèyàn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí kẹmi.
1: Mọ́mí mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí kẹmi.
0: Orúkọ ṣoṣo ló lè jẹ́.
2: Mamadoni.
0: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadoni ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadoni wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadoni lónìí.

ń kẹsàrà sí yín o. Ọ̀gá mi mọ rírì yín, èmi àti ìdílé mi mọ rírì yín, mo dẹ̀ fẹ́ràn iṣẹ́ oko púpọ̀ jù. Nǹkan tó sì wù mí nù ni mò ń ṣe, iṣẹ́ oko. Tàbá yọ ọwọ́ pé kí n pé kí n polongo èèyàn lérí rédíò pé kí n kàràmọ̀ quality yàtọ̀ fún fake, kí n kàràmọ̀ èèyàn dáadáa iléeṣẹ́ dáadáa àti oògùn tó yáyì tó gbòòtẹ̀jọba yàtọ̀ fún gbàǹgbàdúrúkúgbà bó rí gbẹ̀rù wèrè. Tàbá yọ ọwọ́ àwọn nǹkó ń bẹ̀, iṣẹ́ tí mo tún fẹ́ràn tí mo yàn láàyò, òun náà ní iṣẹ́ oko. Mo fẹ́ràn iṣẹ́ oko, bọ́ bá ń ṣe iṣẹ́ oko, ó ní fọkànbalẹ̀, ọkàn ó tutù, o ò ní káyà òkè. Gbèsè ń bọ̀ lọ́tún ń bọ̀ lọ́sì, kò sí lórí iṣẹ́ oko. Tó bá ti gbìyànjú tó lo oògùn tó yáyì, tó lo Kill Gold, tó ti lo níbẹ̀rẹ̀ ọdún, tó ti kọ́kọ́ lọ lo Green Star pẹ̀lú Reactive, tó ń tóbi inú oṣù kẹta, tó gbé Reactive náà papọ̀ mọ́ Gromity àti Ofa Power, tó lẹ méjèèjì papọ̀. Lẹ́yìn ìgbà tó bá ti gé gbogbo kòkó ẹ lọ́tún lọ́sì, tó ti gé lórí tán, tó ti gé gbogbo àfòmọ́, tó wá da oògùn bo pé èyàn ní rest of mind. ọkàn ó balẹ̀, ọwọ́ a máa dán bí egúre bẹ́ẹ̀rì. Wọ́n mọ bèrè pé kíni àṣírí ẹ wà ẹ́, àṣébé èèyàn ò bá lówó lọ́wọ́ níyàwó èèyàn ń bú èèyàn téèyàn ó mọ da lóhùn padà. Bó bá ti dé sápò ẹ, eléyìí tó wà lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ inú oko tó mọ gbogbo ẹ̀, ọ̀tọ̀ ni tó ẹ̀yìn àgbẹ̀ gidi rí yín wà ń bẹ̀. Ọ̀tọ̀ níbi tá àgbẹ̀ máa ń kówó fàájì sí, ọ̀tọ̀ níbi tá àgbẹ̀ máa ń kówó iléèwé ọmọ wọn sí. Ẹ rí pé wọ́n ń lé ọmọ àgbẹ̀ original, wọ́n ń lé ní sòkú. Torí ó kàn lè bọ́ sínú ilé kó ní gálọ̀nù epo kan, ó lè fa a kàn gbé. Ìyá alágbájá, ara lọ ta gálọ̀nù epo bẹ́ẹ̀ márùn-ún, wọ́n bá ta á, èyí ń sanwó sùkú ọmọ tó kù kí wọ́n náà lọ rí fira aṣọ ẹlẹgbẹ́jọ dátán dá lókè àbàún. Àwọn ọmọ àgbẹ̀, àwọn ìyàwó àgbẹ̀, gbogbo wọn ti ń dán àgbẹ̀ ní timetable fọ́mọ. Nígbà tó jẹ́ pé kò kú sẹ́ni tí ń san sálárì, wà débi pé wọn ó jẹ wá lówó sálárì. N kò mọ̀ sọ pé ẹ̀yin san pé wọ́n ń san sálárì ẹ̀yin òṣìṣẹ́ o, ẹ̀yin nu. Ọlọ́run máa dùn wá nínú, a ní gbogbo owó tẹ bá rí ẹ, mọ̀ fi ẹ wá roko ẹ kẹ máa dáko. Wọn ò ní lé wa nílẹ̀ yìí lágbára Ọlọ́run ọba, a sì dàgbà, a jẹ tán ọmọ wa ò tún jẹ. Iṣẹ́ oko máa ń jẹ́ kéèyàn nífọ̀kànbalẹ̀. Gbogbo nǹkan tí àgbẹ̀ bá jẹ ni máa ń mọ àgbẹ̀ lára. Bí àwọn àgbẹ̀ bọ̀rọ̀ ṣe rí nù, inú wọn máa ń dùn torí wọn máa ń ní owó lọ́wọ́. Lágbẹ̀ tó bá gbọ́n pa ẹ̀, ọba làgbẹ̀ lóòótọ́, àgbẹ̀ lọ́ba ni lágbára Ọlọ́run ọba. Ẹ̀yin àgbẹ̀, kí là ń tà ní iṣẹ́ wa? Àwa là ń ta Gromity, Ofa Power, Reactive, Green Star àti Kill Gold Plus. Àwa là ń tà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tẹ́ bá ti délé iṣẹ́ wa. Pápá kọ́kọ́ gba nọ́mbà ọ̀gá kẹ́ máa pè wọ́n ná. 070-5451-4477 lẹ́ẹ̀kan sí 070-5451-4477 ẹ pè nọ́mbà ọ̀gá.

0: gbogbo ẹyin tẹ n pè mí lábẹ aṣọ pé nọmba 070 54 51 44 77 lẹẹkan sí 070 54 51 44 77 nọmba tó dọdọ eléré okunu àrẹwà dàrẹtọ pátápátá nọmba gm wọn lọwọ ọtún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ ò nọmba gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹkùnrẹrẹ lórí gbogbo nǹkan tá a ti sọ látẹẹkan lórí kí ọ gold plus ni o lórí lórí gromite ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà níléeṣẹ wa ẹ bèrè lọwọ wọn lẹkùnrẹrẹ ń búlẹwà wọn ò gbéra àwọn èèyàn wọn àwọn àgbè fún yín tẹ bá ti jọ sọrọ ọrọ tiwa ò le tó bẹẹ ọrọ tiwa ò le tó bẹẹ mo fi kí yín o lẹẹkan sí o ètò ń tẹ ẹ wájú ètò ń tẹ ẹ wájú.
1: bẹ́ẹ̀ lómi ò ì jẹun rọ̀ lágogo méjìlá àti máa pe dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóo la ṣe ń lo kiogo plus nọ́mbà ọ̀gá lẹ̀ ẹ́ pè lẹ́yìn ètò tàbí tẹ́ ẹ bá ti fẹ́ wà rà á wọ́n mọ̀ ń já yín sí bẹ́ẹ̀ ṣe ń fi tókù náà là á ṣe ń fi ṣùgbọ́n oríṣi méjì ni kiogo plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà ń sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wàá papọ̀ ló bá tán ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni tibi tó bá súnmọ́dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà iyún ni òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gba sílá ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dò ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti kí ọ go plus bẹ́ẹ̀ sì máa lò nìyẹn gromite ofa power reactive ọmọ ìyá làwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe fi kí ọ gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó epo yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfí òun titi ẹ̀ a máa ń fi fín ara gini kò ní dára ewé sílẹ̀ ẹ̀lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún isu a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó sì àti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ̀ o.

0: ọ̀rọ̀ lẹ́gbẹ́ ọ̀hún bó la ṣe ń lo lòun ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò a bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mísì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan láwa mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi fínú o ṣùgbọ́n bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti gbò láàfin fò náà fi ń titi ẹ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín isu ni ewé isu àti ibi tí òpin isu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wa ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́ńdò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ẹ̀sì ọ̀nà tá a máa ń gbé gbà rèé ọ̀nà tá a máa ń gbé gbà rèé a bá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite ò nìkan láà lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì lákọ̀ọ́kọ́ lọ fífin a fi fin gbogbo ewé ẹ̀ mọ́ lẹ̀ẹ́bẹ̀ a bá ti wá fin tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa ta bá ti ri pé ó ti ń tú pé kò lè ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ kó tó dà pé yóò mọ yọ mọ́ un kò láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣe ta lágbàdo nù a fi fin a ti jẹ́ kó tú tán torí tí ò bá tí tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo ń ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti ri pé ó ti tú kò lè ga mọ́ ó ti dópin a wà lọ fin báhun a lọ fin kó tó dàpá fẹ́ mọ yọ ọmọ yẹn a ti mọ yọ ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ a wà lọ fin bẹ́ẹ̀ daba ti ri sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ a tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín bó ń bọ̀ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn nǹkan kan tó tún kù kó tó dàpá àmọ́ nǹkan garawa díẹ̀díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: Ìdíde àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́, ló rànmí sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sun yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa, a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalagbẹ Globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ Ọbalagbẹ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ́sàn ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn tí mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi ova power amokojipepe amú ìgbé ayé ro àgbẹ̀ lọ́rùn gromite awogbárùn aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force eroja funle lokun ati agbara ati nkan ta gbe sori ile Greenstar organic soil conditioner eleyi tin lo sona jijin lati pese onje ti ile wa nilo bakan na ni Care Gold Plus ekun oko korikori loke egan tin gbogun ti kokoro tin ba koko ata tomato ata won nkan ogbin mi je gbogbo awon eroja won yi ni nbe nle be bara te lo eyi na o ma dupe fọlọrun ni lati ba wa duwo po e ma bo ni le se Funtos Modern Farmers obalagbe awon address ile se wa re o ni ilu ore awani 11 Oluseyi Street orita ojo odigbo ore ni Londo 35 Ilemoboro Street Sabo Ondo bakona ele kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibadowo po ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro wonyi are 070 54 51 44 77 Iyalaje 080 34 68 44 19 GM 080 51 83 15 25 Royal Father 080 66 40 63 12 E magbagbe o ilese Funtos Modern Farmers obalagbe globally gbin gbin la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaroko ti wa ki gbogbo wa o le rere ise agbe je ise wa o ni dise o ami
0: oda ise mo dupe o alalubarika association le mi na ba lo number GM to dodo general manager Funtos Modern Farmer ona ni 080 51 83 15 25 080 51 83 15 25 timu gege okay se timu okay 080 51 83 15 25 ulododo GM wa epe number won bi te ba wa agbedodo yin ni seju aya ko da be wa Canada o se London ibi te ba ti wa eyin agbe loke egan ni ogun atanfun rere Care Gold eyin agbe e need e bayi o e titira te fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel me ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti si fan e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel te lo mo ye ko ni 22 days be ri pe eyan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olorun ade mo dawole gba to je pe olorun na la ba duro ni le se wa e o number ileri oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko late kan 070 54 51 44 77 le kan si 080 54 51 44 77 number to de odo oga aminu evangelist taiwo eromi dola 080 oniti yaafin ajoke oba lagbe 080 51 83 15 25 eje kin sare mummy kin to man kangara mi die die
2: ti mo lanu ko to tori bo si mi lenu fe mo la mi akam ori ni
0: ise dopin ninu ise ogbin oga mi ni kin je ko yiwa o pe eyin sagoda bule loko egan lohun won ni ke kora yin jo logun logbon e o ke ba ti kora yin jo tan e o e pe number wa ka wa ba yin a ko ogun fun yin tori pe aso pe ise dopin ninu ise ogbin awa agbe ti awa todo wa a de fi ara ni eyin agbe tori ari akitiyan yin e o ari akitiyan yin o la fi so wi pe e kora yin jo logun e kora yin jo logbon ke pe number wa ka wa e je kin gbo jingle ke ogo plus yin tan ti ma ti wa gbo ba hun kin wa ma nlo bo se jenu e kora yin jo logun logun lo laba oko wa eyin te si nwa se eyin na e ma nbo ise dopin ninu ise ogbe o

0: Adaba.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àgbájọ wá báyìí la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí ló mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gíríkì láàrin àwọn orílẹ̀-èdè lágbàáyé láti gbógun ti ìpèníjẹ́ ètò ààbò èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn apá ibòmíì lágbàáyé. Ìṣe ni ó sọ̀rọ̀ yìí nílùú Àbújá níbi ìpàdé eléyìí tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò àti ìṣọ̀kan èyí tó wáyé nílùú Àbújá. Igbákejì ẹni tó jẹ́ olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí Barau Jibrin òun ló ṣojú ààrẹ níbi ètò ọ̀hún tó sì ní orílẹ̀-èdè Nàìjíríà òun fojú winá pọ́npọ́n náà yan ìpèníjẹ́ ètò ààbò tó sì ń bèrè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gíríkì láàrin àwọn ìjọba àti lágbàáyé tó fi mọ́ àwọn adarí ẹ̀sìn àtàwọn tọ́rọ̀ kan. Ààrẹ Tinubu kọ̀sẹ̀ wá ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n túbọ̀ mọ sọ́nà ìṣọ̀kan lórílẹ̀-èdè yìí láì wo ti ẹ̀yà tàbí ẹ̀sìn tí wọ́n sìn. Bákan náà ló nípa ó ṣe pàtàkì kí ìfikùnlukùn kó túbọ̀ wáyé lórí ọ̀rọ̀ àlàáfíà. Aya ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu ló ti rọ àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà kí wọ́n mú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọn lọ́kùnkúndùn àti ohun tí ọlọ́run ọba tó fi jíǹkí wọn pẹ̀lú ètò okòwò lójúnà àti lè rí dájú pé àlá wọn wá sí ìmúṣẹ. Eléyìí òun ni iṣẹ́ ìkíni kú ayẹyẹ ọdún àyájọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé tọdún 2026 èyí tó rán sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Arábìnrin Tinubu ọ̀hún kọ̀sẹ̀ wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ọ̀dọ́ láti ní àfojúsùn tó gíríkì kí wọ́n sì ṣiṣẹ́ takuntakun kí wọ́n járamọ́ṣẹ́ pẹ̀lú àlàyé wípé ìjáramọ́ṣẹ́ wọn ọ̀hún àti sísànà àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ṣe pàtàkì. Ó ní àwọn ọ̀dọ́ láì wo ti ìdílé tí ó yàtọ̀ tí ọ̀kọ̀ọ̀kan wọn tó ti wá ó ní wọ́n ní àfojúsùn ètò ẹ̀kọ́ tó gíríkì àti níní iṣẹ́ eléyìí tó dúró re. Bákan náà ni aya ààrẹ ọ̀hún kọ̀sẹ̀ wá ké sí ìjọba àtàwọn tọ́rọ̀ kan kí wọ́n pèsè ààyè eléyìí táwọn ọ̀dọ́ tí wọ́n fi lè lo ohun tí ọlọ́run ọba tó fi jíǹkí wọn kí wọ́n sì kópa lórí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ńṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n rí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọ̀nà láti lè jẹ́ kí nǹkan bẹ́ sọ́ẹ́ fún wọn lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà ló jẹ́ pé àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n lò ní inú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n sì tún ṣe ìdánwò débi wípé wọ́n gba ìwé ẹ̀rí mu yege. A ní ṣùgbọ́n ìrètí wọn wípé ètò ẹ̀kọ́ ọ̀hún òun ni yóò mú wọn láti lè rí iṣẹ́ eléyìí tó dúró re tí wọ́n sì lè fi dá dúró láàrin fúnra wọn. Òun ló já sí pàbó bó tilẹ̀ jẹ́ wípé ìṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n ń jáde lọ́dọọdún ṣùgbọ́n ohun tí iṣẹ́ tí wọn yóò ṣe ó ní kò sí nígboro. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀hún tó jẹ́ àwọn ọ̀dọ́ yìí ni wọn ò rí iṣẹ́ ṣe kódà àwọn tó jáde ọ̀hún lẹ́yìn tí wọ́n bá ti kúrò ní iléèwé ìṣe ni wọn kì í rí ìfi bẹ́ẹ̀ rí iṣẹ́. Àwọn tó bá sì ríṣẹ́ àìṣe tí ọmọ mú owó kéékèèké fún wọn òun náà ni wọ́n rí bí wọ́n sì ti wá lo ọ̀pọ̀lọpọ̀ ọdún fọ̀rọ̀ ètò ìkẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ṣe. Ìdí eléyìí tí àwọn ọ̀dọ́ tó fi jẹ́ pé wọ́n sì tún jà raburabu láti mọ wáṣẹ́ òun ni ọjẹ́ ohun tí wọ́n ń bèrè fún. Ìṣe ni ẹni tó jẹ́ akọ̀ròyìn iléeṣẹ́ yìí Ọdún Ayọ̀ Aláwíyé ọbẹ̀ gègé lọ́wẹ̀ lórí àlàfo eléyìí tí ń bẹ gan láàrin ètò ẹ̀kọ́ àti rírí iṣẹ́ gan àti wípé bóyá ṣe ètò ẹ̀kọ́ gan náà ọjẹ́ ojú òpó láti lè rí iṣẹ́ eléyìí tó dúró re. Ẹni tó jẹ́ olùfèròǹgbà hàn fún ipò ọmọ ilé-ìgbìmọ̀ asòfin nínú ẹgbẹ́ òṣèlú APC Matthew Oyèrìmádé nọ́jẹ́ pé ó ti gbé ẹjọ́ tó pè báyìí tako Festus Adéfinráyè kúrò ní ilé ẹjọ́ eléyìí tí ó jẹ́ pé ó ní bí wọ́n ṣe pàṣípàrọ̀ orúkọ òun gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mú tí yóò jẹ́ olùdíje fun ipo omo ilegbimo asojusofin ohun lati ekun idibo ile oluje oke gbodigbo esun ohun lo je pe o gbe kuro ni ile ejo giga eleyi to wa nilu Abuja agbejoro oyerimade remi olatubura o so fun ile ejo wi pe oni bara ohun ini o finu findo lati jami ninu ejo ohun bakana ni awon agbejoro ajo eleto dibo Hinec ati Adefiranye na awon na faramo bi won se gbe ejo na kuro ni ile ejo fun die yi adajo ile ejo ohun lo ba fagile ejo to wa ni waju re na awon toro kan leka oselu ni ilu Ijare ni joba ibile Ifedore nipinle Ondo ni won ti pe fun ki awon eyan ilu na ki won se atileyin to lowura fun iwole pada are Bola Ahmed Tinubu saju eto idibo odun 2027 ipeye oni won pe nibi ayeye odun jesu eye to waye ni ilu Ijare nibi ti awon adari oloselu awon oba alaye atawon araalu ti won ti korajopo lati se ayeye odun na eni to je olusirowo tele ni ipinle olusirowo agba tele ni ipinle Ondo Lawrence Olaiwola o dupe dupe pe okun lowo awon to je omo bibi ilu ohun fun bi won se jade ni ketiketi lati se ayeye odun jesu na bakan na lo tun wa ro awon eyan ohun ki won to ba mo se atileyin fun erongba eni to je minister foro abele nile yi olobumi to je ojo atawon oloselu mi en to je adari awon odo nilu ohun adeniyi oluwadare michael ona pe fun itesiwaju ifowosowopo laarin awon odo atawon adari oloselu eniti oje adele oba nilu ohun agbaoye omose bi ogunleye joseph o gborin fun awon omo ilu ohun fun bi won se se ayeye odun jesu na to si pe fun ifowosowopo ati isokan laarin awon eyan pelu itesiwaju lori idagbasoke ilu ohun lara awon to waye nibi eto ni won ti se afihan asa ilu na ajo eleto odibo lorilede Nigeria lo ti fi oruko oludije fun ipo gomina ninu egbe oselu Social Democratic Party SDP Faseke Francis Ajala ati igbakeji re Faseke Oladipo sinu iwe edibo pe won yo kopa ninu eto edibo gomina ti o waye ni ipinle Osun lojo Saturday tin bo yi ajo eleto edibo oni igbese won ohun ko seyin idajo ile ejo giga ile ti ilu Abuja to da ni ojo kejilelogun osu keje odun 2026 ta waye ile ejo na ni ogbo esun laarin egbe oselu SDP ati Ajala ati ajo eleto edibo igbese yi lo ti wa fihan pe Ajala na yo wa lara awon oludije ti o kopa ninu eto idibo gomina ti o waye lojo kedogun osu kejo odun ta waye ni ipinle Osun oga agba olapa yanyan nile ye Olatunji Disu lo ti fi en to je atele oga agba olapa Ishaku Muhammad sowo si ipinle Osun bayi lati lo mojuto oro eto abo leto odibo gomina ipinle Osun to nbo lojo Saturday ilese olapa lo tun ko awon osise re to bi egberun 15 na ti pin won kaakiri ipinle na lati daabobo awon oludibo awon ise leto odibo ati awon ohun elo odibo lawon ibudo odibo gan waye o ilese olapa ino ti wa pinwo iko amotekun awon iko vigilante atawon iko ajumose leto abo to fi mo awon ode wipe ki won ma kopa ninu eto abo eto idibo na iye ti o je pe yin se ni en to je alukuro ileise olapa hani Eniadu ino foju oro idede pe awon iko na ni won o fun lase lati tele ohun elo idibo tabi duro nibi ibudo idibo pe awon mojuto oro eto idibo tabi gbe awon nkan ija loro lowo oga olapa ohun yanyan lo wa ro awon toro kan ki won tele ase ohun fun anfani alaafia bakan na lo to sekilo fun awon ti won ba lero pe awon fe je apoti idibo abi finro ma won oludibo oni ki won lo towo omo won ba so bibe ko to wa ba ba won won fi mu kiruku ata ofin bákan náà ẹwẹ ni àjọ serap ló ti rọ àjọ elétò ìdìbò lórílẹèdè nàìjíríà kí wọn tètè bójú wo ọrọ wàhálà òṣèlú èyí tó ń wáyé àti ìfinromọni ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lọjọ sátidé tó ń bọ àjọ serap ni kò gbọdọ sí ètò ìdìbò láwọn ibi tí àlàáfíà ọba ti wáyé tí wọn sì ń finro máwọn èèyàn tàbí tí àwọn èèyàn ń jáyà láti wò pé sáwọn jáde lọ dìbò wọn ké sí àjọ elétò ìdìbò kí wọn tètè gbé ìgbésẹ akin lórí ẹ àjọ ọhún ó ní wàhálà òṣèlú bíi 64 iná jẹ pé ó ti wáyé tí àwọn èèyàn bíi 14 tí wọn ti gbẹmímì nípínlẹ ọsùn bákan náà ló tún rọ àjọ elétò ìdìbò àti àwọn ikọ elétò ààbò gbogbo kí wọn ṣe ìwádìí lórí àwọn ẹsùn ìtàpórógan eléyìí tó wáyé ọhún kí wọn sì fi mú àwọn tí ó wu ìwà láabi náà kí wọn fi mú wọn fọn fèrè àjọ serap kọsẹ tó wá pè fún ààbò tó péye fún àwọn olùdìbò àwọn olùdíje àwọn oníròyìn àtàwọn ohunwòye ìbò. ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ nàìjíríà ni wọ́n ti kọmi inú báyìí lórí bí àwọn gómìnà kan lórílẹ̀‐èdè nàìjíríà ṣe ti kùnà láti ṣe àmúṣe àdéhùn èyí tó ń wáyé láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì nílẹ̀ nàìjíríà èyí tó jẹ́ àdéhùn ọdún 2025. ẹgbẹ́ ọ̀hún ó ní ìṣe ni eléyìí gan náà ó lè ṣokùnfà ìyanṣẹ́lódì míì láwọn fásitì orílẹ̀‐èdè yìí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ló fojú ọ̀rọ̀ yìí léde látàrí ìgbésẹ̀ àjọ ìgbésẹ̀ ẹgbẹ́ asu èyí tí wọ́n ti fún àwọn fásitì tó tó ogún níye ní gbèdéke ọjọ́ 14 láti ṣe àmúṣe àdéhùn èyí tí

0: àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n forí fa wàhálà náà. Ìròyìn àṣálẹ́ ẹ̀lẹ́ ń gbọ́ láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kínlá wa ta ti ń gbóhùn sátẹ́gùn. Tá a bá padà dé, ìròyìn ilẹ̀ òkèrè àgọ́ amúlùdùn àtẹ̀rẹ́ ìdárayá ń lókù, à ń padà bọ̀, ẹ kú kàlẹ́nà.
1: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment.

0: bọ táwọn èèyàn bá tí torí pọ ti ro wọn ti ra rọ sẹyìn tí wọn bá tọ ẹna ara ìwọ ni wọn pò tọ ni bọ à ń fi àkókò ìsọ fún wọn kan gbìyànjú kan máa lo ògùn ẹna
1: ara láìsúfà ẹ máa lọ ẹ máa lọ mi ò pẹlú mi mọ mi ò pẹlú mi ìyá mi ni ìfẹlú mi bá ẹ wo 091 57 54 9390 091 57 54 9390 tàbí 09029128502 ẹ mú mi gbayì níbiṣẹ èmi ní tán yìí èmi náà wá sẹri gbogbo ọsẹ yẹn ẹ rò pé mo ní ewo lábíyá ni ìgbéraga ni mo bí mo ga apá bí ẹni pé èmi náà bá ṣe ọlọrun tó júwe ọnà fún yín kò ní sí yín lọnà ẹyin èèyàn náà tí àlera kù díẹ káàtó fún ìgbìmọ̀rẹ́ tó lọ́jọ́ ní àfihàn ní àlàáfíà ẹ má ná gbàrà ẹ má ná gbòòrò yàtọ̀ sí pé òun wà lé ìlera tó pé ó bá fẹ́ máa rí tọ́rọ́kọ́ bọ̀ pé nọ́mbà tí mo sọ yìí tàbí kò tẹ àtẹ̀jíṣẹ́ nri yes i can wọn náà lè jẹ́ alágbàtà o kò lè kó ní pé ìlú bí eléyìí èmi mo dẹ̀ fẹ́ jẹ́ major distributor ìgbà kan bá tọ́ jẹ́ pé wọ́n máa lọ́ bí wọ́n aláwùsá tí wọ́n ní fún wọn láyè mọ́ o.
2: bẹẹni sá ọlọbì olótú n tó dójú àmì lẹnu ni pé ebi ìwé gbòógì yẹn mọ̀mọ́ mi mo lò fún gbà náà
1: mo ẹ sọ bẹẹ
2: òun ló jẹ́ kí o pé wọn lọ́n dẹ̀ ṣe gbogbo bá ṣe ń lò gbà náà.
1: 091 57 54 9390 091 57 54 9390 tàbí 09029128502 09029128502 tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà mi màá fọ́ ọ̀ díẹ̀ sí pastor solomon 08033842322 08033842322 pastor solomon lákòótán
2: ẹ̀yàrá ìlera lògùn ọ̀rọ̀ àlàáfíà òun ló máa jẹ́ kéèyàn ráàyè ṣe gbogbo nǹkan bí téèyàn bá fẹ́ ṣe ẹ̀mí gígùn àti àlàáfíà mo sọ pé yóò jẹ́ ìpè ti ẹ̀yìn àti ilé yín láti lè ṣe nri àmì.
1: tó olówó kéré joseph ní orúkọ tèmi awọ irin tí ń dààmú ìsọnà kí ajíǹde ara kó máa jẹ kí ara gbogbo wa kó máa lè.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀, èyí tí ìjọ St. Paul's United Church of Cherubim and Seraphim tó wà lẹ́yìn ṣébí òkè méjì community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run, àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrún.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run gba ọpẹ́ wa.
2: Ami.
1: Ẹ̀mí mímọ́ Olúwa gba ọpẹ́ wa.
2: Ami.
1: Gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì.
2: Ami.
1: Ògo ni fún Ọlọ́run lókè
2: ọrún. Hallelujah.
1: Lásàlẹ̀ yìí Ọlọ́run sọ̀kalẹ̀ wa.
2: Ami.
1: Lásàlẹ̀ yìí Ọlọ́run darapọ̀ mọ́ wa.
2: Ami.
1: Bu àdúà.
2: Ami.
1: Jésù Olúwa wa.
2: Ami. Ami. Ami ní orúkọ Jésù.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa lọ́sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ láti inú ìjọ Èrè Ayọ̀, láti inú ìjọ Kérúbù àti Seraphu oníṣọ̀kan, United Church of Cherubim and Seraphim Organization, ẹ̀ka tí bàbá mi ẹni ọ̀wọ̀ dúró jayé àdírẹ́tí láti inú ìjọ Èrè Ayọ̀ nílùú Àkúrẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run ti òní tí a tún máa gbọ́, a ó tún tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́. Èrè Ayọ̀ lórí afẹ́fẹ́ tí a pe àkọlé rẹ̀ ní iṣẹ́ apostéli rẹ̀. Ṣùgbọ́n tá a máa gbé yẹ̀wò lónìí ni pé gẹ́gẹ́ bí ohun tá a gbé yẹ̀wò ní jíjẹ́jọ wípé ǹjẹ́ ìwọ kí ìsara pé àdánwò ni? Then kí la wá fẹ́ wò lónìí? Òun náà ni wípé ǹjẹ́ ìwọ kí ìsara pé ohun tó wà lọ́wọ́ rẹ ni pé àdánwò ni? Ohun tó wà lọ́wọ́ rẹ, kí ló wà lọ́wọ́ rẹ? Ohun tá a fi sọ́wọ́ rẹ yẹn jó mọ̀ wípé àdánwò ni? Ẹ jẹ́ kí àwọn nǹkan tí ìwé Jòhánù orí kẹrin tó sọ bẹ̀rẹ̀ látẹ̀sẹ̀ ìkẹrin. Ìwé Jòhánù orí kẹrin, yes, ẹ kàwé náà.
2: Òun kò lè ṣàì má kọjá láàrin Samaria.
1: Yes.
2: Nígbà náà ni ó dé ìlú Samaria kan.
1: Yes.
2: Tí à ń pè ní Sikari.
1: Yes.
2: Tó súnmọ́ etí ilẹ̀ Bírìn ni.
1: Yes.
2: Tí Jákọ́bù fi fún Jósẹ́fù ọmọ rẹ̀.
1: Yes.
2: Kànká Jákọ́bù sì wà níbẹ̀.
1: Yes.
2: Nítorí náà.
1: Yes.
2: Bí ó ti rẹ Jésù tán.
1: Bí ó ti rẹ Jésù tán.
2: Nítorí ìrìn rẹ̀.
1: Nítorí ìrìn rẹ̀.
2: Bẹ́ẹ̀ni ó jòkó létí kànga.
1: Ẹ̀dúró di alàgbà. Ìtàn Jésù ti gbogbo wa mọ̀ tẹ́lẹ̀ ni ìtàn tí à ń kà fún wa ní àṣálẹ́ yìí. Jésù ń kọjá ń bẹ̀. Bí ó sì ti rẹ Jésù tán, orí kànga.

0: kan enikan lu be kan ga yen jesu wa joko se ti kan ga na e kawe yen siwaju
1: o si je iwon wakati kefa ojo
0: o wa je iwon wakati kefa ojo won ti rinrin lati aro kutu ti didi agogo mejila iwon wakati kefa ojo yes e kawe na
1: obirin kan ara samaria si wa lati pon mi
0: yes
1: jesu si wi fun pe
0: yes
1: fun mi mu
0: obirin kan wa wa ara samaria ma gbagbe akori oro yi wi pe ohun to wa lowo re yen ijo mo pe idanwo ni obirin yen wa wa lati wa pon omi jesu na de wa nbe to na joko ti urungbe si gbe o na obirin kan de wa lati wa pon mi yes e kawe na
1: ori awon mo yin re ti lo si ilu lo ra ounje
0: awon mo yin re ti wa lo si ilu lati lo ra ounje o wa ku jesu nikan obirin yi wa de ba jesu nbe e kawe
1: nipa na ni obirin ara samaria na wi fun pe
0: o wi fun pe
1: e ti ti wa tin se ju fi nbere mimu lowo mi
0: jesu wi fun obirin yen pe ko fun un lo mimu ko lo ore ofe to ni o ni ifa mi o si ni ladugbo ti o fi pon omi ati gbogbo nkan to ko wa lati pon mi jesu ko si ni o fun si ngbe jesu o wa wi fun pe ko fun lo mi mu sugbon obirin yen wa so pe kilode to fi n bere lowo mi pe kin fun o lo mi mu e kawe na
1: emi eni tin se obirin ara samaria
0: yes
1: nitori ti awon ju kin ba awon ara samaria
0: emi eni ara samaria ti ju won kin ba ra se papo iyen lo obirin yen gunle iyen lo jo loju iyen le pataki to se pataki loju ara e yes e kawe na
1: jesu nda o si fun pe
0: jesu nda o wi fun pe
1: a se pe iwo omo ebun olorun
0: o ba je pe omo ebun olorun yes e kawe na
1: ti eni to wi fun o pe
0: ateni to wi fun o pe
1: fun mi mu
0: fun mi mu
1: iwo ba si ti bere lowo
0: iwo iba ti bere lowo re
1: o si ti fun o ni omi
0: e wa wo ki lo obirin yen ni iwo to n gboro yi ki lo ni ohun to wa lowo eyen idanwo ni o ohun to wa lowo obirin yen ohun ni ifa mi to wa lowo e ohun lo je ko ma ranti ija samaria ati ju o ni ifa mi o de ni nkan to ma fa omi si o de wo jesu wi pe jesu o ni awon nkan wonyi sugbon tori pe ohun to wa lowo e to ba je ko mo pe adanwo ni iba wo yes e kawe yen e kawe yen
1: o si wi fun pe
0: obirin na fun pe ogbeni
1: iwo ko ni nkan ti wo
0: fun o ni nkan to ma fi fa omi
1: beni kankan na jin
0: beni kankan na de jin
1: o ni wo gbe ti ri omi iye na
0: ibo lo ti ro mi iye to wa fe fun mi nisisin yi o gbogbo eyin te n gboro yi awa iranse olorun ijo mo pe ipe ta pe mi ta pe o yi ohun ta gbele wa lowo yi ijo mo wi pe idanwo ni nkan to wa lowo re elomiran ma wa ade gbadua looto nkan kan le ma si ninu ile sugbon eni to wa ina idanwo ni o le je akoko yen na lo ma nilo iranlowo re to si ye ko gbadua iwo na si leleyi ko si nkan ti iwo na fe fi break ijo mo pe n to wa lowo re ki lo wa wa lowo re to n wo garagara iwo to wa ni ipo lati gbani sise iwo to wa ni ipo giga iwo ti olorun gbega laarin adugbo iwo ti olorun gbega laarin ebi ohun to wa lowo eyen ijo mo wi pe idanwo ni nkan to wa lowo re yi ta ba wo ese kokanla yen ese kokanla wi pe obirin na wi fun pe ogbe ni iwo ko ni ifa mi iwo ko ni to fe fa si so elomiran to wa lowo re loni to fi n buga to fi n se to fi n wuwa buburu si agbalagba ohun nitori moto to n gun yen elomiran ohun to wa lowo e silently to wa lowo e ohun naa ni owo to wa lakanti e elomiran tori pe o mo ọga ọlọpaa elomiran tori pe o mo ọga soja elomiran tori pe o mo awon alase nibi ijọba ohun to wa lowo re nje iwo to n gboro yi ki lo wa lowo re kí lohun tó wà lọ́wọ́ rẹ tó ń gbé ẹlẹ́mìí sókè tó ń gbé ọlọ́kan sókè kí lohun tó wà lọ́wọ́ rẹ tí kò jẹ́ kí ọlọ́run kó níyì kí àwọn èèyàn ó níyì lójú rẹ ẹ kàwé yẹn díẹ̀ sí alàgbà.
1: ìwọ pọ̀ ju jacob bàbá wa.
0: ó ní ó ń bá jésù sọ̀rọ̀ pé ìjẹ́ jésù pọ̀ ju jacob bàbá wa.
1: ẹni tó fún wa ní kànga náà.
0: ẹni tó fún wa ní kànga náà.
1: ohun
0: ti kára rẹ mu nínú rẹ.
1: àti àwọn ọmọ ẹ̀yìn rẹ.
0: àti àwọn ẹran rẹ. jésù dáhùn. ó fi fún pé.
1: ẹnikẹ́ni tó bá mu nínú omi yìí.
0: wo ohunkóhun tó wà lọ́wọ́ rẹ yẹn. ohunkóhun tó wà lọ́wọ́ rẹ yẹn. ìwọ tó ń gbọ́rọ̀ yìí listing tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́. bo omi jésù wa bá sọ̀rọ̀ wípé ẹ kàwé yẹn ẹ kàwé yẹn
1: òǹgbẹ yóò sì tún
0: bá ẹni tó bá mu omi yìí sì máa pòǹgbẹ
1: ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mu nínú omi tí èmi ò fi
0: omi tí mo máa fún ọ yìí
1: òǹgbẹ kì yóò gbẹ
0: òrùgbẹ kò ní í gbẹ mọ láéláéláé ẹnikẹ́ni tó bá mu ń bẹ̀ bo mọ́tò tó níyẹn in the next 10 years o máa dá mọ́tò àná ilé tó kọ́ yẹn in the next 50 years ẹlòmíràn máa kọlé síbẹ̀, ilé yẹn máa wó, ilé yẹn ò lè exist for life. Torí náà kí ló wà lọ́wọ́ rẹ tí ó yẹ kó kíyèsára pé ṣé kìí ṣe ìdánwò nìkan tó wà lọ́wọ́ mi? Ìwọ gan ò lè exist for life, èmi àti rẹ à lè exist for life. Torí náà ẹnikẹ́ni tó bá mu nínú omi yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé òrùgbẹ́sì tó máa gbẹ? Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé iṣẹ́ àwọn apostoli sọ. Iṣẹ́ àwọn apostoli orí kẹsàn-án ẹ̀ka láti ẹsẹ̀ 14:1. Yes,
1: ọmọ ẹ̀yìn kan sì wà ní Jópa.
0: Ọmọ ẹ̀yìn kan wà ní Jópa
1: tí
0: à ń pè ní Tàbítà.
1: Nítumọ̀
0: rẹ̀ Dorcas. Yes, olópọ̀ ní iṣẹ́ oore
1: àti ìtọ́rẹ àánú tí ó ṣe.
0: Àti ìtọ́rẹ àánú tí ó ń ṣe.
1: Ó ṣe ní ọjọ́ wọn ni.
0: Yes,
1: ó ṣàìsàn.
0: Ó ṣàìsàn, ó dẹ̀ wá kú. Ṣùgbọ́n ẹ gbọ́ ohun tí Bíbélì sọ nípa rẹ̀, ó pọ̀ ní oore, ohun gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tá a fi dán wò, ó lò ó dáadáa. Ó pọ̀ ní oore. Ẹ kàwé náà.
1: Nígbà tí wọ́n wẹ̀ tán.
0: Nígbà tí wọ́n wẹ̀ tán.
1: Wọ́n ti tẹ sí yàrá òkè.
0: Wọ́n tẹ sí yàrá òkè.
1: Bí lídà sì ti súnmọ́ Jópa.
0: Yes.
1: Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ pé Pétérù wà níbẹ̀.
0: Yes.
1: Wọ́n rán ọkùnrin méjì lọ.
0: Wọ́n wá rán ọkùnrin méjì lọ.
1: Bẹ́ pé.
0: Láti lọ bẹ́ ẹ wò pé.
1: Láti jáfara láti dé ọ̀dọ̀ wa.
0: Yes.
1: Pétérù sì dìde.
0: Pétérù dìde.
1: Ó sì bá wọn lọ.
0: Ó bá wọn lọ.
1: Nígbà tí ó dé.
0: Nígbà tí ó dé.
1: Wọ́n sì mú lọ sí yàrá òkè náà.
0: Wọ́n mú lọ sí yàrá òkè níbi tí atẹ́mọ̀ mọ́ dọ́kà sí.
1: Gbogbo àwọn opó sì dúró tì í.
0: Gbogbo àwọn opó. Àwọn opó wọn dúró tì.
1: Wọ́n sọkún.
0: Wọ́n wá sọkún. Wọ́n kí ló dé tí àwọn opó dúró tì? Ìwọ náà tó bá yẹ gẹ̀rẹ̀ lónìí, ènìyàn mélòó ló lè dúró tì ọ́? Ohun tó sì wà lọ́wọ́ rẹ ló ń gbé ọ lẹ́mìí sókè, bí ládùúgbò àti ìfami ṣe ń gbé obìnrin yẹn lẹ́mìí sókè. Ṣùgbọ́n ẹ wo Dorcas, àwọn opó dúró, wọ́n dúró, àwọn ènìyàn dúró, wọ́n sọkún wípé ìbá má jẹ ni ni ìbá kú. Aṣọ tó rà fún wa nìyí, ohun gbogbo tó ṣe nìyí. Níwọ̀n ìgbà tó wà láyé, ohun gbogbo tó wà lọ́wọ́ rẹ̀, ó lò ó dáadáa. Ẹ kàwé náà síwájú.

0: Ẹ kú fún nígbà gbogbo.
1: Kí o má sì jẹ́ kí orí rẹ kí o ṣe aláìní òróró.
0: Má jẹ́ kí orí rẹ ṣe aláìní òróró ìkura.
1: Máa fi ayọ̀ bá aya rẹ gbé.
0: Ẹsẹ̀ ìkẹsẹ̀ sọ pé máa ẹsẹ̀ ó ní máa fi ayọ̀ bá aya rẹ gbé yẹ ẹsẹ̀ kàwé.
1: Tí o fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ.
0: Tí o fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ.
1: Tí o fún ọ lábẹ́ òòrùn.
0: Aya tó fún ọ lábẹ́ òòrùn àwọn èèyàn tó kó sí ìkáwọ́ rẹ lábẹ́ òòrùn yìí yẹ ẹsẹ̀ kẹsẹ̀ kẹwàá.
1: Ohunkóhun tí ọwọ́ rẹ bá ní ní ṣíṣe.
0: Ohunkóhun tí ọwọ́ rẹ bá ní ní ṣíṣe.
1: Fi agbára
0: ààrẹ ṣe
1: kò sí ète
0: ẹgbọ́ o gbogbo àwa tí a gbọ́rọ̀ yìí ohun tó wà lọ́wọ́ rẹ yẹn so mọ̀ wípé ìdánwò ni so ohunkóhun tí ọwọ́ rẹ bá ní ní ṣíṣe bíbélì wí fún ọ lónìí kristi wí fún ọ lónìí pé kò ṣe yes
1: nítorí kò sí ète
0: kò sí ète
1: bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀
0: kò sí ìmọ̀
1: tàbí ọgbọ́n
0: tàbí ọgbọ́n
1: ní ìsà òkú
0: ní ìsà òkú
1: níbi tí wọ́n ń rí
0: níbi tí èmi àti ìrẹ tí à ń rè nítorí náà rántí lónìí pé ohun tó wà lọ́wọ́ yẹn pé ìdánwò lásán ni ọkọ̀ ilé all the material things wo ìdánwò ni ohunkóhun tó lè wà lọ́wọ́ wa ipò tá a lè wà ohun tí a lè jẹ́ bí ara wa ti dán tó bí a ti fáyìn tó bí a ti jadù tó bí a ti rádùjẹ tó ohunkóhun tó wà lọ́wọ́ wa lónìí ẹ jẹ́ ká rántí pé ìdánwò ni nítorí náà mo rọ̀ ọ́ lọ ronú sí ọ̀rọ̀ yìí mo rọ̀ ọ́ ìwọ náà lọ wo ara rẹ jésù nìkan la lè ní òun nìkan la lè ní tó jẹ́ pé lónìí lánàá lọ́la títí láéláé lẹ́yìn jésù kò sí nǹkan mìíràn òun nìkan la lè ní kò sẹ́nikẹ́ni tó ní ohun kan for life mútò yẹn ò ní for life ilé yẹn ò ní for life ilẹ̀ tó ra yẹn ò ní for life àwọn kan ti rà kí wọ́n náà tó wá rà bó o tiẹ̀ rà àwọn baba ńlá ẹ̀ kan náà ti ní kó o tó wá ní sí àwọn kan náà tó padà bọ̀ wá ní kò sọ́gbọ́n tó fẹ́ dá tó rí mọ̀ wípé ìwọ náà lọ ronú wípé ohun tó wà lọ́wọ́ mi lónìí ṣé kìí ṣe pé ìdánwò ṣé kìí ṣe pé ṣe la fi dán mi wò ṣé kìí ṣe pé bí mo bá yege inú rẹ̀ wo ilé ológo dúró ṣùgbọ́n bí ènìyàn kò bá yege wo ayé asán yìí torí náà ẹ já gbàdúà ọlọ́run gbogbo ayé ẹgbà ọkọ ẹ wa atóbi jù ẹgbà ẹ̀yẹn wa gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì ẹ fi àánú hàn á orí ọ̀fẹ́ ọlọ́run ẹ fi fún wa kárọ́wọ́ agbára kárọ́wọ́ ọlárẹ kárọ́wọ́ ògo rẹ bú àdúà jésù olúwa wa
1: àmì lórúkọ jésù.
2: Gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yín pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé-èpò North West, ẹ bèèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá, àlùfáà àti ajíhìnrere dada Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹ̀gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àláfíà Olúwa kò ní fi wálẹ̀ wá. Ìjọ St. Paul's United Church of Cherubim and Seraphim Organization Voice of Rejoicing Ìrú Ayọ̀ nílùú Àkúrẹ́ ló ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ìwé tọdún 2026 yìí níbi tá a ti fún bàbá ìwé àtìyá ìwé lámì ẹ̀yẹ tó sì tún dàpọ̀ mọ́ àjọ̀dún ọdún kẹwàá ìjọwà tá a pè ní The Champion Child akíkanjú ọmọ èyí tákòrí rẹ̀ jẹ́ ọmọ bíi Dáfídì A Child Like David ọjọ́ 16th oṣù kẹjọ ọdún yìí 16th August 2026 ló máa wáyé o nínú ilé ìjọsìn St. Paul's United Church of Cherubim and Seraphim Organization Ìrú Ayọ̀ tó wà ní òkè méjì community Ogoluwa Quarters Road 3 Àkúrẹ́ aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀.

Ede a koye. Se la fi ale wa se. Layo layo mo de ba yin. Ayele o. Mo le wa te ti fe ma gbo ale ni. Eyi ti agba wo isegun bile ni to se agba tero fun. Ye ni alaji agba baba laanu. Wani nke nso wani nke nso mo. Wani nke salu barika baba ro. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ ẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélónkè ẹlẹ́m̀bẹ́ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo tẹ ẹ bá rí dè mú bẹ̀ kó ṣe láǹfààní. Nọmba yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà Bàbá Aláàánú 08063 970829. Ṣe rántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí Cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́rì kan tó wà ní Cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Yan ba tabẹ fun ni nbẹ se nja yepẹ to se fa awon mo nle lota fun wipe won o lo be mo awon egan se ti gba be won o lo be mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun ma ndogun ogun odun ti an ti se cemetery ta nso na iba ti won mo san be ti an wuge roko wugba wu awo wu koko baba asasun ni a ba fi tape won fun 60 by kene kan won se atale fun okunrin ta nso ye won ba le ora cemetery lowo won won fi ropon won ponro won gbe document kan lewo re won ni ko ti wo bo ni a ba gbowo ribiribi lowo re won ra le tan won be se nja pe yepe atoko ta se won ba fe kan o file gbogbo le oku ti nbe labe le nko wu won okan fe kan file won oja kota oja grafo ko se foundation ile kankan nbe o ohun to se ni pe o fokuta o te gbogbo e bonu awon sare ohun ni an kuku ni an se kini ni an ba kan kere ori re en to se n se lori ibe ni pe entamoto mọ̀pọ̀rọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú èbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé salẹ́sà ẹnu rẹ̀ ń gbọ̀ bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn

ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o. Ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Alhaji àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Alhaji àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ ó ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá láàánú Alhaji àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ a máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rán àkíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀n kan ó ń ṣílẹ̀kò. Ẹ̀yọnú ayé ńlórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Alhaji àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ìtọ̀ ń kí lọ sí ìdálé lórí àkọlé wòlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àti ìjòyè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀, ó sì ti díù fún. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń. Ó wúlò fáwọn ọmọ mi tọ́já pé wọ́n ti náwó náwó ní embassy. Ọ̀hún a kò pé kí wọ́n fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀.

0: oda bi pe ti an ba ti re imi si aye ti nbe lara re ko ni le je ko tesi waju boro olon je ka yoyo nu si wa ejo nje le ri number yi pe nu mi badun ke pe alaji agba baba ala nu pe nbo lodo won oro ara eni ko ya party nitori pe lodun tuntun oye ka jigire ninu odun ta tun bo si oye ka wo wi pe ko ye ko wa loju kan mo bi te se rora pe won lori number yi finu han won salaye fun won bi nkan ba ti lo awon kan wa tolorun da saye toran saye lati wi pe ki won fun wa ni imo ogbon atoye lati te si waju enikan ki gbon tan o epe baba laanu alaji agba lori 08063 970829 08063 970829 mo se n salaye nipa iyonu agba lo fun yin awon omode iwoye ti an ba n gba lori eto ayele won pe kini n je eyonu agbalo awon agbagba to ba wa nitosi esun mo won e pa soro kan lori eto ti alaji agba to so n gbo fun an menu n ba pataki eyonu agbalo bo se wulo to laye eni laye igba awon baba nla wa kini na n be lara awon ti awon agbagba n lo ko sibi tomo won o de won mo balaanu pade ni lori ise won oja o ta warawara gbogbo nkan o ri bo ti ye kore koda leyin igbeyawo agan kii ma wopo lasiko igba naa ṣugbọn ngba tayo wa n de toloyibo won ti dori nkan kodo lo fi ri bẹẹ ninu aṣa akanse eto ti won n pe ni eyonu agbaye latowo alaji agba baba laadun je mo wipe te ba dodo won ayewo ni won kokan fi mo ru eyonu agbalo te ni lo nitori pe olori jori lawa eda n to ba he lara mu o le mo ba bi lara mu akanse se ajoye be ba si lo bi olorun ba ti baba fi amesi ajepo pare mo wa fe pe akiyesi yin pẹ bá ti dọdọ alhaji agba baba laanu ẹ bèrè fún àkànṣe iṣẹ fún ẹyọnu agbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì géyà iṣẹ lọ fẹ kọ fẹ gba kọńtrat nbẹ kan ọmọ bó ṣe lè bọ sí lẹyìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ alhaji agba baba laanu abẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà alhaji agba ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829 08063 970829 ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: ohun aláǹda kù kò lè dìdí kò lè dì ṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: ọ̀tá kòjó olúkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófo ní.
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: ní lọ́wọ́
2: alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara.
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: mọ́mí sàǹfẹ́
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgà
3: àgàlú
2: ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinà
3: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkúrẹ́
2: ńlá fẹ́ junction
3: sọfọ́lọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagot plaza opposite àlàáfíà hotel
3: ìlú àwọ̀jọ monday and tuesday
2: lè rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829

0: súnmọ́ ni wọ́n kìí rí ẹlòmíì ò lè wá kwalẹ̀ nítorí ìṣòro ojú yìí ni ìṣòro ni kẹsẹ̀ ni ó máa wú bàǹbà ká fọwọ́ tẹ̀ kó jì wọnú kó tún jáde padà tàbí kó máa rẹni dẹdẹ látinú bàbá ń dáná bàbá kẹrin wà wà ládojúkọ continental guest house àkúrẹ́ 08164122777 àìsàn kò ní fara wa ṣe bùgbé o.
1: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra ṣe ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipipi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lùgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 08164122777
1: bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
2: For thy spirit of light,
3: awakening, awakening, awakening as a fold.
2: Who has shown us our Savior?
3: Awakening as a fold, the need of the heart. Awakening as a fold, a program to send men and women on flame for this generation. Awakening as a fold, a program to ablaze the hearts of men to make history repeated in their generation. Come to awakening and be flame-hearted, passion-hearted, and heat-hearted to leave your footprint on the sand of time and eternity like the saints of old.

0: Ọdún pé ọdún kọ ọdún jọ látọ̀dọ̀ His Highness Oyè Mákin Lawrence di ọlọ́jà of Ogunlepa 1 and 2 ayé ti ń bọ̀ Bákàrè Bọlọ́run dúró Bàtúrè àtàwọn agbègbè yòókù ni mo ti ń bọ̀ tààràtà yìí wọ́n ní kí n ṣe ká dépẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ káṣẹ́ ọpẹ́ lẹ́nu ọba Láyélúwà His Royal Majesty ọba Adéremi Adélọlá Otíkírímisi Adédùgba the First the Ajobo and Paramount Ruler of Aráromo Obu Kingdom tí wọ́n tún jẹ́ alága Odigboloku Government Traditional Council oríire ayẹyẹ ọdún ọba 2026 tí yóò wáyé ní Sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ nínú ààfin Ajobo nílùú Aráromi Obu kábíyèsí ọdọọdún ni sápónrúwé ọdọọdún láàrin kan àjọ̀dún ẹ ti ṣọdún èyí ná kájọ péjúṣe mi tòwó tọmọ tó bá di lámọ̀dún kájọ fà ìkú dẹ́gbẹ̀ra gbogbo lóye lọkùnrin àti lóbìnrin gbogbo tó ní lẹ́tàlejò ìlú Aráromi Obu akú àdó ti rọba wa o ìlú Fẹ́mi Lóye àṣeṣe túnṣe tẹ a bá ṣe yìí tán a ó ṣe mí sí àṣeṣe túnṣe His Highness Oyè Mákin Lawrence di ọlọ́jà of Ogunlepa 1 and 2 ayé ti ń bọ̀ Bákàrè Bọlọ́run dúró Bàtúrè àtàwọn agbègbè ẹ̀ mo jíṣẹ́ tẹ rán mi àbọ̀ ló dáa.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán aróyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

ṣe àti yẹyẹ àtayéṣẹ́ ti Àkúrẹ́ Kingdom. Ìkéde yìí wá láti ọwọ́ Eagles View Multimedia Concept tí wọ́n bá ní yàwòrán ṣe fídíò ayẹyẹ lóríṣiríṣi. Bẹ́ ẹ bá fẹ́ kàn sí iléeṣẹ́ Eagles View Multimedia Concept, ẹ pé nọ́mbà yìí 0703 273 5214 tàbí 0703 008 0049.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What? Aww.
4: My love, what did happen?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things done already there, house?
4: Abba, since last month.
3: Pastor, continue the wedding.
5: Yay!
4: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
6: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
7: CityCare! Pay small, small. Live big, big.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
10: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ tó kó dé báyìí.
11: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
10: Tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
11: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
10: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
11: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tì.
10: Èló ni àwọn solar system yìí.
11: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
10: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge láptọ̀pù.
11: Bẹ́ẹ̀ni.
10: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
11: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
10: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
11: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
10: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
11: Bẹ́ẹ̀ni.
10: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
11: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́sùn-lọ́sùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator

0: Oníkòkó, onítòmáàtì, àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akáìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó ń lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
1: Ẹlẹ́dùnmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùnmarè ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí? Tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdú yìí pàápàá tún wá líkin kà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí i. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n níbo o gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ìyọ́ kẹ́rẹ́.
2: Ìtọ́wò la mọ dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyè, òun ló mọ̀ ọ́ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ wípé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrera. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó, onítòmáàtì, àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akáìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó ń lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ́ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
4: Tell you any good or Jometa ye.
5: Oh, Bella Bini, is your own Sarah and now money. Probaji, Ubala Maro, me, Sarah, your mafia, Miss

0: Ọlọ́gbọ́nlá ní Ọlọ́gbọ́nlá Prayer Ground, Mechanic Village, opposite Second Gate, Army Barracks, Ondo Road, Lakure. Gbogbo ẹ̀yí tẹ́ wà nílùú Ondo, ọjọ́ Friday àti Sunday ni o. Nínú ilé ìjọsìn CAC Bioland District Headquarters, Ọlọ́runrewájú Street, Rainbow, Ondo. Aago méjì àárọ̀ ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀. Ní gbogbo ibi tó ti ń wáyé, ẹ̀kúnkú ti mọ bàbá Ọlọ́gbọ́nlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bàbá ó sì wà létí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àdúrà gbáǹkọ gbé ó jáde pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì. Ogun aṣẹ́ ìdè ajá, ìwòsàn àtìtúsílẹ̀ ajẹ́ ti gbogbo èèyàn. Ọ̀sẹ̀ márùn-ún ti ìwòsàn àtìtúsílẹ̀ kò ṣe é fi ṣeré. Jésù àjábírà ń bẹ̀ mí ti gbá ni.
1: Àwọn ọkùnrin méjì kan wọ́n ń lọ sínú ilé ìjọsìn, wọ́n ń lọ gbàdúrà ní wákàtí àdúà. Ṣùgbọ́n bí wọ́n ti dé ẹnu ọ̀nà ilé ìjọsìn, kí ni wọ́n bá ń bẹ̀? Ọkùnrin arọ kan ni eléyìí tí wọ́n máa ń gbé kalẹ̀ ń bẹ̀ tí sì ń tọrọ owó. Wọ́n á ń wojú wọn wípé ó yẹ káwọn eléyìí kí wọ́n lè fún mi lówó. Ṣùgbọ́n àwọn ọkùnrin yìí kò sí owó lọ́wọ́ wọn. Ọ̀kan lára wọn wá dáhùn, ó ní ìwà dáadáa wúrà àti fàdákà àwa ò ní, ṣùgbọ́n ní tá a ní òun náà láà fún ọ. Ó ní wípé lórúkọ Jésù dìde kó o sì máa rìn. Lọ́gán ọkùnrin yìí sì dìde, ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Ẹni táwọn èèyàn ti ń fojú oníbàárà wò, ó wá dẹni tí ń fò sókè. Ẹni tí ò láǹfààní àti wọnú ilé ìjọsìn fún ìgbà pípẹ́, òun náà bá wọn jọ́sìn, inú ẹ̀ ń dùn, ó sì yin Ọlọ́run lógo. Tọ́ bí ó ti jẹ́ nìyẹn, bí ìwọ náà bá gbàgbọ́ tó sì ní lọ́kàn wípé gbogbo ìṣòro eléyìí tó ń dojú kọ yìí lọ́gán lọ́lọ́run ó mú kúrò, ìwọ náà wà dẹni tí ń fò fáyọ̀ tí ń gbé gba ọpẹ́. Ẹja farabalẹ̀ láti gbọ́ ètò tòní, Ọlọ́run ó sì ṣèyanu nú ayé wa. Eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò yìí, ètò ọwọ́ ńlá, ètò tí gbogbo èèyàn ti ń jókòó dè, eléyìí tí iléeṣẹ́ ìránṣẹ́ ti ìjọ CAC Bioland Prayer Ministry ṣonígbọ̀ ẹ sì ti mọ̀ wípé lọ́sọ̀ọ̀sẹ̀ àlè ṣe ká mọ́ gbàlejò bàbá Prophet Mike Olú Adégòkè, bàbá ọlọ́wọ́ ńlá. Bọ́lọ́run ti máa ń lò wọ́n fún wa nínú ìwàásù ìdánilẹ́kọ̀ọ́ nípa ti ìdílé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì bí àdúrà gbáǹkọ́gbìn ìbéèrè àti ìdáhùn lórí ọ̀rọ̀ ti ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bọ́lọ́run ti máa ń lò wọ́n lórí ètò yìí fún wa. Ètò tòní náà ó tún kún fọ́fọ́ ni a gbọ́dánilẹ́kọ̀ọ́ nípa ti ìdílé kan yóò sì ṣe ayé gbogbo èèyàn láǹfààní. Tọ́ Matthew Adékúnlé Ọládèjì lorúkọ mi ò, ti gbogbo yín ń pè ní òdòdó. Ẹ̀jẹ̀ á tẹ̀ wájú lórí ètò.

0: Ọ̀dà bí mo ti sọ lẹ́ẹ̀kan bàbá Prophet Michael Lua Adegoke bàbá ọlọ́wọ́ ńlá bàbá máa ti wà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́. Bàbá ẹ bá ń súre fún gbogbo àwọn tó lórí ọ̀fẹ́ àti gbọ́ wa.
1: Ọlọ́run ayérayé a fi dùnkún fún orúkọ rẹ a yìn ọ́ a gbé ọ̀gá nítorí ohun tó jẹ́ olùwàgbà ọ̀pẹ wa.
0: Àmì.
1: A fi ọ̀pẹ àti ìyìn fún ọ láti ìjẹjọ títí di àkókò yìí olùwàgbà ìyìn wa.
0: Àmì.
1: Kò ní fún orúkọ rẹ.
0: Hallelujah.
1: Ọ̀rẹ́ tún jáde lọ sáyé Olúwa ro ní agbára.
0: Àmì.
1: Gbogbo etí tí ọgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tòní lórúkọ Jésù yóò ṣe yín lóore.
0: Àmì.
1: Gbogbo ọkàn tí ọgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tòní lórúkọ Jésù yóò dalábùkún fún.
0: Àmì.
1: Gbogbo ni fún Ọlọ́run lókè ọ̀.
0: Hallelujah.
1: Lórúkọ Jésù Olúwa wa.
0: Àmì. Bàbá kó tó di wípé a lọ sínú àwọn nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó tún gbọ́ lálẹ́ yìí tí wọ́n ó sì fògo fọlọ́run. Bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn ìlú káàkiri pàápàá jùlọ nípínlẹ̀ Ondo yìí Ìkàrẹ́ ni Ọ̀wọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn Èkìtì gan gbogbo ìgbà ni wọ́n ń pè wípé ìsọjí alágbára àwọn fẹ́ lálẹ́ wò lágbègbè wọn. Ìgbà wo ni bàbá ń bọ̀?
1: Òótọ́ ni òdòdó. Ṣùgbọ́n òwe bàbá mi kan sọ wípé ọkọ̀ọ̀kan la yọ Ṣẹ̀lẹ́kù. Bẹ́ẹ̀yàn bá yọ méjèèjì lẹ́ẹ̀kan yóò bèpo jẹ́. Òdòdó.
0: Bàbá.
1: A ti mú lọ́kọ̀ọ̀kan a sì ti ń síwèé ìrántí kàn wọ́n. A lọ Èkìtì. A dé Ìkàrẹ́. Ṣùgbọ́n a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ látọwọ̀. Lágbára Ọlọ́run. Ìpàdé ìlú ọwọ yóò wáyé láìpẹ yìí ní ọjọ 21 oṣù kẹjọ.

0: à ń bọ̀ ní ìlú ọ̀wọ̀ ní old winners hall níbẹ̀ láti pàdé àwọn èèyàn ní òkè ògún nílùú ọ̀wọ̀ tọwọ́ ti kọ́kọ́ yanjú ná torí pé a ti mú déètì a ti gba hall a ti mú àkókò káàdọ̀ pàdé àwọn èèyàn nílùú ọ̀wọ̀ tọwọ́ ti yanjú ìkàrẹ́ àtẹ̀kìtì náà kí wọ́n mọ retí.
1: Gbogbo ẹ̀yin aráàlú ọ̀wọ̀ ẹ kú ìfojúsọ́nà ẹ sì kú àmójúbà agbára ọlọ́run bíi ti gba ni nípasẹ̀ ìpè CAC Bileland Prayer Ministry. Bàbá ń bọ̀ nílùú ọ̀wọ̀ òun lẹ ti gbọ́ yẹn látẹnu bàbá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Monica Clear lórí afẹ́fẹ́.
0: Bẹ́ẹ̀ni
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn pé kí ló dé mi ò bàbá sọ.
0: Òdòdó
1: bàbá
0: ó ń bá mi sọ ọ̀nà lọ́pọ̀ ọ̀nà ń pọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìlú ọ̀wọ́ ti wà lójú ọpọ́n. À ń bọ̀ lọ́wọ́ ní ọjọ́ 21 oṣù kẹjọ ní Old Winners Hall ní 7-12 ọjọ́ Friday lọ́jọ́ yẹn 7-12 lápàdé gbogbo àwọn ènìyàn Ọlọ́run ń bẹ̀. Òdòdó àkórí tọ́lọ́ ní ń gbé wọ ìlú yẹn ni èmi ó ṣe ohun tuntun. Gbogbo ọkàn tí ọ̀bọ̀ wá ṣe ohun tuntun ẹ jẹ́ àjọ pàdé Ọlọ́run níbẹ̀.
1: Ìlú ọ̀wọ̀ yóò mètìtì ti bàbá ẹ ti sọ nǹkan kan ẹ ní àkòrí tọ́lọ́run bá yín sọ pé ká ṣiṣẹ́ lé lórí gan ni èmi ò ṣe ohun titun.
0: Bẹ́ẹ̀ ni
1: bàbá kí lohun titun gan.
0: Nítorí òdòdó ẹ mẹ́jẹ àti ìbẹ́
1: ká mọ́ ti ìbẹ́
0: nígbà tó bá di ọjọ́ mẹ́jọ a tún sọ̀rọ̀ dáadáa lórí ìpàdé ìlú ọ̀wọ̀ tí ó wáyé lọ́jọ́ 21 oṣù kẹjọ ní Old Winners Hall ní 7-12 èmi ò ṣe ohun titun yẹn. It is a word of prophecy. Òdòdó
1: bàbá
0: ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ni èmi ó ṣe ohun tuntun. Olúwa wípé èmi ó ṣe ohun tuntun. Nínú ìwé Isaiah is a word of prophecy. Likewise is a word of comfort.
1: Ọ̀rọ̀ tunu ni.
0: Ọ̀rọ̀ tunu ni fẹ́ tí ń la nǹkan tó burú kọjá. Òdòdó ọba di ọjọ́ mẹ́jọ a wọnú ẹ̀ díẹ̀ a sì lábala lábala káwọn aráàlú ọ̀wọ́ lè mọ̀ pé Ọlọ́run ń bọ̀ wá sí ohun tuntun nínú ayé àwọn.
1: Ọ̀dà ẹ̀kọ́lẹ̀ on the 21 ni ìpàdé àdúrà lágbára ó wáyé láàárọ̀ Friday ló
0: bẹ́ẹ̀ ni
1: ẹ̀jẹ̀ àmọ́ múra lẹ̀ ọ̀dà bàbá ọ̀la tún lọ́jọ́ Thursday mi.
0: Ọ̀la mi.
1: Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé lọ́jọ́ Thursday wọn ò lè ṣe kí wọ́n mọ̀ wá gbàdúrà.
0: Bẹ́ẹ̀ ni òdòdó.
1: Bàbá inú oṣù kẹjọ la wà yìí a ti bẹ̀rẹ̀ kókó àdúrà kan tá à ń gbà. Bàbá ṣé inú ẹ̀ náà la sì ń tẹ̀síwájú ni àbí kí n láàfin gbàdúrà lọ́la.
0: Òdòdó
1: bàbá
0: ibi tá à ń lọ lọ́la yọ yàtọ̀ díẹ̀. Ìdí tí ó fi yàtọ̀ ni pé mo gbọ́ ohun Olúwa ni ẹ̀mí mímọ́ ló ní kí n gbé ìpàdé ìkalẹ̀. Ọ̀sẹ̀ 5 ni ìpàdé yẹn tẹ̀ fi máa wáyé. Mo ti sọ fún àwọn èèyàn ní ọ̀sẹ̀ tó kọjá mo ní àpẹẹrẹ rẹ o ní ọjọ́ Thursday ọ̀la. Òdòdó
1: bàbá
0: ó dẹ̀ máa ní agbára kan díẹ̀ o. Kí ni ìdí tí mo fi ní yóò ní agbára díẹ̀?
1: Kí ni ìdí náà bàbá?
0: Ó jẹ́ ìsìn ìwòsàn àti ìtúsílẹ̀. Healing and deliverance service. Ní ọjọ́ Thursday náà ni ọmọ wáyé. So wá rí tó wá rẹwà jù ni pé bá a ti ń ṣèpàdé àdúrà bọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà la mọ̀ sí. Àkọ́kọ́ wáyé ní ìgbọ̀ngàn ilẹ̀ àánú ní altar of mercy láago 7-8 àbọ̀. Tá a bá ti parí èyún a wà bọ́ sí gbàgede àdúrà ìyẹn ni healing and deliverance service. A tún tẹ̀síwájú ìyẹn gbogbo ẹ gbogbo ẹ 11
1: la parí. Bàbá mọ nǹkan táwọn èèyàn ń sọ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àwọn tí wọ́n ń sọ wípé ọmọ wọn báyìí ní ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti gbàkóso àdúrà bí a mọ tá a gbà kọjá yìí àwọn kan ní ṣé kì í ṣe lè tá a mọ sí lọ ọjọ́ mẹ́jọ.
0: O náà la tẹ̀síwájú nú ẹ kó àwòrán ọmọ rẹ lọ́wọ́ kọ́ pàdé mi ní pẹpẹ àánú láàárọ̀ kùtù láago 7. Òdòdó
1: bàbá
0: ẹ̀rí ti pọ̀ rẹpẹtẹ Ọlọ́run ti náwó agbára púpọ̀ nítorí àwọn àdúrà yẹn. Igbe abiyamọ kì í lọ lásán lórí ọmọ. Òdòdó
1: bàbá
0: ogún pọ̀ nínú ayé igbe abiyamọ kì í lọ lásán lórí ọmọ. Gbogbo àwòrán la mọ kó dání tá a sì mọ kégbe pé Olúwa sàánú àwọn ọmọ mi.
1: Bàbá ẹ wá ní a gbàdúrà fún ọ̀sẹ̀ 5.
0: Bẹ́ẹ̀ ni
1: gbáko ẹ mo fẹ́ kẹ́ ìyànnà náà tọ́lọ́run bá yín sọ gan torí 5 ní túmọ̀ nínú ẹ̀mí o. Kẹ́ ẹ sì tó gbé pàdé àdúrà kalẹ̀ bàbá ó ní nǹkan pàtàkì tọ́lọ́run ti bá yín sọ.
0: Ẹ wòlíì ti bíbélì ni èmi. Bíbélì ni àgbéjúlé àfọkànlé àfẹ̀yìntì mi. Òdòdó
1: bàbá
0: ọ̀sẹ̀ 5 la fi máa ṣèpàdé yìí. Healing and deliverance service. Ọlá lórí ìtúsílẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀. lori itusile la o ti koko bere
1: e o
0: sori ododo nigba ti mo wa su oro olodun lojo sunday
1: e o
0: oluwa kan pe ese bibeli kan fun mi ni ni Psalm 116:16 to Psalm 116:16
1: e o
0: ni bi tin ti bere adura laaro lana Psalm 116:16 o wi pe oluwa ni tooto iranse re ni emi ati omo iranse benrin re ni emi iwo ti tu ide mi ododo
1: bo
0: lo nye
1: e o
0: o ni kire iwo ti tu ide mi now ngba ta wa pada soke ta wa nkiyesi pe David to so winu oro re pe iwo ti tu ide mi kini iriri re ngba to ko Psalm 116 to e gbo iriri David ngba ye ni aisan to le e ja gbon ti David wi leseketa o wi pe ikekun iku yi mi ka irora isa oku di mi mu mo ri yonu ati ikaanu ododo
1: baba
0: ikekun iku yi mi ka
1: eh o
0: irora isa oku di mi mu nigba ti a ti tu ide lala David ikekun iku yi ka nigba ta ti tu ide lala David irora isa oku di mu nigba ta ti tu ide lala David ori ipinju ati yonu sugbo wipe iwo ti tu ide mi ododo
1: baba
0: emi so tele si gbogbo ti to ngbo mi oluwa ma tu ide re
1: le
0: a wa yewo iru ide wo lo wa eh ayewo ide kan wa ododo ide oro ni o ninu gbolo ni won ti di elomi David wi pe iwo ti tu ide mi ese bibeli ta simi lere ese bibeli ta doku lere a wa ti be mu a ti be ma yewo awon orisi ide wo lo wa ona wo le yen gba wonu ide bawo le si ti jade
1: to
0: ododo
1: baba
0: nipa Jesu debi oku Lazarus o ni won o tu le ko si ma lo
1: n
0: to so ni pe lose him and let him go o ti mo pe ti won ba tu le o le lo o ni eni ti oku na jade wa ti a fi aso oku di towo tese so ti won ba tu le o le lo opo mope eyan to ngbo minu le bayi ai tu o le ni oje olo ododo
1: baba
0: bi won ba tu aye eyan le
1: o
0: ni le lo so iwo ti tu ide mi
1: iwo ti tu ide mi
0: beni
1: gbogbo eyan lola ni witiwiti ka won bo tori pe bi n ba fi yin le ani lo lori eto yi o
0: sori ododo
1: eh baba
0: nkan ti mo kan fe ko di mimo fun gbogbo awon eyan ni pe e je ka jo pade ni pade agba olowo lala ro la
1: eh o
0: ka jo pade ka wa be olorun bi David ti so wi pe eri ni David je ni bi o Psalm yen o fi dupe lowo Olorun ni o sugbon so iriri n to je ko gun ose fun iwo ti tu ide mi nipa ta tu ide re ikanju yen lo nipa ta tu ide re ikekun iku to yi ka tu ka nipa ta tu ide re idamu ati wahala faye re le nitori pe ati tu ide re o tumo si pe beyan ba ndamu tin se wahala ide lo wa lara e o tumo si pe beyan ba nla laiku ide lo wa lara e so awon ide won yen a o si se lori e laaro ola ododo
1: baba
0: mo fenu kan.

lórí ohun tí mo pe àkórí rẹ̀ ní ojúlówó ìfẹ́ láàrin ọkọ àti aya. Náà kí tó mọ̀ tẹ̀síwájú, kí ni wọ́n ń pè ní ojúlówó? Ojúlówó ó ní òdì kejì ayédèrú. Original is the opposite of fake or duplicate. So tí ojúlówó bá wà, ayédèrú mẹ́. So túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí ẹlòmíì fi ń gbéyàwó ẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tẹ́lòmíì fi ń kúnlẹ̀ so gígbé ọkọ mi kì í ṣojúlówó. Èyí tí mo rí tí ọlọ́run dẹ̀ fún mi lóore ọ̀fẹ́ láti fi ṣe wàhù tó sì ràn mí lọ́wọ́ practical sermon mo fẹ́ sọ fún yín lónìí. Mo sì fẹ́ gbogbo yín ó gbà á gẹ́gẹ́ bí àṣírí ńlá kan tó lè mú kí ilé yín wà ní àlàáfíà tí ẹ fi ní rí ìyàwó yín bí ọ̀tá tẹ́ fi ní rí ọkọ yín bí àṣìfẹ́. Ojúlówó ìfẹ́ kí náà ń pè ní ojúlówó. Ojúlówó ó ní bó ti yẹ kí nǹkan kó rí gangan. Nígbà tí ẹnìkan bá tẹ ìwé ní computer center ìwé ilẹ̀ tó rà tí wọ́n bá ti tẹ̀ tán tí wọ́n forúkọ sí tí wọ́n sí ilé ẹ̀ wọ́n wá ní kàn ṣe photocopy. Kò sí tẹ́ ẹ ṣe lè wo photocopy yìí ò ní yàtọ̀ sí original. Ṣùgbọ́n bí tá a ti fi báírò sáìn tí báírò náà jẹ́ búlù àṣírí òtún nígbà tá a bá ń wo photocopy torí pé black ni báírò búlù máa gbé jáde ìyàtọ̀ nìyẹn. So ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ yín practice nínú ilé yín láàrin ọkọ àti aya yín fake and duplicate love ni is not a real one. Now ojúlówó ìfẹ́ ó jókòó lórí àwọn oríṣiríṣi nǹkan. Ẹ̀kọ́ yóò tiẹ̀ nídìí pínpín sí ìpa kankan nǹkan máa sọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n tó ń pè ní ojúlówó ìfẹ́ ó tó bíi oríṣi mẹ́rin márùn-ún. Rome orí 5 ẹsẹ̀ 8 Romans chapter 5 verse number 8. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀ Kristi kú fún wa. Ojúlówó ìfẹ́. Mo ní àwọn ẹ̀dà bíbélì bíi mẹ́rin kí n tí mo fẹ́ sọ ó lè máa yé yín dáadáa. Number 1 NIV Bible nígbà tí ń sọ ibi tí mo kà yìí ó ní God demonstrates his own love. To demonstrate means ká máa ṣe nǹkan gẹ́gẹ́ bí a ti sọ fún ni. Ìwé Yorùbá wípé Ọlọ́run fi ìfẹ́ hàn but NIV wípé God demonstrates his own love. Number 2 ESV Bible ó ní God shows his love for us. Shows his love for us. Ó fi hàn. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ohun tó ń jẹ́ kẹ́ máa ní problem nínú marriage yín ó ní ẹ show love. Ó wà nínú yín gan sí ọkọ yín but ẹ show ẹ. So nígbà tí ẹ bá ti wá show ẹ ọkọ yín á rí yín bí aláìmọ ilé ọkọ gbé. Ọ̀pọ̀ ọkùnrin ní ìfẹ́ yẹn wà nínú ọkọ ẹ but kò show ẹ. Ohun tó bá dẹ̀ show ẹ nígbà yìí ló tó máa ṣiṣẹ́. Ọlọ́run ní nínú ọkàn pé ó fẹ́ràn ènìyàn but ó show ẹ ó show ẹ. Tí n bá sọ àwọn kankan bí ẹ gbà mí gbọ́ ẹ̀mí Ọlọ́run ló ràn mí sí yín. ESV ó wípé God shows his love for us. Another version of Bible NLT God showed his great love for us. Ìyẹn tó wà dín kan mí sí his great love for us. His great love for us. Ìyẹn ni pé ìfẹ́ rẹ̀ tó tóbi jù. Ó fi hàn fún wa. Another version of Bible CSB ó sọ pé God proves his own love. God proves his own love. Ó prove ẹ̀. Kí wá ni ojúlówó ìfẹ́? Number 1

ẹja padà lọ síbi tí mò ń sọ yìí o. Ìfẹ́ tí ò bá ṣiṣẹ́ nígbà tí ọkọ rẹ sẹ̀ ọ́ marriage ẹ ò lè last o. Ìfẹ́ tó ò bá lè proof tó lè demonstrate nígbà tí ìyàwó rẹ sẹ̀ ọ́ is not a real love o. Ẹ gbọ́ kẹ́ ẹ dìmọ́ wọ́ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ tí ìrẹ́lẹ̀ ọkọ ẹ dìmọ́ wọ́ o. Kò sí angẹ́lì nínú èèyàn if you marry Jesus Christ of Nazareth ọ bá wa ọkùnrin lọ́wọ́ ẹ o. Ẹjọ́ obìnrin ọmọ fèdè fọ̀ èmi olúwa mo ti dé olúwa dé lóòótọ́ ṣùgbọ́n nígbà tí ìwà obìnrin náà bá dé a sọ pé wọ́n ló fẹ́. Ẹ jẹ́ kọkùnrin ọmọ yọ nẹ́lẹ́nu gbogbo èèyàn ọmọ sọ pé wòlíì mọ̀ rí ọ̀run o nígbà tí ìwà ọkùnrin bá dé wà á wò títí pé mo mọ̀ dáná pé mo fẹ́ wòlíì. Ṣùgbọ́n tó o bá lè demonstrate love nígbà tí ọkọ rẹ ṣe ọ́ nígbà tí ìyàwó rẹ ṣe ọ́ ìwọ yẹn nìkan ni inú ọ̀run dùn sí ìwọ yẹn nìkan ṣoṣo. Ojúlówó ìfẹ́ ìfẹ́ tí ó ń ṣiṣẹ́ nígbà tí ẹnìkejì ẹni ṣẹni. Àpẹẹrẹ kìíní nínú ìwé mímọ́ Ọlọ́run àti Ádámù Genesis chapter 3 verse number 9 nǹkan méjì lọ́lọ́run sáré ṣe. Ọlọ́run kọ sí Ádámù ó wí pé níbo ni ìwọ wà ṣe rí báwọn. Ọlọ́run ló gbin ọgbà ó fi Ádámù àti Éfà bẹ́ẹ̀ wọn ò bọ́lọ́run ṣe wàhálà o nígbà Ọlọ́run gbin ọgbà o. Ọlọ́run kan jù wọ́n bẹ̀ pé ẹ̀yin ẹ máa jẹun lọ. Now kí Ádámù ó lè bá a bísì kó má bàa ráàyè ṣèranù Ọlọ́run ní máa ṣọ kó sì máa ró. Ọ̀fẹ́ ló máa jẹun nínú ọgbà ó dẹ̀ sọ gbogbo ẹ̀ fún wọn. Láwòrán ejò Sátánì wọnú ọgbà ó dẹ̀ tàn wọ́n jẹ́ wọ́n ti pa bẹ́ẹ̀ ṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run tí wọ́n ṣẹ̀ ó fi ìfẹ́ rẹ̀ hàn ní àkókò ìgbà tí wọ́n ṣẹ̀ ó bẹ̀rẹ̀ sí wá wọn káàkiri. Ádámù where are you? Nítorí pé Ọlọ́run mọ̀ pé Ádámù ti ṣẹun o. Ó yẹ kọ́lọ́run ó jókòó sọ́run ni pé ara pa ọ lónìí. Gọ̀dán Èṣù máa mú lọ olùsí ni torí gbogbo orientation inú ọgbà ni mo ti sọ fún un. Sẹ́yìn sọ fún ọ pé kọ́mọ jẹ́ ọlọ́jẹ́ ọlọ́mú ọ. Wọ́ tí n bá rí ojú ìbáná sọ ni. Ọlọ́run bínú. Ṣùgbọ́n síbẹ̀ nínú ẹ̀ṣẹ̀ Ádámù àti Éfà Ọlọ́run tó fi ìfẹ́ hàn. Nígbà tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Nígbà tí wọ́n disappoint Ọlọ́run. Nígbà tí wọ́n kọjá ààyè wọn. Nígbà tí wọ́n ṣàìgbọràn. Nígbà tí wọ́n ṣe nítorúwa ni kí wọ́n mọ̀ ṣe. Ó tún demonstrate ó tún show love. Ádámù níbo lọ wá ọkàn Ọlọ́run ò wá balẹ̀ mọ́. Ó wá wá Ádámù ẹlẹ́sẹ̀ káàkiri. Ìfẹ́ nígbà tí ẹnì kejì ẹni ṣẹ ni. Bọ́kọ rẹ bá yarí tó yarí gidi tó mú kọ́ǹpù tí ń yarí. Ìwọ ò ṣe mọ́ ra bàbá wọn wájú ẹ̀ pé olówó orí mi ọ̀dọ̀ àpá mi jẹ́ ń kú. Kí n kúkú mọ̀ pé mo ti kú jẹ́ ń pa mí. Tí n bá ti ṣe ọtí ọba ní ìdáríjì mọ́ bẹ́ẹ̀ kúkú pa mí. Ìwọ ìbá ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìbá mọ́ yíwọ́ mọ́ lọ́wọ́. Ìyàwó ìbá ṣe bẹ́ẹ̀ ilé ìbá tòrò. Ọkọ ìbá ṣe bẹ́ẹ̀ ni ilé ìbá tòrò. Ìfẹ́ nígbà tí ẹnì kejì ẹni ṣẹ ni. Ọlọ́run ló kọ́kọ́ ṣe ẹ gbọ́ mi tí a bá dé ìjọba ọ̀run lóòótọ́ tí a ní ṣe márẹ́ẹ̀jì tí ó gbé a lọ sí ọ̀run àpáàdì. A gbọ́dọ̀ practice ohun tí mò ń sọ yìí. A gbọ́dọ̀ demonstrate ohun tí mò ń sọ yìí. A gbọ́dọ̀ show ohun tí mò ń sọ yìí. Tí gbogbo ọkọ ọba gba ìwàásù mi ó ṣeéṣe kí o rí ìyàwó rẹ bí àṣìfẹ́. Ṣùgbọ́n tí ẹ bá lè farada ẹ mọ̀ pé kò sí ẹni tó ṣe ìyàwó fẹ́ nínú gbogbo yín. Ẹ mọ̀ wípé kò sí ẹni tó ṣe ọkọ fẹ́ nínú gbogbo yín. Ìfẹ́ nígbà tí ẹnì kejì ẹni ṣẹ ni. Ọlọ́run bá wá Ádámù kí inú ọgbà. Ọlọ́run ò rí ni bá tún pé Iwada where are you? I'm looking for you since. Where are you? Bọ́lá ń ṣe débi tó fi sí tí ọba mọ́. Aṣojú Ọlọ́run kò rí gbogbo nǹkan. Ó rí nígbà tẹ́jọ́ ń tàn wọ́n. Ó sì mọ̀ pé wọ́n ti ṣẹ̀. Ṣùgbọ́n fi ìfẹ́ yẹn hàn. Ó ṣó ẹ̀. Ó demonstrate ẹ̀. Ó proof ẹ̀. Láti mọ wẹ́n tó ṣẹ kiri. Gbọ́. Nígbà ìyàwó rẹ bá tilẹ̀kùn lẹ́yìn tó sọ kékeré sí. Ìwọ ṣe tó fi fóònù pé. Màá ìdí aṣílẹ̀kùn ìjọ ọmọ fọlọ́run bẹ̀. Sẹ́mi ọ̀wà dásùn lónìí ni. Tí má lọ dásùn lónìí tí mo bá kú kílè tó mọ́. Tìtì ẹ bọ́ o. Yóò sáré sílẹ̀kùn ni. Torí kò ní fẹ́ sopó kékeré. Ìwọ ò ṣe máa wá kí. Ò ṣe bú ẹkún. Pé màá ìdí kó o dì mọ́ báyìí. Ó ní sunú lẹ́yìn. Kò sí wàhálà. Bí ẹyin o lẹ̀ ló bá sùn lónìí ibẹ̀ lájọsùpọ̀. Ọlọ́run tọ́jú àwọn ọmọ yìí. Kó kúnlẹ̀ wájú ẹ̀ kó bú ẹkún. Kọ̀ wá wo ohun tọkọ rẹ̀ ó ṣe. Ṣùgbọ́n nítorí pé ọkọ kì í ṣe ọkọ tó ṣẹ̀ ni mò ń sọ yìí o. Tó ṣe ọ ni o. Ọkọ tó ṣe ọ tó ṣe tí ọ̀dá sí ọ. Kó tún á kúnlẹ̀ wájú ẹ̀ kó wá bú ẹkún kó dì mọ́ lẹ́sẹ̀.

àfiné sunú yàrá pọ̀ lónìí tọ́lẹ́ẹ̀tì ilé mi rẹ̀ ọjọ́ sùn gbogbo bí ọba sùn lónìí inú bẹ̀ lájọ sùn lẹ́yìn ikú báyìí sàárẹ̀ ni nígbà tọkọ rẹ sí ọ ni mo sọ kì í ṣe nígbà tó ti ẹsẹ ìfẹ́ tó fi hàn nígbà tí ènìyàn ṣe ọlọ́run wá ń dáàmú kí ń bọ̀ wá rí tán ẹ tún wo nǹkan kejì tọ́lọ́ ń ṣe jẹ́ kaka Genesis chapter 3:21 àti fún ádámù ẹni tó ṣẹ nìyẹn o ẹlẹ́ṣẹ̀ tó disappoint ọlọ́run àìgbọ́ràn mo ti sọ fún ìyàwó mi mo ní kó mọ̀ ṣe kínní ó sì ti ṣe torí náà ó ti dáná o ò nífẹ̀ẹ́ ni it's not a real and genuine love ó ti ṣe ọlọ́run sọ fún ádámù pé kó mọ̀ ṣe ádámù yìí ṣe ọlọ́run sì tún wá kí nítorí pé ìfẹ́ ti ọlọ́run sí ádámù nínú ọgbà édẹ́nì sí ìgbéyàwó yẹn ó jẹ́ ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ènìyàn ṣe àti fún ádámù àti fún aya rẹ̀ olúwa ọlọ́run dá ẹ̀wù awọ ó sì fi wọ̀ wọ́n nǹkan kejì tó nù o nígbọ̀n wá ṣẹ̀tàn ẹsẹ̀ yẹn ti fa aṣọ ògo tó bò wọ́n ya lọ́rùn wọn ẹsẹ̀ yẹn ti jẹ́ kàn di ẹni ìhòhò ẹ̀sìn wọn ti bẹ̀rẹ̀ bóyá ìyàwó rẹ̀ náà ṣẹ̀rú ẹsẹ̀ bẹ́ẹ̀ ó ti wá dẹni ìhòhò ẹ̀sìn rẹ̀ ti wá bẹ̀rẹ̀ ó ti wá tẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátá ó tún padà fi ìfẹ́ hàn ni o torí pé nígbà tí ádámù tẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ó dẹni ẹ̀sìn ó dẹni ìhòhò nítorí ìwà àìgbọ́ràn nǹkan burúkú tó ṣe ọlọ́run tún wá ń faṣọ wá kí bíbélì wípé fún ádámù àti ìyàwó rẹ̀ ni ọlọ́run tún rán ẹ̀wù awọ ó wá fi wọ̀ wọ́n ṣe bí ewé ọ̀pọ̀tọ́ ni ipa tí wọ́n ká tí wọ́n gàn mọ́ra tí wọ́n fi bo ìhòhò wọn ṣùgbọ́n ẹni tó ní ìfẹ́ nígbà tí ènìyàn ṣẹ̀ ẹni tí ìfẹ́ rẹ̀ jẹ́ ojúlówó ó lọ mú ẹ̀wù awọ mi ò mọ̀ bóyá mọ ìyàtọ̀ tó wà láàrin awọ àti ewé ewé láàárọ̀ dalẹ́ yóò ti mọ fàya ṣùgbọ́n awọ yóò mọ dán ní gbọ̀ bá pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀wù ọlọ́run báyìí ìfẹ́ nígbà tí ẹnì kejì ẹni ṣẹ ni àpẹẹrẹ nínú ìwé mímọ́ nù tó bá jẹ́ wípé ọbájọ́ mọ ìjọba ọ̀run lóòótọ́ tí ó bá jẹ́ pé o gbà papọ̀ pẹ̀lú èṣù bó o fẹ́ lo ayérayé rẹ ní ọ̀run àpáàdì tẹ̀lé tí mo sọ lónìí o tí ọkọ rẹ bá wá ṣe ọ báyìí tó ṣe tí ọ̀dà ìwọ lọ́wọ́ àdánù oúnjẹ tó ò tí ì ṣe fún rí láti fi pàdé rẹ̀ tó bá jẹ́ pé o ní real love real love torí pé nígbà tí ádámù àti éva ṣe ọlọ́run ní ẹsẹ̀ burúkú tó burú jù ọlọ́run ló wá lọ rán ẹ̀wù awọ tó wá gbé wọ̀ wọ́n so nígbà tí ìyàwó rẹ bá wá ṣe ọ báyìí tó ẹsẹ̀ burúkú tó jẹ́ pé kò yẹ kéèyàn dáríjìn láéláé ṣé cameo ni àbí capri ni tó ṣe déédéé ẹ ọ wà lọ rà nígbà tó ṣe ọ ni o ẹ rí i pé mistake yìí ni àwa ọkùnrin máa ń ṣe ìgbà tí ìyàwó wa bá ṣe ń tọ́dún máa ń nu la máa appreciate ẹ ó kì í appreciate ẹ lọ́jọ́ tó wá ṣe pè fún ẹ thank you tó bá jẹ́ pé nígbà ẹ̀sẹ̀ ni gbogbo wa bá ń fi ìfẹ́ hàn ọlọ́run gbọ́ kò sí ilé tó máa dàrú ṣùgbọ́n èṣù ra wá níyè ní church kò jẹ́ kí iye wa ó ṣí ẹlòmíà kan decide á ní o lọ church wọn mọ́ kí ló dé a ní mo sick for 3 weeks kò sẹ́ni tó wá bẹ̀ mí wò nínú wọn mi ò lọ́mọ́jàre a ṣe ọ́nù lóòótọ́ ṣùgbọ́n wọ́n wá fi ìfẹ́ hàn nígbà tá a ṣe ọ́ yẹn wọ́n wá wá bá group leader rẹ pé ṣé ẹ̀fẹ́ mẹ́ta mo pè mí para mi ọ̀ya ẹ bó tiẹ̀ ti gbólóhùn kan sẹ́yìn lè pè mí padà ó náà wá sọ ìjà yẹn ọ̀dẹ̀ tán mélòó nínú ènìyàn ló ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run fi ìfẹ́ òun pàápàá hàn sí wa pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀ kristi kú fún wa ó parí o ọlọ́run wa lọ rán ẹ̀wù awọ sáìsì ádámù ó lọ rán ẹ̀wù awọ sáìsì éfà ọwa kò sí ọlọ́run pé ẹ máa ṣayé yín lọ ń bí ṣé ẹ mọ̀ pé ìfẹ́ yẹn dẹ̀ ń kọ́ntínú lẹ́yìn ẹ̀ lọ́lọ́run fún wọn lọ́mọ lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ ń lo ọjọ́ orí wọn lọ nítorí ìfẹ́ tó farahàn ní àkókò ẹ̀ṣẹ̀ mélòó nínú ẹ̀yin ìyá tẹ́ ẹ jókòó yìí lẹ nírú ìfẹ́ bẹ́ẹ̀ sí ọmọ yín ọmọ tẹ́ ẹ bí ṣé kìí ṣe nígbà tí ọmọ yẹn bá mú inú bí ọ ṣé kìí ṣe ìpè ló fi ló ń lọ mọ́lẹ̀ ẹ jẹ́ ká padà sínú gbólóhùn àkọ́kọ́ yìí ojúlówó ìfẹ́ ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ẹnì kejì ẹni ṣẹni àpẹẹrẹ kìíní nìyẹn o ọlọ́run àti ádámù àti éva bọ́lọ́run bá wa lè ṣe ọlọ́run tó yẹ kó dá wọn lẹ́jọ́ ìkorò ọlọ́run gan bínú débi pé ó fi ẹsẹ̀ pè ṣùgbọ́n síbẹ̀ ìfẹ́ tí ń ṣiṣẹ́ nígbà ẹ̀ṣẹ̀ ó fi fà wọ́n mọ́ra padà ìwọ náà ti bínú right fine bó bíbélì pé bínú má sì ṣeṣẹ́ sórí ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ sáré sọ̀túnmọ̀ eléyìí ni ẹ̀ṣẹ́ bíbélì kẹ́yẹ kò yí àwọn èèyàn wọ́n ní báyìí náà fààyè bínú lẹ̀
binu mo si sese ituma re re o ibinu ti ko mu ese dani o ni ibinu to ba binu to fi correct omo ni keji e ti mo ko ma ba pe egbon mi like n te se mi like n te se ah ba le se le fi igosi orun ninu church mi like e se fi si oju egbon ni bo tin ba tun fi sorun na ki sese mi o like be fi sorun yen ko fine ko fine mi like ibinu ti o mu ese dani nu sugbon ibinu to binu na bi gbe obere si sepe fun family yawo e obere si sepe fun family oko e ibinu to binu to to do da no nje mo ibinu to binu to ni oni saye balopo ibinu to binu to fowo nje obere le o ti se jesus binu in mark chapter 10 I think from verse 12 oni nigba ti jesus ri inu bi bo kini iru nu to bi jesus immediately yen nigba ti jesus ri inu bi mark chapter 10 verse 14 o wi pe nigba ti jesus ri awon omo eyin ti nle awon omo kekeke ku o ninu soji inu bi sugbon ko wa binu yen debi ko mo gbe se pe ko binu yen debi ko kai wa su yen ti ko binu yen debi ko sa ko nu church ti o ba fa aye le fun yawo e to ti ogba gana to ti olodin to olo ni se iti idajo ba de ori e ni o ti bale to ba fa aye le foko e to ti oni to tori ibinu buruku to binu to binu to fori gba belebu yawo yen lori omo fo egbon ti mo so fun yin egbon dada ibinu ti ko mu ese lowo o ni ibinu to bi lati fi correct e tin se nti ote olorun to so instantly bi jesus se ri tinu bi o de so mo pe ah kilo de le awon kekeke awon gan ni joba olorun ah mi o like o e ma le won mo o jesus de ko lori e e le gbo pe jesus si le awon omo eyin kuro leyin re jesus si gbe peteru se pe nitori oro na christ si pa iwa so ojo na ti nitori ti inu bi e le gbo sugbon kini binu ti e ti mu ese dani ibinu to fi quit awon oju si e ninu idile o ti se ibinu ti ko mu ese lowo o ni ibinu ta binu lati correct e tin se nkan ti o da ise le to record pamo ise le to ko diary ise le ti o ku lopolo e olorun ati adamu o ni apere wa akoko ife yi ni o sonu ninu idile loni ife to nsise nigba ti omo ni keji eni seni ife yi lo sonu ni laarin oko ati yawo loni ti le fi mo tuka e le ri oko ko so pe o fe ko yawo ohun le o mami wa bi le re pe ki lo ni to fe ko yawo e le o ni kaso mi o to doti o ti fo kin to so pe mo tin ba ni mo fe je rice yo tun si e wa si yo tun gun yan se gbe kan yo ba npo ti na pe a me ti mo le fe je ninu meteta kin to yo lokan orun ko ba ni yawo mi o fi ma kunle ti o fi ma rin bo apade mi tori po fe ki oko e idi ti mo fi fe ko le mi se ti gbo ru e ri bo kini o so e se iyawo yen e se oko yen oni o so ife re o wa le sise nigba ti yawo yen se ni mo da marriage ru e mo de yan koko le oko ife ti ko sise ni akoko ese oni mo da igbeyawo ru to ba je pe gbogbo wa ba le pada sinu ife ti o mo sise ni akoko ti o ni keji wa se wa olorun gbo ko ni se ti o pari ija ninu dile kankan mo sugbon nigba ti oko re ba se o to fi ife lakoko yen o wa lo rojo fun enikan eni yawa bo petros ani a joko ya lo joko so ori biyan ba ti joko ti oko kan soso ori eyan ma buru ni so ori iwo lo npon le to ba ti wole lale ko so fun pe ko ni da fun so ori to ba gbere si gbe were ese pe ori a pe wale emi o ki ngba fun todo mi to wa le jare ti mo ba block e bayi ti mo ba fa so ya akan le ni ki a ni of mi ni ti mo bere ko de nse be so ko ti e o iwo de derin to rojo ki to le fife han nigba ti oko re se o by doing so o dale are eru awon lokada tin so kada ngboro awon ne le royin ti mo so yi ah awon obirin atawon tin wa ta sin awon obirin kan wa won stubborn to ba ti gori okada gbara ani e pele boda e da kun ti oko eyan ba joko si toilet tis an call kilo sele yen na so lokada je counselor abon lo fi fun ra yin hello mi de rojo obirin mi arojo adagbagbe omo sinu ta sin efo ateja adagbe efo adagbe eja o de ti gbagbe omo gbogbo ntoko re oje gbogbo ntoko.

0: ẹni kọ wa mọ sọ bayi pe ibo ọlọrun ni seyan wa le se ntọlọrun ba se ni je n tun feyan na ho to ni ta ba sọ wa ni ọlọrun niyan to ọlọrun niyan seyan le se nkan tọlọrun ba se seyan le se gbogbo ti ọlọrun se ta ka ninu iwe mimọ ki awa naa o le se bẹẹ ni jesu oluwa ninu iwe johanu o ni iṣẹ ti emi se o ni ẹyin naa yoo se pẹlu ati ju bẹẹ lọ that is the word of God. So gbogbo ta nka bible pe olorun se si eniyan e to se ti anka yen anka won a ko won sile ki awa bi eniyan na o le practice number 2 wa lele to ba ni olorun ni o lagbara o si olorun to ba wu lo le se to wa wo eyan genesis chapter 16 verse number 1 to 4 genesis chapter 16 verse number 1 to 4 sarai aya abraham ko bimo fun o ni omo odo kan obirin ara ijibiti agari loruko e efo kan ba mi lo ke ma wo waju sara iyawo ninu ile o lo lo ba oko e pe nise temi owa bimo yi o erubirin yi wole to basun je ko bimo ni ori ekun mi o kunle ni o de nbe oko e okunrin yen o ni lokan bo be fe yawo keji oyawo e ni lo be pe mo be o wọlé tọ ọmọbìnrin yìí lọ bá sùn ẹrú mi ni mo ti rà á yes pé tọ́ bá bímọ ìbẹ́nu kẹ́mi ó sì máa fi sọ ọmọ ni ẹrú ni àlelejáde lọ́jọ́ ọ̀la a sì gbọ́mọ lọ rẹ̀ nípa bẹ́ẹ̀ èmi náà sàsọ pé mo bímọ láyé ìyàwó yẹn ló mú mọ̀nà wá o ìfẹ́ tó ṣiṣẹ́ nígbà tí ẹnì kejì ẹni sẹni ojúlówó ìfẹ́ bó ti wá mú ìmọ̀nà wá ọkọ dẹ̀ accept pàápàá ó wọlé tọ agai kato mantin sele agai lonyo genesis chapter 21 verse number 9 sarai to wa lo ba oko re pe ko lo fe elomi o na ti wa lonyo bayi o na ti bimo eyi arubirin na o na ti lonyo o ti bimo obirin to ni ti fi kunle listen that listen carefully bible wi pe emi be o so okunrin yen o ni lokan lati se o lo be
1: olórun ṣetán láti ṣe àkànṣe iṣẹ́ ìyanu nínú ayé gbogbo èèyàn báyìí o òun ló ṣe pàṣẹ fún ìránṣẹ́ rẹ̀ prophet mike oluwadegoke bàbá ọlọ́wọ́ ńlá láti gbé ìpàdé àdúrà ìwòsàn àti ìtúsílẹ̀ ọlọ́sẹ̀ márùn kalẹ̀ 5 weeks of healing and deliverance service kí ni èdè tó dì ọ́ tí ò jí orọ́ náà lọ tí ò jẹ́ orógolo ohun tó ń nawọ́ sí ọwọ́ rẹ ò tó bó ṣe ń lù kò dùn ẹ̀gàn àti àbùkù tẹ orí ọkàn rẹ bá ọmọ ológo rẹ ń ṣerú àkókò tó tó gba ìtúsílẹ̀ àti ìwòsàn nínú àkànṣe ìpàdé àdúrà láyè ọ̀sẹ̀ márùn gbáko ló fi bá a wáyé o láwọn àṣàyàn ìlú wọ̀nyí gbogbo ẹ̀yin tẹ wà nílùú ọ̀rẹ́ ọjọ́ wednesday láàmú pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní gbọ̀ngàn ìjọsí AC Violent Prayer Ministry tó wà ní Kọ́lá Sawmill lẹ́gbẹ̀ẹ́ ọjà Reserve Garage ọ̀rẹ́ ọjọ́ Thursday ìlú Àkúrẹ́ láti máa pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní ọlọ́wọ́ ńlá Prayer Ground Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road Lákùrẹ́ gbogbo ẹ̀yin tẹ wà nílùú Ondo ọjọ́ Friday àti Sunday ni o nínú ilé ìjọsìn sí AC Violent District Headquarters Olanriwaju Street Rainbow Ondo aago méje àárọ̀ ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ ní gbogbo ibi tó ti ń wáyé ẹ̀kúkú ti mọ bàbá ọlọ́wọ́ ńlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ó sì wà létí nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn àdúrà gbáǹkọ gbé ó jáde pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì ogun aṣẹ́ ìdè ajá ìwòsàn àtìtúsílẹ̀ ajẹ́ ti gbogbo èèyàn ọ̀sẹ̀ márùn-ún ti ìwòsàn àtìtúsílẹ̀ kò ṣeé fi ṣeré jésù ajábírà ń bẹ̀ bí ti gbá ni.
2: Tọ́ a ti gbọ́rọ̀ ọlọ́run fún tòní mo sì nígbàgbọ́ pé ọlọ́run ti lo ọ̀rọ̀ yìí láti fi gba ayé wa pàdé ọ̀rà kí n tó yọ̀ǹda bàbá lórí ètò lónìí torí pé ọjọ́ wa ti lọ bàbá ẹni pàdé àdúrà ọlọ́wọ́ ńlá tààrọ̀ la.
0: Bẹ́ẹ̀ ni ẹjẹ́ pàdé ní ọlọ́wọ́ ńlá láàárọ̀ la.
2: Àkànṣe ní tọ́lá.
0: Àkànṣe ní o ó sì pèsè ìpa méjì a kọ́ pàdé nílẹ̀ àánú ní altar of mercy láago méje sáago mẹ́jọ àbọ̀ tá a bá ti pàdé yẹn tán a bọ̀ sí gbọ̀ngàn àdúà a tún bẹ̀rẹ̀ àdúà ìwòsàn àti ìtúsílẹ̀ fún ọ̀sẹ̀ márùn-ún a tún bẹ̀rẹ̀ yẹ so òdodo gbogbo ẹ̀ pátápátá aago méje sí aago mọ́kànlá ni àtẹ̀kíní o àtẹ̀kejì ìpàdé àdúà yẹn o aago méje sí aago mọ́kànlá ni ni a ó mọ ṣe so lọ́la a gbàdúrà lórí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ la ó fi bẹ̀rẹ̀ ìwọ ti tú ìdè mi ni àkòrí tá ó fi gbàdúrà gbogbo ìdè tá a fojú rí tá a fojú rí gbogbo ẹ̀ lọ́lọ́run máa já ló máa tú gbogbo ìdè àìrí tí ń ṣiṣẹ́ rírí gbogbo ẹ̀ ni ọlọ́run máa fi iná tú lára wa òdodo èmi ń rọ gbogbo àwọn ènìyàn pé ẹ já jọ pàdé nípàdé àdúrà lọ́wọ́ ńlá lọ́la o kájọ wá gbàdúrà ìwòsàn àti ìtúsílẹ̀ fún ọ̀sẹ̀ márùn-ún yìí kájọ wá

0: pé Ọlọrun tọ. Ọdà bàbá kó tó di wípé ẹ gbàdúrà fún wa. Ǹjẹ́ mo wípé àwọn èèyàn kan wà tó jẹ́ pé ìdè tó dè wọ́n ò mọ ohun tí ń ṣe wọ́n gan.
1: Ro òdòdó.
0: Bàbá.
1: Irú wọn lọ yẹ kí wọ́n tètè débi àdúrà. So àwọn ìdè wa tí a máa ń pè ní ìdè àìmọ̀. Tá a ṣe ń sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ pé ìdè ń bẹ lára ènìyàn. Òǹgọ́ pé ń bọ lọ́wà. Alápá mi rí ẹsẹ̀ mi rí wọn ò so mí. Ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé ìdè àìmọ̀ yẹn gan ló burú jù. Bí bẹ́ẹ̀ ni wípé àwọn èèyàn mi kú torí wọn ò ní mọ̀. Ọ̀ntì tí yẹn bá understand pé ìdè kan dé hun nígbà náà ni tó bọ́ nínú ẹ̀. So ìdè àìmọ̀ ó ló burú jù. Òdòdó.
0: Bàbá.
1: Gbogbo ènìyàn ni mò ń rọ̀ láàárọ̀ ọ̀la kí wọ́n jẹ́ kájọ pàdé ní ìpàdé àdúrà ní ọlọ́wọ́ ńlá prayer program. Ní àárọ̀ ọ̀la ní aago méje sí aago mọ́kànlá. Àwọn abiyamọ kí wọ́n mọ́ gbàgbé o. O kò fọ́tò ọmọ wọn lọ́wọ́. A sáré fi gbàdúrà ní ilé àánú. Olúwa sàánú ọmọ mi. Láàárọ̀ kùtùkùtù láago méje gérégé. Lápàdé ní pẹpẹ àánú láti mi ọwọ́ Ọlọ́run tún sùn àjèrò.
0: Ọ̀dà bó ti jẹ́ òun nìyẹn. Ẹ já pàdé Mechanic Village lórí ilẹ̀ Májẹ̀mú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá gangan. Ọlọ́wọ́ ńlá prayer ground ní Mechanic Village, Ondo Road, Second Gate, Army Barracks, iwájú ẹ̀ báyìí láti ìyàwó ọdẹ sí Mechanic Village. Ẹjẹ́ a máa bọ̀ wá sínú pàdé àdúrà. Ọlọ́run ó sì báyé wa pàdé bàbá. A sọ lẹ́ẹ̀kan wípé àwọn aráàlú ọ̀wọ̀ wọn kó àfojúsọ́nà.
1: Bẹ́ẹ̀ ni o. Gbogbo aráàlú ọ̀wọ̀ wọn kó àmójúbà pàdé àdúrà ọlọ́wọ́ ńlá. Ìgbà táwọn ọmọ mi máa kọ́ gan, wọ́n ní ọlọ́wọ́ ńlá storms
0: ọ̀wọ̀,
1: ọlọ́wọ́ ńlá ti jálùlù ọ̀wọ̀. So a pàdé ní Old Winners Hall. Ní Old Winners Hall. Ní òkè Ògún ní ìlú ọ̀wọ̀. Ní on the 21 ọjọ́ kọkànlélógún oṣù yìí oṣù kẹjọ ni àjọ pàdé ọjọ́ Friday ló bọ́ sí. Aago méje ni pàdé yẹn máa bẹ̀rẹ̀. Yóò dẹ̀ parí ní aago méjìlá. Aago méje àárọ̀ sí aago méjìlá ni pàdé àdúrà yẹn máa wáyé lọ́jọ́ Friday on the 21 August nínú ọdún tá a wà yìí.
0: Bó ti jẹ́ nìyẹn, gbogbo aráàlú ọ̀wọ̀ àtàgbègbè ẹ̀ ní wìtìwìtì ẹ̀jẹ̀ ajáde wa. Bó bá di lọ́jọ́ mẹ́jọ, a ṣàlàyé dáadáa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì máa gbọ́ àwọn pàdé àdúà tí ń lọ lórí afẹ́fẹ́ tọ́lọ́run ti ń lo bàbá. Ẹni ó bá fẹ́ mọ àkókò àti àwọn ìkànnì tọ́lọ́run ti ń lo bàbá láàárọ̀ láàárọ̀ lójoojúmọ́ ni o. Ẹ pe nọ́mbà mi lẹ́yìn ètò, màá sọ fún wa. Ọ̀dà bàbá ẹ súre fún wa kí ìyọ̀ǹda.
1: Ọlọ́run ayérayé gba ọpẹ́ wa. Ògo ni forúkọ rẹ.
0: Hallelujah.
1: Ìwé tí tó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tò ní ẹ̀mí láti lo ìfẹ́ tí ó jẹ́ ojúlówó Olúwa yóò fi fún wa. Ìwọ ọkùnrin ẹ̀mí láti fi ojúlówó ìfẹ́ bá aya rẹ lò, Olúwa yóò fi sí ọ nínú. Ìwọ obìnrin ẹ̀mí láti fi ojúlówó ìfẹ́ láti fi bá ọkọ rẹ lò, Olúwa yóò fi fún ọ. Níkẹyìn, a ó de ìjọba Ọlọ́run. Bá a ti ń pàdé láàárọ̀ ọ̀la lórúkọ Jésù, Olúwa yóò tu ìdí rẹ. Ìdí àìsàn ni àbí ìdí àìní, Olúwa yóò tu ìdí rẹ. Ìdí àìní ni àbí ìdí àìsàn, Olúwa yóò tu ìdí lára rẹ. Ògo Ọlọ́run yóò farahàn. Níkẹyìn, a ó de ìjọba Ọlọ́run. Lórúkọ Jésù Kristì, Olúwa wa.
2: Ọ̀dà ẹ̀wájú a máa fi eléyìí ṣe lọ fún tòní lórí ètò ọwọ́ ńlá. Bí ẹ bá ló ń kún láti bá bàbá sọ, Prophet Mike Olú Adégòkè bàbá ọlọ́wọ́ ńlá, nọ́mbà àwọn rẹ̀ 08034484258. Ẹ̀gbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08034484258. Ọ̀dà bí ó ti jẹ́ nìyẹn. Bẹ́yìn bá wá ní kéde ẹ̀ní polówó ọjà, ó láwọn nǹkan kan tẹ́ fẹ́ ṣe lórí rédíò, Ọlọ́run rẹ̀yìn náà sáwọn èèyàn ni ẹ sì fẹ́ gbé jáde. Ẹ kàn sí mi lórí nọ́mbà mi 08066256464 nọ́mbà tẹ́ fi bá mi fọ̀rọ̀ jùmọ̀ tó rọrọ̀ nìyẹn. Bójá lórí WhatsApp náà ni nọ́mbà yẹn náà ni kẹ́ ẹ fi ṣọwọ́ sí. Bó sì jẹ́ béèrè nípa àtọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí náà ni bákan náà náà ni. Tọ́ ẹ wájú a máa lọ lé fún tòní, a padà wá ń jọ mẹ́jọ o pẹ̀lú ògo Ọlọ́run. Matthew Adékúnlé Ọládèjì lorúkọ tèmi tí gbogbo èèyàn ń pè ní òdòdó, àlàáfíà ni fún wa o.

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Eagle Aromatic Schnapps, Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe d

Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè bọ àgbádùn lórí ètò ara ò lébí látàárọ̀ ẹkú iṣẹ́ o ọba òkè ó fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹ́ran wà ilé iṣẹ́ alájẹ́ àgbà bàbá aláàánú tí wọ́n ń fi tewé tegbò táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀ wọ́n ní kí n kórí adé alákànjé wọ́n ní kí n kíjọyé. Wọ́n ní àlàáfíà wa kò ní de fíafíà wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọkùnrin. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ wá sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá àfi ní jì sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bàkan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kọ́ lẹ́mbẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà gbala iléeṣẹ́ alájẹ́ àgbà bàbá aláàánú. Ẹ pé bàbá sórí 08063 970829. 08063 970829.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Ó wúlò fún iṣẹ́ ọwọ́, ó wúlò fọmọdé, ó sì wúlò fàgbà àkóso wá sẹ́ni tí ò kọ yọ́ọ́bá àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀kẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ ká wò wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyé láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gbọ́ lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn ọmọ bala àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjò bẹ́ẹ̀ lọ. Bí èèyàn nílò ni pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa. Ń gbé èèyàn ń jìyà lórí ọmọ ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ń sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tọ́ ẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì máa lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń ta fàlátòkòkò ọmọ wa mọ̀ èyí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tọ́ ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀hún adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láa bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dénìyàn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa. Ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnú sẹ́dá ntọ́ba fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.

0: ni luwanwo ni na God Plaza na God Plaza ni dojuko ile itura Lafayette Hotel ku pe meje te ba ti debe abuse buse ere lati akure te de lu ore ore to fi de lu owo ko sibi ti owo ja baba laanu ode ni pele Ondo number kan soso si lowo odo Alhaji awon oni PA ti o gbe o owo baba laanu fun ra won Alhaji agba owo ni o bo se fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe Alhaji agba baba laanu lori number yi 08 0 6 3 9 7 0 8 2 9 0 8 0 6 3 9 7 0 8 2 9 Ese popo lori eto ewo na tete kan si won le ni maje ko pejo nitori pe owo to ba dile le so wa se fun ma bu ara e mole o tete sare wa ko wa gba maran lodo awon ilari Olorun eru Olorun agba isegun to nfe wi agbalo to nfi yonu agbalo to fi n to ogun aye eni sile lowo lowo number baba ni ile kan si 08 0 6 3 9 7 0 8 2 9 ese popo
1: ohun alanda fun kole di bi kole di su sugar baba fi dama eyan titi aye raye kule ja
2: otakojo olukodo iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promisan faith
3: àṣírí bíbò
2: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájúẹ̀
2: ìyọnú àgbàlú
3: sẹ́ńtì òyẹ
2: oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinà
3: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkúrẹ́
2: ńlá fẹjọ
3: sọfọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní na God Plaza opposite Àlàáfíà hotel
3: ìlú àwọ̀jọ monday and tuesday
2: ẹ rí bàbá aláàánú
3: ní Bakusa street
2: opposite ilé ìyá Bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829
4: iṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà.

0: ẹ̀mí ọlọ́run láti ṣàwòtọ́ ilẹ̀ yìí o. Ẹ̀mí tí ó fààyè àṣírẹ́rẹ́ máa jáde lára àwọn èèyàn. Onímọ̀júbọ̀ èèyàn máa jàjàbọ̀ lọ́wọ́ ẹ̀mí gbèsè. Owó ìtìjú nígbà tí wọ́n yọ ọlọ́run àlàyé yóò máa súrẹ̀. Tí wọ́n sì máa pé 100,000 mantsi lọ́jọ́ Saturday 5th September látàgọ́ méjì òwúrọ̀. Àfẹ́ ni o. Àpàrọ̀ṣí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Wọlé ìbíkà Adéníyí ló ń bọ̀rọ̀ kù. The Love of Christ Chapel International. Wọ́n máa súrẹ̀ Ondo Bicycle School. Ìdímọ̀ ògẹ́ Ondo Town. Láti pàdé ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú lórúkọ Jésù.
1: Ètò àkókò àánú lórí afẹ́fẹ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
2: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
3: Hallelujah.
2: Adániwá yóò ṣe o.
3: Ẹ ṣe Jésù.
2: Ọ̀run ni bá ní débẹ̀.
3: Ẹ ṣe Jésù.
2: Òṣàájú ogun lálẹ́ ọ̀kan
3: ìlẹ̀ wa. Ẹ ṣe Jésù.
2: Ó fi jẹran bógun ìṣùmọ̀lẹ̀.
3: Ẹ ṣe Jésù.

0: gba ope wa
1: amen jesu
0: gba yin wa
1: amen
0: gba yin wa
1: amen
0: ah ni won ni ko gbadura dada pe ta lo ntoju orun da mi laamu
1: ta lo ntoju orun da mi laamu
0: emi mo ba nkiwo bo lara
1: emi mo ba nkina bo lara
0: ba nkina bo lara
1: e ba nkina bo lara
0: ba nkina ba won me la
1: e ba nkina ba won mo e lara
0: e kina bo ile la
1: e kina bo ile e lara
0: ta lo ntoju orun da won mo mi laamu
1: ta lo ntoju orun da won mo mi laamu
0: ta lo ntoju orun da le
1: ta lo toju orun da ile ise mi laamu
0: e ba nkina bo won la
1: e ba nkina bo won lara
0: e ti won se to
1: e te se to
0: won tun rise se
1: mo won tun rise se mo
0: e so da dua
1: ko jesu olorun emi memo ta lo toju orun da ile mi laamu e ba nkina bo won lara e ba nkina bo won lara loruko jesu ta lo toju orun da ise mi lara ta lo toju orun ta lo ni ise mi lara e ba nkina bo won lara e kina bo lara e kina bo lara e kina bo won lara
0: loruko jesu
1: e kina bo lara e kina bo lara ta lo toju orun da mi laamu e kina bo lara e kina bo lara tomo tomo e kina bo lara ta lo toju orun da ise mi lara
0: o se paro pe odi dudu to yi aye mi ka
1: odi dudu to yi aye mi ka
0: ara ya dana odi dudu to yi aye awon omo mi ka
1: odi dudu to yi aye awon omo mi ka
0: ara ya dana e so da dua
1: ko jesus olorun emi mi
0: olorun gba mi odi dudu to yi aye mi ka
1: odi dudu to yi aye awon omo mi ka ara ya dana ara oluwa o ya ba
0: ara oluwa ya dana
1: ya dana ara oluwa ya dana
0: odi dudu to yi aye awon omo mi ka
1: to yaye me ka o didudu to yaye omo me ka ara ya danu
0: ma pariwo ebora to npe ni ofo
1: ebora to npe lofo
0: ebora to npe ni ofo
1: ebora to npe ni ofo
0: tuwo lara mi ati awon omo mi
1: ati awon
0: mi ino kolu o
1: tuwo lara mi
0: ati awon omo mi
1: ati awon omo mi
0: mo so bi omo wole
1: o jesus
0: ebora ti won pe lofo
1: iwe ebora to npe lofo
0: tuwo lara mi
1: tuwo lara
0: ati awon omo to ti ara mi jade
1: o jesus mi ewe ebora to npe tuwo lara mi loruko wa loruko jeje
0: o se so pe ma je mo imowo lo so mi mo nti mo nla koja
1: ma je mo imowo lo so mi mo nti mo nla koja
0: ma je mo imowo lo so awon omo mi mo nti won nla koja
1: ma je mo imowo lo so awon omo mi mo nti won nla koja
0: e tuwo lara mi tomo tomo
1: lara mi
0: soro bi omo wole
1: loruko jesus iwo ma je mo ohun ti ọmọ mi ń là kọjá
0: má jẹ mú àìmọ
1: ìwọ má jẹ mú àìmọ wo ló mọ sí ohun
0: tó so mímọ tí mò ń là kọjá
1: tó so àwọn ọmọ mi mọ ẹ túwọ lára mẹ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ
0: jésù
1: ìwọ má jẹ mú yẹ túwọ ó yá máa
0: tó o ṣe máa parọ pé ọwọ tó di ìròyìn ayọ mi mú
1: ọwọ tó di ìròyìn ayọ mi mú
0: iná kọlu ọ
1: iná kọlu ọ
0: àáké iná gé ọ sọ ìròyìn ayọ mi lẹ mọ sọ bẹẹ mọ sọ bẹẹ mọ sọ bẹẹ
1: ìwọ ọwọ tó
0: di ọwọ àìrí tó di ìròyìn ayọ mi mú
1: ìròyìn ayọ mi lẹ sọ ìròyìn ayọ mi lẹ sọ lẹ ìròyìn ayọ mi lẹ
0: jésù olúwa gbọdọ dàgbà kí ìpín mọ bá a fọwọ rú wọn ìpín ìpín fọmọdé wọn ni kó lọ tò sẹyìn àgbà ni wọn fi sí abẹ olùkọni tí ó fi dàgbà ni wọn fi sí abẹ olùkọni tí ó fi dàgbà ni onígbà tó bá wọ age tí wọn specify nínú ogún yẹn kó tó lè wọnú ẹ òun ló ní gbogbo ẹ o ṣùgbọn wọn ni wọn ní fún ìdínú dàgbà òkè dàgbà òkè dàgbà òkè gbọdọ dàgbà òkè lọ join department ní ṣọọṣì mọ ṣiṣẹ fọlọrun níta bá ti ń ṣiṣẹ fọlọrun láti ń dàgbà ìwọ náà ṣe sunday school teacher ìwọ náà ṣe counselor the evangelism team the prayer team the intercessor kẹ mọ gbàdúrà fún àwọn olùṣọ́àgùntàn yín mọ gbàdúrà fún àwọn missionary tó wà nínú igbó káàkiri ẹ máa gbàdúrà fún àlàáfíà orílẹ̀-èdè ó máa gbàdúrà fún àwọn ìtẹ́ lọ́balọ́ba mọ gbàdúrà fún àwọn ikọ̀ ọlọ́run pé kí ayé ọmọ rè wọn mú gbàdúrà fáwọn tí ń bẹ nílé ìwòsàn pé ká tú wọn là tú wọn là ẹsẹ ẹlòmíì kì í ṣe gbọnbẹrẹ gbọnbẹrẹ òkùnkùn ló bò wọn mọlẹ síkùn tẹbára àwọn ìpàdé tó máa ń ṣe nílé ìwòsàn nínú òkùnkùn ẹrù abáyín àwọn ẹgbẹ ẹjẹ tí wọn máa ń gbé ń bẹ mi ò dẹrù bọ àwọn ibi tí abiyan bayan de na ni o mo de dinu agboro mo fa.

0: ọ̀dọ́ àwọn lọ́wọ́ àwọn tó fẹ́ travel àdúrà ńlá ni àwọn pásítọ̀ tó máa ń wà ní gáràjì yẹn ń ṣe ẹlòmíì ni àṣírí àti gbàdúrà kan tó kúrò lé ìwọ́n mẹ́rin tó fẹ́ bá ọmọ tó pọ̀ ní ọ̀dọ̀ àwọn pásítọ̀ tó níṣẹ́ ìránṣẹ́ àwọn evangelist tó níṣẹ́ ìránṣẹ́ sí gáràjì yẹn tí wọ́n ń fàdúrà ran àwọn tó ń travel yẹn lọ́wọ́ iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe iṣẹ́ ńlá ni ṣùgbọ́n káwa mọ̀ wá bẹ̀rẹ̀ owó ọ́fìn lọ́wọ́ àwọn èèyàn nínú bọ́ọ̀sì ìyẹn náà tún ní ogun díẹ̀ dùnú irú àwọn iṣẹ́ ìránṣẹ́ báwọn ó yẹ káwọn kan máa sponsor ẹ̀ and that is why irú àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ kan ń forí sábẹ́ iṣẹ́ ìránṣẹ́ káàkiri so wọ́n á máa ní sponsor so kò sí tó kàn pẹ̀lú ọ́fìn ẹni tó lọ́mọ wa fi sí lọ́kàn tó fún ọ ní nǹkan láti náà kan ẹ̀ ní gbé ká má ti parí irú àṣẹjú mẹ́ta ohun tó ṣàwà lọ́kàn ẹ̀ ni pé ká ṣàṣàrí gbọ́ rẹ̀ kí mọ́tò tó sì ọyà gan inú ń bí wọn bó ṣe sábẹ̀ sí pé ọrẹ àwọn iṣẹ́ ńlá ni ó yẹ kí ìjọ máa gbaru iṣẹ́ yẹn ká láwọn tíìmù tí ọmọ wà ní gáràjì nǹkan mọ̀ gbà lọ́fẹ̀ẹ́ tí wọ́n ní bẹ̀rẹ̀ kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn torí pé àwọn mùjẹ̀mùjẹ́ wà ní títì bí wọ́n pé bo ni wọ́n ti ń rẹ́jẹ̀ tí wọ́n bá bíṣọ́bù èdèpo ó lájẹ kan ń kà ló ń bá bi pé bo ni wọ́n ti ń rí ẹ̀jẹ̀ mọ́ àwọn ojú títì ní táwọn bá ti ń travel àwọn adẹ́ lọ gbé pánù ẹ̀jẹ̀ wọn sí ojú títì àwọn awa fún àwọn táwọn bá ti pa àwọn èèyàn wọn á kó ẹ̀jẹ̀ wọn lọ sí pàdé wọn á ní tírú àwọn báyìí bá ń kọjá ń kọ ó ní when we sense higher power we clear the air when we sense higher power so ó lè ní higher power tó bá dàgbà ṣe máa ń kálù tó bá ń sọ̀rọ̀ ó náà fẹ́ sọ̀rọ̀ jáfa bá ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n kò tí ìdàgbà tó wà bẹ́ẹ̀ lẹ́lòmí inú ẹ̀mí ọmọ kékeré yẹn ló wà èdè ògbó dín nìyẹn tí o gbọ́dọ̀ dìde fùfúyà wọn gbọ́dọ̀ tún yẹn ọjẹ́ o gbọ́dọ̀ gba ìpín rẹ á tó parí oṣù ẹ wo joshua 19:1 yẹn ó bà mí lẹ ó ń karùn-ún tá a fẹ́ sọ nípa ìpín náà ìpín kejì ó sì yọ fún simeoni àní fún ẹ̀yà àwọn ọmọ simeoni gẹ́gẹ́ bí ìdílé wọn ilẹ̀ ni wọ́n sì wà láàrin ilẹ̀ ní àwọn ọmọ juda iṣẹ́ mọ̀ pé ọmọ kejì ni simeoni rubeni ni àkọ́bí Simeoni ni second born, Levi ni third. Only and the second lot came forth to Simeon, even for the tribe of the children of Simeon, according to their family, and their inheritance was within the inheritance of the children of Judah. Ìpín wọn wà láàrin ìpín ẹlòmí. Ìpín wọn wà láàrin ìpín ẹlòmí. So wọn ọ̀dà ní ìpín wọn. So bígbà tí wọ́n wá ní wọ́n ní odidi ìlú kan, ó wà fún Juda o. Simeoni wà ní street nínú gbogbo ìlú kágbà ó pé gbogbo magboro yìí gbogbo ìlú juda ni kí simeoni wà ní street kan bẹ gbógun lánàá wà ní ìpín rẹ láàrin ìpín juda tó àwọn kan wà tó yẹ pé wọn sọ ìpín wọn nù sáàrin ìpín ẹni a máa sọnù sáàrin ìpín ẹkin tún fi mí hàn ohun tó ṣẹlẹ̀ sí rubeni ní 1 Chronicles 5:2 ó ní nítorí juda borí àwọn arákùnrin rẹ àti lọ́dọ̀ rẹ ni aláṣẹ ti jáde wá ṣùgbọ́n ogún ìbí ti joseph for judah prevailed above his brethren and of him came the chief ruler but the birthright was joseph so o possible ki ogun ibi that is why to gbodo siwa o gbodo si aye gbe o gbodo si aye je ko ma ba di ayan mo egbegberun ipin won wa ni labe ipin elomi ko ye ko ri be emi o mo ntiran re se ti gbogbo ipin ran re fi wa ni abe ebe ri awon ara gibioni won gbo pe olorun israel nja won bori won ba sa wa si abe joshua lodun na won lawon fe di omo israel won ni pe awon ti gbo npa ntolorun se meanwhile ilu won lo kan ti israel fe kulo ni joshua baba won damaje bi won se kuro nbe ti won ma bo si luke kan ma de palu yen kan gba lu yen ilé àwọn gibioni bọ síwájú ìlú wa lẹdẹ ìṣe bẹẹ lọnà jíjìn lẹ ti ń bọ ṣe bẹẹ ní ìlú yìí jìnà gan ṣe bẹẹ ní àpúrọ fún yín ní adábí ọgbọn ni ìgbà tí wọn ti gba ogbó òlu tán tọlọ yín dẹ sá ń gba ogbó lẹ làwa náà wá ní pé torí náà mo ṣépè fún yín orí pé ẹtàn mi apọn mi tàlẹ mọ jẹ àṣẹgi tàlẹ mọ jẹ ẹni jẹyàn gidi nílùú wọn làgbà ṣùgbọn ọmọ wọn ní phd ẹ wò pin wọn ní abẹ ìpín ẹlòmí mo gbàdúrà èmi ò mọ tí ràn rẹ ṣe tí ìpín gbogbo ìran yín bọ sí abẹ ìpín àwọn ẹlòmíì iwo lo ma celebrate pin le
1: amen
0: o gbadura bo gbe nti pin re nbe ni abe pin awon elomi oni lo jade
1: amen
0: ni lo jade
1: amen
0: ni lo jade
1: amen
0: wa gba ipin
1: amen
0: se be fun
1: amen
0: se be fun
1: amen
0: eyin arondo ondo boys high school a ma lo ni september 5 o je saturday ago meje si mejila ni idimoge ni ondo ondo boys high school a ma lo ni ondo gbo eyin ti ewa ni akure to ba wa di ojo friday ni olohun anu olohun fe sise friday ni ti se aro friday ago meje si mewa deliverance awa wa lati ago mewa si mejila fun awon to nje onloju tu sile awa wa kaye ti e na le ni tumo bo ti n ba lo yi afi to olohun ba ja fun o irin ajo eyin okunrin ato obinrin yen aro saturday ni bayi ago meje si mewa ororo a ma dale gbogbo eyan lori orun a de ma si ekun a ma derin egan a de ma dogo to ba wa ma fi di sunday ororo ma dale gbogbo eyan lori lati ago mejo aro si ago mokanla ni oluwa tuye kota si yen ni ibi liberty hospital yen mo gbadura fun o o ri ma jemu ni
1: amen
0: ohun oluwa yo fo si
1: amen
0: ma jemu a de de si yen
1: amen
0: ogun ojo pepe ma se
1: amen
0: be lo de ma ri
1: amen
0: asiri lori oro re yo tu
1: amen
0: egun ati epere a o ye da
1: amen
0: idajo lo
1: amen
0: wa si rona lo
1: amen
0: o ti ri be
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: e mo pe fun adura ba ti n pari eto 080-3354-8337 call mama 080-3354-8337 olua yo lo irin ajo yi fun wa e o
2: si ri ami olohun eto akoko anu ni a sese gbo ton yen lati ile ise iranse love of christ chapel international baba wa adeniyi olopo oku ni won fi onje mi bo wa anu olohun ko ni fi gbogbo wa sile ki olohun ki o bukun fun yin jesu loluwa
3: olorun woni Peter Deniyi olowo poro ko tun ma sise iyanu gbogbo eniyan ka lo pade
4: ke se awon woli yo tun lo wa gbara jade ni londo awon idi ogun ajo pipe ma ja ona abayo sidiki ka ma la eni pe ma jamu to daju lori woli Peter Deniyi olowo poro tun love of fresh chapel ona ma ju sebi ajo saturday 5th september na go meji owuru ade woli ma wo londo pelu iwa laye ati emi olorun lati sawo to ile yo emiti o faye gbe sere ma jade lara awon eyan oni boju bo eyan ma jajabo lowo emi gbese owo itiju nigbati wo ni olorun alaye yo ma sure ti won se ma 100,000 manti lojo saturday 5th september latago meji owuro afe ni o aparosi olorun atawon olorin emi lo nbo woli Peter Deniyi olowo poroku the love of fresh chapel international wo ma sure ondo paisas idimo ge ondo ta lauti pade oro eri re daju loruko jesus
5: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyéwá jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
6: Yílẹ̀
7: má fọwọ́ kọ.
8: ADABA
6: 89.

0: imperio.
1: Pero la pao.
0: Pero la pao. Ay, ay, ay.
1: Oba yo sami, oba re abi abi.
0: Ah, nigga.
1: Gbogbo abi ame sami o.
0: Oh yes sir.
1: Oba re abi abi.
0: Ah, nigga.
1: Oba re oni bi oku.
0: Ah, nigga.
1: Gbogbo ni woju Olorun fun ma gbo mo rere.
0: Ah, nigga.
1: Egbo mo lo.
0: Amen.
1: Iku omo ni wole o.
0: Amen.
1: Iku omo ni wole o.
0: Amen.
1: Iku omo ni wole o.
0: Amen.
1: Iku omo ni wole o.
0: Amen.
1: Wari pe mo tenumo.
0: Bene so.
1: Mo tenumo.
0: Eh.
1: Temi ye mi o.
0: Oh ye o.
1: Mo ri iran o.
0: Abi ese o.
1: Won fe pa won kan leku o.
0: Dari wa ye.
1: Won fe pa won kan leku o.
0: Aye aye o.
1: E wo bo se nsele.
0: Yes sir.
1: Mo ki gbogbo awon to sele si.
0: Adari wa ye o.
1: Ni ilu lesa.
0: Gbogbo idile to sele si.
1: Idile to sele si.
0: Bene o.
1: Ni jeta tana.
0: Oh yes sir.
1: Mo ki yin ni ilu lesa.
0: Yes.
1: Olorun yo tu yin ninu.
0: Ah mi gas.
1: E ni riku omo mo.
0: Ah mi gas.
1: Sugbe
0: gbo. Gbo.
1: Egbo.
0: Iki lo pataki.
1: Oluwa wi pe.
0: Yes sir.
1: Ka se pade aduwa.
0: Adari wa ye.
1: Yes sir.
0: Yes sir.
1: Ni gbogbo agbegbe.
0: God bless you.
1: Ilu ilesa.
0: Gbogbo ilu ilesa.
1: Ati ni afe.
0: Atagbegbere.
1: Oluwa wi pe.
0: Oh yes sir.
1: E se pade agbara o.
0: Bi ese Olorun o.
1: E se pade agbara o.
0: Bi ese Olorun o.
1: Oluwa wi pe.
0: Oh yes sir.
1: E gbe agba irese Olorun wo ilesa.
0: Yes sir.
1: Ko wa wire iku ojiji dara.
0: Yes sir.
1: E gbe agba irese Olorun.
0: Ka bi ese o.
1: E gbe wa wo ilesa.
0: E ti gbo.
1: Ki won wa le iku idara.
0: Adari wa yo.
1: Mo ri iku odo.
0: Yes sir.
1: Oluwa ni kan yi idara.
0: Aye ra yo.
1: Mo ti nínú chọọchì mi.
0: Bẹ́ẹ̀ni o.
1: Láti bí oṣù mẹ́ta.
0: Oh yes sir.
1: Mo ti ń pariwo.
0: Yes sir.
1: Ṣùgbọ́n wọn dáhùn.
0: Wọ́n ò gbọ́.
1: Olúwa wípé.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Kí n ṣe wọn bá tí mo lè ṣe.
0: Yes sir.
1: Ẹ́ẹ̀.
0: Ayérayé o.
1: A máa mú ọjọ́ ìsọjú yìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Olúwa wípé.
0: Ayérayé o.
1: Kí gbogbo ìjẹsà gbàdúrà.
0: Gbogbo ìjẹsà.
1: Gbogbo ìjẹsà lápapọ̀.
0: Ẹ̀dínlẹ̀ gbàdúrà.
1: Mi lagi woli iko. Mo ni woli temi.
0: Ki soro esi o.
1: E woli eleyi.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Àwọn bóyá fake ni.
0: Rárá o.
1: Àbí original.
0: Mo jẹ́ gbọ́rọ̀.
1: Ìwọ kọ́ lo pé.
0: Kábíyèsí o.
1: O sì ń gbẹ́gbẹ́ Ọlọ́run pé.
0: Bẹ́ẹ̀ni o.
1: Bóyá mo jẹ́ fake.
0: Yes sir.
1: Àbí original.
0: Ẹ́ o.
1: Mo ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run.
0: Kábíyèsí o.
1: Mo sì ń jíṣẹ́ Olúwa.
0: Lọ ìtọ́ni wòlí o.
1: Ìtọ́ni ọ̀run re.
0: Yes sir.
1: Ẹ yí padà.
0: Kábíyèsí o.
1: Wọ́n ní ọ̀nà ẹ̀ṣẹ̀ yín.
0: Yes.
1: Ẹgbọ́n Olúwa gbọ́.
0: Ọba wọ Olúwa o.
1: Olúwa wí pé.
0: Oh yes sir.
1: Ẹ gbé ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ẹ yí ìjì yìí dànù.
0: Yes.
1: Ìjì o gbúdọ̀ jà.
0: Yes.
1: Ilẹ̀ ìjẹsà.
0: Yes sir.
1: Ẹ dáwọ́ ìjì dúró.
0: Kábíyèsí o.
1: Ẹ dáwọ́ ìjì dúró.
0: Kábíyèsí o.
1: Mo ké tọ́tọ́. Gbogbo èèyàn náwó.
0: Ọjà náwó.
1: Ẹni bá lè sàmì.
0: Wá yẹ sà.
1: Ilẹ̀ ìjẹsà.
0: Ìjẹsà.
1: Ilẹ̀ ọ̀ṣun ṣe.
0: Kábíyèsí o.
1: Lápapọ̀.
0: Ọ̀ṣun lápapọ̀.
1: Ẹ wà lálàáfíà.
0: Àbíjẹ́.
1: Ilẹ̀ ìjẹsà.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Àti ọ̀ṣun ṣe.
0: Ọ̀ṣun ṣe lápapọ̀.
1: Lápapọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ wà ní àlàáfíà.
0: Àbíjẹ́. Kábíyèsí o.
1: Àbọ̀ Olúwa.
0: Orúkọ Jésù.
1: Ó dájú lórí gbogbo ọmọ wa.
0: Àmì Jésù.
1: Yé.
0: Yé. Kábíyèsí o.
1: Mo gbé òun Olúwa.
0: Adániwáyé. Ayérayé o.
1: Ẹ máa ké.
0: Yé sọ.
1: Òmìrán.
0: Òmìrán.
1: Apanilọ́mọ.
0: Apanilọ́mọ.
1: Tí ìkanlẹ̀ kòkó tó wọlé.
0: Tí ìkanlẹ̀ kòkó tó wọlé.
1: Ó gbúdọ̀ wọ ilẹ̀ wa.
0: Ó gbúdọ̀ wọ ilẹ̀ wa.
1: Gbíyẹsẹ̀ gbíyẹsẹ̀.
0: Ó jẹ́ gbẹ̀sẹ̀ sọ́kì.
1: Òmìrán apanilọ́mọ.
0: Òmìrán apanilọ́mọ.
1: Tí ìkanlẹ̀ kòkó tó wọlé.
0: Tí ìkanlẹ̀ kòkó tó wọlé.
1: Tí ń pa ọmọ lọ́wọ́ abiyamọ.
0: Kí ń pa ọmọ lọ́wọ́ abiyamọ.
1: Ó gbúdọ̀ wọlé mi o.
0: Ó gbúdọ̀ wọlé mi.
1: Ó gbúdọ̀ wọlé jẹsà.
0: Ó gbúdọ̀ wọlé jẹsà.
1: Ó gbúdọ̀ wọ sọ́sẹ̀.
0: Ó gbúdọ̀ wọ sọ́sẹ̀.
1: Ó gbúdọ̀ wọ kwara sẹ̀.
0: Ó gbúdọ̀ wọ kwara sẹ̀.
1: Ó gbúdọ̀ wọ yọ sẹ̀.
0: Ó gbúdọ̀ wọ yọ.
1: Ó gbúdọ̀ wọ ndọ sẹ̀.
0: Ó gbúdọ̀ wọ ndọ.
1: Ó gbúdọ̀ wọ nẹta.
0: Ó gbúdọ̀ wọ nẹta.
1: Ẹ má fọ sọ́kẹ̀.
0: Ó jẹ́ fọ́.
1: Òmìnira.
0: Òmìnira.
1: Apanilọ́mọ.
0: Apanilọ́mọ.
1: Òmìnira.
0: Òmìnira.
1: Òmìnira.
0: Òmìnira.
1: Asọ́nidàgbọ́ alẹ́.
0: Asọ́nidàgbọ́ alẹ́.
1: Ẹ̀wọ̀.
0: Ẹ̀wọ̀.
1: Padà sún bí o ti ń bọ̀.
0: Padà bí o ti ń bọ̀. Ayérayé Ọlọ́run.
1: Àwọn alágbára kan.
0: Yẹ́sà.
1: Ní orílẹ̀-èdè yìí.
0: Kábíyèsí o.
1: Ni wọ́n fẹ́ ṣe ètùtù.

0: wọ́n dẹ̀ nílò ẹ̀jẹ̀ tó pọ̀.
1: Yà
0: yà
1: yà
0: kábíyà ṣọ́ kábíyà ṣọ́
1: ìmọ̀ndínlẹ́ẹ̀kà yọrùbí ni káàtà rájà lọ́sẹ̀ dẹ́bọ̀ ọbẹ̀ dẹ́rùbí
0: lọ́sẹ̀
1: yọrùbí lọ́sẹ̀ káyìrà
0: àdániwáyé o
1: wọ́n pẹ́ wọn lúwọ́
0: kábíyà ṣọ́ lọ́rùn
1: wọ́n lúwọ́ wípé
0: yà ṣọ́
1: ẹyí ìdọ̀rù
0: wà mí jẹ́ ṣọ́
1: gbogbo ẹ̀yẹ sàmí
0: wọ́n jẹ́ sàmí o
1: ẹyí ìdọ̀rù báyìí
0: wà mí jẹ́ ṣọ́
1: ayi dọ̀rọ̀ báyìí.
0: Àmì Jésù.
1: Ìrẹ́bí ò ní ṣe nílẹ̀ yìí.
0: Àmì.
1: Ìrẹ́bí ò ní ṣe nílùú yìí.
0: Àmì.
1: Ìrẹ́bí ò ní ṣe nílùú yìí.
0: Àmì.
1: Gbogbo Nàìjíríà lápapọ̀.
0: Wọ́n yẹsà.
1: Lagos State. Abuja ni o.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Káàkiri Nàìjíríà.
0: Kábíyèsí o.
1: Mo kẹ́lẹ̀.
0: Yẹsà.
1: Ìjì dáwọ́dúwọ́.
0: Àmì Jésù.
1: Ìjì kú òjijì dáwọ́dúwọ́.
0: Àmì Jésù.
1: Ìjì ikú election.
0: Orúkọ Jésù.
1: Wọ́n fi election bojú ni o.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n fi ń kẹ́wọ́ ni o.
0: Ẹ
1: o. Ìrọ̀ o.
0: Yẹsà.
1: Ẹ̀sà.
0: Yẹsà.
1: Ẹ wà safe. Kí ni mo wí?
0: Ẹ wà safe.
1: Lórúkọ bàbá tọwọ́ tẹ̀mí mọ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Wàárí àánú ọlọ.
0: Àmì Jésù.
1: Ọ̀gá.
0: Yẹsà.
1: Ọ̀gá.
0: Yẹsà.
1: Ẹ̀sà.
0: Kábíyèsí o.
1: Tọ́jú ọmọ rẹ o.
0: Tọ́jú ọmọ rẹ.
1: Ìkìlọ̀ fún gbogbo ará ọ̀ṣun.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ̀ṣun State.
0: Yẹsà.
1: Tọ́jú ọmọ rẹ.
0: Ọlọ́mọ bójú tá mọ́ o.
1: Wọ́n bá dọjọ́ ìdìbò.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Jáde.
0: Jáde o.
1: Lọ dìbò.
0: Yẹsà.
1: Fún ẹni tó wù ọ́.
0: Tọ́kọ̀ rẹ yàn.
1: Tí ọkàn rẹ yàn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Má fojú sàjú ṣe o.
0: Rárá o.
1: Bọ́ bá lọ dìbò torí pọ́ gba ráìsì.
0: Yẹsà.
1: Ha!
0: Ẹ o.
1: Àwọn ọmọ rẹ̀ ó jìyà
0: o. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n ẹ sà.
0: Kábíyèsí o.
1: Má fi torí ráìsì dìbò.
0: Ẹ o.
1: Tèmi yé mi o.
0: Yẹsà.
1: Mo wo nǹkan lórí afẹ́fẹ́.
0: Kábíyèsí o.
1: Ọmọ mi yẹ.
0: Yẹsà.
1: Ó sì ń pin ráìsì.
0: Wọ́n dániwáyé o.
1: Ó ń pin ráìsì. Ó ń pin ráìsì.
0: Kábíyèsí o.
1: Ẹ sà.
0: Má tọ́jú ọ̀la rẹ̀.
1: Pin mọ torí àwọn tó ṣe ń pin.
0: Yẹsà.
1: Ṣùgbọ́n.
0: Má tọ́jú ọ̀la.
1: Má ta ọjọ́ ọ̀la rẹ̀.
0: Kábíyèsí o.
1: Ẹ sà. Ṣó mọ̀ pé.
0: Yẹsà.
1: Ẹni ń pin ráìsì fún ẹ. Ó fẹ́ fi ra ẹ ni.
0: Kábíyèsí o.
1: Wọ́n fẹ́ ra ìdìbò rẹ ni.
0: Yẹsà.
1: Ó ra ẹ ni. Ó ti sọ ẹ́ dẹrú.
0: Adániwáyé o.
1: Bó bá wá dé pọ̀.
0: Kábíyèsí o.
1: Ṣé yóò rántí ẹ?
0: Jésù.
1: Tó o bá padà pọ̀ fẹ́ lọ gba ráìsì lọ́wọ́ ẹ̀.
0: Yẹsà.
1: Tó o bá dé pọ̀ tán. Ṣé yóò rántí ẹ?
0: Kábíyèsí o.
1: Ṣé yóò fún ọ?
0: Ṣé yóò ṣílẹ̀kùn fún ọ?
1: Àwa gan tá a jẹ́ wòlíì.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tí wọ́n ń wá síwájú wa.
0: Yẹsà.
1: Kí wọ́n tó dókè. Tó o bá débẹ̀ tán.
0: Yẹsà.
1: Wọ́n rántí wa
0: mọ́. Wọ́n
1: ẹ̀yìn wo.
0: Kábíyèsí o.
1: Tó clear sọ fún ìwọ.
0: Yẹsà.
1: Mo torí ìrẹsì dìbò.
0: Yẹsà.
1: Dìbò.
0: Ẹ o.
1: Fún ẹni tí.
0: Ẹni tọkọ ẹ̀ yàn.
1: Ọkàn rẹ̀ yàn.
0: Kábíyèsí o.
1: Ti padà sí ilé rẹ.
0: Láyọ̀ àti àlàáfíà.
1: Láyọ̀.
0: Ẹ o.
1: Àti àlàáfíà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Lórúkọ bàbá tọmọ tèmi mọ́.
0: Yẹsà.
1: Oríire ò ní gbẹ̀wọ̀dì.
0: Àmì Jésù.
1: Lára ẹ̀jẹ̀ tí ó sàn.
0: Orúkọ Jésù.
1: Ọmọ rẹ̀ ò ní sí mẹ́.
0: Àmì Jésù.
1: Tí ẹ ò ní sí mẹ́.
0: Àmì.
1: Tọkọ rẹ̀ ò ní sí mẹ́.
0: Àmì.
1: Táyà rẹ̀ ò ní sí mẹ́.
0: Àmì.
1: Mo kéde wípé.
0: Wọ́n yẹsà.
1: Ilẹ̀ yìí.
0: Ẹ o.
1: Yóò wà ní àlàáfíà.
0: Àmì Jésù.
1: Ìdìbò yìí.
0: Ẹ o.
1: Yóò lọ ní àlàáfíà.
0: Àmì Jésù.
1: Mo pàṣẹ yìí àlàáfíà.
0: Ẹ o.
1: Sínú ìdìbò yìí.
0: Àmì.
1: Àlàáfíà.
0: Àmì.
1: Àlàáfíà.
0: Àmì.
1: Àlàáfíà.
0: Àmì.
1: Àlàáfíà.
0: Àmì.
1: Àlàáfíà.
0: Àmì.
1: Àlàáfíà.
0: Àmì Jésù.
2: Engineer mi, ẹ jádókè lọ́hùn.
3: He is giving thanks to God.
4: Ó láti Ọlọ́run ṣe nínú ayé ẹ̀gbọ́n mi.
3: For great thing that God has done in the life of
4: Sinu brother. Ó ṣẹlẹ̀ pé year 2025, year 2005, sorry to say. Ní Futalapure.
3: Year 2005.
4: Yes, sir. Futalapure ni final year wọn. Ọkàn dédé pè wá láti school ni pé àwọn oríṣẹ́ rí ní school. Láti bí a month, a dẹ̀ wà ní àwọn òmọ kankan. So, wọ́n bá ní ká máa bọ̀ wá. A search gbogbo Àkúrẹ́, àrí ẹ̀gbọ́n mi. Láti 2005 yẹn, a wá wọn títí di 2015. Good 10 years.
3: Wọ́n
4: fi jáde kúrò ní school. Láàfin rí wọn.
3: Ẹdúrọ̀dúrọ̀ ní final year.
4: Final year ó ní sà, ó ní final year rẹ̀. Final year. So, complete 10 years la fi wá.
3: Ní final year.
4: Sà, final year mo mú.
3: Adana kàpàrọ̀ wa.
4: Mo gbé yàn rí. So, nígbà tó máa di 2015 tó pé 10 years náà ti rí. Ẹnìkan kan pè wá ní Èkó pé ó mọ̀ dàbí pé òun rí ẹnìkan tó jọ Sheriff.
3: Wọ́n jó dé etí àṣeyọrí. Wọ́n jẹ́ kó parí àṣeyọrí rẹ̀. Ẹ̀sà. Ní bèbí àlùyọ, ta lẹni tó sàmì nínú
0: yọrí kan jẹ́ sùn.
3: Gbogbo mìíràn ti ń ta Aku ti ni.
0: Yes.
3: Ni korita aseyori.
0: Yes.
3: Omira ye subu ni waju.
0: Yes.
3: Ni korita aseyori.
0: Yes.

0: Yes, madness.
1: Yes, madness. Only.
0: Oku odun were.
1: Bẹ́ẹ̀ni o.
0: Yahweh,
2: yes, sir.
0: Ọfà were ní kòríta ṣe yọrí.
2: Orúkọ Jésù.
0: Edaleka Adabarofia.
2: Yes.
0: Ọfà were ní kòríta ṣe yọrí.
2: Orúkọ Jésù.
0: Gbogbo ẹni fọ sókè yìí.
2: Yes, sir.
0: Iná gbẹjọde lára.
2: Jésù.
0: Psychiatric hospital tẹ wá gbé lọ.
1: Gbogbo òbí tí wọ́n bá ti sọ pé psychiatric hospital ni là ń gbé lọ.
0: Ẹ bá ń gbé lọ.
1: Bẹ́ẹ̀ni, nígbà tí mo wá lọ rí psychiatric hospital kan, mo ṣáà ní láti lọ rẹ́ nìyẹn. Bí mo ṣe pàdé brọ́dà yẹn, ń pe brọ́dà yẹn ní rótì mi, ló wá sọ fún mi pé ṣé mo tiẹ̀ gbọ́ nípa òkòtó and to say the truth mi gbọ́n tó jọ mọ́ bẹ́ẹ̀. Ó wá ní mi gbọ́ ṣùgbọ́n mo fẹ́ gbọ́. Brọ́dà yẹn wá sọ fún mi pé kí n máa gbọ́ rédíò láti January yẹn náà. Èmi náà wá gbà bí iṣẹ́ tó bá ti di 4:30. Ọjọ́ mi sí nílọrin, àwọn pẹ́rẹ́ǹtì mi ló wà lọ ní ògbómọ̀ṣọ́ lọkọ tèmi wà tí mò ń gbé àtògbómọ̀ṣọ́ mo ti mọ wá program. So mo wá gbà tí mo bá ti jí èmi náà máa pray. So nígbà tó wá di tó di maybe inú oṣù kẹta, ẹ wá àná sí pé ẹ lọ program ní ọfà ní OGS. Bí mo ṣe decide látògbómọ̀ṣọ́ pé màá tiẹ̀ lọ wo prophet tí wọ́n sọ yìí gan, mo tiẹ̀ fẹ́ lọ wo gbogbo ẹni tẹ́ni yẹn jẹ́. Mo ṣá wá sọ́fà láti ògbómọ̀ṣọ́, mo wá sọ́fà. Nígbà tí mo débẹ̀ program yẹn ni boy Sunday Okiki Oji tó ti pọ̀ owó lẹ́nu. Mo ní eléyìí máa tún ga o. Màá débẹ̀. So mo ṣá
0: débi
1: bẹ́ẹ̀ ni mo ṣe dé free. Mo ṣá wá sórí òkè sí ó ní ààrẹ mọ́lẹ́kún fúnra ara mi. Nígbà tí mo wá dé, mo wá sọ fún mọ́mì mi pé tó bá di September pé à ń mú ẹ̀gbọ́n mi lọ síbẹ̀. Ó ti kúrò náà o. Àwọn tó bá wá láti pàtà àbí tó bá wá lákàkẹ́rin bí àtàwọn wà níbi tí wọ́n lè jẹ́rìí. Oho ọmọlúwàbí ló máa sá káàkiri.
0: Ẹyin wo lẹ mọ ẹ mọ.
1: Oho ọmọlúwàbí.
0: Ẹyin tẹ́ mọ bọ̀dá yẹn náwó sókè.
1: Ẹni tó bá wá látàkẹ́rẹ́ bí àtà àti pàtẹ́ náwó sókè. Oho ọmọlúwàbí.
0: Ẹ mọ.
1: Mọ́mìmí náà wà bí. Mọ́mìmí wà bí. Mọ́mìmí nìyẹn. Ẹ̀gbọ́n mọ́mìmí wà bí àwọn tó lè tẹ̀síbẹ̀.
0: Àwọn ìyá
1: bí ló máa rìn tó ṣe pé tí mo bá wá ìlọrin
0: ọkọ
1: ó ti bu ọmọ mi kan lọ́yàn yìí ní bàbá sọjà.
0: Ok bàbá sọjà ló wà pé ok bàbá àdúgbò tẹ́ mi.
1: Gbogbo bí tó máa ń rìn lọ
3: nìyẹn. Mo ṣe máa ń rìn lélẹ̀.
1: So àwa wá ní inú oṣù kẹsàn-án yẹn ó jẹ́ time tí ẹ ṣe
0: cancelling
1: fún àwọn èèyàn.
0: Time yẹn lẹ wá.
1: Yẹn la wá wá wọ́n wá sọ fún wa ní ẹnu ọ̀nà ẹ̀mí àti bàbá kan la bá ní ẹnu ọ̀nà. Wọ́n ní kéèsì irú kéèsì yìí àwọn ṣètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn òde jẹ́ ká wọlé. Èmi àti màmá mi bá bú ẹkún pé ta ṣáta mọ́tò láti ìlọrin.
0: Ó tọ́ ni o. Ìwọ́n
1: tó fẹ́ wọ amẹ́ni la bá lọ takú síta pé a ní padà sí ìlọrin. Ṣé bí tó bá sàdí àárọ̀ ẹ̀jẹ̀ ká wọlé. Oorun náà lè jẹ́ kí a wọlé sùn. Bá a ṣe lọ takú síta ni èmi àti màmá mi kò sí oorun. Àti ọkọ sísà mi kan àwa mẹ́rin la mú lọ. La bá lọ takú síta pé tí wọ́n bá ìgbà tó bá ṣe gbé a wò orí òkè yìí lọ́la. Èmi ò wá bàbá òkòtó Jésù wá. Ọlọ́run tó ń gbénu bàbá òkòtó Jésù ó lè mí wá síbí. Orí bàbá òkòtó omi orí bàbá òkòtó ẹ̀gbọ́n mi máa gba ìyanu lọlé. So nígbà tó dàrọ̀ bíi aago mẹ́fà wọ́n jẹ́ ká wọlé. Nígbà tá a wọlé èmi mọ́mì mi àti ẹni ọkùnrin tá a jọ mú lọ torí pé àwọn obìnrin ò lè ka. Labá dé iwájú pẹ́pẹ́ kíní kan ni mo kàn sọ. Mo ní Olúwa mo rí mi o pé orí òkè ààrẹ mọ̀lẹ́kùn òní wọ́n pe orí òkè yìí wọ́n rí àwa náà lẹ́kún bá a ṣe wá síwájú rẹ̀. Ẹ̀rí ni màá fi déwájú òkòtó Jésù gẹ́gẹ́ bí mo ṣe wí náà nìyẹn. A gbàdúrà tán a yí ko church. Nígbà tá a yí ko church a ṣe program tán lọ́jọ́ Sunday yẹn a padà wá sẹ́yìn. Nígbà tá a ṣe program tán owó tó yẹ ká fi tọ́jú ẹ̀ ní mọ́ǹtì yẹn tá a máa lọ fi tọ́jú ẹ̀ psychiatric hospital àwa mú lọ dàlẹ́ lórí kó tó sùn. Ẹ̀yin èèyàn nígbà tí ó fi di December ìyanu ṣẹlẹ̀ gbogbo nǹkan nọ́mà padà ni ó nọ́mà. Nígbà tí bàbá wa sọ pé ká tá a bá ná títọ́ ní ká kọ ẹ̀dàdúrà méje pé ọjọ́ títún yẹ 2025 yẹn bá parí pé ká lọ gbẹ ilẹ̀ pé ká lọ rí mọ́. Mo ṣá ọkọ mo lọ rí mọ́ ọjọ́ rọ̀ ní ọjọ́ ọmọ ni wọ́n ní mi ti sọ pé táwọn bá gbàdúrà tọ́jú ọba ti lè rọ̀ àdúrà ti gbà ayọ̀ mi kú pé àdúrà gbà ní ọjọ́ yẹn. Mo ṣá ṣe di January 1 lọ́ba tún ẹ̀gbọ́n mi sílẹ̀. Àwọn èèyàn bá ṣe ẹ mọ̀ pẹ́ lẹ́yìn ẹ mọ̀ wò ó bóyá yóò lọ bóyá kò lọ ẹ̀gbọ́n mi lọ ó padà wálé. Láti ọjọ́ yẹn ẹni tó ti sun oríta tó ti sun ọjà káàkiri for good 20 years ẹ̀gbọ́n mi wálé kò sí wàhálà láti ìgbà yẹn. Òmìnira dé àdéwájú bàbá òkòtó ṣùgbọ́n adé orí òkè sí ó ní àárẹ̀ mọ̀lẹ́kún ó ní àwọn náà lẹ́kún
2: ẹ̀gbọ́n
0: mi jẹ́ àlẹ́lúyà. Ẹ fọ sókè pariwo àlẹ́lúyà.

0: bẹ́ẹ̀ni lọ́rí o.
1: Ọjọ́ Tuesday.
0: Bẹ́ẹ̀ni o.
1: Olúwa wípé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Aṣọ tó wọ̀ ní Tuesday.
0: Tó wọ̀ ní Tuesday yẹn.
1: Lọ gbúdọ̀ wọ̀. Kí wọ́n fi parí ìpàdé. Mo ní kí ló dé. Gbogbo ẹ̀dá tó sọ pé. Òun ò ní jẹ́ kí ayé rẹ̀ ó yí padà.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹni tó sọ wípé. Ó ní àbákúláṣọ ewúrẹ́.
0: Ayérayé o.
1: Ó ní àfitó ń bá bàdé ibojì.
0: Ọlọ́run Ọlájídé.
1: Alágbára tó lọ wọ́n sì ọdẹ bojì.
0: Orúkọ Jésù.
1: Lẹ́yìn ìpàdé yìí o.
0: Orúkọ Jésù.
1: Àṣeyọrí rẹ̀ máa palẹ́kùn.
0: Wá mi Jésù. Kábíyèsí Ọlọ́run.
1: Gbogbo orí tó wọ ìpàdé yìí.
0: Ó yẹsà.
1: Ní ọjọ́ Tuesday.
0: Lọ́jọ́ Tuesday.
1: Olúwa wípé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Aṣọ tó wọ̀ ní Tuesday.
0: Tó wọ̀ ní Tuesday yẹn.
1: Lọ gbúdọ̀ wọ̀. Ní Tuesday.
0: Ó ní kò wọ̀ ní Tuesday o.
1: Ó ti ń gbọ́ mi.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Láàárọ̀.
0: Àárọ̀ Tuesday.
1: Ọjọ́ Tuesday.
0: Bẹ́ẹ̀ni o.
1: Bó o bá wọ́ pàdé yìí Tuesday.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Àbí o wá bí ní Tuesday.
0: Yẹsà.
1: O wá pàdé ní Tuesday. Ṣùgbọ́n.
0: Kábíyèsí o.
1: O rántí aṣọ tó wọ̀ jáde.
0: Yẹsà.
1: Lọ́jọ́ Tuesday.
0: Lọ́jọ́ Tuesday.
1: O ní kó o wọ̀.
0: Má wọ̀ bọ́.
1: Ní ọjọ́ Tuesday.
0: Ní Tuesday yìí ni o.
1: Àdìtú àṣírí wòlíì kan ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Màá sọ ìdìdí rẹ̀ fún ọ.
0: Ó yẹsà.
1: Ẹ máa kọ́.
0: Ọjọ́ gbàdúrà.
1: Ṣo ti ṣetán?
0: Ó ṣetán.
1: Ẹ̀yin agbára ilé wa tẹ́ dì mí mú.
0: Ẹ̀yin agbára ilé wa tẹ́ dì mí mú.
1: Tẹ́ni mi ò ní yí ayé mi padà.
0: Tẹ́ni mi ò ní yí ayé mi padà.
1: Tẹ́ni ayé mi ò ní yí padà.
0: Tẹ́ni ayé mi ò ní yí padà.
1: Tẹ́ni mi iṣẹ́ mi ò ní yí padà.
0: Tẹ́ni iṣẹ́ mi ò ní yí padà.
1: Kí gbèsòkè sọ pé ẹ lànà o.
0: Ẹ lànà o.
1: Ní stadium.
0: Stadium.
1: Tuesday tó gbọ́
0: yìí. Ní Tuesday tó ń gbọ́ yìí ni o.
1: Tuesday tó ń gbọ́ yìí.
0: Dídádídádídádídá.
1: Máa bọ̀.
0: Ọjọ́ máa bọ̀.
1: Lágbo méje.
0: Méje.
1: Òru ọjọ́ Friday.
0: Friday.
1: Òru.
0: Òru.
1: Friday.
0: Friday ni o.
1: Ẹ múra o.
0: Àjídé.
1: Lágbo méje àárọ̀.
0: Méje àárọ̀ ni.
1: Ẹja tètè pàdé.
0: Ó yẹ sà.
1: Ní òru.
0: Òru ni o.
1: Lágbo méje.
0: Méje àárọ̀.
1: Àgbo.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Méje àárọ̀.
0: Méje àárọ̀.
1: Mo kọ́dé.
0: Ẹ sà.
1: Gbogbo ìlú Èkó.
0: Èkó.
1: Sango ọ̀tà.
0: Sango ọ̀tà.
1: Sango ọ̀tà.
0: Sango ọ̀tà.
1: Ọjọ́ Sunday.
0: Sunday.
1: Ọjọ́ Sunday.
0: Ọjọ́ Sunday.
1: Ọjọ́ Sunday.
0: Ọjọ́ Sunday.
1: Mo ti sọ wípé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mo ti yan àwọn protocols.
0: Yẹ sà.
1: Àwọn welfare department.
0: Ẹ o.
1: Àwọn protocol.
0: Yẹ sà.
1: Mo ti yan wọn.

0: Live it, my fault.
1: Eddie,
2: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

E kaale o. E kaale o. Mo dupe o. Ipe yin pe mi o. Emi na le ri o. Oruko mi ni Omolola o. Ipe yin pe mi mo dupe o. Ile ti mo ti file lati 1984. Olorun ti ba mi ko o. Olorun ori oke go ti ba mi ko o. Mo ti kan loni o. Pẹ̀tẹ́ sì ni mo tiẹ̀ tún fi kọ́. Mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti lọ sí 80 years. But Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé. Ọlọ́run orí òkè ògo lòun dé. Ọlọ́run Samuel Ojo lòun dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè ni Ọlọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mo ń lò látọdún 14. Mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀. Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o. Full option ló wà fún mi o. Mo dúpẹ́ o. Mo yan Ọlọ́run lógo o. Mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Mo ti kọ́ o. Pẹ̀tẹ́sì ni mo tún fi kọ́ o. Mo ti kọ́ lẹ́ni o. Èmi ni mo kọ́ o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣé o. Ẹ ní fira yín. Ṣe ṣẹlòmíì o. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o. Ẹ ní fira yín ṣiṣẹ́ ìrànṣẹ́. Ẹ ní fìyàwó yín ṣiṣẹ́ ìrànṣẹ́ o. Ẹ ní di wòlíì àtijọ́. Ẹ ní di wòlíì àtijọ́ o. Lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Ẹ ṣe mo dúpẹ́ o.

0: gbàdúrà.
1: Pray this prayer.
0: Ẹ̀yẹ́ gbàdúrà.
1: Ẹ̀mí mi máa gbàdúrà.
0: You will pray.
1: Àwọn tó ti gbàgbé.
0: Don't that have forgotten me.
1: Tó yẹ kí wọ́n rántí mi.
0: That ought to remember me.
1: Ọlọ́run àwọn tó fẹ́ lò.
0: Those who want to use
1: me. Tí wọ́n tètè máa ń gbàgbé.
0: They are easily forget people.
1: Ẹ fi orúkọ mi sí wọn
0: lọ́kàn. My name is Tamai.
1: Àwọn tó fẹ́ lò.
0: Those who want to use me.
1: Bọ̀ wọ́n tètè máa ń gbàgbé.
0: They are easily forget people.
1: Àbí tí ogun ìgbàgbé ń ja
0: èmi. Yàrá bàtú lọ.
1: Ẹ ṣẹ́gun yẹn báyìí.
0: Conquer that battle now.
1: Jẹ́ kí olóore rántí
0: mi. Let battle remember me.
1: Àfikún gbà ó.
0: Mo ní kó pray it o.
1: Jẹ́ ká láàánú rántí
0: mi. Let battle remember me.
1: Olúwa jẹ́ ìrànlọ́wọ́.
0: Let me receive help.
1: Láti ibi gíga.
0: From the top.
1: Jẹ́ wọn rántí.
0: Let me remember.
1: Jẹ́ ká rántí.
0: Let me remember.
1: Kí lẹ̀ tó sùn.
0: The one I fought today.
1: Ẹ̀yin tọ́lọ̀ ń fẹ́ lò fún mi.
0: Jẹ́
1: fẹ́ lò fún ọmọ mi.
0: Jẹ́
1: fẹ́ lò fún ìyàwó mi. Ẹ rántí.
0: Remember.
1: Lónìí ni
0: o.
1: Iná gbé jáde.
0: Die by fire.
1: Lónìí ọjọ́ àná.
0: To David of Mercy.
1: Òmìnira ìbí.
0: That giant.
1: Òmìnira burúkú
0: yìí. That evil giant.
1: Tó máa ń lé olóore.
0: Send the help away.
1: Sori ogun yìí.
0: That battle star.
1: Kò kí ń lé àwọn èèyàn lásán.
0: If that is ordinary people.
1: Wà á rí pé tó bá wo sọ̀rọ̀ àndẹ̀.
0: If you look around you.
1: Àwọn èèyàn lásán ló
0: kù. Ordinary people surround you.
1: Àwọn èèyàn gidi ò sí.
0: But the problem is not
1: there. Ìran máa kú
0: èèyàn.
1: No, no,
0: no, no,
1: no,
0: no, no, no,
1: no, no, no, no,
0: no,
1: no, no, no, no,
0: no, no,
1: no, no, no, no, no, no,
0: if get people
1: come, duro,
0: they will not wait.
1: Omina to nle olore.
0: Jade
1: lara mi.
0: Out of my body.
1: Wa lo tun lo.
0: Eyin
1: omina.
0: You giants.
1: To nle ala
0: mi. Testi benefactor.
1: Jade.
0: Oh.
1: Yo yo yo
0: yo. Yo yo yo yo.
1: Eyo jero.
0: To nle yo
1: bro. To nle olore.
0: To nle ala mi. Ino. Ino. Ino. Ino. Ino. Ino. Ino. Ino. Ino. Ino. Ino. Ino.
1: Ino. Ino. Ino. Ino. Ino.
0: Ino.
1: Ino. Ino. Ino. Iná lẹ jáde. Ọjọ́ tó jáde lára mi bọ́ mọ.
0: Ìdé kí máa tọ́ ní àná.
1: Àní mo wọ aṣọ kan fọ́dún méje.
0: Àbújá lè gbé pọ̀ sẹ́wọ̀n yẹn sá.
1: Wòlíì.
0: As a prophet.
1: Tá a bá ti gbàdúrà tá a ṣe pàdé.
0: I pray and do everything.
1: Ẹ mo wà lórí òkè.
0: Àwọn sọ̀nì
1: máa ń tẹ̀lé. Àwọn èèyàn máa ń sọ fúnra wọn
0: kiri ni. People will be telling each other.
1: Wòlíì yìí lẹ́bùn.
0: Ah, that prophet is gifted.
1: Pé no no no no. Iṣẹ́ ni mo ṣe kì í jèrè.
0: It only works without the benefit.
1: Ẹgbin ara yín.
0: Lift your body.
1: Ogun tó mọ ń jà wọ́n lé wa.
0: Back to the pattern of my home.
1: Ó jẹ́ pé iṣẹ́ náà mo ń ṣe.
0: Ṣàbí jẹ́wọ́n ní lẹ́wọ̀.
1: Mo kì í jẹ́ yìí.
0: Mo lọ́tọ̀ benefit.
1: Wà á máa kúrò wà á máa ga.
0: You be jumping up
1: in there. Iná lè jáde.
0: Abẹ báyà.
1: Ẹ̀mí yẹn ní.
0: That's what he said.
1: Èmi lòmíràn lè yín.
0: I have the jet of the house.
1: Nígbà tó jáde tán.
0: When he came out.
1: Olóòfẹ́ da tí wọn kì í da.
0: He said he
1: wanted
0: to do
1: what they don't
0: do. Ó ní
1: mi ò
0: ní gbà. I will not allow you. That was all.
1: Ọjọ́ kẹta ẹ̀.
0: By the time
1: they. Lẹ́nu ìkẹ́kọ̀ fún mi 1 million.
0: Ṣé wọ́n gé pé
1: mílíọ̀nù. Ní 2002.
0: 2002.
1: Ọ̀gá fòkè.
0: Bàbá ìdájọ́
1: kò mọ̀ ké.
0: You be shot.
1: Ẹ̀yin òmìnira yẹn fi mi lẹ̀.
0: You just leave me alone.
1: Ogun lé wa.
0: House of battle.
1: Ti ìjẹ́ wọn orí
0: lọ́wọ́. Bàbá ìdájọ́ ti bẹ̀.
1: Jáde.
0: Go.
1: Jáde.
0: Omiyá.
1: Olúwa ló wí bẹ́ẹ̀. Jésù ló sọ
0: bẹ́ẹ̀.
1: Má yà
0: dáadáa
1: gẹ́gẹ́
2: orúkọ mi ni Deborah Makin wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé ọdún yìí ni mo wọ 78 years. Àmọ́ ọmọ mi, orogún ṣe mí ọmọ mi yẹn. Mo wá àwọn mi rí wọn, obìnrin kan. Èyí tó jẹ́ àkọ́bí mi, ó kú. Ọmọ tó gbé lọ, wọn ò jẹ́ kí n rí. So eléyìí obìnrin yìí mi ò rí. Mo ṣe ń wá síbi tí mo ń gbọ́ rédíò lójoojúmọ́ ṣá. Mo ṣáà ń gbàdúrà bàbá sọnù rédíò pé ìwọ tí ọmọ ẹ ò tó rí ọmọ ẹ tó ti ń ṣa ọlọ́gbẹ́ ọkàn. Ọgbẹ́ ọkàn yẹn san lára ẹ lónìí o. Ọmọ ẹ wò bọ́mọ ẹ ṣe dé ọmọ ti ọmọ awa
3: sí ọdọ rẹ. Mo ní kó tó ọjọ́ méje mo rántí mẹ́sẹ̀jì rà.
2: So yóò ṣe di jẹrin bí mo ṣe rí ọmọ mi obìnrin yẹn ló bá pè mí.
3: ọdún wo lẹ rí gbẹyìn.
2: O ti fẹ́ tọdún mọ́kànlá.
4: Jesus.
3: Gbogbo ń tayé gbà mẹ́ lọ́wọ́.
4: Everything the evil one took from you. After 11 years. Ẹ̀mí mímọ́.
3: Gbogbo tí èèyàn gbà lọ́wọ́ ẹ̀.
4: Everything man has taken from you.
3: Ẹgbọ́n àmì, ẹgbọ́n àmì o.
4: Yẹ di fẹ́sí sẹ́mẹ̀.
3: A dá padà fún ẹ lọ́wọ́.
4: Restore.
3: Ẹjẹ̀ ń gbọ́dọ̀ owó kílẹ̀ gbà lọ́wọ́ mi gan.
4: What have you taken from me?
3: Mo gbà á padà.
4: I take that back. I take that back.
3: Sida.
4: Mo gbà á padà.
2: So, bó ṣe ló bá pè mí lónìí, màá mi, màá ní, ta nìyẹn, ó lóun ni, níbo ló wà? Ó ní ohun ọmọ tóun ló lóun wo dédé rí àṣẹ ọkọ ẹ̀ jáde fún ìbò mi gbọ́. Ó wọlé tí wọ́n fún ní appointment Labuja ní oṣù méjì sẹ́yìn. Ló bá pè mí, ó wò dáhùn ẹ̀yà àárọ̀ jẹta. Mo bá rí káà yẹn funfun báyìí ni ẹ bá gbede. Ta ní wà ní ọkọ̀ ló bá ní òun ló bá bọ́lẹ̀. Níbo ló ti wá? Mo kọ́kọ́ ṣubú náà yìí kọ́ mi. Àbókù ni.
3: Abiamọ.
2: Àbáláyé ni.
3: Wọ́n ti pa àkọ́bí.
2: Mo ní wọ́n ti pa
3: nílá. Wọ́n tún lé kejì lọ.
2: Lọ́wọ́ á ní màá mi, ẹ má wọ̀rí, ló bá mú mi wọlé. Bó ṣe mú mi wọlé nìyẹn. Pàṣẹ ń sọ̀rọ̀ tó dì mọ́ mi ti ń sunkún. Làwọn ọlọ́pàá yẹn, báyìí ti ń gbé lọ́mbàgbà kò ráìsì igbì.
3: Iṣu
2: ńlá ńlá.
3: Jesus. Ọlọ́pàá ló tẹ̀lé wa.
2: Mo ní ṣé ẹgbẹ́ náà, àbí ayé mo wà bí. Mo ní àbí.
3: Olúwa.
2: Àbí ọlọ́run authority. Ọlọ́run torí bàbá mọ́ bàbá dáadáa. Nígbà mi ò bí mo ọdún mẹ́ta ọ̀dọ́ wọn ni mo ti bí ńgbà tí wọ́n bá wà láyé. Mo ní agbára ẹ̀ sì ń bẹ lára wa ọmọ bàbá wa. Ṣé àṣẹ ló tún wá kó ó tún wá bá mi? Mo lọ́ bọ́yá rọ́ ni mo á fọwọ́ kàn lára báyìí ó lé mi ní màá mi. N ò mọ ibi tẹ́ ẹ wà ni mo ní tí mo bí ọ̀tọ́ fi mí sílẹ̀ ọmọ bí mo wọ́n lòun ò rí mi mọ̀. Olóró pé mo ti kú.
3: Gbogbo tó gbéwò ẹ.
4: Every thing blessed you.
3: Fi aláàánú òfin rí ọ.
4: Ó bẹ̀rẹ̀ bá tọ́jú ọ̀tọ̀ sí yìí.
3: Iná jọba.
4: Fire consume.
3: Ogun ni.
2: Ogun ni ọmọ mi ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò rí mi.
3: Ó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín. Olóhùn ò rí yín.
2: Wọ́n ní oró ńgbà tó wá dé. Lẹ́nu kan wá fún nígbà tó wá ń bọ̀ tó tún yabẹ yẹn. Níbi ọ̀nà Buhari wa yẹn. Ló wá ní máa bọ. Ló wá pè ló ní ó mọ̀ pé bàbá tó wà lẹ́yìn ìkúlé bàbá yín àti ìyàwó ẹ̀ torí ìyàwó méje ló fẹ́ lẹ́mi. Ó láwọn làwọn ṣe oògùn tán lọ́ọ́ mú aṣọ mi tí wọ́n fi ṣe pé kí ọmọ mi ọmọ bá rí mi kí ọmọ bá.
3: Gbogbo yẹn dìde.
4: Everybody rest your feet.
3: Kí ni wọ́n lò lé mi lórí?
4: What have you used over me?
3: Tí olóore ò fi rí mi.
4: Dàbí ìbẹ̀rẹ̀ bá tọ́ná tó sí
3: yìí. Iná máa jó.
4: Fire consummate. Iná jó.
3: Gbogbo tí wọ́n fi sàsí
4: mi. Anything that you do enchant me.
3: Iná máa bàjẹ́.
4: Consume by fire.
3: Ọ̀yọ̀.
4: Ẹ mi bọ́ gbogbo tó mi sàsé mi tó lórí òfin rí mi tálà ní òfin rí mi. Iná jó.
3: Fire.
4: Amen.
3: Sit down.
4: Ẹ jókòó.
3: Ẹ̀rí mama is special ni
2: o. Ogun yẹn wà lè mọ́ mi débi pé gbogbo bí Tìǹbàdé wọn máa ń kórìíra mi. Ẹrù burúkú ayé ò ní dìlé lórí o. Ọ̀rọ̀ ogun ò ní ba ti yín já o.
5: Ọ̀rọ̀ yìí ti dé didi.